0: ọpẹ la fi wọlé láàárọ yìí jàre. Alhamdulilahi. Ẹwé ní láwà ní rọ́bẹ̀lẹ̀ alamin.
1: Inú òbí nínú ọ̀la, ọba ń dọ̀rọ̀ la ó mọ.
0: Okay, praise the Lord.
1: Inú ọ̀la,
0: ọba. Praise the Lord.
2: Hallelujah.
1: Ọ̀nà tẹ́jà bá tọ̀, yóò ṣọlẹ̀ àrèrè bóyá.
0: Ìyẹn ló ń túmọ̀ sí pé all glory, honor and adorations belongs to God Almighty.
1: Kúrò ọ̀gá lè wá nínú aláre.
0: Ọlọ́run gbọ́, èmi náà mọ̀ tí ń bá a bọ̀ ọjọ́ ti pẹ́.
1: Tó bá ní kan wá gbẹrù ẹ ò kẹrù ẹ máa bá a dànù. Àbí kí wọ́n rẹ lẹ́rù máa tàbí ra.
0: Àbí o.

bí mo ṣe ń kí wa káàbọ̀ sórí ètò tá a pè ní ago láàjìn náà ni mo ń kí wa káàbọ̀ sínú òtù ṣùṣùn. Brand new month. The month of September.

kò tí ì tọ́ síbẹ̀ o nínú oṣù yìí àníruku wọlé àníruku jáde láṣẹ lọ́wọ́ elédùmarè gbogbo àwọn abiyamọ pátápátá àní fojú sunkún àwọn ọmọ wa o ọkọ ò ní fojú sunkún aya aya ò ní fojú sunkún ọkọ atọ́kọ àtaya wọn ò ní fojú sunkún ọmọ ṣe ìwádìí gbogbo àwọn èèyàn kan léyìí tó jẹ pé wọn múra láti kó lọ ilé tuntun àníruku yín lọ bẹ o bẹẹ bá wá dé ní ilé ọhún tán ẹ ní máa gbọmọgbìn bí ègbúṣu.

mọ̀nà wà àdúrà sákàtà àwọn tó jẹ́ wípé oníṣẹ́ ọwọ́ ni wọ́n oníṣòwò ni wọ́n nínú oṣù tá a wọnú èyí tó jẹ́ oṣù tuntun oṣù kẹsàn-án ọdún 2026 àárí bá ti ṣe àárọ̀ náà gbégbà gbogbo ṣòwòṣòwò báyìí àtàjèrè láàmọ́ta o gbogbo oníṣẹ́ ọwọ́ a máa rí tajé ṣe gbogbo àwọn àgbẹ̀ ńkọ́ àwọn eré oko yìí yóò máa so lájẹ́lájẹ́ fún yín láṣẹ lọ́wọ́ Elédùmarè àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé wọ́n boko olóko wọ́n boko olóko jẹ́ wọn ò ní ráyè dọ́dọ̀ ti yín nínú àkókò tá a wà yìí a fi bẹ́ẹ̀ lọ́hùn-ún o oore gbogbo òun náà ni kò sùn kó wá wa bọ̀.

0: ṣe wá rí gbogbo àwọn oníṣẹ́ ìjọba tàbí ti aládàáni ọkọ ọba ni àdá ọba ni kò ní sákówá wa lẹ́sẹ̀ o ọwọ́ wa tẹ̀ ń wò yìí òun láò fi gba ẹ̀tọ́ wa ṣe wá rí gbogbo àwọn èèyàn kan léètò jẹ́ pé ẹ̀tọ́ wọn ti para sí àwọn ibìkan tàbí ibòmíì à ń fi déédé àkókò tá a wà nú ẹ̀ yìí a fi ń bẹ lọ́hùn o gbogbo ibi tí ẹ̀tọ́ náà há sí kọba tó ni wá kó lọ gbà jáde.
1: Ayọ́pẹ́ mi ló ni màmá mi ló ní tọ́rọ̀ òun ló dá tèmi náà fi dá gbọ́n.
0: Sèrè mára kóríyá.
1: Kẹ̀nìyà mi tí mo ní o, tí mo ní ìfàsọ.
0: Ẹ̀mí ń lò mí láàárọ̀ igiri gan ni o.
1: Mo rẹ̀ máa lọ́mọ àṣàlò àfọkọ̀dọ́lù lọ́láhùn bá fi.
0: Ṣé ẹ mọ̀ pé nínú oṣù tá a wà yìí àwọn èèyàn kò ṣe ọjọ́ òbí wọn.
1: Àwọn tó ṣiṣẹ́ o.
0: I want to wish every one of you a happy birthday in advance. Ṣé wá ra wọn tó ní happy birthday tààràtààrà òní titi wọn.

0: lórúkọ gbogbo àwọn èèyàn tó jẹ́ wípé lẹ́kàlẹ́kà òun náà la fi di ètò yìí mú.
1: bàbá kẹfẹ́ lẹ́gùn ló wà kí ó pọn lọ́kàn wọn má jẹ́ kọ́ta ẹlẹ́yìn ṣọ́ra tún ní ìfura.
0: olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ọ̀kan ni wọ́n jẹ́
1: òun. aláìlọ́sàkóso ọba tó gbé ẹ̀dọ̀ kẹ́ kò kú.
0: ìgbàgbọ́ aláṣẹ ọ̀kan ni wọ́n jẹ́ òun.
1: èrò àwọn alábàákan la fi gbogbo alámọ̀tún wa.
0: àwọn ọ̀gá lọ́gà tó di ti kakọ̀ ọ̀kan mú ọ̀kan ni wọ́n jẹ́ òun.
2: mo fẹ́ ló pọ̀ kìlà tó bá ní okó àtìlú.
0: tó fi dénú kulu tá a wà yìí.
2: tó bá ní oṣù máa jagun torí wí pọ́pọ́ lòun bí kò já máwọn lọ kó kalẹ̀ kó sì ka.
0: kulu alárànbarà eléyìí ti ọba Muritala Adébáyò Àkàndé MFR tó ṣe àgbékalẹ̀ rẹ̀ fún wa.
2: má lọ fẹ́ láti jẹnu àpọ̀tọ́ má kọ ẹ̀gbìn jù tó bá fẹ́ lórúkọ rẹ̀.
0: lórúkọ studio manager wa Onífúwádì Dixon Ọmọ-Alájà. ní èmi Aminat Adétun Badmus mọ́tàlá yín tó ṣe bẹ́ẹ̀ tó ṣe dáadáa kì í káàbọ̀ lákọ̀tún lórí ètò tá a pè ní.

Ọlọ́run gbọ́ láàjìn yìí mo máa gbà sí yín lára wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ títí tí a fi sún lọ sí abala tá a pè ní abala sọ̀rọ̀ sókè ni Ọlọ́run ọba.

0: ṣe wa ri iyawo ti o na ba ti se balabala lode oko re ona re o mo gun ni ṣe wa ri omo to ba n gboran si awon obi re lenu ti won ni rin bayi to rin be to bayi to to be to je ona gidi ni won toro omo be si olohun ba n gbo ibi re loro omo na o ja si abi bo ni opeyemi
1: beni
0: omo ti o baba gboran si obi re lenu nko omo ti o gboran so bi e lenu
1: omo ti o ba si gboran so bi e lenu
0: ah
1: ah o ti tafala awon obi e niyan
0: o tafala abo jetan
1: o jetan niyan
0: to ba ti wa jetan ko kilo ku fun ko si nkan kan mo aye ole feni to ma we an fe le iro wa pe ka ma se daada ni tori pe daada lo pe o bẹẹni gbogbo ẹnikẹni tó bá ti rìn re tó tọ re tó wùwà re ibi re báyìí òun náà ni ọrọ orúfẹ wọn yóò já sí mo ń kí n kàbọ lẹẹkan sórí ètò tá a pè ní ago láàjẹ bẹẹni ṣé rí lónìí ẹnẹjì tó há ẹ òun ni mo gbé wọlé wa ọlọrun torí ti ẹyin tiwa náà sí ni o gbogbo ẹyẹ ẹyẹ tó jẹ́ pé orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́yìn wa tẹ́ ti máa ń gbọ́ wa ẹ̀yìn tẹ́ wà lù bàdàn ẹ̀yìn tẹ́ wà ní ìwọ oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà níbi tí a ti ní àwọn ìpínlẹ̀ mẹ́fà tó dúore ìpínlẹ̀ ogun èkìtì ondo ọyọ ọ̀sun edo kwara gbogbo àwọn ìpínlẹ̀ tí mo dá kọ ohun tẹ́ ẹ ti dúró tán nítorí tiwa àwa náà ti wà ń bí láti máa fún yín back to back gẹ́gẹ́ bó ṣe

0: lérè.
1: Ah, Ọlọ́run gbọ́.
0: Mo lé lérè ó dáa, mo sì ṣàzúra.
1: Láàjì yìí.
0: Ọkọ ń bẹ nílẹ̀ yìí, ojoojúmọ́ lọ.
1: Lóru yìí.
0: Ọjọ́ mo sì ṣàzọ, orúkọ tèmi rí ni la fi mọ̀ wọ́n káàkiri. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀yìn o.
1: Yé máa sùn láwo tá a jọ dá ẹ má.

bá ti ń tẹ̀lé wa ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Tẹ́ ẹ sì ń tẹ̀lé wa lórí àwọn ètò wa pẹ̀lú due process tá a máa ń follow. Ọlọ́run gbọ́, ẹ máa gbádùn wa, àwa náà ó sì máa gbádùn yín, á sì máa gbádùn ara wa.

0: sí hungover. Rò pé òun nìkan lòun current ń bo.
1: Àwọn tó rún jọ wá kiri.
0: Ṣé wá mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ lágbára kan ṣẹlẹ̀ léyìí tó jẹ́ pé ó ń jàràn rìn nítakọ̀ ayélujára o. Ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi kan tó ní agbára léyìí tó jẹ́ pé bó ṣe ń wọ́ bọ̀ tàbàtà tàbàtà ló ń wọ́ bọ̀. Ó ṣẹlẹ̀ ní agbègbè kan níbi tí ilẹ̀ China àti ilẹ̀ Nepal tó ti jọ pààlà láàrin ara wọn. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn jáde láyé o. Ọlọ́run ọba ń gbọ́ kọba tó ní wá kó bá ní rọ wọn lójú ń bẹ ni.

Ọba alaye kan náà ní ilẹ̀ Norway òun náà dágbére fáyé. Donald Trump nílẹ̀ America ó tẹsẹ̀ bọnú ara wọn bàbá fẹ́ fìdí jálẹ̀. Ìyẹn náà tún járàn hìn ní tako ayélujára. Sisi ongo ba ṣe wípé ìwọ nìkan kọ lọ kọrẹǹtì.

ẹ jẹ́ máa múra láti lọ sí abala sọ̀rọ̀ sókè o jàre. Torí pé lónìí ni abala sọ̀rọ̀ sókè. Ọ̀rọ̀ tó sọ ọlọ́gbọ́n kọ́ ni tó jẹ́ pé àtẹ̀yìn àtàwa náà láàjọ yanjú ẹ̀ lágbára.

ẹ̀rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ilẹ̀ Hausa ló ti ṣẹlẹ̀. Ẹ kúkú mọ̀ mí, èmi ò ní dákọ̀ ìpínlẹ̀ adákọ̀ àwọn èèyàn tọ̀rọ̀ ṣẹlẹ̀ sí. Kìkì náà ta nílò ń bẹ̀ ni pé ká wo ọ̀nà ta lè gbà yanjú ọ̀rọ̀ ọ̀hún kí ọkàn ẹni tó mọ̀rọ̀ wá kó lè.

rí pé lọ́sẹ̀ tó kọjá arábìnrin tó mú ọ̀rọ̀ baálé wọn wá baálé wọn ti dolóògbé o ṣe wá rí tòní náà arábìnrin tó mú ọ̀rọ̀ ọkọ tiwọn náà wá baálé tiwọn náà ti dolóògbé. Kí wá ló ṣẹlẹ̀? Kí ni nǹkan náà tó ṣẹlẹ̀? Ẹ farabalẹ̀ n ó nà ń bẹ̀ fún wa lórí ètò àgọ́ láàjìn.

kí wà ní tó wá ṣẹlẹ̀ gan ọlẹ́ ṣeun. Wọ́n níbi gbogbo nǹkan ṣe ń dùn tó ń dùn tòmí alàgbà tó ń dùn yùngbanyùngba. Wọ́n ní kò pẹ́ kò jiná o. Ọlọ́jọba dé sí baálé àwọn.

wọ́n níṣẹ́ wá rí ijọ́ tí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí tó wáyé kálukú bẹ̀rẹ̀ sí ní sunkún lágbájá ti kú o tàmọ́dó ti lọ o. Wọ́n ní àwọn tó jẹ́ ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ wọn báwọn gbé inú ilé ńlá eléyìí tí ọkọ̀ náà kọ́ táwọn jọ ń gbé. Wọ́n ní ṣùgbọ́n nígbà tọkọ ti kú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wá yọjú fún ètò òsìnkú ọkọ wọn. Ṣé ẹ mọ̀ pé owó ti dé ọ láti dé? Àwọn ọkọ̀ dẹ̀ndẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ó ti wà lágbàlá. Ilé ńlá rigidi, àwọn ilẹ̀ rẹpẹtẹ, àwọn ilé míì tó ti wà níbòmíì, àwọn owó ti ń bẹ nù yàrá àtàwọn owó eléyìí ti ń bẹ nílé ìfowópamọ́ láì dé ìnàpẹnu. Wọ́n ní ogún tí ọkọ̀ àwọn fi ilẹ̀ ogún náà pọ̀ ó bu àyà.

Oníwà ń sunkún, ẹlẹ́yìn ń sun níjọ tí ọkọ kú, tí gbogbo àwọn èèyàn sì péjọ láti ṣètò ìsìnkú baálé wọn. Wọ́n ní lọ́jọ́ náà, lẹ́yìn tí wọ́n gbé òkú bọlẹ̀ tán, ẹnìkan tó jẹ́ ẹbí ọkọ, ó bá bẹ̀rẹ̀ sí ní náwó sí àwọn ayò ìyàwó pé yá, ewó nu yín ló ní kọ́kọ́rọ́ ọkọ̀ yìí lọ́wọ́, ẹ mú wá, ewó nu yín ló ní owó arákùnrin yìí lọ́wọ́, ẹ kó wá, ewó nu yín ni dúkìá ọkùnrin tó kù yín bẹ lọ́wọ́ ẹ̀, ẹ kó wá.

ṣe mọ̀ pé bí ẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ láwọn èèyàn lọ tò sí ìtàkùn ayélujára bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa. Ọlámìkì ọmọ ìbílẹ̀ mo mọ̀ dúpẹ́ o, àdúrà yìí pọ̀ o, lágbára lọ́wọ́ Ọlọ́run yóò ṣe kò ní ṣàìṣe. Usman Lawal náà kíwa pé a kú iṣẹ́ Akinṣọlá Peters àti Usman Lawal lẹ́ẹ̀kan sí, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bẹ́ ṣe ń tẹ̀lé wa o, inú wa dùn gan púpọ̀.

back to the matter. As in the matter on ground. Oro ta n ba bo ta yanju lowo lowo. Arabirin na tesi waju pe en ti o n bere kokoro oko ti n bere owo ti n bere ile ti n bere gba alasunmo pataki si baali awon lo je ka sa so pe bi aburo won ni berin. Wọ́n wá dá àwọn ní n tó wà lọ́wọ́ tàwọn gẹ́gẹ́ bíi kọ́kọ́rọ́ ọkọ̀ àwọn fi ilẹ̀ o n tó kù àwọn kọ̀ra súnṣẹ́ ìgbà tí ẹ pé kò sí nǹkan kan míì báálẹ̀ àwọn ìná lẹ́yìn ìpógba ṣọ́ọ̀bù ó ṣe gbogbo nǹkan fáwọn òun náà làwọn ń bá yí àwọn òṣojú kòkòrò nǹkan kan dàbí alára lọ́wọ́ báálẹ̀ àwọn. Àwọn ìyàwó tó kù nǹkan wọn ní ẹ̀gbọ́ tí kálukú ti bá tàwọn làwọn ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí wá ló ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ làbìní nígbà tó di ọjọ́ kẹjọ tí wọ́n ṣàdúrà ọjọ́ kẹjọ tí wọ́n sin báálẹ̀ àwọn. Wọ́n ń lọ́jọ́ náà gan ni gbẹgẹdẹ gbiná. Lọ́jọ́ náà gan lalárè jàgbá tí nǹkan padà gbé nǹkan hanu. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Wọ́n ní nígbà tí gbogbo aṣàdúrà ṣe ṣèṣe tí ó lọ tán ẹni tí ó wá ń ṣe wá sí wá ń pé ogun lágbájá bókú bá ti wọlẹ̀ báyìí ìjọba yìí ni kí wọ́n ti pín àwọn ogun rẹ̀ kí kálukú ó gba tí ó bá gbà gbogbo tó bá sì bọ́dẹ̀ sí kálukú lọ́wọ́ kí kálukú ó mọ́ rí bí ìgbà tó jẹ́ pé wọ́n yàn ń jẹ o kí wọ́n lọ rèé máa mọ o pé jogún jogún kò tẹ́ni ogún gbé. Wọ́n ní gbogbo àwọn táwọn jẹ́ ìyàwó táwọn ti tò lẹ̀ kálukú wà ń jókòó àwọn ọmọ àwọn náà wà ń jókòó kálukú bẹ̀rẹ̀ sí ní gbọ́ wà sí ń sára pé tọ̀ gbogbo tí wọ́n bá ti fáwọn náà kọ́lọ́hún ó fi àlùbáríkà sí i. Wọ́n ní ṣùgbọ́n ṣá o àáfàá tí ń ṣe wáàsí kò tí ì fúnlẹ̀ wáàsí rẹ̀ ṣe mọ̀ pé àwọn haúsá pápápá ni wáàsí wọn pápápá ni wọ́n ní kò tí ì fúnlẹ̀ wáàsí rẹ̀ ó ní ẹnìkan eléyìí tó jẹ́ pé ó ní ìyáálé àgbà pátápátá fún ọkọ àwọn lọ́ba náwó ó sì sọ̀rọ̀ lédè haúsá pé ẹ dákun o ọ̀rọ̀ ń bẹ tóun fẹ́ sọ o. Wọ́n níṣẹ́ lórí táwọn ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ló ní bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ kí lẹ fẹ́ sọ òní ẹ̀ ṣe? Ó níṣẹ́ rí ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí. Kò tí ì sí baba ńlá kú baba ẹnìkan tó lè pé kò ní rí bẹ́ẹ̀ o. Kò tí ì sí baba ńlá kú baba ẹnìkan tó lè yí ọ̀rọ̀ ọ̀hún padà o. Kódà àáfàá tí ń ṣe wá sí lọ́wọ́ kò ní agbára láti yí ọ̀rọ̀ náà padà bí àwọn ẹbí ọkọ òun ò ṣe ní agbára láti yí ọ̀rọ̀ náà padà.

0: Ǹjẹ́ kí lọ̀rọ̀ tẹ́ à ń sọ nípa rẹ̀ ibo lọ̀rọ̀ ń ṣe wá wúwo tó?
1: A ṣiṣẹ́, a lò ó, a ló ń fẹ́ ṣe oore.
0: Wọ́n ní ìyá lé pátápátá, ìyá anú lé pátápátá tó jẹ́ ìyàwó àkọ́fẹ́. Fún ọkọ àwọn tó dolóògbé yìí, wọ́n ní ló bá ní. Òun lòun bẹ̀rẹ̀ sí ní bá ọkọ òun gbé ìgbé ayé eléyìí tó ní agbára pé láti àárọ̀ ọjọ́. Ó ní nínú òfin ìlà àtọmọ pándọ̀rọ̀ gbó sí ni ọkọ òun ti fẹ́ ìyàwó míì ilé òun. Ó ní nígbà náà orí ọ̀bọ̀rùn dúró ni o. Ó ní nígbà náà bóyá òrù ẹnu ọ̀jẹ ni. Ó lọ́kọ̀ òun òwò pé òun lò ó lọ, ó tún lọ rèé gbé obìnrin míì wá, àwọn wá jẹ́ mẹ́ta. Wọ́n ló kọjú sí gbogbo èrò tí ń bẹ́ kalẹ̀ pé ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́ o.
2: Ìwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́, ìwà jẹ́jẹ́ ló láyé.
1: Ẹ jẹ́ ká ṣọmọ ọjọ́ àbí o.
0: Èdè Haúsá ní fi ń sọ o.
2: Ìwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́, ìwà jẹ́jẹ́ ló láyé.
0: Wọ́n ní ìyáálé àgbà pátápátá sọ

nígbà tó yá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúà àtàjò ṣíṣe àdúà ọkọ òun wá gbà. Ó ní owó yìí wá dé. Olówó náà mọ̀ pọ̀ o. Ó ní gbogbo àwọn tó wà ń kalẹ̀ náà ló lè testify sí pé olówó lọkọ òun. Wọ́n ní ìyáálé àgbà pátápátá sọ pé lẹ́yìn tí owó dé tán ni ọkọ òun ṣẹ̀ṣẹ̀ lọ rèé fẹ́. Àwọn mọ́ńkẹ́lẹ́ obìnrin méjì tẹ́ ń wò yìí, àwọn méjèèjì yìí lẹ́yìn tó wó dé tán lọkọ òun lọ fẹ́ wọn. Ẹ má gbàgbé pé lára àwọn méjì tí ìyáálé wọn náwó sí, obìnrin tó mú ọ̀rọ̀ wá yìí ó wà lára wọn. Wọ́n ló wá dáhùn pé gbogbo ìgbà tí ọkọ òun sì fi fẹ́ wọn ló fi sọ wọ́n di ààyò. Wọ́n ní ọ̀rọ̀ tá à ń sọ yìí, ọ̀rọ̀ tí ń jáde lákọlákọ lẹ́nu ìyáálé àgbà ni o. Ọ̀rọ̀ òun sì ń gbóná àfi bí radiator. Wọ́n ní ìyáálé àgbà tẹ̀síwájú, ó ṣe lálàyé pé òun wá ka iye ọdún tí ọkọ òun fi bá àwọn ààyò yìí gbé, ó jẹ́ 20 ọdún 20 years. Wọ́n ló wá ní ìjẹ́jẹ́ mọ̀ pé fún gbogbo 20 ọdún tó fi fẹ́ àwọn méjèèjì yìí tí wọ́n fi jọ ń jẹ chicken, tí wọ́n ń jẹ turkey, wọ́n ń jẹ sàwá, wọ́n ń jẹ wámà. Ó ní wọ́n ń fi apá ewúrẹ́ jẹyán, wọ́n ń fi itan àgùntàn jọkà. Wọ́n ló sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta táwọn kọ́kọ́ jẹ́ ìyàwó àkọ́kọ́ fẹ́ rẹ̀ yìí, iṣẹ́ ló pa àwọn tí o. Wọ́n ló pa àwọn tì débi pé báwọn ó bá rí ọkọ àwọn báyìí, àwọn ó ti mọ kọ lẹ́tà kápá fẹ́ rí bí oṣù kẹrin ti ń bọ̀. Àwọn ó ti mọ kọ lẹ́tà lẹ̀ ó kọ oṣù mẹ́rin tá à ń fẹ́ rí làwọn ó ti mọ kọ lẹ́tà lẹ̀ pé àwọn fẹ́ rí ọkọ.

0: kàkà kí gbajúmọ̀ jálẹ̀ ikú yá jẹ̀sín lọ.
1: Ẹ jẹ́ ká ṣọmọ lúwàbí o.
0: Wọ́n ní ìyáálé yìí tẹ̀síwájú pé fún odidi ogún ọdún àwọn méjèèjì ó ní ọmọ gbádùn o, wọ́n mọ wọnú ọkọ̀ lọ́yẹ́ pẹ̀lú baálé wọn ni. Wọ́n ló pé àìmọye ìgbà ni wọ́n ó gbé ọkọ̀ gba ẹ̀gbẹ́ òun kọjá tó wọ́n mọ̀ pé ọkọ̀ òun nísìnyí ń lọ yìí o. Wọ́n ló wá dá pé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí àṣẹ lòun fẹ́ pa òun ò da lábàá o. Tọ́ba yẹ pé àbá ni wọ́n lè kó àbá dànù, kódà wọ́n tún lè kó alábà gan dànù, kìí ṣàbá àṣẹ ni. Ǹjẹ́ kí làṣẹ tí màmá àgbà pa ìyáálé pátápátá nù o? Wọ́n ló sọ pé fún odidi ogún ọdún tí àwọn ayò méjèèjì fi gbádùn ọkọ àwọn tó ń ti gbogbo tó ní, ogún ọdún náà làwọn ó fi gbádùn gbogbo tí ọkọ àwọn fi lẹ̀ kó tó di pínpín. Wọ́n ló sọ pé kò sí tí ń jẹ́ pé a fẹ́ pínkún kankan ní ìsinyìí o, rárá o. Gbogbo àwọn ilé iṣẹ́ tọkọ ọ̀hún ní bí a bá ti ń ṣòwò ńbẹ̀, èrè tí a bá ti ń jẹ ńbẹ̀, wọn ọkọ mọ kó déwájú wọn báyìí. Gbogbo àwọn ilé tọkọ tó fi áyà bójú ọdún bá ti ń pé tí a bá ti ń gbowó bẹ̀ báyìí, wọn mọ kó déwájú wọn báyìí. Gbogbo àwọn ọkọ̀ dẹ̀dẹ̀dẹ̀ yìí òun náà bọ̀ ọ́ bẹ̀ tó wọn mọ wá tó ń tọ́ àwọn ìyàwó òun méjì tó kù tó náà fi jẹ́ mẹ́ta tọ́pa tì yìí, àwọn kọ̀kọ́ gbádùn ayé ná fún odidi ogún ọdún. Kò tó di bíi pé wọ́n ó pín abẹ́rẹ́ ló kéré jù nínú ogun ọkọ̀ wọn. Wọ́n ló wá dàbí ìgbà tí adájọ́ ń dájọ́. Torí pé gbogbo àwọn tó wà ńbẹ̀ ní kẹ́kẹ́ pamá tí òru wọn lẹ́nu. Wọ́n ní bó ṣe sọ̀rọ̀ ń tọ́ ló bá ní kọ́ọ̀t, ara ìsí bá tẹ̀lé.

wá rí arábìnrin tó mú ọ̀rọ̀ wá yìí, ó ní ọdún karùn-ún rèé o. Tí ìyáálé òun àwọn ìyáálé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti ń gbádùn ogún ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Ó ní ilé eléyìí tí àwọn àti baálé àwọn jọ ń gbé yẹn pé ayò méjì nu, ó láwọn ayò yẹn ìfẹ́ ìfẹ́wé oko igbó. Wọ́n lé wọn dànù ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní ilé kan bẹ léè tó jẹ́ pé ṣọ́ọ̀bù méjì ni ọkọ̀ àwọn jápọ̀ fáwọn táwọn fi ń tajà ń bẹ̀ o. Wọ́n ní wọ́n pe àwọn kalẹ̀ pé bóò ni ṣe ó kúrò ní ṣọ́ọ̀bù ni àbọ̀ ọmọ sanwó. Ṣọ́ọ̀bù tó sì wà yẹn owó rẹ̀ ti lé o, owó rẹ̀ ti lé sí o, owó rẹ̀ ti lé o. Wọ́n ní wọ́n kọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ pé èló ló ń san lọ́dún pé ṣọ́ọ̀bù ọkọ̀ òun ọkọ̀ òun ló kún sọ pé rárá o, ó ti kúrò ní ṣọ́ọ̀bù ọkọ̀ rẹ̀ báyìí o. Èló ló mọ san lọ́dọọdún torí pé ṣọ́ọ̀bù ti wọ́n. Wọ́n ní owó tí wọ́n wá gbé kalẹ̀ pé káwọn mọ san, tó sì jẹ́ pé àkàtà àwọn ìyáálé ni àwọn mọ sanwó ọ̀hún sí, wọ́n lágbára àwọn ò gbé. Àwọn ò wá ṣe mí níṣe méjì, ìwọ̀nba táwọn lè kó, ìwọ̀nba táwọn lè lù tá à ń gbàǹjo, àwọn kúrò níbi ṣọ́ọ̀bù náà fún wọn. Èmi wá béèrè béèrè kan lọ́wọ́ wọn. Mo ní àìmà ní gbogbo ìgbà tí nǹkan fi ń rosy yẹn, èló lẹ ní àsùnwọ̀n yín tó wà nílé ìfowópamọ́. Wọ́n wá dà wọ́n ní àǹtí Adétún táwọn bá sọ pé kò sí nǹkan kan táwọn ní ń bẹ̀ ń kọ́, kì í ṣe páwọn olówó náà o, ṣùgbọ́n kì í ṣowó tó ṣeé ṣe ayé. Gbogbo ìgbà tẹ́ fi ń ṣe ààyò pẹ̀lú ọkọ yín o, àwọn yóò sá láwọn nǹkan kan bóyá bí ilẹ̀ bó ní ọkọ̀ àwọn ọmọ sọ fún wọn pé káwọn fọkàn balẹ̀ pé kò sí nǹkan kan ni pé kò ṣe wúlò kó àfi gírí apárò. Ewu ti wá ṣẹyọ lóko báyìí, gírí apárò gan ti wá tẹ̀lé. Wọ́n ní báwọn ṣe ń bá wa sọ̀rọ̀ yìí kò sí nǹkan kan lọ́wọ́ àwọn mọ́. Ilé táwọn gbà àwọn ti ń jẹ láńlọ́ọ̀dù lówó. Wọ́n ní àwọn ọmọ àwọn táwọn kó lọ iléèwé nígbà táwọn rí pé iléèwé ibi tí wọ́n ń lọ nígbà tí bàbá wọn wà láyé, bàbá wọn ní sì máa ń sanwó iléèwé agbára àwọn ògbé mọ́, àwọn ọmọ wa sí kẹjẹbú. Wọ́n níṣẹ́ wá rí kẹ́jẹ́bú táwọn tún mú wọn wá gan, agbára ò sí láti mọ sanwó. Nígbà táwọn ti rí pé bọ́rọ̀ ti dànù ọdún kìíní ọdún kejì tán rí pé àwọn ará bí ò lè yí padà o, òtẹ́ tí wọ́n ti fi lélẹ̀ òun náà ni wọ́n fẹ́ máa bá lọ, là ń bá wá sísàlẹ̀ ń bí torí pé ìsàlẹ̀ ń bí ni àwọn òbí tàwọn wà. Pé bóyá tó bá tún tó bí ọdún mẹ́ta wọ́n lè tẹ́rò pa kí wọ́n pe àwọn pé tó bóyá káwọn wá gba nǹkan kan àbí nǹkan kan, wọ́n ní títí di bá a ṣe ń sọ̀rọ̀ tó ti pé ọdún márùn-ún yìí àwọn ò rí nǹkan kan gbà. Wọ́n láwọn wá ní olùbádámọ̀ràn kan. Tó sọ fún àwọn pé bọ́ bá ń lówó àwọn náà máa ń lówó, bí a bá ń kọ́lé àwọn máa kọ́lé, gbogbo ibi tí ọ̀rọ̀ bá gbà làwọn ò jọ gbà, wèrè ni káwọn ó lọ fi wo wèrè pẹ̀lú wọn nílé Haúsá níbi táwọn eléyàn wà. Pé báwọn ò bá da kiní ìrú àwọn ọmọ ọ̀nà ọmọ jẹ àjìyà, àwọn ọmọ jọ̀rọ̀ lọ ni ẹjẹ́ ń sọ bẹ́ẹ̀ torí pé ààjìn la wà. Wọ́n ní àwọn ọmọ jẹ ọ̀rọ̀ lọ ni o káwọn ọmọ jìyà, ó yẹ kó ti yẹ yín tí mò ń sọ báwọn. Pé báwọn ò bá lọ ọbẹ̀ káwọn ó lọ fi wèrè fi wo wèrè pẹ̀lú wọn, báwọn ṣe wà yìí bóyá làwọn ó bọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ jíjẹ kọ́lọ́mọ jẹ àjìyà.
wọn láwọn wá fẹ lọ ya bá ìyálé àwọn àgbà pátápátá pé kí ló dé ọdún márùn tẹ jẹ náà tó ẹjẹ àwọn òpin táwọn bá fẹ pin ẹmí àwọn pin lọkàn náà lè rí bójútó àwọn ọmọ àwọn náà àwọn ọmọ kékèké tí wọn ti dàgbà pọ àwọn ọmọ tí tiẹ ti dàgbà tó ti lọlé ọkọ mbẹmẹ tó ti fẹyàwó mbẹmẹ kí ló dé. Ẹ gbọ́, ṣé kí wọ́n padà lọ ilẹ̀ Hausa? Ilé ayé ta wá o, ayé gba yẹ. Tọ́ bá tiẹ̀ wá padà lọ, ṣé kí wọ́n lọ fi wèrè láfi wo wèrè? Ó yẹ kó ti yẹ yín, ṣé kí wọ́n lọ fi ojú àágan, kí wọ́n lọ fi pàdé àwọn ìyáálé wọn? Ṣé kí wọ́n lọ bá wọn fa wàhálà? Lọ̀rọ̀ yẹn fi lè yanjú ni. Tí wọ́n bá tiẹ̀ wá lọ, ọ̀nà wo ni kí wọ́n gbé kinní ọ̀hún gbà káwọn lò lè rí nǹkan tí wọ́n fi mọ́ tọ́jú ọmọ wọn.

jẹ́ ká máa fọkàn dé kinní ọ̀hún o. Wọ́n ní ẹni tó dá ogún ọdún gan-an, ṣóun gan ti di ogún ọdún ná. Jogunjogun ò tẹni ogún gbé ẹ má dé o. Gbogbo àwọn obìnrin tó jẹ́ pé tó bá ti ń dùn yùgbàyùgbà tòmi alàgbà ká máa fọpọ́ lọ sí kinní ọ̀hún. Ká wọ́n jẹ́ kí a dùn tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ kó dí wa lójú ká má bàá mọ bó o láṣe ṣe ọjọ́ ọ̀la wa. Ẹ̀kọ́ kan nìyẹn o fáwọn obìnrin. Bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí a tún rí àwọn obìnrin kan tó jẹ́ pé wọ́n wà nírú agbọ́nrin tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n mọ gbádùn lọ́wọ́ báyìí o. À ń pè yín ṣàkíyèsí ni o.

0: Hello. Kokoko.
1: Ẹ
0: sọ fún wa pé àgò láàjìn o.
1: Àgò láàjìn o.
0: Ẹ káàárọ̀ sà, orúkọ yín bọ́lẹ̀ ti pè wá.
1: Ṣẹ́gun láti ìdí òro ọ̀rẹ́ mi.
0: Ṣẹ́gun láti ìdí òro ọ̀rẹ́ méjì.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok, ó yá o.
1: Ẹ rí obìnrin mi wà. Tọ́ bá ti di pé bóyá ó fẹ́ ọkọ, gbogbo àwọn tó bá bá ń lé o, kò ní jọ lójúmọ́. Ọkọ ti délé yìí, ìfẹ́ ẹ̀dẹ̀dẹ̀ ni ó ti bo ọkọ náà lójú. Ìmọ̀ràn tèmi ni pé kọ́sà mọ́ lọ ọ̀sẹ̀. Orí tó bá lọ bẹ̀, wọ́n lè fi nǹkan padà dé láti.
0: Ilẹ̀ Haúsá ni ó jìnà síbí.
1: Àwọn ọmọ rẹ̀ kọ́ fara mọ́ tọ́jú wọn. Ìgbádùn tó náà ti gbádùn sẹ́yìn, ó fara mọ́ bẹ́ẹ̀.
0: Ìgbádùn ogún ọdún.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kó ló fara mọ́ bẹ́ẹ̀. Tó obìnrin mi wà tó bá ti dikínì o. Ìṣẹ̀ kó máa gbogbo bàtí gbádùn kó tọkọ ẹ̀ sọ pé àwọn ìyáálé òun náà. Báyìí máa fún ọ náà ní nǹkan kankan. Ẹ máa ṣe báyìí fún wọn. Ẹlòmíì kò ní ṣe bẹ́ẹ̀.
0: Tóbìnrin mi bá ti wà nú ọkọ̀ báyìí, yóò sọ̀pàkọ́ sẹ́yìn ni.
1: Bẹ́ẹ̀ni, ìyá ẹ máa wọlé kinní kan, ẹ máa mọ̀ ọ́ sọ́lùkù ọlọ́ọ̀.
0: Àmì ẹ ṣeun gan ni.

0: Hello.
1: Hello.
0: Ekaro. Yes, sir. Ami. Oruko yin o mo ti mo customer dada na ni o but o ya.
1: Oruko temi ni Oji Omo West.
0: Oji Omo West. Okay. Okay.
1: O te je pe won se ti pe wa lo. A je gidi bo se won ti fo kan ba lo lenu awon bi meji meta ba ti pe wole bayi.
0: Eh. Se ayi ba so fun yin pe ni Monday mo jumo Tuesday. Awoye ma sun lajo da.
1: Ola
0: ran wa lowo yen jina si bi oju ti wa o de to be yen o de bi pe a ba pe awon eyan to le ran lowo o
1: we o le pe dani no kelo ba fa se to be yen
0: eni pe
1: e le tele lo
0: e so pe
1: ke tele
0: moju le ja awon ile hausa ni mo fe tele won sugbon moju le ja ile hausa moju le ja be Oji Omo West e sogo ni. Ko farabalẹ ko ma toju awon omo e. Beni, beni.
1: To ba fun ni nkan, to lo ba ni ko di ko di nkan to ba fun mo so ba ni ri ni tumo ni aye ko ni tumo.
0: Beni.
1: O jọ ti to lo ko wa mu so ape to wa wa bi be.
0: E seun.
1: Opo le ni jọ
0: sa. Ami o. Lati fo mo se so. Baba pero la bele. Hello. Eka Rosa.
2: Yeah.
0: Koko. Yes, sir. Amiu. Akin biyi. Akin wumi.
2: Yeah, lati apata.
0: Lati apata, awon eyan wa lapata ni. Benny.
2: Oh,
0: be my mom, a genio.
2: So far, but you must come by. Was in a button, you pay a dicker, and your arms are put in a dicker. Right, you know, don't buy what I say. I need to buy. I want my life work.
0: Repete.
2: So, who cares if we go to the book when you pay? We are going to be the same. We give it to my head, the very pass of the book.
0: Benny, nigba na. Bi o se ri ti e gba kuro nbe.
2: Ade ora gba awon ma ti e la. O si ko kan be gbe lo ti ko ko ni.
0: Benny, mo ru awon ajafeto omoniyan be rerere
2: won po
0: koda awon agbejoro lobirin ti won ma n ja fitafita fun eto obirin won po janti rere amọ won dada ọgbẹni Akinwumi láti Àpáta. Thank you so much. Ẹ má jẹ́ àparọ́ fúnra wa. Ọ̀rọ̀ yìí bí ìlú gangan ni o. Tó bá ti kọjú sẹ́nìkan báyìí, akẹ̀yìn sẹ́lòmí. Ẹ tún wo àmọ̀ràn tá a tún gbà ń bí. Hello, kókókó. Orúkọ yín bo lẹ ti pè wá o?
3: Olúwafẹ́mi
0: láti UI. Ẹ ṣeun gan ni, àwọn kọ́sítọ́mà dáadáa nìyẹn. Àmì sà.
3: Iṣẹ́ fún bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀, mo kọ́kọ́ fẹ́ béèrè kankan náà. Ṣé ìtumọ̀ àti wọ́n gbé ọ̀rọ̀ wá sórí gbogbo ẹ̀fọ́ wà ẹ́dù ní ṣé wọ́n ṣe kankan
0: ni? Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn ọjà wọn táwọn tà mọ́lẹ́mọ́lẹ́ nígbà tí wọ́n lé àwọn kúrò ní ṣọ́ọ̀bù tọ́kọ àwọn fi àwọn sí tó jẹ́ pé ọkọ àwọn náà ló dẹ̀ ní ilé yẹn ṣùgbọ́n ṣọ́ọ̀bù ń gbé ńsàlẹ̀ wọ́n wá jà pọ̀ mọ́ra wọn ó jẹ́ nílá méjì ó ní nǹkan tẹnu ń jẹ làwọn ń tà ń bẹ̀ ọlọ́run dẹ̀ pé kí owó mọ wọlé wọn nígbà tí wọ́n lé àwọn kó mẹ́ lápáyàn àgí tẹ́ pa wọn kalẹ̀ pé ṣé àwọn ò mọ sanwó ṣọ́ọ̀bù ni àbí káwọn ó gbé ṣọ́ọ̀bù fẹ́ lómìn àwọn wá bèrè pé sanwó ṣọ́ọ̀bù bó dáa báwọn ò bá sanwó ṣọ́ọ̀bù èló ni wọ́n ní owó tí wọ́n gbé kalẹ̀ pé káwọn mọ san ojú ẹ̀mí àwọn lọ wọ́n ní láti ta àwọn ẹrù wọn èyí tí wọ́n ó lù gbàǹjo èyí tí wọ́n ó tà mọ́lẹ́mọ́lẹ́ ni wọ́n fi dèrò ilẹ̀ yìí padà torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ilẹ̀ Haúsá ló ti ṣẹlẹ̀.
3: Mo gbọ́ pé ilẹ̀ Haúsá. Ṣé wá rí èmi ò ní ìní ẹ̀ǹkọ̀rí jù wọn láti pé kọ́ lọ fà ìfọ̀n ra ètò bíkọ́ ní tó máa ń bẹ lẹ́yìn àwọn máa ń ju ìjì lọ́ngbà rẹ̀.
0: Ẹ ṣáwo.
3: Ṣé bọ́rọ̀ ṣe rí nìyẹn tọ́lẹ̀ ti dèrò ilẹ̀ padà. Kọ́ńtàtà fresh láti fi tẹ́jẹ́ ọmọ wọn. Kọ́ńtàtà ìjọba yàwọn lọ fà ìfọ̀n ra ìdì gan. Kàtàkà mọ̀ pé wọ́n nílò ẹ̀ ní ara wọn lò. Wọ́n dẹ̀sẹ̀ jẹ́ kí ẹ̀rọ ní àwọn ọmọ wọn náà safe. Because ẹni parọ́ fún iṣẹ́ rí nípa pé èèyàn ń jà fún ráìtẹ̀ nípa property. Ẹni máa ń sọnù gan o.
0: Ẹni
3: parọ́ fún yín. Ó máa ń sọnù gan fún mi ò ní ẹ̀ǹkọ̀rí ìjù wọn. Láti pé wọ́n sọ pé wọ́n lọ fà ìfọ̀n ra ilé mi.
0: Kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ míì níbí lẹ́yìn ń sọ. Mo ní ẹni kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ míì níbí kọ́ sì máa tọ́jú àwọn ọmọ wọn lẹ́yìn ń sọ. Oda. Mo ti yọ ohun tí mo fẹ́ yọ. Hello. Kókókó. Agolájẹ.
4: Adiji. Hello.
0: A wà pẹ̀lú yín.
4: Ẹ̀kan ńlá wa bí ọ̀rọ̀ yìí gan.
0: Ẹ ṣáwo.
4: Ọjọ́ ọmọ West ló gbé padà.
0: Mo ti mọ̀.
4: Àtẹ̀wẹ́ pé ìgbà tí ọkọ yẹn tó ti kú yẹn gẹ́gẹ́ bí ẹṣẹ́ sọ ọ́n sì tún mọ́ tó ń foyè pé lọ́dẹ̀ díẹ̀. Gbogbo àti omi ń tajà bẹ̀rẹ̀ ṣẹ́ wípé náà ọ̀yà Lẹ́kọ̀ọ́ lòṣèlú. Inú wọn ò dùn sí i. Láà gbà tó tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ọjà yẹn tó ti fẹ́ tó fẹ́ kálọ̀ tẹ̀ fẹ́ tà mọ́lẹ̀ àti mẹ́gbọ́n wa mo ta to fe ta mo le bi bayi o fe ku ati ma mo tele ku fe ku be yen bo wa lo fe ta ja mo le ati fe ku fe ku ya nko ti mo se se yo kin to ja mo le ti ku lu yi o ko to mu dani to to fi po ko ko to ta mo le gba yen ko ye ko la bi shuwe eni a te ba di be ma te ko wo ku ke kile bi no le va fi sora je bi ti mo lo yi awon o ko ku mo de gbo ko le ogun be yen o
0: hmm
4: o to ro bo ku po ko o to ba ta bo ara ko ta bo ara omo yen o
0: hmm
4: bi awon ara bi se wa lohun yen na awon o re ke awon to di gbo gbo to ba ma wa di o
0: hmm mo ti fa ti mo fe fayo mo ti fayo

0: lo bi nkan le duro pe won ti mo beru wa ba won e sa ja le won e ri pe won mo beru wa won mo beru wa ti won si ni kini kankan ti won o se fun awon ti won le danu yen enu lasan na kan fi le won ṣùgbọ́n táwọn náà bá gbègbè sẹ̀ lábẹ́ òfin nígbà míì àyà wọn tó ń léyìn kàbàkàbà yẹn náà máa jà.
1: ayé buru o ṣùgbọ́n ọ̀rẹ́ mi.
0: mo kàn ń sọ eléyìí ká tún lè fi abala òfin tún wò ó ni o.
1: ayé buru o ṣùgbọ́n ọ̀rẹ́ mi.
0: torí pé in as much as possible tí ó ti jẹ́ pé bàbá yìí ló ni àwọn ọmọ méjèèjì yẹn àwọn ọmọ yẹn náà lẹ́tọ̀ọ́. tí kò sì ní í dáa kí ẹ̀tọ́ àwọn ọmọ yẹn kò bọ́ ha. kókókó ẹ káàárọ̀ sà. láti àpáta.
2: Okay. Yes, mo insist. Kò sí nǹkan kan tó máa ṣobìnrin. Tó bá going the way of through the women human rights organization. Wọ́n máa fight woman yẹn with law to tell you pé kò sí nǹkan kan tó máa ṣe. Gbogbo yẹn làwọn náà ti mọ̀. The case don't dey force tí wọ́n máa treat bẹ́ẹ̀ yẹn. I'm very sure. Tí wọ́n ti ń treat àwọn cases bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀. So it will be very easy for them láti gba ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀ tó kàn pàjáde lọ́wọ́ ọmọ ẹ̀.
0: àwọn tí wọ́n sọ̀rọ̀ pé kán ní sùúrù yìí tí àwọn náà bá ń fi abala ojú kan wò pé àwọn tó wà nílẹ̀ haúsá ẹ̀ tán bá lọ gold abọ́líkà ń kọ́.
2: so ṣé mọ̀ because ní ìsìn kò sí tó bá jókòó bẹ́ẹ̀ yẹn sí àwọn ẹ̀mí àwọn ọmọ ẹ̀ gan lè pọ̀ sí. báwọn ọmọ bá rí nǹkan jẹ bá rí nǹkan gbogbo àwọn sí ìgbìmọ̀ owó ìtọ́jú wọn tí wọn ò ní gbà bẹ́ẹ̀ lọ́nà. ọ̀sẹ̀ máa jẹ́ pé bàbá máa jẹ́ pé yín máa tó ṣọ́ pọ̀ sí ìbò ìyá ò lè jẹ́ tó kó jẹ́ pé yín ọ̀yọ́ àwọn ọmọ ẹbí yín máa tó là àwọn ọmọ yẹn kò sí wọn lọ́tọ̀ ni. tọ́lọ̀ ti ní fún wọn gbọ́dọ̀ wá sí ìmúṣẹ.
0: ó dà mo ti yọ ohun tí mo fẹ́ yọ. mo ti yọ ohun tí mo fẹ́ yọ ẹ ṣeun. kẹ́yìn òkúkú wá kókókó já ogun ọ̀hún kó sì já lájàyè ọ̀rọ̀ yín ti yé mi. ọ̀rọ̀ yẹn gangan ni mo fẹ́ kẹ́ já fìfúlẹ̀ rẹ̀ báhùn ọmọ tó bá ṣípá nìyá rẹ̀ ó gbé. ẹ ṣeun. ṣé ẹ rí ìpè ọ̀gbẹ́ni Akin Akinwumi láti àpáta láàfin kásẹ̀ rẹ̀ lẹ̀ báhùn. àǹfààní wà lẹ́yìn tí ètò yìí bá parí o kájọ máa fọ̀rọ̀ jomi toró ọ̀rọ̀ lọ́rọ̀ ò bá lẹ́jọ́ ná. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nọ́mbà tẹ fẹ́ pé 08167782354 Miriam dágbére.
3: Mariam Ọpẹyẹmí Alimu dágbére fún yín lórí ètò àgbòlájì pé ó tún di ẹjọ́ mẹ́jọ.
0: èmi náà ń dágbére mò ń lọ fẹ̀gbẹ́lé lẹ́nu bàbá ti sọ̀rọ̀ wa tán ń lọ fẹ̀gbẹ́lé lẹ́nu èmi náà ó sùn díẹ̀ o 08167782354 mo ṣe sọ lẹ́ẹ̀kan Aminat Adetun Badmus aka Alaga AAA òun lorúkọ mi ká pàdé bó ba di lọ́jọ́ mẹ́jọ ó dìgbà.

Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Matthew, a mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oṣù kẹsàn-án àtúnwọnú ẹ̀ láyọ̀ alágbára gíga. A mọ̀ dúpẹ́ ẹ bá ń ké aleluya. Gbogbo àlàyé ẹ bá ń ké aleluya. Ọlọ́run tó gbọpẹ́ Noah lẹ́yìn ìkún omi gba ọpẹ́ wa. Lórí màmá gba ọpẹ́ wa. Lórí bàbá gba ọpẹ́ wa. Fún àtìlẹyìn oṣù kẹsàn-án oṣù gbàgbàgbà. Àwọn kan ní kò dá èmi nínú rẹ̀ lèmi ti máa ń ràánú gbà. Fún gbogbo èèyàn tí ó ràánú gbà nínú oṣù kẹsàn yìí lọ gba ọpẹ́ wa. Ó dáa náà mo gbàdúrà àánú ọ̀jáde sí. Lórúkọ Olúwa àánú ọ̀jáde sí. Oṣù kẹsàn-án oṣù sẹ̀tẹ́mbà ìyẹn ni wípé nǹkan kan gbọ́dọ̀ bà sínú ilé wa. Matthew, ẹ wá ni ó bà sínú ilé wa. Bíbélì sọ wípé ọ̀rọ̀ yóò hu ìyẹ́ bíi tìdì yóò máa fò. Tó bá ti wá ń fò lọ, ilé ta ni ó bà sí. Ire máa bà sílé rẹ̀. Ayọ̀ ó máa bà sílé rẹ̀. Ìrànlọ́wọ́ ó máa bà sílé rẹ̀. Gbọ́dọ̀ ìṣe ń lọ, ẹ̀mí rẹ kò ní lọ sí. Ẹ̀mí ọmọ rẹ kò ní lọ sí. Ẹ̀mí aya rẹ kò ní lọ sí. Mo bẹni tó láyé àtọ̀run, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísáàkì àti ti Jákọ́bù. Bí ọdún yìí ṣe ń lọ, ayé rẹ kò ní lọ sí. Orí ọ̀fẹ́ Ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀. Àánú Ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀. Ìrànlọ́wọ́ Ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀. Ayé rẹ gbà yá. Bẹ́ẹ̀ ló máa rí.

0: pẹ̀lú ìkorodu pẹ̀lú ìfàmì òróró yàn tún ìṣòwò alágbára ńlá láti máa gbàdúrà fún gbogbo oníkojúkò ènìyàn. Agbo méjìlá òrùdòrú gẹjọ ìṣòwò alágbára ńlá yóò máa wáyé. Bẹ́ẹ̀ni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjò òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Táwọn ẹgbẹ̀rún kan ogún tó bá wà tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́. Àwọn ọmọ ilé ìwé tún máa gba báárò méjì méjì tí bàbá àdúrà yẹn kì í pọ̀ tí sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀. Láti Ìkòròdú gáàj. Ẹ̀wọ̀ mẹ́rùwá tàbí máíkrà tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́. Ẹ sọ̀kalẹ̀ ní gbẹ́gà bọ́sítọ̀. Ẹ sọdẹ́sọ ní kejì títì. Ẹgbẹ́ ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yẹn kì í pọ̀ tí sẹ́gun lẹ̀ lọ. Àgbẹ̀yẹ́dẹ́bẹ̀ ẹ tún lè gbé tẹlifóònù nọmba yìí 08066481455. Òwúrọ̀jọ́ Friday yìí ni o. Jẹ́ kájọ pàdé ní.
1: Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú Apatẹ́rẹ́. Àwọn wo la ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè ní mọ wọ̀ nílùú Apatẹ́rẹ́. Gbé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti Ìwó Road. Tẹ́ ẹ bá ti dé Ìwó Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyèdèjì. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹ́rẹ́. Orí òkè ní mọ wọ̀ ní Lágelú. Ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní Apatẹ́rẹ́, ẹ ti dórí òkè. Ẹ kà bèrè bàbá AK 47. Gbogbo ayé ló ti mọ bẹ. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá. Ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó borí ẹ̀. Ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Matthew ebóṣù kẹsàn-án la wà yìí. Àbí bẹ́ẹ̀ kọ́ lágbára Ọlọ́run. Gbogbo àwọn tó ń bẹ ní ẹgbẹ́dá ní Èkó Friday àkọ́kọ́ máa wà lọ́rídọ̀ yín lọ́ndì 4 lágbára Ọlọ́run. Tẹ́ ẹ bá ti dé ìyànà pàjá ẹ̀yin ẹwọ mọ́tò tí ó ń lọ sí Alágbòtàn, kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ sọ̀kalẹ̀ ní ojú odò water bus stop. Water bus stop yẹn ibẹ̀ gangan ò ní chọ́ọ̀chì wa yẹn wà. Màá wà ń bẹ̀ láàárọ̀ Friday ní agbára Ọlọ́run. First Friday ni mo máa ń wá síbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ wá wà ní Ìkòròdú lágbára Ọlọ́run First Friday, mo máa wà níbẹ̀. Ìsọ òru ni o. Àwọn opó 2,000 ńlá tún fún lóúnjẹ. Ẹnìkan ní ẹsẹ̀ ní èso pó mo dẹ̀ ní ìdí oúnjẹ mo ní ẹ fún. Gbogbo ẹ ń bá wá síbẹ̀, àtòpó àtẹ̀yàn rere o. Gbogbo wọn pátá 2,000 láàtún fún ní indomie, spaghetti àti rice. Bọ́lọ̀ ń ṣe fún alágbára, lágbára Ọlọ́run. Ojú òní tì yín. Ẹni tẹ́ ẹ máa dress tẹ́ ẹ bá ti dé Ìkòròdú níbi ẹgbẹ́ mọ́sálásí yẹn, ẹ wọ mọ́tò tó ń lọ sí Ẹlẹ́pẹ̀. Ẹ sọ kalẹ̀ ní gbàgà bus stop. Kẹ wá fóònù sódì kejì. Ẹ sọ fún ọlọ́kadà pẹ̀ lọ sí AK-47 lọ́dọ̀ bàbá àdúrà. Mo gbàdúà ìrí ò máa tẹ̀lé ọ. Ìwọ ni o, àánú ò máa tẹ̀lé ọ. Ojú rere yóò máa tẹ̀lé ọ. Ìrànlọ́wọ́ yóò máa tẹ̀lé ọ. Ìwọ ni o, ò ní ṣe é dádúró. Lórúkọ bàbá, ọmọ, ẹ̀mí mímọ́. Gbogbo ẹni tó ń sàmí oṣù yìí máa pè yín. Matthew, kí ló oṣù kẹsàn-án? Kí ló mú lọ́wọ́? Oṣù kẹsàn-án, Olúwa ní sọ fún gbogbo ẹni tí ń wọ́mọ pé lóṣù kẹsàn-án yìí á yà mọ́ lẹ́nu. Ìwé Luke chapter 1 ní verse 36 ẹ gbọ́ tó sọ ní. Luke chapter 1 verse 36 to 37 ẹ ń sọ̀rọ̀ lọ.
2: Elizabeth
1: ìbátan rẹ.
2: Òun pẹ̀lú sí lóyún ọmọkùnrin kan.
1: Òun pẹ̀lú lóyún ọkọ ọmọkùnrin kan. Ní ògbólógbó rẹ.
2: Èyí sì ní oṣù kẹfà.
1: Èyí lóṣù kẹfà.
2: Fẹni tá ń pè ní àgàn.
1: Fẹni tá ń pè ní àgàn.
2: Kò
1: sí ohun tí Ọlọ́run kò lè ṣe.
2: Maria
1: sì wípé. Matthew, tí oṣù bá ti pé mẹ́sàn-án, gbogbo ẹni tó wà nínú oyún ó gbọ́dọ̀ bí. Àbí bẹ́ẹ̀ kọ́, èèyàn mélòó ló sàmì? Oyún ayọ̀ tó o ní fún ọjọ́ pípẹ́, o máa bí lóṣù yìí
2: báyìí.
1: Oyún ògo tó o ní ní ọjọ́ pípẹ́, o máa bí lóṣù
2: yìí.
1: Matthew, ẹlẹ́ẹ̀kejì, 9 ni nọ́mbà tó tóbi jù nínú gbogbo nọ́mbà 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. O ló tóbi jù lágbàáyé. Kìí ṣe 10 o. 10 ó kà àtòdo olódi mẹ́wàá. Àbí bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n 9 oni number akoko to tobi ju ta lo sami ire to tobi anu to tobi igbega to tobi adari esodo re ani woni adari esodo re losu kesan yi Matthew eno we Matthew 27 ori n to sele ni verse 45 ni wakati kesan oni Jesu lo do wo ise lowo wakati kesa
2: lati wakati kefa
1: yo subo gbogbo ele okoko subo le
2: to fi di wakati
1: kesa
2: ni wo wakati kesa
1: ni wo wakati kesa
2: Jesu
1: ti gbe lo
2: ran
1: Jesu pe elai la masa batani olorun mi olorun mi e se to fi komi sile Matthew ni kori ta yen awon ti won o keko bibeli to ye oro olorun oye won ki matume n to so ni pe leyi kori aye baba gbe oju wole latorun lati wa wo to nsele o wa ri omo re to ru ese aye ese to ru yen baba o le wu ese to ra ko wi pe oju oluwa ki ri ese bo se ri ese o gbe oju ku o lara omo omo wa pariwo elai elai la masa batani baba mi e beyin le ran mi nse ese te gboju ku lara mi la koko yen ile mi ede kan jade lenu Jesu o wi pe o pari ibi o pari sini mama wo lo sami ekun re ibanuje re ipanju re lo su kesan yi o pari si be bayi ba se wonu osu kesan yi mo ba ile ileda soro gbogbo yin pata ekun yin ibanuje yin ipanju yin o pari si be osu kesan Matthew eno we Acts of Apostles chapter 3 ne verse 1 bibeli wi pe ne wakati kesan
2: unje
1: Peteru ati Johanu
2: wan
1: goke lo si
2: tembili
1: ne wakati adura ti se wakati kelo wakati o je osu adura Matthew osu kini mo pe eni to n gbo mi adura re ma gba se ri gbogbo eyin te wa ni Ibadan e je apade ni challenge an se deliverance owo lowo deliverance owo eyin to wo yin ma mu ti ma nbo eyin to wo mi ma mu ti ma nku eyin to owo yin ma mu ti ki ye

0: UBA.
1: Holiness Anointed Church.
2: Ayé kan tẹ wá yìí ibi ò ní bá yín. Ibi ò ní pa yín. Náà lágbára Ọlọ́run gbogbo ẹ̀yẹ yẹn máa jọ ìwà lórí Facebook láago mẹ́ta àbọ̀ lóru 3:30 lọ́gàjọ́ òru mo wà online nínú mọ́ wọ prayer mountain lórí bàbá àdúrà AK 47 àwà online lórí Facebook àago mẹ́ta àbọ̀ lójoojúmọ́ for 365 days. O máa rí mi live lórí YouTube àti lórí TikTok pẹ̀lú orí Facebook lágbára Ọlọ́run. Orú àwọn angẹ́lì la pé ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yóò dára fún wa. Ayé kan tó wáyé òní sunkún bẹ́ẹ̀ ló máa rí.

ọmọ ilé ìwé àtúmọ̀ agbábáró méjì méjì tí bàbá àdúrà yẹn kí pọ̀ ti sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló ń bọ̀. láti korodu garage. ẹ̀wọ̀n mẹ́rùwá tàbí micra tó ń lọ sí ẹ̀rọ ẹ̀dẹ́gbẹ́. ẹ sọ kalẹ̀ ní gbẹ́gà bus stop. ẹ sọ dẹ́sùn ní kejì títì. ẹ gbé ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé church bàbá àdúrà yẹn kí 47 lẹ́ lọ. a gbé yín débẹ̀. ẹ tún lè gbé tẹlifóònù nọmba yìí 080-6648-1455. òru ọjọ́ Friday yìí ni o. jẹ́ kájọ pàdé níbẹ̀.

ènìyàn. O tó sọ ni wípé obìnrin yóò wá sí ipò ìlóyún lẹ́yìn oṣù kẹsàn-án àdẹ̀mú wá sí bíbí. Ẹnìkan gbọ́ mi sà, gbogbo ìwọ tó ń lóyún ògo, tó ń lóyún ọlá àti àsìkí ní oṣù kẹsàn-án yìí lórúkọ Jésù, o máa bí lórúkọ Jésù. Mo dúró bí ikọ̀ àti ìrìjú olódùmarè, oyún ògo ti ń bẹ nínú rẹ tí wọn jẹ́ òbí. Mo pàṣẹ ìwọ oṣù kẹsàn-án gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹni tó gbọ́ mi tó gbàgbọ́, àsọtẹ́lẹ̀ leléyìí, oyún ògo tó ní, oyún ọlá tó ní, tó dẹ̀ ti lẹ́sù, tó ti lé ọdún, tí wọn jẹ́ òbí. Bópe àwọn olùgbẹ̀bí òde ọ̀run lórúkọ Jésù ti Nazareti ní oṣù kẹsàn-án yìí, o máa bí lórúkọ Jésù. O máa bí lórúkọ Jésù. Ọ̀rọ̀ yìí tẹnu mi jáde ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026. Bí ìwọ bá gbàgbọ́, oṣù yìí gangan ni àsọ.

0: maman pe, ou yon maman se yon va pe mi yo.
1: E ka an sa, dadi, mi touti ni e ri yo. O se le mi pe, roman je moun moun chuji. Moun sa, strobe moun so 5,000. So kwa, bita ou 4,000 ko so, kokon yon moun, moun sa so fanan moun. Se baba pe, ko se fun ki mba son, ko yamilem, ko fe reman jemim yamilem, ki mbe son yon to kuto mbe ki nye ki manje, reman jemim. Tok, ane 50 de, ko sin koko, mi yon, ko se 26 te di anon, ah, misha mbadra, ti jojo program wa, te ti mbe kagwa, misha afini, pe mwishi patra mwona kwele, patra mbe, non ko majem afi ti ba je pe on so lohun to to ni kan lo ni je wa gba e fun mi lenu o de ni ntimi tin be ro lowo ti o ta ni so ti message je ni anon yen bayi a to pari program mi church wa o si so fun mi mo si so majem to ko mi so mi kin da bi bo pe pada so do na ni e se o baba wa o e se o ni wa pe agbegbe tin fun wa o Oúnjẹ ọ̀pẹ ìgbàgbọ́ yín jẹ́ o.
2: Sọ́pọ̀ Olúwa.
3: Olúwa.
2: Ọ̀rẹ́ májọ̀ mi omi oṣù kẹsàn-án.
3: Ọ̀rẹ́ májọ̀ mi omi oṣù kẹsàn-án.
2: Jẹ́ ó bí owó ńlá fún mi.
3: Jẹ́ ó bí owó ńlá fún mi.
2: Ọlọ́rọ̀.
3: Ọlọ́rọ̀.
2: Fi bùkún mi.
3: Fi bùkún mi.
2: In the name of Jesus.
3: Amen.
2: Ó máa dẹni ìbùkún.
3: Amen.
2: Ó dẹni ìgbéga.
3: Amen.
2: In the name of Jesus.
3: Amen.
2: Ẹ má gbàgbé ní aago mẹ́rin ní ọ̀la lágbára Ọlọ́run. A máa wà ní challenge bẹ́ẹ̀ni láti challenge láti new garage or NPC wọ mọ́tò tó lọ sí tipa garage ní Akala road wà kàn béèrè God's Grace Shopping Complex kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ lọ́la láago mẹ́rin gbogbo ẹ̀yọ́ mọ́tò tẹ wà ní Akala ẹja pàdé ńbẹ ó máa ní agbára láti challenge ni ó wà ní new garage ni ó NPC ni ó ẹja pàdé ńbẹ ọlá máa ní agbára sà ẹ tẹwọ́ sí mi ó máa rí ànúbà wà rí ànúbà in the name of Jesus gbogbo ẹ̀yọ́ lọ́jọ́ bí òní oní wedding anniversary mo bless ọjọ́ òní fún yín gbọ́dọ̀ yà sí mi olùwà kó yà sí mi agbára kó wọnú ayé rẹ kòdì alábòkò fún kòdì alábòkò fún gbéyàwó rẹ kò ní dàrú happy birthday and happy wedding anniversary loruko Jesus o maari aduba in the name of Jesus celebrant o wan be pastor Oladipo Sunday ACC branch pastor happy birthday to you loruko Jesus emigigo olofide olola in the name of Jesus ko card number sile 3032670285 Mustafa Solomon Moses ni lo ma gbe jade ni Fourth Bank Ekeji 2046 5128 80 Seed of Christ Godi Church ma gbe jade ni Fourth Bank loruko Jesus wa ri anuba
3: amen
2: wa de se bi oba
3: amen
2: e tewo se bi lora anuba
3: amen
2: apere gbagbo o gbagbara
3: amen
2: o jade lo si o si ma pe o
3: amen
2: wa ko eri wa
3: amen
2: olorun wa de lo
3: amen
2: itanel go yo saju re
3: amen
2: yo ti o leyin
3: amen
2: lo meri e wa
3: amen
2: yesu oluwa wa
3: amen
2: koju senikan fi da loju ba

0: ọgbọ̀n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac ń tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣẹ wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Gbéra ńlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
8: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
9: One whistle and it's on. Stunning goals, last minute drama, dazzling skill, all your favorite teams, leagues and stars. The biggest nights, all the Premier League games and more on SuperSport. It's on. This is the world's best football destination. Reconnect today or get the DSTV decoder offer of 15,000 Naira, which includes subscription and free DSTV stream.

0: always guiding me.
1: Ṣé èmi ni mo rájọwọ́ ọjà
0: ni? Tí mọ́tàrù ni láti àpáta.
1: Àràbọ̀wọ̀jà lálá.
0: Àrà ọ̀sán àrà òkú. A fi sùúrù. A kì í jẹ́ pé ẹ kú ojúmọ́, ẹ sì kú ojúmọ́ mọ́. A kú ìgbìyànjú, a kú ọ̀rọ̀ lájẹ́, Elédùà yóò jọ̀wọ́ jàre. Yóò pé kó wá wa lérè láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ètà àmọ́ ṣeun, ẹ̀jẹ̀ a máa gbìyànjú, ẹ má jẹ́ àṣọ̀lẹ́, ẹ̀jẹ̀ a máa tiraka. Torí pé ọwọ́ ẹni tó bá ní apọ̀n, òun náà ni Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ní ẹmú kó sanra. A kì í láti ìkànnì ti ọmọlúàbí, ìkànnì àdáni àkọ́kọ́ rẹ̀, bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tí ń gbòǹ sátẹ́gùn láti ààfin funfun Báláwú. Ẹ̀yin olólùfẹ́ wa gbóúnjẹ òwúrọ̀ yín dé. Ti fún tẹ̀dọ̀ ròyìn rèé, ẹ ti jẹ́ ọmọ yín la, ó bá yín láàmú látọjọ́ 1. Ọyẹ́ ẹ jẹ́ ká máa lọ sí àtẹ̀rẹ́jára ní àgbáyé, ojú òpó Facebook. Ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM 105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, ẹ comment yín, ẹ jẹ́ kó máa gbéra. Ẹ máa bó wa pín ní mẹ́wàá, ẹnì kọ̀ọ̀kan ni. Tọ́lá ni. Aládélájà lorúkọ tèmi yí èrò yìí ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ̀tàn sọ̀tàn gbùrà yẹ. Àpẹrẹ eré ọmọlúàbí 1 orí yín.
1: Ó ti ń bá síbẹ̀ ojúmọ̀ láyọ̀ ṣaworo ìdẹ bó bá balẹ̀ kó máa ró ṣaworo ayọ̀ ṣaworo òdùnnú náà ni kó máa balẹ̀ kó máa ró sẹ́ẹ̀dẹ̀ tiwa àti ti yín. Àtúnkìwá ọkọ̀ àmójúbà oṣù tuntun rèé òní náà sì ni ọjọ́ kínní ní oṣù kẹsàn-án. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba oṣù ọ̀wẹ́wẹ́ tí wọ́n pè ní oṣù kẹsàn-án. Ìkànnì splash rèé 105.5 FM the integrity station promotes your values. A ti bọ́ sínú oṣù bàbàbà. Eré ayọ̀ kó máa balẹ̀ sẹ́ẹ̀dẹ̀ ti wà títí yín o.
0: Àmì àṣẹdùn.
1: Àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ kó máa balẹ̀ sẹ́ẹ̀dẹ̀ ti wà títí yín. Ẹ̀mí gígùn.
0: Àmì àṣẹ.
1: Àlàáfíà tó péye. Ànímọ́ owó, àlékún ọ̀rọ̀, ìgbéga níbi gbogbo, kó máa balẹ̀ sí ẹ̀dẹ̀ gbogbo wa.
0: Àmì àṣẹ ìdùnmọ̀ rẹ̀.
1: Nítorí tí a ti bọ́ sínú oṣù bàbàbà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọláyọ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ mi. Ẹlífáàsọ lóyún rèé o. Ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjé ẹ̀fọ̀n papọ̀jọ G-Square-Arco Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental. Ẹ̀ka ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kingdom.
0: Ìyá ìjẹ̀bú nù wá síbẹ̀lẹ̀ bá wọn dá sí.
1: Wọ́n rán mi létí ni pé ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kingdom.
0: Ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀kẹ́ ni. Ọ̀dà náà àdúpẹ́ lọ́wọ́ Elédùà. Ẹ̀yin lólùfẹ́ wa ó yá ẹ gbọ́dọ̀ gbégbé ẹ̀ torí pé tòní ìṣe mọ̀ pé ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ni a fi ń kíra wa wípé a káàbọ̀ sínú oṣù tuntun. Yóò tù wá lára láṣẹ lọ́wọ́ Elédùà. A kò ṣe ọ̀hún fún yín torí pé bí iṣẹ́ ọba ti pẹ́ ni ẹnìkan ò gbọ́dọ̀ pẹ́ṣẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà wọn ni Ọlọ́run tá a bá ní ká gbé ìṣèjọba ààrẹ kalẹ̀ o ká bẹ̀rẹ̀ sí ni máa là á ní wẹ́lẹ́ ká ṣe àlàyé ẹ̀ pẹ̀lú ìlànà kíniwín. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà à ń tẹ̀ sọ́wọ́ iwájú o. Níbo ọ̀rọ̀ dé dúró àjọ EFCC wọ́n ṣe àwárí owó kan 1.3 trillion owó orílẹ̀-èdè Nàìjíríà àti 1,000,000,000 owó ilẹ̀ òkèrè dọ́làsìs pánsì wà ń bẹ̀ o euro wà ń bẹ̀ o níbo wà ní àwọn ọ̀rọ̀ yẹn ló dé dúró. Ilé mélòó lájọ òun ṣe àwárí ẹ̀ báyìí. Kí wọ́n ní ọ̀rọ̀ tó bọ̀tà láti àkàtà igbákejì ààrẹ ilé wa tó ń fi ń takulaya wọn pé irọ́ wọn ò tó bẹ́ẹ̀. Orílẹ̀-èdè South Africa wọn ò gbọ́dọ̀ tó fìyà jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ti ń wò kiri ọmọ. Ìwé ìròyìn ló gbé a ó gbọ̀n yẹbẹ́ sí ẹ̀ tí gbọ̀nyín láàárọ̀ òní o.
1: Ó dáa lọ́dọ̀ tèmi ń bíbà yìí náà ni mo ti tajú kán tí mò ń wo àkọlé ìròyìn náà bí ó ṣe ń lọ wẹ́rẹ́ di wẹ́rẹ́ níbi tó ti ní àjọ agbógun ti ìwà ìbàjẹ́ tó ti ṣòwò ìlú mọ̀kùmọ̀kù ńlẹ̀ nàìjíríà efcc. Wọ́n ti ké sí gómìnà tẹ́lẹ̀ rí silva lórí owó kan. O lágbàápọ̀ gómìnà tẹ́lẹ̀ níṣe ní ìpínlẹ̀ ti Bayelsa. Ìbẹ́yìn náà mọ̀ abẹ́rẹ́ mọ́ ti mi pẹ́sìlvà ni. Wọ́n ní wọ́n ti ké pé báyìí o pé kọ́ wá sọ̀rọ̀ lórí owó kan. Eléyìí tí wọ́n ní wọ́n dọ́gbọ́n jìbìtì lílù rẹ̀. Owó tá à ń wí ṣe bí ẹ ń pọ̀ díẹ̀. mílíọ̀nù mẹ́rìnlá náírà ó lé ọ̀tàlélẹ́gbẹ̀rin ẹgbẹ̀rún yẹn $14.86 million. Wọ́n ní owó ọ̀hún jìbìtì ni wọ́n padà fi lù jìbìtì ló bá dé Casablanca Casanova. Ojúwe kejì wearing the punch ló wà. Ẹ sì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìbásìkò bá tó.
0: Wà yóò dá ẹ̀jẹ̀ ká lọ. Sọ̀rọ̀ tábìlì àjọ ilé tó ń ṣe kò kárí àkọsílẹ̀ ètò ìdìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ọtí gbá àwọn ọkọ̀ bọ́ta. Màlàmí wà ńbẹ̀, Nnaji wà ńbẹ̀, Pantami wà ńbẹ̀, Nani ọ wà ńbẹ̀. Àwọn èèyàn wo ni ó tún kọrúkọ bọ́ta bọ̀m̀bọ̀ láàárọ̀ òní? Fún gbogbo ẹ̀ bàbálẹ́gbà ọdún 2027. Number one ni ọ̀rọ̀ dédúró. Àtíkù òbí rèé. Wọ́n ní ẹjọ́ bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ òṣèlú alátakò tá a bá ń sọ láwùjọ wa ní Nàìjíríà. Kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe tẹ́ẹ̀ni dákọ̀ Àtíkù àti òbí méjèèjì ńkọ̀ ò ní ìbò lóye wọn ó ti farahàn tí wọn ò farahàn. Wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan fún gbogbo àwọn olùdíje. Àwọn wo ló lọ síbẹ̀? Àwọn wo ni ò lọ síbẹ̀? Ìwé ìròyìn The Punch òjì àrígbọ́ a ó gbọ̀n yẹ́bẹ́ ṣètìgbọ̀n yín láàárọ̀ òní.
1: Ó dáa bí àsìkò bá tó ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn èyí tí ń bẹ lápò ọ̀dọ̀ tèmi náà ń bí. Ok now. Àjọ EFCC ló tún gbé ìròyìn kan bóde o. Ìyẹn ń bẹ ní ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn The Punch. Àjọ agbógun ti wà ìbàjẹ́ tòun ti ṣòwò ìlú mọ̀kùmọ̀kù EFCC sọ̀rọ̀. Wọ́n ní ǹjẹ́ ẹ mọ̀ wípé níṣe ni àwọn kan ń kó owó òlu tí ìlú lẹ́tọ́ sí fún ìdàgbàsókè rẹ̀. Wọ́n ń kó látinú àpò àsùnwọ̀n ìjọba ìbílẹ̀. Wọ́n rí kọ́ṣọ́ sínú àwọn àsùnwọ̀n ti aláìnílànà ìmẹ̀tọ́ àbí eléyìí tó jẹ́ ti aláìlójúpó àátọ̀. Àwọn tó ní crypto wallet wọ́n ní mbẹ̀ ni wọ́n ń dà á sí wíì. Mbẹ̀ wọ́n ń dà á sí wíì. Ẹ sì ti màá wáyàwáyà tó jẹ́ pé ẹ lè sọ pé ọ̀nà báyìí ló gbà rìn tó fi débi tó déhùn. Ẹ sì lè sọ pé bí báyìí gan náà ló débi tó wà gan rèé. Àwọn olówó wọ́lẹ̀tì crypto. Àyùn ni pé àwọn àgbà yahoo ti wà nù ìjọba nu.
0: Ọlágbára àfi tòru kó sì ń tà ní fẹ́ẹ̀ rí
1: lẹ̀.
0: Kọ́lọ̀ ń kójọ kókó wayọ̀. Ó dẹ̀ jẹ́ kẹ́mi ó dá wa padà sí ọjọ́ ìwé àkọ́kọ́ ìkejì àti ìkẹta ìwé ìròyìn The Nation. Lẹ́yìn tó ń jẹ́ ká rí gbọ́ wípé àwọn olùdíje 16. Òun náà ni àjọ eléyìí tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ò ní ọ̀fìlédè wípé nípínlẹ̀ Ọ̀yọ́ ti wà. Wọ́n jọ ṣeré bẹ́ẹ̀ àgbo ńláńlá nù 16 ọ̀tọ̀. Wọ́n ṣe tán láti tẹnu bọ kó tó kàn kí wọ́n á ní tó fa sábàbí. Orúkọ wo na 16 ọ̀hún ni ó gbèrú. Ṣùgbọ́n tí a bá wọlé kalẹ̀ sí ìpínlẹ̀ ti Zamfara wọn ní bákan náà lọmọ ṣe rí. 16 ni ó mọ̀ díje sípò gómìnà ìyẹn ní ìpínlẹ̀ ti Zamfara. Báwo lọ̀rọ̀ rí nípínlẹ̀ ti Ebonyi? Ẹgbẹ́ òṣèlú ti ADC wọn lò náà gbéra tán. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àkọsílẹ̀ gbogbo àwọn olùdíje tí ó mọ̀ kópa lórúkọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ nínú ètò ìdìbò. Ẹyin ò ti ọdún 1997. Níbo wá ni ọ̀rọ̀ yẹn ṣe tán láti lè dé dúró? Tẹ̀fún tẹ̀dọ̀ròyìn ni ẹ gbọ́ láàárọ̀ òní.
1: Ó dáa tó lápò ọ̀dọ̀ tèmi náà ń bíbá yí wọn ni àlékà ti iṣẹ́ àgbẹ̀ wọn ni àti àwọn iṣẹ́ míì ní ṣíṣe. Wọ́n mọ̀ tí ń sún ìdàgbàsókè tó ọrọ̀ ajé wa ó sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Wọ́n ní ó sún lọ síbi ìdá mẹ́rin ó tún lé pẹ́ńpẹ́ṣẹ́.

0: ń pè fún ẹ̀tọ́ wọn ó ti wá ṣe jẹ́ tó jẹ́ wípé ataju ń lẹ tún yìn sí wọn mọ́mí fẹ́fẹ́ lẹ́ ń fẹ́ sí wọn láà kí ló dé gan kí ló lè bí wọ́n kàn fà á ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn the punch lọ́gbọ̀n lẹ̀.
1: Ó dẹ̀ jẹ́ kémi ó dá yín padà sórí ọ̀rọ̀ kan tó ń jẹ́ káàrí gbọ́ wípé mínísítà nígbà kan rí fọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lú ohun àlùmọ́nì epo rọ̀bì láwùjọ wa ẹ̀yọ́ mínísítà kejì náà fọ́rọ̀ ohun àlùmọ́nì epo rọ̀bì láwùjọ wa wọ́n ní òun náà ṣe bẹ́ẹ̀ ó kọ̀wé ìwé ọ̀hún roko go lórí tábìlì ẹgbẹ́ òṣèlú ẹ̀ pé tóun ti ṣe tó bàbá fẹ́ tẹ̀ wájú nù ṣùgbọ́n ṣá wọn ni ẹjẹ́ mọ̀ yí pé ààrẹ bọ́lá ahmed tinubu ti orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti kéde ẹ̀ yanya wípé adúpẹ́ lọ́wọ́ elédùà ẹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n há sí ságo ikọ̀ ajínigbé pẹ̀lú akitiyan ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà wọ́n ṣe àwárí wọn níbo wá ni ọ̀rọ̀ dé dúró báyìí tẹ fún tẹ̀dọ̀ròyìn nìyẹn ẹ gbọ́ láàárọ̀ òní o.
0: bí ètò ìdìbò ọdún 2027 ṣe ń kanlẹ̀kùn bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n wọn ni ẹ mọ̀ wípé onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí eléyìí tó ní ṣe pẹ̀lú àtìkù tó ń sọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fbi èyí tó tún ní ṣe wà yìí o náà ló ń dá lórí ọ̀rọ̀ à ń ṣèrìn àjò àṣìrìn àjò à ń gbàsímí àgbàsímí ààrẹ tó lọ lọ́sẹ̀ mẹ́ta wà yìí o lọ sí ilẹ̀ yúróòpù lọ́hùn-ún wọn ni ẹgbẹ́ kan náà ló ti ju ògúlùntu ọ̀rọ̀ ó di kóbá sátàrí àtìkù pé kí ló dé èyí ṣe tátìkù tí wọ́n fẹ́ máa sọ tí ò tọ́ lórí wípé ààrẹ tinubu lọ́ọ́ gbà tọ́jú wípé ààrẹ tinubu lọ ó gba ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta ó wá lọ sí ilẹ̀ yúróòpù kí ni bẹ́ ń bẹ̀ gba tí èso òun lẹni àkọ́kọ́ òun náà sì kọ́ ní ọ̀jẹ̀ ní ìkẹyìn ẹ̀kọ́ ìròyìn bọ̀ orúkọ ẹgbẹ́ òun ẹgbọ́ punch náà ló sì gbé jáde o.
1: ó dá ẹjẹ́ ká tún wọ́gbà wọ́n ní ìpínlẹ̀ ti kánò ilé ìgbìmọ̀ aṣòfin wọn bẹ̀ wọ́n ti lù lóǹtẹ̀ ó di gbẹ̀mù wọ́n bọ́ sínú àmúlò òfin wọn wọ́n ní àwọn ìlànà láti rí dájú pé ọrọ̀ ajé wọn túbọ̀ rú gọ́gọ́ bákan náà ni wọ́n tún mọ àwọn ìlànà ìdàgbàsókè ẹlẹ́kùnjẹkùn ìjọba ìbílẹ̀ wọn mú ní òkúńkúndùn wọn bọ́ọ̀lù níjọba àwọn ṣùgbọ́n abọ́lá ìkejì ọ̀rọ̀ ọ̀hún tá a bá ní ká tún padà lọ sí ojú ìwé ìkẹrin ìkarùn-ún àti ìkẹfà o ẹ rí dájú pé ìwé ìròyìn the nation ó kọ́ mẹ́wàá láàárọ̀ òní wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ló ṣeré bẹ́ẹ̀ tó sì dúró àtìlẹyìn rẹ̀ ó dúró wámúwámú ó dúró korí o fún apá àríwá àárín gbùngbùn
0: eyín
1: òkè ọya lọ́hùn-ún wọn ni lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ni o iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà nìkan á lè dáadáa wọn nítorí náà tá a bá fi ọ̀tún tá a fi wẹ òsì tá a fi òsì tá a fi wẹ
0: ọ̀tún
1: a máa jẹ́ kọ́wọ́ mọ́
0: ni
1: ojú ìwé ìkẹrin onìyẹn wà gómìnà ìpínlẹ̀ ti benue òun náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààbò yìí náà ni níbo wá ni ọ̀rọ̀ dé dúró ṣe fún tẹ̀dọ̀rọ̀ yìí nìyẹn ẹ gbọ́ láàárọ̀ òní o.
0: èyí dáa bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ ó gbẹ bẹ́ẹ̀ pẹ̀lú ó dáa kó máa rí bẹ́ẹ̀ bí èèyàn bá ń ronú pìwàdà pé bí òun bá rìn àjò ayé òun lọ yóò lè pé òun kóun tètè ṣẹ́rí wálé bí wájú ò bá ṣe lọ èèyàn máa ṣe é padà sí o. punch ló gbóròyìn jáde níbi tí a ti rí àwọn ogójì ọ̀dọ́ ọ̀dọ́ lógójì níye tí wọ́n ní wọ́n sọ pé tọ́ ibi àwọn bàdé náà ní ń jẹ́ òun àwọn mẹ́tù ìjà rẹmi àwọn mẹ́tù ẹgbẹ́kẹgbẹ́ rẹmi àwọn òṣẹ́gbẹ́ òkùnkùn mọ́ ń tà wọ́n wọn ni wọ́n wá ń fi ọwọ́ rẹ̀ sọ̀yà báyìí ló ti ń fọwọ́ ọ̀tún sọ̀yà ni wọ́n ń na tọwọ́ òsì sókè tí wọ́n ń dẹ̀jẹ́ wípé ẹ ò gbọ́ látòní lọ ní gbogbo ìpínlẹ̀ cross river àlàáfíà làwọn ó máa ṣe àlàáfíà làwọn ó máa bá lò àlàáfíà ní tiwa wà yìí o ẹgbẹ́ òkùnkùn padà lẹ́yìn wa torí tí àwa náà ti padà lẹ́yìn rẹ̀ ìdá bẹ́ẹ̀ pọ̀ ó dáa púpọ̀ bẹ́ẹ̀ torí wípé àgbáyépẹ́ kan ni àgbàlẹ́ńdà yìí yóò dáa kò ní í bàjẹ́ punch ló gbé jáde o.
1: ó dá ẹjẹ́ ká tún lọ sórí ọ̀rọ̀ mìíràn eléyìí tó ń ṣàlàyé láti àárín gbùngbùn àwọn agbègbè kan nípínlẹ̀ ondo wọn ní kálukú wọn náà ni wọn ti ń ṣàlàyé báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tó so wápọ̀ máwọn agbègbè míì ó ti di ẹgẹrẹ mìtì báyìí tó bá lọ já dànù àjẹpẹ̀yìn fúnra yín kò sí bá a ti fẹ́ ríra wa agé yín sọ nùnú àti lè fojú kanra wa yóò tún fẹ́ dà gẹ́gẹ́ bí iṣẹ́ ni o ṣùgbọ́n bí a bá ní ká tún wà wọ́wọ́ ọ̀rọ̀ míì tún rèé won ni ipinle ti delta ile igbe ma sofin won awon na sere be awon pada silana ijoko won leyin isinmi olose mefa e ti a se kin ise bere nu ise de
0: o ma laise je
1: pa pa o afisuru sugbon da na e je ka ti lo sori oro mi to bo ta bombo latenu SOJ eni to shalaye oro re bombo fun awon eyan ti arewa ile ibadan oki a wi pe akoko osu to tun eleyi ta gba mu sekoye e ti se osu kesan odun o ni opolopo anfani opolopo ore opolopo iserere o na ni o se be ti omo ba ko wa wa a ni boludamu iforo ni jaluwa pitipiti aye oni ba wa awon oro wo oro idagba soke to bota bombo lenu onurebu olusoji olusegun alade SOJ egbo laaro ni o
0: eye ti opolopo iroyin ni nbe nkale loro toni ta ma mu wa se ti gbo yin amo e ja roju oja kare epolowo ta ba pada de igba na le to ma mo ton se

0: bẹ́ẹ̀ni ọjà rẹ bó ṣe ń lọ bẹ́ẹ̀ là ń tẹ̀lé níkànnì ti ọmọlúàbí ẹ̀yin olólùfẹ́ wa ó yẹ jẹ́ ká pàdé ní àti ayélujára ojú òpó facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà splash fm 105.5 ìbàdàn ẹ bá ní fi ìfẹ́ hàn bákan náà kí ẹ máa ṣe àwárí àwọn ojú òpó wa gbogbo ẹ máa tẹ̀lé ẹ máa love ẹ bá ní pin mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan adex ajayi wa ń bí ọlámíkí ọmọ ìbílẹ̀ àjọwà dáhùnsí abdul qudus ọpẹyẹmí emafoje peter johnson ìdúnọ́bù ogunṣe ìtàn arani yáyá alhaji arúwòràkẹwúyà àyá àdúpẹ́ ní ọwọ́ yíyàn moses adeyemi àdúpẹ́ ní ọwọ́ ọkọ wa yín ẹ máa bọ́ wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ọlárẹwájú jẹ̀lé lat ọlájùmọ̀kẹ́ mọ̀mí ẹmílí ẹ máa bọ́ wa ṣe báhùn kó máa lọ bẹ́ẹ̀ wà yóò dá o ẹ jẹ́ ká lọ tààràtàrà sórí ọ̀rọ̀ tó ń jẹ́ ká rí gbọ́ ká sì tún dààmú pẹ̀lú wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ò tẹpẹlẹ máa wí ìyọnu rẹ̀ láti rí dájú wípé ètò ààbò túbọ̀ ṣẹnu rẹ̀ ọ̀ nẹ́tìbù tòró ní pàtàkì jùlọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn àárín gbùngbùn ti apá àríwá orílẹ̀-èdè nàìjíríà nínú gbólú ààrẹ orílẹ̀-èdè yìí bọ́lá ahmed tinubu àná náà ni ààrẹ ń pè pé ọ̀hún lẹ́yìn tí wọ́n sì ń pè wípé gbogbo ẹlẹ́kàjẹ̀ka tó ní ṣe ọ̀ pẹ̀lú ètò ààbò wa ní orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n ó jí gìrì kí wọ́n sì rí dájú pé wọ́n túbọ̀ jáwé sóbì lójúpọ̀nà àti rí pé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ ó dúró re nígbà tí ààrẹ yànnàná atótónu náà pé bá a bá ní ká wò ó àwọn ìpèníjà eléyìí tó ń bá ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà fínra pàtàkì jùlọ apá ni gbogbo àríwá orílẹ̀-èdè nàìjíríà wọn ni kò ṣeé dáadáa iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà nìkan nítorí náà àgbájọwọ́ òun náà la fi ń sọ̀yà wọn ni bí àlàáfíà tí ó péye tí ó sì rẹ́sẹ̀ wálẹ̀ tí ó dúró láì ní sí ìbẹ̀rù bójú kankan fún un lẹ́yìn tó jẹ́ pé yóò lè ráàyè wálẹ̀ nítìbútòrò apá ni gbogbo àríwá orílẹ̀-èdè nàìjíríà ó nílò àwọn ìgbésẹ̀ ọ ìgbésẹ̀ ọ̀hún náà ni pé gbogbo ẹlẹ́kàjẹ̀ka tẹ́tí ààbò orílẹ̀-èdè nàìjíríà tó kàn gbọ̀ngbọ̀n kí wọ́n jọ̀wọ́ kí wọ́n ṣe iṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí iṣẹ́ nígbà tí ẹni tó ń jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń sọ̀rọ̀ lórúkọ ààrẹ bọ́lá ahmed tinubu ìyẹn senator george ekume níbi ètò ìkórajọpọ̀ kan eléyìí tó wáyé láàrin gbogbo àríwá orílẹ̀-èdè nàìjíríà ìkórajọpọ̀ ìjíròrò tó gbòòrò ni lẹ́yìn tó wáyé òní ló ti mọ̀kọ́ di olúùlú fún ìpínlẹ̀ benue ó tẹ̀wájú inú atótónu rẹ̀ wípé lórúkọ ìjọba àpapọ̀ lẹ́yìn àti ààrẹ bọ́lá ahmed tinubu òun náà lòun ti ń kẹ́ ò sí ti kéré tí kiri àwọn àjọ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò pé kí wọ́n jọ̀wọ́ jàre kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti rí pé wọ́n rẹ́yìn ìwà ọ̀daràn ìwà ìgbésùmọ̀mí ìwà ìjínigbé ìwà ìgbébọn tàbí ìwà yòówù tó bá lè pagidínà ìjàgere àlàáfíà ní àárín gbùngbùn apá àti àríwá ilẹ̀ nàìjíríà àti ní tìbútòrò orílẹ̀-èdè yìí lápapọ̀ ojúwe ìkẹrin ìwé ìròyìn the nation.
1: ó dáa tó ní ojú ìwé kejì ìwé ìròyìn the punch láàárọ̀ tòní níbẹ̀ ni èmi ti rí ìròyìn ojàre ìròyìn náà sì rèé o tí ó ń kà sóde pé àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ti ṣòwò ìlú mọ̀kúmọ̀kú the economic and financial crimes commission efcc ló ti rọ àwọn ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ bayelsa timi presilva lẹ́ni tí wọ́n ti kéde rẹ̀ pé wọ́n ń wá báyìí o lórí ẹ̀sùn owó kan tí wọ́n ti ń pàkọ́lù ní jìbìtì mílíọ̀nù mẹ́rìnlá dọ́là ó lé ọ̀tàlélẹ́gbẹ̀rin ẹgbẹ̀rún pé kó fira rẹ̀ hàn fún àwọn ìbéèrè kan lọ́lọ́kan ọ̀jọ̀kan kó wá wí tẹnu ẹ̀ lórí bí ọ̀rọ̀ owó yìí ṣe di ti ń gbé ọfẹ́ pa bí abìjà nínú igbó balẹ̀ bàgẹ̀ sínú ilé rẹ̀ lọ́dọ̀ àjọ o agbẹnusọ fún àjọ ọ̀hún délé oyè wálé náà ní sọ ọ́ di mímọ̀ ní ọjọ́ ajé monde o nígbà tí ń fèsì sí ọ̀rọ̀ ẹ̀sùn tó rọ̀ mọ́ ọ̀rọ̀ silva yìí wípé tọ̀ àjọ agbógun tiwa ìbàjẹ́ tòun ti ìṣòwò ìlú mọ̀kúmọ̀kú àjọ efcc òun náà ni ó jẹ́ wípé ó dá dúró lórí ọwọ́ ara rẹ̀ ni o eléyìí kì í sì ṣọ̀rọ̀ tí àwọn kan ń sọ kiri wípé ẹgbẹ́ òṣèlú apc òun náà ni ń darí rẹ̀ àbí lábẹ́ ìkáwọ́ wọn ni wọ́n wà pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o ni wọ́n ti kéde timi presilva o kóun náà wá fira rẹ̀ hàn báyìí fún àjọ yìí èyí ni ọ̀rọ̀ tí òye wálé sọ nígbà tí wọ́n bíi pé kí lè sí sí ọ̀rọ̀ ẹ̀sùn yìí o silva lẹ́ni tó jẹ́ pé ó kéde ìtọ́bọ̀wé fi ẹgbẹ́ òṣèlú apc sílẹ̀ ní ọjọ́ ajé monde lọ́sọ̀rọ̀ wípé tọ̀ wọ́n ti kini si ohun o won ti ti letter si ohun wa yi o pe latodo ajo EFCC pe won si fi esun kan ohun pe ohun lowo ninu owo kan e ti a le pe ni JBT million $4 dollar o le otalelegberin egberun re alakoso tele fun oro alakoso keji tele fun oro nto ni se pelu oro epo robi iba kan na won ni onina kesun ti egbe oselu APC bi pe gbogbo awon ti won ni lero ngba tele ri ki to wa jeje bi ohun ti won fi pile egbe oselu APC oni pe labe isakoso are Bola Ahmed Tinubu won ti ja omo orilede Nigeria kule ni o ti mi perceive anu ni o won ni to se wa re letter iko we fi egbe le ohun new resignation letter na ni o ko sowo si alaga ward kerin ti egbe oselu APC ni ijoba ibile Brass ni ipinle Bayelsa le to si je pe nipase ilana ayara bi asa na ero ayara bi asa ni won lo won ni ohun na si ni eda re lolo tara baun si odo alaga kafata ti egbe oselu APC ati alaga ti eka igbimo alase ati ajo EFCC ati alaga fun ti egbe oselu APC na ni ipinle ti Bayelsa Silva soro pe ipinu ohun lati fi egbe na sile won ni ohun kan si awon molebi ohun ore ara ati ojulumo ati awon alajose to nti abanikedun gbogbo o soro o ni ohun oni nkan mi ko se pinu mi to ohun le se ju pe ki ohun na tele imoran ile ti won fun ohun na ni oni tori pe loju agbami eto oselu ni bi nkan gbede duro lati na egbe oselu APC bayi iso ti oko oju omi re fin dari sotun ti o fin dari sosi to yin biri pe yi nje ko ni fe danu bayi o oni ohun o le duro sinu egbe oselu le ti awon adari re pe pe afojusun ti won ko ju wi pe ta imo tara eni nikan na pere na ni o oni ohun to nsi te nwo yi si re ohun ni gbagbon nu karole apa mejeji ni ka ma ma fari apa kan da kan si bi ti awon eso ni ile ife ninu letter ohun to ko ni ojo kokanle ni ogbon osu kejo odun ta wa yi ona ni o te awon niroyin punch lowo ibi ti Silva ti soro wipe se ri gbogbo nti o je ipile irungba egbe oselu APC won ti yapa kuro nbe won ti mu nkan mi se gbogbo nkan ti won se se won yi ni nta orilede Nigeria lara amoro ti ajo EFCC won ti kowe sowo si timi presiva bayi o ipe to lori oro owo kan sa e wa soro npa e
0: okay
1: million $4 o si je otalelegberin
0: owo
1: egberun
0: aje
1: nje oro yo wa ni ma bi pe abi tori pa kuro ni e se npe wa ni ta ba kuro se pe ni ati be lo ibere pe ti je ni oju we keji punch lo wa
0: Oda yin ti wa ni atarujara ni agbaye adupe lowo yin ina ni tanwo yin o e ma bo wa se ni mewa eni kokan adupe pupo ju lowo yin idowo esu ola adupe pupo ju lowo yin o adupe be ni idowo ebi se mo gba na ma wo oruko yi se Eriola ni abi
1: Eziola ni
0: le Eziola
1: Olarin forward
0: adupe lowo Olorun dada Peter na wa nbe abi odun Oluwa adare wa nbe Adex Ajayi adupe ni owo yin opolopo awon yen wa ni o se be ti awon ile lati darapo mo wa e ma bo wa se ni mewa eni kokan wa yoda e je ka lo sori oro mi to bota bombo lati akata ilegbe ma sofin won ni ipinle Delta eleyi to nje ka re gbo wi pe ilegbe ma sofin ohun ona ni agunle isimi kan to si je pe o to bi ose mefa be lati ojo ikokanlelogun osu keje odun ti a wa nibe o won ni isimi eleyi to waye fun awon asofin ni ipinle Delta ona lo gba ko wa won laye lati le pada si elekun jekun ibo ti won soju fun nile igbimo asofin ipinle won lati ro daje pe owo awon ise akanse ati idagbasoke alailakawe o tun bo la gbogbo ti butoro ekun ibo ko wa won ja nigba ti won se alaye oro siwaju won ni eni to je adare ile igbimo fun ijoko kejo ile igbimo asofin ni ipinle ti Delta len to si je pe yo dari ile ti saro yo ma tenubodo ni osu kefa odun to nbo nigba to kede re bi pe esemi olose mefa na kaluku yin awon ise akanse to na lowo lekun iboko wa e lo topase re o e lo mojuto ke pada wa jabo fo ile eyin onikete ti won se ngere si joko ile lola ode yi kọlọrun oba ko mo ba ran gbogbo eyin asofin wa lowo ṣugbọn da na won ni ile ise olopa ni orile de Nigeria ile ise omo ogun to nti awon eleka njeka to ni se pelu eto abo orile de Nigeria ni ati gbina ya ilana idale leko ati ironi lagbara lojupona ati ri daju pe won se eto abo ile eto moyan lori fourth secretary tagba orile de Nigeria tayo kete idibo ko to waye lasiko eto idibo gbogbo ti o ma waye ni odun egbowo odun oko le meje odun 2027 ati leyin ti eto idibo ohun to ba kese jariton ninu gbono imura sile lati odaju pe gbogbo o lo gege bi ati ko wi e fun eto idibo gbogbo fun ti odun eyi to nbo nibe na ni o ti se lalaye pe ile ise olopa ni orile de Nigeria ekun keji re ana ode ina lo bere idanileko fun gbogbo awon ose re o lati odaju pe won koju osun won nibi kebe ti se ohun ba gbe won re lati odaju pe won pese eto abo femi ati dukia omo orile de Nigeria lasiko eto idibo ile ti o ma waye ni odun to nbo o se afikun atotonu e wipe ile ise olopa nikan ko be na loro ohun to sori omo sori bakan na lakata ile ise omo ogun ati awon eleka njeka to ni se pelu eto abo ni orile ede ye pataki julo ipinle eko ipinle ogun won na ti ati gba idanileko won awon ti duro sosan bi owo be ni en to je amun gba legbe fun oga gba yen ile ise olopa ni Nigeria jumo ona ni salaye oro hun be wo ile ise olopo ile de Nigeria awon ti duro to eto tito idanileko ti nwaye fun awon osise leto abo olopa lati odaju pe eto idibo gbogbo ti o waye ni odun to nbo hun o kese jari eyin na le nawo gan ojuwe karun ewe iroyin the nation
1: o da iwe iroyin punch na lo gbe iroyin yi jade nibi ti egbe kan ta mo si PBAT door to door movement 2027 ti gbe ogulun tu oro tako igba keji are orilede Nigeria tele ti tun se oludije dupo are labe asia egbe oselu African Democratic Congress ADC Atiku Abubakar lori awon oro kan to so nipa isirin ajo are Bola Ahmed Tinubu lo si ile Europe fun isimi ani egbe ohun sapoju re awon oro to ti odo Atiku wa gaga bi aha o fe so are Tinubu ni oruko bi pe se bi gbogbo na la mo bi pe irin ajo olododun eyan ba n gba esin ni ko le ma sele ododun ni ma waye e ma soro na dora wuye wuye aroye ote eye soro na di ora sulu kolu eye soro tulu tulu mo bi pe aisin ni are Tinubu lorilede Nigeria eyi o tumo si pe ipo are abi ipo adari re sofo punch lo gba iroyin jo pe Atiku ni ojo eku Sunday na ni so lori irin ajo are Tinubu eni ti o lo gba isimi re ni fun to je ti olose meta be gbako o ni aha se lasiko to je pe eto ora je lorilede Nigeria ndagun lasiko to je pe eto abo nle yi o mehe so na lo ye ki Tinubu o ma lo re gba isimi won ni bi o ti le je pe igbakeji are ana tele ohun na soro pe orilede Nigeria ni ko ni awon adojuko to ni se pelu ofin to nbe ni abi pe oro ofin kan gbofo se o ti wa gbagbe ni pe nti are se yi ko koja ofin ni o wa so pe orilede Nigeria o bi pe o n foju win na igbofo idari oselu lasiko ta wa yi pe kini tumo gbogbo eleyi ni bo le ti ri gbolohun na Atiku sọ̀rọ̀ náà ni ojúpọ̀ ayélujára ti X rẹ̀ léètì ó sì ń ju ọ̀rọ̀ náà bí ìbéèrè ipe ṣe nírú àsìkò bí nǹkan ṣe ń lọ yìí ló yẹ kí ààrẹ ó máa ní òun gba ìsinmi nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fojú winá ọkan ọ̀jọ̀kan àwọn àdojúkọ nílẹ̀ yìí ìbéèrè pèsè jẹ́ tèmi wá ni wípé ṣé bí èèyàn bá ń ṣiṣẹ́ se ko ye ko leto si isimi ni ani ikayere nsin lo ti sa lo yi
0: abi o lo osimi ni
1: o sa lo na ni
0: ibo na ti lo tele
1: o sa lo
0: ta ni o na ti sa lo tele abi
1: ibo gba lo ran ni
0: o ti lo kankan
1: inu ti lo kan lo din
0: inu odun
1: ologun
0: ara gede re
1: ah wa wari
0: mo ra gede
1: mo to be ya yin photo nsin
0: okay now ko si wa la sa je portrait
1: poko vale landscape laya
0: se te ma ti en sise lo di odun kan to wa roju roju roju ni pari osu kejo a ri pe odun gan ti koja ida meji gbiyanju to lagbara
1: ni abi pe aisi nle are tumo si pe gbogbo nkan o ni sise mo ni
0: amugbalegbe fun are lori oro tuti eni se pelu awon ilana to ba gbogbon abayo nanu ga ti salaye pe are o si nle sugbon ise nlo gan ba are se lo gbogbo opinle ni are ngbiyanju lati ma ba ise lo kono nko shanu fun wa
1: oselu sha
0: eh iru nkan be
1: oselu omo kini kan bi ase nikan
0: ko ti
1: oselu omo alangan eh
0: so mo yi pe na ti ko ba se en ton tayan ni pe na o se je ko gbe o fe waye so o da be
1: mi ke yan ma si mi ra lari gbogbo e na o se ani to soro yi na mo ba da re lola
0: yo
1: si mi
0: o ti e wa su mi
1: nigba ta won je gbageje a se won na o si mi
0: si mi bo ti e duro se mo la fe lo to wa pe lo ile de nigeria na
1: eyan mo bo se lu won ma fi pe be abi nkan se nsele
0: be
1: ba ara se nta won eyan lo awon aye kan oyin ni o ma ro le ka won le so pe abi ri se e ka le travel
0: eh nice nkan
1: ko ni ko si bi won e ti travel
0: ati e dupe ji ni gbegbe nu wale die ko lorun
1: ko ma dinku na ni yo ma wale na
0: ko ma ni segun patapata o ode yeye wa ni atarijara ni agbaye agbe osuba kare fun yin nitori pe adupe lo yin iyi leje iyo leje e ni baje la se lowo eledua o ye je lo taratara o sakata eni to DJ ni agbegbe osulo ti PDP lo soju awon elekun kan e to je ekun gbogi baba nso nipa ti ipinle oyo won ni en to DJ dupo lati ma soju awon eyan rere te ariwa ile ibadan ile igbimo asoju sofin nilu ti abuja honorable olusoji olusegun alade ti gbogbo aye mo ti soj ana ni ati da wake ni o ti gbogbo awon eyan rere ti ijoba ibile ti ariwa ibadan ati awon eyan rere ipinle oyo wipe atuko amojuba osu kesan eleyi to se be to tun wole de were won ni gege bi gbogbo wa se mo en ba tawon eyan mo nro ru le lori un won ro won pe ki won jowo jare ki kaloko ka wu omo lu abi be ni ere nta asala to su kini do su kejo te tan ka mo wa sari asapa jude kọlọrun oba ki o ma so wa ninu ise aku amojubo osu tutun eti honorable alade soj ti won fi so wa o sawon eyan rere ekun bo ti ijoba ibile ti arewa ibadan ati ni ti kere ti kere omo orilede nigeria won ni awon gbadura o pe pe osu tutun ta mu yi yo di osu to da osu ayo ni osu owo ni osu dagbasoke ni won ni se wa ri baba mu osu tutun bayi lagoran ta bere si ni lo o n pe fun pe ka fi owo sowo po leyin eyi nkan ka je lati leyin ara wa ka fera ara wa lai lejamba kan nu won ni e wa ri ipenija o di dandan ko wa o sugbon bi ipenija ohun ba wa pelu ilana ifowosowopo ati duro ni isokan won ni eje mo pe a o reyin re nigba ti won tesiwaju nu atotonu won honorable olusoji olusegun alade soj eni to n dije lati lo si olulu leyi abuja nile igbimo ti asoju sofin lati soju awon eyan rere ekun ariwa ibadan eyin onilu ti abuja won te waju nu oro won won ni se ri ati wo inu osu kesan baye osu ohun naa ni n pe wa n ja pe oya e takiti e sise e tesiwaju lai weyin won ni owa tan o bakan naa ni tun pe wa lati maa mu igbaye gbadun ebi wa ni okunkodun idagbasoke awon odo awon akẹkọọ awon ntaja ni onse owo ni awon akọṣẹmọṣẹ ni awon agbalagba to je asaju lawujo ti abawa ninu honorable alade won tesiwaju na atotonu won won wa kesi ti kere ti kere awon eyan rere ti ekun ibo ariwa ibadan lati ro daju pe won fi owo sowopo fun idagbasoke alailakawe fun ojo ola eleyi ti o yoranti ati opolopo awon ori ofe ati anfani e to tayo to si nbe lori tabile fun awon eyan rere ekun ibo na nigba ti won pare atotonu won won ni se ri awon eyan rere ti ekun ti ariwa ibadan won fi nda won loju ni wi pe eni to duro tan lagbo ti egbo silu PDP honorable olusoji olusegun alade SOJ won ni eje mo pe bi osan ba so didun eyin na le pada mo to po nbe nitori na nko irufe igbese be tayo odun egbewo odun oko le meje yo le tubo je ki on gbogbo ko tubo jora won be ni awon anfani lopo yanturu idasele fa won odo idagbasoke ekun ibo won awon ilana tun se agbegbe won leyun na nkan oko gbogi ni o tun je fa anfani idagbasoke awon eyan rere o ti ekun ariwa ibadan nigba won pari oro won won ni gbogbo awon eyan rere ekun ibo ati awon eyan rere ipinle oyo an ki wa o an shadua mi pe osu kesan ta na wo gan yi yo san wa sowo yo san wa somo yo san wa saiku tin se bale ro ah se
2: Kamaketa, Madame Oni Village Station. She aranti Dangote free petrol delivery.
3: Benio, aranti.
2: Dangote petrol mu pese ku petrol si Village Station yin. Era 250,000 liters o kereju. Kesi gbadu ifiranse ofe ati credit ti olojo mewa.
3: Eh, delivery ofe ati credit ti olojo mewa. Ah, eyi dara gan ni o.
2: To ba je pe owo ko lati fi ku ti Village Station re, lati pin epo petrol tabi ti business re ni lo pupo. Ifilele yi wa fun o. Ifitijo be de odo re tara wa ni Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra ati Nasarawa. Awon ipinle Number like that. That's the order. Pay 0707-470-2099. Tabi 0707-470-2100. Tabi ke email ranche si sales.enquiry@dangote.com. Dangote Petroleum. Anfani iwa fun gbogbo eniyan.
4: Chai, my head oh, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again oh. Ah, this one with your body hot so. You don't do test. Yes, see result oh. Oga landlord, no be your village people. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am. Eh, hey, thank you, Oga Luta. I don't dey kanpe.
5: Luta, brand of Artemeta and Lumifan train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
6: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
7: Just one pure rock and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and sangalo. The guy ball will be defined.
8: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League. Live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer feed get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. Go TV, love it.
9: Oh la la la la oh. Every consumer has a right.
10: Now so before, consumers no sabi wetin dey because of boju wey full everywhere. Price no clear, return no dey. Refund nko na story. Dem dey do anyhow. But now, sense don land, awareness don spread. Jabrata, we sabi wetin we dey buy, and we get correct value for our money. As I dey shop, I dey see correct product information. Price dey show face, koro koro. Label clear, no koni koni movement again. Na my power be that.
11: FCCPC, promoting choice, ensuring fairness.

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Ite meji omi orun gbo lomo ni suru oduko ati iyo.
3: Kí ló ń kópo? Kí ló dé tí ejúṣe ku gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Bẹ́ẹ̀ni akínyìn òpin ẹ̀ka àbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí ti fún tẹ̀dọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọwọ́ iwájú o. Ẹyẹ yẹ wa ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ Ọláide Fọlárànmí àdúpẹ́ Ọmọt Àfọlábí àdúpẹ́ ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan yín iná ò ní tanwo yín àdúpẹ́ gan Ayọ̀lẹ́yẹ Bright Ẹ̀dàvè àdúpẹ́ o. Àwọn èèyàn wà ń bẹ Ogbove Ambrose Ìyábarè àdúpẹ́ ní ọwọ́ yín. Ẹ máa bọ́ wa ṣe bẹ́ẹ̀ ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan. Wàyí ó dẹ̀ jẹ́ ká lọ sórí tábìlì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà. Anáàdé náà ni Ààrẹ fi ń dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn ṣetán láti túbọ̀ tẹpẹlẹ máa wí ìyọnu nípa ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà fún ìgbé ayé gbádùn èyí tí ó máa kángun sí àkàtà àwọn èèyàn rere ilẹ̀ Nàìjíríà. Nígbà tí Ààrẹ tẹ̀síwájú nú atótónú rẹ̀ pẹ̀lú àwọn ìlànà akitiyan ìràpadà àti ìmúbọ̀sípò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì fún ìdàgbàsókè kọ́mọ́nkọ́bó ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n Abọ́lá ìkejì ọ̀rọ̀ ọ̀hún òun ni ẹjẹ́ mọ̀ pé ìpéjọ kan eléyìí tí wọ́n fi sọrí àwọn olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú èyí tí ó máa kópa ọ̀ lásìkò ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tó ń bọ̀. Wọ́n ní ṣùgbọ́n ṣá Àtíkú Abubakar àti Òbí wọ́n ní méjèèjì ń kọ̀hún. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò farahàn níbi ìjíròrò ọ̀hún. Ṣùgbọ́n ṣá Abọ́lá ìkẹta rẹ̀ kí akúkú mú kinní ọ̀hún ká mọ̀ pé ó lọ tààràtàrà. Àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ni wọ́n ti ṣe àkọsílẹ̀ orúkọ àwọn olùdíje 16 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n mọ̀ kópa inú ètò ìdìbò sípò ti gómìnà bákan náà ní ìpínlẹ̀ Zamfara olùdíje 16 ní àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ní agbájọ tí a sì ná sí gbòòrò ayé pé wọ́n mọ̀ kópa ọ̀ inú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ní ọdún 2007 ní ìpínlẹ̀ Ebonyi ẹgbẹ́ òṣèlú ti ADC ní tiẹ̀. Wọ́n lòun náà ti ké gbàjarè tó sì ń ṣàlàyé pé ẹ dákun àwọn olùdíje tòun bóun ṣe tò lẹ́sẹẹsẹ bẹ́ẹ̀ náà ni kó wà kóhunkóhun kó mọ̀ ṣe bẹ́ẹ̀ láti da ìlànà ọ̀hún rú. Wọ́n kó àwọn ìpínlẹ̀ míì náà síbẹ̀. Ojú ìwé ìkẹfà abẹ̀ láti ojú ìwé ìkẹta ìwé ìròyìn The Nation ẹ̀yìn náà lè náwó gan kẹ́lì ní àǹfààní ńláńlá láti kà á sí ọwọ́ iwájú. Monday máa fẹ́ bá ìpín ìpéjú náà ní àlàáfẹ́ ládúpẹ́ lọ́wọ́ elédùà tó tún bá wa ṣe ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa torí pé bíbá sí ò bá sì kí ń bá làákíní tó fẹ́ lá amọ̀rírì yín púpọ̀ jù oṣù yóò tù wá lára láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba. Aago méjì gerege gbàǹkangbì ni àwa yóò gbé wá. Aago mẹ́sàn-án ní òwúrọ̀ láti fún tẹ̀dọ̀rọ̀ yìí á tún rú wá gẹ́gẹ́ bí ìṣe wa títí aago méjì táwọn yẹn àǹfààní láti máa pàdé. Tọ́lá ni aládélájà lorúkọ tèmi yí ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbùráyè àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín.
5: Ó ti ń bá síbẹ̀ Ọláìwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lórúkọ mi Elephant Solo ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà gbòjẹ́ ẹ̀fùn papọ̀jọ bó bá di láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ẹ̀ pàdé olórí sport Queen's Quarrel lórí ètò tá a pè ní jáwọn sí aago méje alẹ́ òní àṣálẹ́ ẹjẹ́ pàdé lórí ètò yín ètò alájùlé ìtàn níbi tá a ti ń tẹ̀síwájú lórí ìtàn àròsọ àdìtú olódùmarè látọwọ́ olóyè D O Fagunwa Monkey ní ti kíkẹ́ ẹ̀yọ̀ lérékùsù èkó
4: èsùà.

0: ọlọ́run bàbá akọrin ìlà tààrọ̀ ni ó ti sún mi kí gbogbo là ń lọ bọlẹ̀ mú mi lọ.
1: Arákùnrin
2: fọkànbalẹ̀
1: ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.
2: Ó yà wò
1: ó ń rèé
2: ó ń rèé.
3: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
4: Bòdájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń lálàá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rán.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣìẹ̀. Ọjọ́ pípẹ́ rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣìẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣìẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashflow tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fún ìtẹ̀lù Káàṣìẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣìẹ̀. Ṣo ti Káàṣìẹ̀? Mo ti Káàṣìẹ̀.
5: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Hey!

0: Splash 105.5 FM, the integrity station.
1: Òkè téńté ló wà láwùjọ ìròyìn eré ìdárayá nílẹ̀ yìí. Adéronke Adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀. Anytime, anyday. Jáwọ̀sí on Splash FM 105.5 Ìbàdàn. Àwòdì tó rí bàrà lọ́ọ̀rì yẹn ni. Lékílèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o. Olórí sports tún ti padà ní lápọ̀tò ẹ̀rù ní ìlú tán.
2: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sports Ìbàdàn ká máa vinga mutu ti dé láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankújẹ ẹ ní gògì àárẹ̀ ẹ ní máa yan fónà ẹ wọ ẹ ní ṣàwúregi ẹ wà níbọ̀ sí òkùnkùn ayé. Ókè ẹsìn galo ẹ má fọ ẹ jẹ́ amúra wa.
1: Dédédédé mo tún gbé dùn. Ìbàdàn ká máa fíńgà tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kan òjọ̀ kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 AM ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀ ní.

0: faut travailler.
1: Faut travailler.
2: Faut travailler.
3: Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ ti ń gbẹ̀ kàn ní splash 105.5 FM ilé fún Bálárógbé Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pin méjì lórí ètò já wọn sí ròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kúkú orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní respond to the g àgbàwò tán àgbàwò tún fàṣẹmu mi tóyí ọláwò olóòtú ètò já wọn sí o adérúnkè adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn ká máa fíngà ti yín gangan ẹyin tèmi ò ní lọjọ ṣẹgun àṣẹgun kó àṣẹgun àrùn ó ti wá ṣọọjù ẹ ní kankújẹ ní gungi àárẹ ẹ ní máa yan fọnà ẹ rí pẹnu mi ń lé bebebe ó ń lọ fáfáfá ń lọ fofofo ọmọ ọrọ lórí owó ni 100 million ará àdúgbò 100 million ẹ o ẹ̀yin ní ibo ní sísè mo ti ń kàròyìn ní àbíròyìn tó ní ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà mo fẹ́ kà ìròyìn tó ní ṣe pẹ̀lú ìjọba káàṣì ẹ̀ òun náà rèé torí wípé a ti wọnú oṣù bàbàbà kọ́lọ́wọ́ bó ṣọ wá nù ìbànújẹ́ ni ẹ o ká la ọdún ìjà a kú àmójúbo oṣù tuntun ẹ o káàṣì ẹ̀ ló kórè dàálẹ̀ mo ní ẹ mọ ẹ káàṣì ẹ̀ ló dawó ta mo ní ẹ mọ kó 100 million naira ní káàṣì ẹ̀ ó pín láwọn oṣù bàbàbà tá a wà yìí láti september tó fi máa di december lè tó túmọ̀ sí wípé ọwọ́ ẹ̀ máa bá tọdún 2026 tí ó fi láǹfààní láti parí ìyẹn bí àwo gédé ń gbé pé 100 million lápapọ̀ owó ilé ìta fẹ́ pín ìyẹn ní oṣù mẹ́rẹ̀ẹ̀rin mọ̀jẹ̀ wá fún ọ̀rùn o mọ̀jẹ̀ ọ̀júwe ẹ̀fọ́ mọ̀jẹ̀ ọ̀ròyìn ẹ̀fọ́ ó wá mọ bí ó ṣe wá wọ́ọ̀kì fún ọ tó fi máa ta lẹ́nu sórí lákòókò tá a wà yìí pàápàá jùlọ ẹ̀yàn pé oṣù tuntun september ó bẹ̀rẹ̀ báyìí tí ọ̀pọ̀ oṣù tó ń bọ̀ òun ni october 1st ìyẹn tó lè dé nàìjíríà tí ó pé ọdún 1964 66 tí a gba òmìnira ọlọ́mọjàrò ò ní wá káwọn mumi ìnira ni ẹ o káàṣì ẹ ó fẹ́ sọ nira yẹn ó fẹ́ sọ dẹ́kun torí wípé èèyàn 66 èèyàn 66 èèyàn 1964 ni ó mọ jẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹni lórí káàṣì ẹ sí ẹkọ tẹ́lẹ̀ tabakamu yàrá dọ́mìn látòrí lágẹlúwọ splash nkankan abaka ogun èèyàn ti ń jẹ bóyá lójúmọ́ ẹ̀ lè mọ́tò 20 àbí amọ̀lélẹ̀ àbí kẹtì ẹ̀jú 20 lọ amọ̀lélẹ̀ 66 lọ́sẹ̀ òun làwọn èèyàn tí ó mọ jẹ tó yẹ pé a mọ dájú pé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ láti lè ṣe àmì ayẹyẹ orílẹ̀-èdè nàìjíríà ipò pé ọdún 1964 tó gba òmìnira sórí gbogbo eléyìí tí mo kálẹ̀ mọ́jú fún sọ láti gbogbo ọjọ́ ẹtì friday lọ mi lọ ní àkọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan mi lọ ní àkọ̀ọ̀kan ni lágbọn káàṣì ẹ torí wípé kí ni ìwọ náà pọ́ lọ́wọ́ lára àwọn tí ó ti jẹ̀mí lọ ní àrọ́dọ̀ ti wá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó ti gbé mílímílí ara ìyẹn látàgbọn káàṣì ẹ kí wá sí pẹ́ ẹnu ó ṣe o ẹnu ò fọṣọ o ẹnu ò ṣe ẹnu go sanwó skul okòwò ẹ lọ́wọ́ ni star 347 star 1004 star 1# torí látàkókò ẹ lọ tí ó fi di december o lè wà lára àwọn olóríire o ẹ ó tiẹ̀ wà lára àwọn olóríire ni mọ gbogbo ẹ mọ jẹunro yẹn fún ọ star 347 star 1004 star 1#. Ẹ ti ri bí mo ti ṣe làkalẹ̀ báwọn special independence cashport yóò wáyé gbogbo ọjọ́ ẹtì friday látàkókò ẹ lọ mi lọ ní àkọ̀ọ̀kan ni kò tún dí owó tá a mọ̀ sí fílẹ̀ lọ́wọ́ daily draw wà ń bẹ́ o owó mi lọ akọ̀kọ̀fẹ́ rí dájú pé gbogbo ọjọ́ ẹtì friday mi lọ ní òun mọ̀ jẹyọ látàkókò ẹ lọ ẹ̀ẹ̀kejì nìyẹn ẹ̀ẹ̀kẹta 100 million naira ni gbogbo owó tá a kún lóṣù bàbá báyìí kan wá 100 million àtàkùnmọ́ kíkan kan mọ́ wa kàn lẹ́nu orí pé wọ́gbọ́n mọ̀ wò ó ìgbà tó bá jókòó tó bá ń sọ náà láì òun ni òfin ní kan àwọn bá bọ́ sójú pé yẹn tó ta láti jẹ ọmọ ó kàn máa ta lọ báyìí ní bí iṣu efuru ó kàn máa ta lọ ní ó kàn kó gbọ́ ó ta kálé ta kókó ìyẹn fún ọ ni star 347 star 1004 star 1# tàbí www.cashier.ng bọ́ sójú òpó yẹn kó ta láti jẹ bẹ́ẹ̀ independence day cashport ó ti mọ ọgbẹ́ tuntun tán lórí àwọn kànìwá méjèèjì láti mọ pariwo bẹ́ẹ̀ sì rèé double winning jackpot òun náà ń bẹ mọ̀jẹ̀ ó fún ẹrú o star 347 star 1004 *1#. Tàbí www.cash.ng. Ẹjọ́ dorí ẹ̀ bá wà lábẹ́ ọdún méjìdínlógún mọ́kànlú káàṣì òní tún lè kàn dààmú òní náà gàmú ṣòro. Mọ́ ní ìròyìn kẹ́kàn lónìí o sọ́m tí o ní ẹnu. Àbó lórí kan lónìí kò ṣe gbàṣà ọdún méjìdínlógún sókè. Òun ló lè ta káàṣì ẹ̀. Ó yá bọ́ bẹ́ẹ̀ mọ́ jẹ́ kí sápò fi ẹ́ káàṣ cruise lóṣù bàbàbà yìí. Ẹ o ìwọ gangan ni kò káàṣì ẹ̀. Ó dáa ẹ jẹ́ lọ ní ìròyìn láàárọ̀ tòní. Àtẹ̀lé ìdárayá orí ọ̀dọ̀ máa sì mú torí kọ́yin Sọ́lá Ajayi. Ìròyìn ti jẹ́ kó dúnmọ̀ pó ti yan yọ láti kópa láṣekágbá ìdíje Diamond League tí ó wáyé lópin ọ̀sẹ̀ yìí. Eré ìdárayá orí ọ̀dọ̀ eré sísá ọlọ́gọ́rùn-ún mítà ìyẹn 100 mítà fún àwọn ọkùnrin. Ẹ o ẹ mú gbàgbé wípé lọ́dún tá a wà yìí ó ti kópa ní Prefontaine Classic tó fi mọ́ London Diamond League tó ti sa eré eré ìdárayá ọlọ́gọ́rùn-ún mítà àti àwọn ọkùnrin tó dẹ̀ ṣe dáadáa ṣíṣe dáadáa rẹ̀ eléyìí tó wá ṣe dáadáa ẹ̀fìn ní àṣekágbá yóò láǹfààní ìyẹn láti kópa láṣekágbá ìdíje Diamond League tó máa wáyé lópin ọ̀sẹ̀ yìí. Ẹjẹ́ lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá bíi láfọwọ́jù sájọ̀ torí balógun ikọ̀ di Tigress orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ ń gbá bọ́ọ̀lù láfọwọ́jù sájọ̀ fún ikọ̀ Portland Fire Amy Okonkwo. Òun náà ìròyìn ti jẹ́ kó di mímọ́ wípé àmì tó tó 100 níye ó dà ó ti lé 100 níye òun náà ló ti ní ìyẹn fún Portland Fires nínú ìdíje WNBA gẹ́gẹ́ bí ikọ̀ Portland Fires wọ́n ṣe fi sójú pa ayélujára wọn pé Amy Okonkwo ó mọ̀ ta sánsan lópin ọ̀sẹ̀ yìí 100 career points òun náà ló ti ní o ìyẹn fún wọn. Wọ́n gbà pé ìlú California orílẹ̀-èdè America òun náà ni wọ́n bí Amy Okonkwo òun náà ni wọ́n bí sí pẹ̀lú gba college basketball ìyẹn ní USC ó tó di pé ó bẹ̀rẹ̀ career rẹ̀ gangan lóní ràbájì gan kódà TCU career TCU èdè tó fìgbà kan ní gbábọ́ọ̀lù láfọ́jú sájọ́ 1324 points ló ní ń bẹ̀ ó ní 604 rebounds ó tó ní 47 field goals ìyẹn fún wọn látàpá abẹ àwọn ní ìdíje WNBA 100 career points òun náà ní Amy Okonkwo òun náà ló ti láǹfààní ìyẹn láti ní ìyẹn fún Portland Fires ilé ètò ìṣojú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdárayá bọ́ọ̀lù láfọwọ́jù sájọ̀ òun náà mọ̀ wà torí olùkọ́ni ikọ̀ D Tigers ìyẹn ikọ̀ àgbọ̀jọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà David Vizel òun ló ti jẹ́ kó di mímọ́ wípé ẹ wò ó ààyè ṣì sílẹ̀ o ìyẹn fún ikọ̀ D Tigers ikọ̀ àgbọ̀jọkùnrin tó ń gbá bọ́ọ̀lù láfọwọ́jù sájọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà láti kópa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ̀ ìyẹn lọ́dún tó ń bọ̀ 2027 FIFA Basketball World Cup tó máa wáyé. Ẹ ń gbà wípé lẹ́nu lọ́lọ́ yìí ní Radès lórílẹ̀-èdè Tunisia òun náà lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti lọ gba qualifiers ìyẹn window kejì ìpele kejì qualifiers wọn òun náà ni wọ́n lọ pa ń bẹ̀. Ó wá jẹ́ wípé pẹ̀lú tó wá wà ńlẹ̀ tó wà lórí òṣùwọ̀n báyìí ẹgbà tó bí ìyàjẹ Cabo Verde ìyẹn ní ìfigagbága àwọn eléyìí tó gbẹ̀yìn òun ni wípé nínú ìfigagbága bíi mẹ́sàn-án ti kọ dí Tigers tó ti gbá wọ́n jáwé olúborí inú márùn-ún wọ́n fìdí rẹmi ìyẹn ní inú mẹ́rin. Olùkọ́ ni wọ́n ní ààyè ṣì wà fáwọn ọmọ wọn láti yọyọ sí ìpele tó kàn láti lọ kópa nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ̀ ìyẹn ní ọdún tó ń bọ̀. Bó tẹ̀ ẹ́ pé wíńdò eléyìí tí wọ́n gbà yìí orílẹ̀-èdè Cameroon àti South Sudan wọ́n ṣùwọ̀n rúgúdú wọ́n nà wọ́n lánàá dàmí ẹnu ni ṣùgbọ́n èyí tó wá gbẹ̀yìn ní qualifying window yìí nínú oṣù kejì ọdún 2027 òun náà ní ti láǹfààní láti wáyé. Ó dẹ̀ jẹ́ wípé àwọn ikọ̀ tán bá jẹ́ top 2 láwọn ọ̀sọ̀ rí eléyìí tí wọ́n wà àwọn náà ni wọ́n mú tíkẹ́ẹ̀tì láti lọ kópa ní eré ìdárayá bọ́ọ̀lù láfọwọ́jù sájọ̀ títa àgbáyé tó máa wáyé lórílẹ̀-èdè Qatar lọ́dún 2027. Ìròyìn tó níṣe pẹ̀lú bọ́ọ̀lù láfọwọ́jù sájọ̀ náà mo ṣe wà torí wípé Eze Nikalu agbábọ́ọ̀lù láfọwọ́jù sájọ̀ fún ikọ̀ D Tigress orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló jẹ́ di mímọ́ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápàdé dáṣà mú kíọ́kíọ́ kan ní fọ̀nlọ́ lè kanná wípé torí àwọn tí ń ké pè àwọn tí wọ́n lè wá ṣe kóríyá fún wọn nílùú Berlin orílẹ̀-èdè Germany ni ṣáájú ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn obìnrin bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ̀ tó máa wáyé tó máa bẹ̀rẹ̀ ìyẹn ní ọ̀sẹ̀ ìta fẹ́ mú yìí okay ọjọ ti friday na lo lanfani lati bere ka lu eni odun merin le ni ogbon na lo nke si ogbon mo le na ja pe se atileyin ko ba je lati le ni peladua pelariwo e se atileyin fun ko di tigress o le de nigeria kan lanfani lati se daada e won pe ko di tigress e afro basket ba ro toto ohun na ni won gba o iyen nile adulawo o de je wi pe awon ni ko akoko nile adulawo ti o wa ipele keta si asikagba quarter final ninu idije olympics ele ti se ni paris lodun 2024 ise riju won na o de se nte si waju world cup qualifier as them ele ti yan de gba bola fan last ti yan yo se daada won wa bere se riju won ninu idije fere agba ibola foju sajo lole de germany ibe ele keta si bi ti ko di tiger ti ko di tigress ti won mo kupa ninu idije ife ye agbaye bolu alafowoju sajo e je gba bi ore daya bolu alafesegba nu league agbojo lede nigeria ifika boga kun khalifa ati abia warriors ele ti won lanfani iyen lati pari ni orenta debi ele to waye lopin ose yi ohun na ni won pada pari e o ni papa sire yin ba international to wa ni ilu aba ifika boga lojo sunday le se gba ojo to ro to fe wu oku ole lo je pada ni kon kaluku omo kan mo rele kan wa gba fika boga ohun iyen ni aro ani to de lanfani lati gba fika boga na ti won lanfani lati gba tan awon omo oluko ni mama amapakabo ele to ye pa gba bolu bi mefa tutun lo lanfani lati gbe wa sinu ko abia warriors ni ta ti ni kelvin iwo osimagaduke efimi insi emmanuel naji bakan na seyi oguntayo ati chide bere naji won gba bolu tutun to fi esin mokanla re akoko ni sugbon mi ayo kokan na ni fi gba gohun lo lanfani lati pari si iko edo queens to soju orede na nigeria ninu dije wafu bi ti won fi menti lo kupa nu dije leku je kun ti le adulawo awon obirin iyen caf women champions league awon na ni won ti menti an koju o ojo keji osu kesan odun 2026 ni ipele to kagun si asekagba semi final idije wafu bi women's champions league qualifiers usfa to le de burkina faso ohun na ni edo queens ohun na lanfani lati mo koju iyen ni ola ode yi to de je wipe iko yi bo ti je wipe iko edo queens bi go mokala na si ninu fi gagwaga meta ni fika boga sori pele sori ele ti won gba ṣugbọn se ri ko USF to le de Burkina Faso yi go mejo ni won ti mi awon mejo na mi ṣugbọn won ti ko si seri kankan to ri awon omo yi to mi awon won ninu idije yi bo ti se nte iyen so wo waju iko edo queens abi oluko ni Kennedy Boboye na awon foju sona lati ri daju ko won se daada won wo asikagba o re pa asikagba ti won ba wo empa gba idije wa fun bi yi ohun na ni o lo darapo mo asfa gẹgẹ bi awon tojo mo gbalejo ti o si lo sinu idije elekun jekun tile adulawo ti ta awon obirin se wa ri ampm the colony orile ede ghana awon ati dynamic of benin fc dynamic of benin of benin republic fc dynamic of benin awon na ni won jomo kojo ara won ni ifikagbaga elekeji ni ipele to gbagun si asekagba semi final iko ojo wewe tojo orun wa labi orun 17 orilede nigeria golden eagles awon na ni won ti bere gbaradi o fun wafu bi under 17 championship ele ta awon na fe gba to da je wipe iko simon ben academy ohun na ni won koju o merin sodo ohun na ni ko golden eagles fi lanfani lati na won ni papa sere apapo le wa to wa nilu abuja mk wabiola stadium ohun na ni fika gbagun ti lanfani lati waye ara won fika gbagun mi eleyi san si ti pe amo re le fun iko di fun iko golden eagles o le ni nigeria ati ri galadima fc eleyi ti won mo koju ko to di wipe won lanfani lati kopa iyen ni wafu bi championship ti o waye lati ojo kan ti da ojo keta din logun osu kewa odun ta wa yi iyen ni orilede burkina faso okay e gba lo si kojo e obirin to jori won wa iyen labi ogun odun ore ni ti se adele akowe apapo iyen fun ajo to ri si bolu alafosegba lorilede nigeria acting general secretary iyen omowo emmanuel opeme ohun na lo ti je ko di mimo pe iko di iko falconet orilede nigeria kanjas orilede yo fe lelelele o nigba ti won ba bere dije ife ye agbaye awon odobirin to jori won wa labi ogun odun o te pe gbagbagbo lore sore tan gba kojo lele poland go mary mamudu ohun na ni ko falconet na fi jawe olubori o ọ̀rọ̀ ìjà ọkùn wọn tún padà kojú korea republic ifi wẹsẹ̀ wẹsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ àwọn tó gbẹ̀yìn ìyẹn ní òní ó tó di pé ìdíje ọ̀hún tó di pé ó bẹ̀rẹ̀ emmanuel pẹ̀mẹ́ ó ti wá dé òdì mímọ̀ fún ọ kí ikọ̀ falconet kan ṣe dáadáa kan fakọyọ ó lè dé nàìjíríà kí wọ́n lè gba ìdíje ọ̀hún kan gbà wálé nọ́mbà ilé gbà wálé àtẹ̀wọ́gbà ìyẹn ní ọ̀wọ́ wọn ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹfà group f òun náà lórílẹ̀-èdè nàìjíríà wà pẹ̀lú orílẹ̀-èdè china orílẹ̀-èdè spain àti new caledonia àwọn tí falconet tí wọ́n jọ wà nísọ̀rí kan náà ni ok ẹ jẹ́ ń lọ sínú ìròyìn míì tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n nílẹ̀ òkèèrè torí wípé alága àjọ oníṣẹ́ ìdárayá lápapọ̀ orílẹ̀-èdè nàìjíríà national sports commission malam sheu dikko àtòun àtẹni tí í ṣe adelé akọ̀wé àgbà fún àjọ nff orílẹ̀-èdè nàìjíríà ọ̀mọ̀wé emmanuel pẹ̀mẹ́ tó fi mọ́ olórí ó ń rí sí ìpẹ̀jọ́ àtọ̀rọ̀ tó bá jọ mọ́ ìwé òfin ni ẹjọ́ ni gbogbo nǹkan bá ìyẹn head of legal affairs mr obi nínú àjọ nff gbogbo ọ̀pátá ni wọ́n ti wà ń zurich o lórí iléeṣẹ́ àjọ fifa ẹnu ní agbo lórí iléeṣẹ́ àjọ fifa láti lọ jábọ̀ fún àjọ fifa ìyẹn wípé àwọn àyípadà tó ti bẹ̀rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè nàìjíríà mọ̀rẹ́ àti yọ lágbájá ti yọ tàmẹ̀dọ̀ lágbájá kọ̀wé fi ṣẹ́ lẹ̀ tàmẹ̀dọ̀ kọ̀wé fi ṣẹ́ lẹ̀ ètò òdìbò àmọ̀ bóyá yóò wáyé àfẹ̀yẹ̀ normalization committee gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n fẹ́ lọ fi tó àjọ fifa létí ọ̀fọ̀lọ́ sáwọn gan wọn gẹẹtì ara wọn bó ti ẹ jẹ pé n tó tọnà lábẹ ìwé òfin àjọ fífà ni wípé iye gbọdọ ti òṣèlú bọ bọọlù aláfẹsẹgbá kọńtà àwọn tó bá jọmọ wọn ló fi jẹ pé ministry of sport wọn máa ń dá wà ní tó bá jọmọ eré ìdárayá láwọn orílẹ̀-èdè wọn máa ń dá wà lọ́tọ̀ ni pé kán mọ̀ tí ọwọ́ òṣèlú bọ̀ kó lóṣèlú mọ̀ wà báyìí tọwọ́ bọ̀ ìyẹn ní ojú ansa ti fẹ́ lọ jábọ̀ àti fẹ́ lọ sọ fúnra wa wípé ibi àbá ọ̀rọ̀ nàìjíríà dèrè ẹkẹrẹ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn aṣojú wa mẹ́tẹ̀ẹ̀ta ti lọ zurich lórílẹ̀-èdè switzerland lórí iléeṣẹ́ àjọ fifa ìyẹn láti àná àdúkọ́dẹ̀ àdẹ́rẹ́gbà kankan àwọn ara láàárọ̀ tó ní.
0: akójúmọ́ ara ni akójúmọ́ atọ́kùn.
3: ikun àtọ̀mọ̀lára nǹkan mọ́ra ni láàárọ̀
1: akójúmọ́ ara ni akójúmọ́ atọ́kùn.
3: ó dà àkọ́jọ́ àdúrógbò ọ̀dọ́rẹ́ mà ti mú láàárọ̀ yìí àwọn ọ̀gá àgbà lẹ́ka kọ̀ọ̀kan lórílẹ̀-èdè nàìjíríà nsc ni general secretary ni àti olórí ọmúlẹ́gà head of legal department wa náà wọ́n mú dání pé àìbá àmọ́ ẹ bá fẹ́ kó àwọn òbí òfin tí èsì tí aká tó buwọ́lù wé kẹ̀kẹ́ ju ẹ bá wa kà wọ́n ti rọra lọ sọ fún àjọ fifa pé àwọn àyípadà ti ń bá ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà a sì ń dúró àárín sí èsì tí àjọ fifa ò fún wa tó fún orílẹ̀-èdè nàìjíríà lórí àwọn ìgbésẹ̀ ilé tí wọ́n gbé lórí àti ṣe àtúntò sí àjọ tó ń retí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè nàìjíríà fifa gan ta fẹ́ lọ gbẹ́jọba gan sùn
0: ẹ mọ̀ pé
3: ilé wọn ń jò
0: bẹ́ẹ̀ ni ilé ẹjí fífà gan jò torí pé lọ́wọ́ tá a wà yìí gan ẹ mọ̀ pé gbogbo àwọn àjọ bí àjọ uefa náà àti àwọn àjọ tó yí wọn ká tó jẹ́ pé kálukú onígbó ti dágbó sí méjì báyìí lórí ọ̀rọ̀ pé àjọ uefa pé nǹkan tí uefa ń ṣe ti àjọ fífà ilé tó mọ̀ sí wípé ẹ̀mí orí pé irú àkókò báyìí ló yẹ kí àwa wá gbé ẹjọ́ báyìí ká wá lọ gbé ti lóòótọ́ náà wípé gbogbo nǹkan tó jẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọ̀dọ̀ àjọ fífà náà ni ṣùgbọ́n tá a bá sọ pé báyìí ǹjẹ́ àjọ fífà yẹn gan náà ǹjẹ́ ọkọ̀ àjọ fífà gan balẹ̀ lọ́wọ́ yìí torí amọ́gbàgbé pé àjọ fífà gan ó ní nǹkan táwọn gan kọ́kọ́ ń fà báyìí tán kojú lọ́wọ́lọ́wọ́ báyìí tá a bá sọ nípa uefa pé táwọn gan ba àti àwọn míì náà tó sọ pé kí àárẹ̀ àjọ uefa kó náà fi orí àpèrè lẹ́fẹ̀ẹ́ lómi nítorí mímọ ṣe wọn ṣé ilé tó túmọ̀ sí wípé in tó tọ̀nà èmi ni pé in tó tọ̀nà ni ẹja àbẹ̀sẹ̀ torí kò sí lábẹ́ bó tilẹ̀ wò orí náà kámẹ́ ní uefa náà bóyá ìgbìmọ̀ fifa náà bóyá nǹkan kan ṣe wọn náà alẹ́tọ̀ọ́ láti gbé nǹkan tá a bá fẹ́ gbé lọ bá wọn pé ó dá o ẹ bá wa yẹ kíní wo ẹ bá wa ṣe kíní wo ṣùgbọ́n kan tó kàn abẹ́ náà ni pé mi bá rí pé ó yẹ kí wọ́n fi àkókò lẹ̀ díẹ̀ tó bá yẹ pé lẹ̀ bá ti dá tán
3: kó mà lọ di pé fífà fúnra wọn náà padà wà mọ wọ́ọ̀dì orílẹ̀-èdè nàìjíríà
0: bó ṣe jẹ́ nìyẹn
3: òun ló fi òun lónìí kálukú fi lèmi fi rò pé kálukú ti tètè ń kóra rẹ̀ lọ́ bá wọn pé ẹ sì kí sì sá o a mọ pẹ ti mo gbọ urun
0: pe nkan to so
3: fun bi amọ tori pe yin gan e get ara yin e mo odo teyin go do run lasi
0: ifa gan bo je wa yin gan o ga ro pe boya arin ota lohun wa
3: wa
0: lowo lowo baye aja ajo fa pe arin ota lohun wa pe to ba lo ba yo ota wa be o tori ti awon yeva gan kono labenu
3: won foju e ori
0: tan fi ojo awon aja fifa gan ri gan o lagbara so mi kan ri pe o le do wa Nigeria na ilana to to la tele o sugbe mi kan pe iru akoko bayi ko ye kan gbe ogbe se bayi
3: o da a mo wo bo ba se ma lo pelu ajo fifa ati orilede Nigeria sugba mo reti on ta ajo fifa ijabo jijabo en to ba ni folede Nigeria ko bayi ni ke se se nkan bayi ni e se e ba ti lo lu fi ajo fifa jo te sugbo le won aju Amo, agbowo eyin omo orede Nigeria iye Benjamin Frederick oun na lo ti pada si ori papa leyin bi odun ojo didi e 287 days fun bi osu mesan omo ni agbabolu yi ko mo fi si iyan ni ori papa pato odun to koja ko tori pada si didi fele adula okun lanfa latere Nigeria lo oun lo ti wa iyan ni ile ifarapa fun ko igbe agbabolu Brentford o de tun pada sori papa bayi koda iroyin je odi mimo pupo lana o gba bi iseju 15 fun iko jewewe yen la 21 iko gbe agbabolu Brentford ifarapa yi ko je ise niko Brentford gan ohun lo ti gbe inu kokan le ti lo se igbaradi nile okere ohun na lo ti gbe ifarapa ohun iyen niko FC Videnda orede Belgium Benjamin Frederick ohun na na lo ti pada iyen si ori papa a wa mo gbo igba ti o bere nigba won fi ka gbadan fun ko igbe agba bolu bo mo pe royin ayo leleyi fun ko super Eagles orede Nigeria o da je lo si ori to ni se pelu orede daraya ise kikan tori wi pe orede daraya ise kikan Moses Itauma bo te je pe mo bi Great Britain sugbon mo orede Nigeria ni omo Great Britain ni omo mo bi orede Nigeria ni oje ohun na o ti pada soro lati bi leyin bi ojo meta bi merin ti owo lulu ti o ba ipele kesan iyan 9 ohun na ni Flip Egovic lo ti fi ya o ti fi ya tun ti e se o o si baba ti IBF watcher heavyweight title lo gba iyan ni owe gege bi ta o mo gege bo si je ko di mimo o ni wi pe ohun mo pe ohun fi di re mi o sugbon iyan ki se ope rara ati rara ni o de to di wi pe o ja ijo ohun unbeaten ohun na ni ta o mo ohun na lo wa o tu arena ninu London ohun na na ti re si fun ire ku e o tu arena o ti lanfani nijo o ti lanfani lati waye laarin won ati Philip Egovic o ni wi pe yes strategy ati plan to mu ni tujo ohun ohun na lo kuku ba lo ana o jo bi eni wi pe omi kan po ju oka lo ni o ni je eleyi agbo ohun to tadi yen ni agbara bayi ohun lo lo mu wa ninu dije US Open Naomi Osaka omo te ba n gbo tennis ati fashion Naomi Osaka ko po ni iyen lakoko yi asuba lu te so lori mental health yen po e ma n gbo igba ipa ko gbo su ti ori elegan lo ba je o ni Naomi Osaka se ni isin ni to ba le koronu ba mi ani mi se mo ko si ronu fundu leyin koju ko mu je owo e to ba si meje re ba te o te fo ko te pa ni amo idije US Open gbogbo yíyọra eléyìí náà mi ò sáà kan yọra láti Australia Open ni wọ French Open ni wọ Wimbledon ó tún gbé yé ìdíje US Open torí lánàá newspaper ohun mọ̀mọ́ tó fi mú fashion ló fi mú wọlé ó dẹ̀ jáwé olúborí nìfi gágáre àkọ́kọ́ ojúgbà rẹ̀ yẹn ìyẹn Zakharova ìyẹn foríko gidi ni àmì méje sí mẹ́fà òun náà ni Naomi Osaka ló fi láǹfààní ìyẹn láti mọ ẹ̀rọ wà epo ti gba ìdíje yìí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ Stan Wawrinka ìrúgbàgbọ́gà rẹ̀ náà ẹ̀rọ wild card ló bá wá sínú ìdíje US Open ìrúgbàgbọ́gà rẹ̀ àkọ́kọ́ tó bá àti obìnrin tí nìyẹn ìyẹn dẹ̀ láǹfààní láti dídùn dúyà tó ní ata ó láǹfààní láti dín fún ó na Stan Wawrinka tó dẹ̀ jẹ́ kó ṣe kó jẹ́ kó US Open eléyìí tó gbẹ̀yìn tó ti lópin sáà yìí náà òun fẹ̀yìn sí eré ìdárayá bọ́ọ̀lù aláfìdígbà lórí kan kéré Carlos Alcaraz òun náà fi ìyàjẹ́ Roman Safilin níbi gàbẹ́gàrẹ́ àkọ́kọ́ mẹ́fà sí mẹ́rin òun náà rẹ̀ orílẹ̀-èdè 139 days.

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, Mumbo.
2: Sidap Supreme Noodles.
3: Dúró náà kó tó ra mọ́tifítárì yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara?

alright. Jẹ́ ká máa kí lára kú dédé ìwé gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash 105.5 FM. Eléyìí tó wà nílé Fúnmọ́láfẹ́ lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀ tá ń jẹ́. Ó pé ní o gbọ́dọ̀ voice out. A tún ti dé lọ́sàn-án tèmi pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé lólédè wa Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbẹ́gbẹ́ máa kẹ́ sórí pa àti gbogbo rẹ pápá tòkè àṣàlẹ̀ ó yá join together. Bá ń sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá a tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí la máa fọ́n síra wa la. Ìyẹn lọ́sàn-án tèmi ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Turiji agbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́. Ó ga ni mí fi dára tí ó máa jẹ́ kẹ́ láǹfààní máa gba dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Tún di ọmọ ọláwòrán lóòtú ètò ìhàlẹ̀ ṣwágọ́sì nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lórúkọ tèmi di top striker eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kẹ́ sí i ìyẹn lọ́sàn-án tèmi. Ó yá pápápá láti ibẹ̀ yẹn àṣìlẹ̀gbọ́. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olùkọ́ni olóde wa Nàìjíríà. Bàbá sọ lóòkan olùkọ́ni Eric Charles torí pé olùkọ́ni Eric Charles ó ti kéde àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ méjì tó jẹ́ olùkọ́ni ọmọ olóde wa Nàìjíríà láti jẹ́ wípé àwọn méjèèjì wọn jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyẹn fún òun láti tukọ̀ ikọ̀ jẹ́wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 23 ìyẹn Dream Team Under 23 eléyìí tí wọ́n ti gbé iṣẹ́ rẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ Under 23 ó ti wà lọ́wọ́ olùkọ́ni Eric Charles àṣepọ̀mọ́ṣẹ́ ni. Wọ́n ní pẹ̀lú tí ń bẹ ńlẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ tó wà ńlẹ̀ lọ́wọ́ rẹ̀ náà ni pé wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kó lè jẹ́ wípé pínpín ìyẹn yóò máa wọnú ara wọn dáadáa gẹ́gẹ́ bó ṣe jẹ́ olùkọ́ni ikọ̀ àgbọ̀jẹ̀. Wọ́n bá wo ikọ̀ tí à ń pè ní Under 23 méjọ́lè ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù eléyìí tí wọ́n máa bọ́ sínú ikọ̀ àgbọ̀jẹ̀ náà ni wọ́n gba inú Under 23 kọjá. Kísẹ̀ yìí wá lè rọ̀ lọ́rùn kó lè rọ olùkọ́ni yìí lọ́rùn dáadáa ni wọ́n bá wò kí ọ̀dà. Kúkú bẹ̀rẹ̀ sí máa ṣe iṣẹ́ Under 23 náà kó mú mọ́ iṣẹ́ tí ó fi jẹ́ pé transition yẹn máa rọrùn dáadáa láì jẹ́ pé from Under 23 to national team from Under 23 to national team. Ìdí nìyẹn o tí a fi gbẹ́sẹ̀ fún olùkọ́ni Eric Charles pé ọya iṣẹ́ Under 23 náà ìwà ló kó wọn sódì o. Ó sì ti àgbàṣe yẹn ṣùgbọ́n báyìí ó ti kéde àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ méjì báyìí. Eléyìí tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ẹni àkọ́kọ́ ni Bright Osai Ozagbe Ozebagbe ẹni àkọ́kọ́ nìyẹn. Ẹni kejì Deniran Ọ̀tẹ̀gà olùkọ́ni Deniran Ọ̀tẹ̀gà. Àwọn méjèèjì ni ó jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyẹn fún olùkọ́ni Eric Charles láti ṣe iṣẹ́ ìkọ̀jẹ̀wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 23 ìyẹn Under 23 Dream Team. Torí pé kò mẹ́sì ọyọ ìdíje eléyìí tí wọ́n ti lè máa kópa nínú ìdíje Olympics tó máa wálé nínú Los Angeles lọ́dún 2028 kò mẹ́sẹ̀ rẹ̀ yọ bẹ̀rẹ̀ láìpẹ́. Kódà wọ́n jó di mímọ̀ yìí pé bùbá ìgbáradì máa já sísí o tọ́ba ti ń dinú oṣù kọkànlá ọdún tá a wà yìí November 2026 tá a wà yìí gangan wọ́n máa sí bùbá ìgbáradì. Bùbá ìgbáradì ti kọ ti ọ̀jẹ̀ tọ́jú ní wọ́n bẹ lábẹ́ ọdún 23 ìyẹn Under 23 Dream Teams ìyẹn nílùú Abuja. Ìdí rèé tí olùkọ́ni wò ó gbé èmi nìkan ò lè dàṣe o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé àwọn olùkọ́ni méjèèjì tó ń kàkalẹ̀ yìí àwọn náà ni wọ́n mọ̀ ṣiṣẹ́ àwọn agbábọ́ọ̀lù tó ń kàn ní kó wọ́n kàn fi wá technical and tactical touch ló wọ́n kàn máa fi sí ìyẹn ní abá ti dé bùbá ìgbáradì kò jẹ́ bó ṣe lóun wọ́n jẹ́ ìyẹn lápá abẹ yẹn. Ó yá gbágbàgbà ẹ mọ̀ pé lólédè wa Nàìjíríà
you are trying to fight corruption, ma mura la o tori pe definitely corruption will fight back. So bank and here to ba fight corruption Nigeria ton ja fun iwa ijekuje nibi kibi ni o iba je ile ise aladani iba je ladugo iba je ni ibi ile ise owo iba je laarin oja iba je ninu me landlord meeting iba je ninu egbe boye egbe baba egbe tailor egbe semiu emiu tailor iba je egbe baba nibi kibi lelede Nigeria to ba tin fight corruption pe ko gbodo si ajebanu iwa baje iwa koto ka sowo ilu ngpongpo ka lu ngpongpo to ba tin fight e ma mura o tori pe corruption yen ma fight back lona wo ni pe awon ti won ri je ndi madaru yen ti won fe stop pe kan ma ri je kan ma jeje ije onje yamo yen awon na ma fight back ma ri pe o fe gba ije lenu awon awon oni ri pe iwa buruku iwa koto la won wo lodo ti ati lodo awon ti ara ni nikan ni won ti ri pe iwa koto won wo sori lodo ara awon gegegege won ti kagun pe business abi deal awon se runs won ma tun pe loko kan ki la awon agba ma pe o dani wa ko epo ni kini yen ye dada o ma npa corruption gidigan won ma pe runs won le pe ni deal won le pe ni business igba mi ni won wa ma pa owe buruku ka won owe kan be ti ma pa eni ti le o mo ba abi eni ti ile ba mo ba ni won pe ni barawo won le ni gbogbo apata ni malam awon owe ti won ma pe nu o gbogbo apata ni malam eni ile ba mo ba nikan ni barawo won tun ma so kan won le ni eni ifa oto si ni pe ni aram orisirisi awon owe buruku ti oye won ma ba lenu omo lu abi awon owe jibiti awon owe eni ifa oto si eni ifa oto si ni pe lara mu orisirisi awon owe buruku yen ni won sa fi ma gbe ise buruku owo won di yen ni pe won wa ma so iwo ti on fight corruption yen wa ma so e lowo wa wa fe wa nkan kan fi sion ti aye o fi ri wo gaga bi pe iwo gaga lo da yen ni pe corruption fe fight back niyen won le rope e kosi nkan ti won o le se kosi nkan ti won o le se kosi igbese ti won o le gbe toro ba ti debe yen kosi igbese ti won o le gbe o won le gbe igbese wi pe iwo gangan ni eni bi won wa ma ba o je ki kaakiri tori won ti ri pe the only way out fawon ni pe ka won ba o je ki awon ti won ri awon to n pariwo fun yen àwọn tó ń sọ fúgbà àwọn ọ̀dà yẹn àwọn wàá máa wọ́n wàá bọ̀ jẹ́ pé ṣé àti ní gbòǹgàn ni ọ̀dà ìṣọ́ ibikíbi ni ó lè jẹ́nu chọ́ọ̀chì ó lè jẹ́ mọ́sálásí kò síbi láàrin ọjà tó bá ti ń fight corruption máa múra o corruption will fight back o so bó ṣe jẹ́ nìyẹn ṣé wá rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìwé kan ti ń káàkiri orí ẹ̀rọ ayélujára lẹ́tà kan ti ń káàkiri lórí ẹ̀rọ ayélujára báyìí wípé àjọ fifa ti fún nàìjíríà ní gbèdéke ọjọ́ méje láti jẹ́ pé kí wọ́n ṣàlàyé ìdí tí àjọ fifa ò fi ní bá wọn látàrí gbogbo àtúnṣe eléyìí tó fẹ́ wáyé báyìí nínú tí ó léde nínú àjọ nff ló léde wa nàìjíríà gẹ́gẹ́ bí ìwé yẹn lẹ́tà yẹn àti fìdí ẹ̀ múlẹ̀ bóyá ẹ̀rí lẹ́tà ni bóyá fake lẹ́tà ni ṣùgbọ́n mo ní kọ́kọ́ gbà sí yín lánà kẹ́ kọ́kọ́ máa jẹ yẹn náà ẹ máa kọ́kọ́ máa jẹ mọ́sà rẹ̀ létí bí bá ṣe ń lọ náà láwọn gbà sí ala lẹ́tà yẹn ti ń káàkiri báyìí lórí ẹ̀rọ ayélujára yìí pé àjọ fifa sọ pé àwọn fún nàìjíríà ní gbèdéke ọjọ́ méje o kí wọ́n fi ṣàlàyé o ìdí tí mass resignation ti wà o tí ó fi jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ kàrìnkàrìn nínú àjọ nff wọ́n kọ̀ fi fipò wọn lẹ̀ àwọn dẹ̀ gbọ́ wípé

pẹ̀lú àlàyé yìí. Àwọn fẹ́ mọ lẹ́tà gbọ́dọ̀ wá láti ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ kẹ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, àwọn tí wọ́n resign àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, pé àwọn ò pressurize wọn, àwọn ò sì fagídí mú wọn o. Àwọn tí wọ́n resign náà tún gbọ́dọ̀ kọ lẹ́tà sáwọn wípé clarification pé wọn ò fagídí mú wa o, àfínúfíndọ̀ fi ipò wa sílẹ̀ ni o, ẹnìkankan ò fagídí mú wa o. Wọ́n ní tí wọn ò bá ti lè ṣẹlẹ̀ yìí láàrin ọjọ́ méje, àjọ FIFA ó gbégidá orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn nínú gbogbo ìdíje pátápátá tó ní ṣe pẹ̀lú ti àjọ CAF àti ti àjọ FIFA, pé wọ́n wá yan CAF, wọ́n wá àbí àjọ FIFA wá yan normalization committee láti rí sí ọ̀rọ̀ náà láti ṣètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà. Lẹ́tà yẹn ti ń lọ káàkiri báyìí, bí òótọ́ ni bírọ̀ ni mo kàn ní sáré gbé yín débẹ̀ ni o. Bọ́bá jẹ́ igbé bó bá ṣe jẹ́ ńgbà bá ṣe ìwádìí débi tọ́lá pẹ̀rẹ, àti ń bá àwọn kan sọ̀rọ̀ kó tó di pé mo kúrò lórí ètò ṣeéṣe kí n fìdí ẹ̀ múlẹ̀, bóyá ó rìnlẹ̀ àbí torí gbé corruption mọ̀ burú gan, yóò fight back ni sá. Ẹ̀fẹ́ gba owó orí olórí tí wọ́n ń jẹ, ẹ̀fẹ́ gbà lẹ́nu wọn, wọn è gbà o. Ẹ̀fẹ́ rí ti subsidy náà gbọ́n fẹ́ yọ, ó dẹ̀sù tó doríṣiríṣi, ó dogun dandẹ, bí ṣe máa rínú. Ẹ̀jẹ̀ á kọ́kọ́ ṣe bẹ́yẹn náà, nígbà tá a bá parí ètò ó ṣe é ṣe mò ń ṣe àwọn ìwádìí kan, mo ṣe ń ṣètò lọ́wọ́ iná, ìwádìí ń lọ ẹ̀gbọ́n mo kàn ní bóyín gbọ́ ni. Ẹ̀jẹ̀ á sáré lójú ọjà ká padà dé, bá a bá tójú ọjà dé ká sun ọ̀wájú.

0: ẹ̀káàbọ̀ padà látọjọ́ ọjà. Ìkànnì Splash 105.5 FM tó wà nílé Fúnmálàfẹ́lẹ́ lè nílé Ìbàdàn. Oyè àtàlọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ Foizout. Ébàdì Bàzánbárì Bòbò. Káṣẹ̀ káṣẹ̀ káṣẹ̀ ṣe ń tẹ̀lé bí ṣe ń lọ. Bẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wẹ Google lè wò wá 1100 níbi kíbi káàkiri àgbáńlá yẹ lọ kàn ní ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ti ìkànnì ti Splash 105.5 FM lórí Jẹ́kọ̀mọ̀ Fan Family àwàǹbẹ̀ lórí TikTok @topstriker100. Ọyẹ́ ẹ̀já lọ gbé láìkì kọ́ lọ fà o. Èrò pọ̀ lórí ìkànnì yìí. Gbogbo ẹ̀yin tí ẹ ní wówó tì lágbára lọ́wọ́ lọ́n. Gbogbo owó tẹ́ fi ń ra data. Ọlọ́run máa bá ń fi ọ̀pọ̀ rọ́pò fún yín o. Ẹ ní sàṣẹ ti ẹ ní tẹ̀ ní tí lágbára lọ́wọ́ lọ́n. Ok. *347*1004*#. *347*1004*#. O gangan ni kóòdù tó máa gbé yín débẹ̀ lọ́sàn-án yìí. Mọ̀pọ̀ ọ̀gbọ́ o. Ọkànwọ́ náà lọ́sàn-án yìí nìyẹn o. Ébàrìbà mọ̀kànmọ̀kàn lóye kan. Nínú oṣù tá a bọ́ sí yìí, káàṣì ẹ̀fẹ́ bínú tán. Látinú oṣù kẹsàn-án yìí, oṣù bàbà báyìí. Tí ó fi wọnú oṣù kejìlá. Àpapọ̀ owó tó máa jẹ́ pínpín, ó ń lọ bí 100 million. Yes. Ó kéré tán lóṣù kọ̀ọ̀kan bíi 25 ọmọ lọ 25 million ọmọ lọ lóṣù kọ̀ọ̀kan. Torí àwọn owó yẹn ti gbéra, àwọn winnie yẹn ti gbéra. Bákan náà àwọn owó Friday yẹn gbogbo ẹ ti gbéra. Owó ojoojúmọ́ náà ti gbéra. Ó ti kàwọ́ náà báyìí *347*1004*#. *347*1004*#. Ẹnu pọ̀ àbí? Ẹnu ẹ tọ́ pọ̀ yẹn. Ìwọ náà wàá fi dán kankan wò kárí. Ẹnu pọ̀ àbí? Ẹnu ẹ tọ́ pọ̀ jókòó síbẹ̀ má sì lánà kọjọ́ lọ tán. Ok, let's go there. Pápápá láti bẹ̀ ó dinú kọ ti báṣà olùkọ́ ni a sì flick ni. Ọmọ jẹ́ ìyàlẹ́nu fáwọn gan mọ̀ ni. Kódà àwọn lanú lẹ̀ báyìí àwọn ò lè pàdé. Nígbàtí àwọn kan bí ìgbà tí ẹ̀yàn kan wáìnì èèyàn náà ni o. Àwọn kan wáìnì ikọ̀ gọ́nàṣ wò náà ni kì í ṣe páwọn mí ni ẹ o. Náà bá sì ní à ẹ̀lọ́ ẹ̀yìn bóun gbogbo nǹkan o ẹ̀sìn bóun gbogbo UK o ní àwọn ti ẹ̀ ń kí àwọn dáadáa rà. Gabriel Jesus. Nílò rẹ̀ ni àárí kọ́. Ẹ̀sìn báwo nílò ẹ̀bọ̀ táwọn bá rẹ̀ ń ti ọ̀rà. Wọ́n láwọn kọ́kọ́ wojú ara wọn pé ẹgbẹ́ ta Gabriel Jesus. Èló a ni. Nẹ́bíọ́ sì dáko owó ọ̀hún báyìí bí owó ẹ̀kọ́ àtàkà ni. Opportunity rèé àwọn ọ̀ṣọ́ òkè tó níhàn wò pé máa bá sọ òkè àwọn ọ̀fẹ́ kí gan ọjà kí gan ọmọ lọ gbọ́n má wọn lọ́wọ́. Tẹ́ẹ̀bárí bíi 10 million euro ń kọ́ tó dàbí 8.5 million pounds. Àwọn ọgbà ń bi tọ́jọ́ kù sí i. Wọ́n ní làwọn báyà wo inú wọn pé owó kan tí àwọn ò ti ẹ̀ á lò mọ́. Àwọn kan kówó ń bẹ̀ náà ni pé bí àwọn bá rí nǹkan kan táwọn ò fowó ọ̀hún rà wọn ẹ̀ wá kówó ń fún wa. Èrè àti ẹ̀rù bí wọ́n wá ní wọ́n bá sì kò lọ lóòótọ́ ni wọ́n bá sì ń tọwọ́ bọ̀ ògì. Àbíbí mọ̀ serious na. Eré ni àwàdà ni àwọn sàgbà Gabriel Jesus lọ́wọ́ wọn ní 8.5 million pounds àgbẹ̀. Ó ní Ansi Flick wa ni ẹnu ya òun o. Bó surprise òun gan pé Arsenal lè ta Gabriel Jesus. Pé èéṣe tó fi jẹ́ yí pé wọ́n sì yọjú wọn lẹ̀ wọ́n sì yẹ. Ó nítorí pé ọbẹ̀ lọmọ yẹn o. Ọbẹ̀ lọmọ gangan ni Gabriel Jesus. Ó ní yóò ya everybody lẹ́nu. Nígbàtí Gabriel Jesus tọ́ bá wọnú géèmù tán ìyẹn nínú kọ bọ́sà onígbà yẹn gangan lásìkò náà tó mọ̀ wípé wọn ju ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ni. Ẹgbọ́n ṣe bẹ́ẹ̀ lórí a kú dédé wòye ọ̀gbẹ́ni James Aremu Africa Michael Jackson.
1: Mo kí gbogbo ara lé pé wọ́n kà sùn.
0: Ọ̀gbẹ́ni Tijani Oluku dana.
1: Akudide we are talking. Akudide ogbeyan rale.
0: Nkan kan ti mo fe mo ni pe oro ti Hansi Flick so bi igba teyan ba n hype player re. Emi n wo be ni o pe abi bo lo se jo. Bi gba je pe boya teyan kan fun yan ni ginger yi pe je n sare ginger agba ball le ki o na le ri ara re pe o na ko ma feel among abi se n to so n be na lori looto because injury prone and then se gbe Jesus na ni asibiki wa pon to ba abi nitori bo ti dodo re ni
2: o le ri be fun iko Barcelona o le ri bo won se so pe apoya in tawon iru nkan tawon wa sugbon fun iko Arsenal
0: only good bargain lo je
2: o na mo so pe o le je good bargain fun iko Barcelona fun iko Arsenal o le ma ri be tori ta ba ni ka wo gbe Jesus oto 29 year old ni ka wo age to fi ra striker ti Barcelona fi ra striker to kuro lodo won yin Lewandowski amari pe agba ti odo won se wa inform nigba to fi gbe so ali fi compare gbe Jesus to pe won tin wa boye ma yon de tele fun ko Arsenal opolopo nkan lo romo number 1 ni wi pe aye ninu ko Arsenal o ti fe dipo fe sofo koda iru awon Kayavat yen awon Merino yen gan lenu ju gbe Jesus lo ngba mi gbe to ba fe gba bi Carabao Cup abi Carling Cup abi tawon yen ba ni jury ohun ni gbe Jesus tori in to de sele ni pe ni Arsenal won ri gbe Jesus bi glass to je pe won mo pe to ba fi ma gba bi ifese won se
0: o won elege ni
2: eh to ba fi ma gba bi ifese won se bi meta nsin yi injury ti de owo gege lo den gba bi 265 ohun lo ngba lo so se so won tun fe je ki owo yen na ko kuro ninu schedule e ko kuro ninu voucher won so fun iko ti Barcelona e mo pe kawon na to gbe gbe Jesus mo pe Barcelona o le so won le so 265 fun laila
0: iyan ni salary
2: ni sal won le so fun laila
0: eh
2: so pelu ti won def to fe so fun na to de to tun fe fi gbe owo to fe fi gbe na ko le je problem fun Barcelona fun ro so ta ba de to compare league amari pe league la liga ko waru boss ko waru boss fu bi ti EPL to pe sogun sogun ni so o ma exe o ma ti dada fun won tori en ti o to gbe Jesus gan ni to gbe mo fe ran ti agba ball omo Netherlands to gbe o se dada ninu ko Barcelona ka te to wa ni ti o ba ti ni injury a perform ninu Barcelona tori style ti o na ngba ni
1: okay la o kono ti o ko mu la tori ti injury ara on player kan to je pe ninu ko gi agbe se pe tan bi lati bi kan gan mo re vision sample ni o to je pe won mo bo gba sugbon injury affect on bi Andres Iniesta sugbon gba to ya ni Andres Iniesta pada di injury free player to gba bi abi 2 season le ran gba yen lai ni farapa
0: won so fun awon kankan ti
1: je ni ko ma je chicken
0: and awon red meat
1: bankan na
0: e nature re o gba ko ma je awon kan be yen so after that
1: o de ni ta won ba pe la awon kan to ma se ni pe won na before training o ma ti wa gym then gba ta won ba pare match o n gba awon muzu awon to ma n se awon to ma massage body ohun bi nkan to n fi pada maintain iyen to n pada fi wo game to tumo si pe ti player ba je injury prone bi kan ko tumo si pe to ba debi kan ko le da pe o ni se pelu awon physio bi won ba tun se imose si iyen akoko elekeji ibi ta ti ra awon oluko nikan to je pe ti player ba gbe qualities kan wa sinu kan gi agba bolu won isowo tun ko ti won a reduce qualities to wa lara player yen bi awon oluko ni bi Tenag ninu ko bi agbabolu mayu in to kule nbe ti Ruben Amorim na to awon na tewo gba tawon na kule nbe o le yan kan dibe to pe best jade ninu ogbon won so to n ba lo sinu ko bi agbabolu
0: to kale ti won bu
1: taye bu
0: ti o ti o ri won lo ti o fi ti o se sore fun lelo kan debe
1: lai ran kankan kun
0: the same thing yen
1: na na lo to fi
0: bada ku mo wa slot champions league
1: so ibi ta ti rí olùkọ́ni tó ń yọ láti rí olùkọ́ni tó ń fi kún tá a bá ní ká wo Hansi Flick ó jẹ́ ayẹ olùkọ́ni tó jẹ́ pé tá a bá ní ká wo àti ìpìlẹ̀ kódà nígbà tó hàn sí gbogbo ayé nu ko Bayern Munich gbogbo ikọ̀ tó ti ṣiṣẹ́ ló jẹ́ pé tí bóyá ní sáà tó kọjá kó tó débẹ̀ tí striker bá mi anything goes nígbà tí Hansi Flick bá débẹ̀ ìṣọwọ́ mi àwọn striker yẹn máa ń pọ̀ sí nínú àwọn ikọ̀ tó ti ṣiṣẹ́ ó dínú kẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona náà pẹ̀lú bó ṣe jẹ́ pé Robert Lewandowski ti dàgbà yẹn bó tún ṣe dàgbà tó yẹn ìwọ̀n bá bó ṣe mi àwọn kó tó dénú kan Barcelona ó tún yàtọ̀ sí bó ṣe mi àwọn ìgbà tó dénú kẹ̀gẹ́ agbábọ́ọ̀lù sí Barcelona léyìí tó túmọ̀ sí pé ẹ ó fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé ó mọ bí wọ́n ṣe ń bírèdì àwọn striker láti fi mi láti mọ bá ṣe mi àwọn tá a bá sọ nípa Gabriel Jesus ebi o wa gbe pelu style to won play anfani ni fun iko bi agbabolu se Barcelona ti se striker to ma joko se box so lapo do temi pelu yin ti oluko ni ti se ipe lawon atamata se ko si nkan ti o le fi agbabolu o le ra won kankan pe ki nkan fi nkan die kun fi die kun fi die kun o le se se ko lu ko ni Mikel Arteta ma gbe ogbo yen yen o tun mo si pe Mikel Arteta no mo se sugbon o ni bo ni kaluku se ma ri nkan si pe omo yin dawon kankan tin ba fi nkan kan kun Ferran Torres inu ko bi agbabolu si ma si si gba ode inu ko bi agbabolu Barcelona o ko ni kankan positioning so o mo bi won se nfi kun nkan to wa lara agbabolu wa
3: ni asi flick
1: ni asi flick le to tun mo si pe agbabolu to ba mi 15 goals tele ti ba se pe fara pa pada continue o sumo ko di player ta ba mi bi 20 goals
3: eh je nde ni kan lo lori era elujara temi abi se temi ni abi temi abi ke se pe kan de te ba kan join program e kan mama e bu ma yonu si awon ti won soro bi gba ko boya won mo ti won se e pe won so nipa salary ti Arsenal offload oro salary yen ni James koko so e pe 265 lo n gba pe iyen ti koko ku o ninu voucher Arsenal na so ke se pe kan awon ti n soro n bi na ese amukun meko kese gbe kese mo ese gbe udani eyin na ba mo npa re dada ele turning light se ti gbo ele turning light no like e bo si Facebook ka yin na explain e TikTok na eyan le se nbe eyan le se Facebook eyan le se TikTok eyan le se Instagram na te yan na mo explain to sele ni football fun awon eyan ko pon dodo ko je bi kese gbe yan kan wa bo sori ero ayeluja yo mo wa senu baka baka si awon ti won so bi gba pe boya won omo nti won se abi gba to pe e je ba ba yen le temo mo e le help we create YouTube kayin na ke ma soro nbe awon eyan gbo abi ke le gbe radio si waju ita yin tabi megaphone ke pa won omo jo ke ma explain fun won na won gbo so ke se pe wa si bi e ma wa bu awon eyan se ti gbo bayi ke se pe alaye ni mo advice na ni mo fun yen ri pe mo so pelu oro tutu ni so bo se je niyan na de wa join ati gba to ti be wa gbo n to so pe a 265 yen ti e ton ti ku o ninu oro Arsenal ma soro ba gbogbo e na ko le yan fi ma bu yan bo se je niyan lapa be yen o ya gbagba pa lati be yen as we dey go so waju lapa bi Bukayo Saka oni unstoppable ebo yen o ye mi sugbon sa so oni unstoppable ni ko gunners wa o kenikeni mo re gbe mu lopin ose o olodun lo mo awon ti Bukayo Saka tin ta opa si tin ta roba si be yen oni eyin kenikeni o mo lo duro lori pe abi eyin oun go America nibi kankan oun se gba ko oun wa lon biti kan lowo ta won wa e unstoppable la won wa o tori pe lopin ose yi iko ti nbo ko ma lo foju ana wo ko papa sere emirate yo gbona mo anybody ni season yi tori pe awon o fe fi aye rede nsin kankan kale bi nkan se ri ni o nigba ti Bukayo Saka gbe akesi awon team yoku ti spe si gbogbo tin sele ninu DJ EPL oni me ba wo gbe yin Aston Villa kan eh awon fagidi na wa o iwo na triumph if he is a triumph se beyin na nbo lopin ose e be nbo lemirate e ri film awon eyan wa ni Chelsea ni mbawi e gbo se Chelsea ni okay oluko ni Mikel Arteta oni aye so oro ni o wipe awon o nilo Victor Gyokeres oni aye so oro buku ni nbo le ti gbo be pe Victor Gyokeres ko wulo fa won ni eh hello oni eh laduru fi gagbaga ta won gba ni san yi e gbagbe pa won gba Champions League Carabao FA Cup league gangan fun ara re e wa ni Victor Gyokeres lori bawo ti lo ni fi gagbaga ti an sese gba match meji ko ye ko ri be o pe is part pe vi Gyokeres e part and parcel iko Gunners ni o pe to de je pe o na dipo kan to se koko mu egbo se be lori se be lori so eyan wa ri bere yen bere pe yo keresi abi
1: emi agbe laduro owo nkan si mo fe so na niye ka ni striker bi 20 30 million pounds nisin awon yo le won le ko bi ara se sugbon laduro owo yen kuda ko si team to ma fe gbe player ni aduro owo yen ta wa gbe pe ku wa bench ambele ta se pe kini sugbon kan temi kan wo ni pe o se se ko je pe asiko yen won fun lati leni ti oluko ni fe ye key striker play pe joko ati fun ni anfani lati je pe ko le excel anfani ta fun yen o get bi a se fe lo striker o ya joko ko ko lodo awon ti won mo bi a se fe key striker wa play mo mm. Boya pe yen ni ogbon ile ti oluko ni Mikel Arteta nda Costa Rica wo agba ball yi opolopo ni wa ma wo pe striker to score 20 kinika goals ni first season so ye ko ma joko ni ki striker and score goals ni kan ko ni ti oluko ni fe lowo striker ti striker ba score goals si o ba mu awon kankan bi amuye ti oluko ni fe lara striker to tun le je anfani fa awon agba ball lo waju fun iko mi o ya pe yo striker yen le je bench e de mo pe to ba kan to ba nlu lo be ko ni len ta ma lo lo be won sha si won lo lo won sha si won lo lo won lo sha si won lo lo be sugbon to ba re eyan kan ma wo pe aso yin ton fe kin se en to ma se lele lati fi kun ti e o le tun le se se ko je gbigba ti o ba fi di boya bi 15 or 10 games ko na pada take over pada to ba tin se in ti won fe ye ko se gege bi atamata se ni training pitch
3: okay
2: lapodo temi irun kokan ba irun kokan ba o ti se ma sele ni under Mikel Arteta ta ba wo sa to lo ebere chese na o ni ye game si o fi play tawon yan best ni complain pe akogba ball ko gba ball ko gba ball gba ti sa fi ma pari gba to ma accumulate minutes ti ebere chese gba ojo to ngba ninu Crystal Palace gan lo so igba mi ma wa to pe eyan ma manage player alaoko den gege be so pe ifiga agbaga to po inu competition bi meri lo ti fe play season then style oluko ni na iru ebere chese si mo ro ti pe ni against Man City won gba ball jabo kan gba lowo to da ye pe lane odo e na lo gba score to kon tele eniyan ati gba yen ko di po regular nu team mo but nsin te o ba re bere chasing si won na tin ba won track back o tin ba won mark o tin ba won gba ball to ibi to ba ti gba ball lowo e won na mark immediately won se fun Lewis Skelly na lopolopo gba ni saa to lo gba to de di pe o ri opportunity lati pada wo team won gbe Zubimendi joko fun lati gba nsin won lo n bere opolopo ifigagbaga
3: midfield
2: ni midfield
3: instead of left full back
2: to ti kokko bere
3: to ti kokko to ti kokko lati le midfielder
2: ni bere
3: o nsin aye na lo
2: gbe left full back,
3: but now ti pada
2: si midfield yen so fun Yokores o le je pe oluko ni je ko ye
3: okuku kankan lowo
2: okuku in to sele
3: ni ti o ti jina
2: ti o ti jina ti o so to na ba ma fi to na ba len bo se ko len ti o binu pe ohun fe ma lo ohun fe joko to len o se se pe by time to na ba ma fi ri opportunity pada ohun na o ati ye pe o king style to luko ni fe gbare
3: okay bọ́ se lóúnjẹ náà ni ẹ ti ń gbọ́ yẹn à ń tẹ̀lé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó di ní ikọ̀ ti chelsea ti submit o officially ta bá sọ nípa Lami Kamara bọ́ sọ̀rọ̀ agbábọ́ọ̀lù ìfihín lánà ipe chelsea sọ wípé Enzo Fernandez àwọn ò ní jẹ́ kọ́ bá wọn lójijì wípé níbi tọ́rọ̀ dé dúró àwọn náà ti fojú sun agbábọ́ọ̀lù kan lọ́wọ́ àárín nínú ikọ̀ Monaco tó dẹ̀ jẹ́ pé work rate ẹ̀ ó high gan ọmọ ọdún 22 ni bàbá ń sọ nípa ti Lami Kamara ikọ̀ Monaco ló wà officially ikọ̀ Chelsea wọ́n ti submit bid báyìí bid tó wọ́ ti bí 45 million euro bọ́bá jẹ́ pounds ló yí ẹ̀yìn 38 million pounds ni kèése Lami Kamara ke béèyàn fóògùn kí ìmọ̀ye babaláwo tẹ́ fẹ́ gbé àbí pásítọ̀ àbí àfà tẹ́ fẹ́ gbé dọ́dọ̀ ọbaṣà tí wọ́n àta Lami Yamaha ní transfer àkọlà tí wọ́n wàhálà all right ó ń ju zeros lélẹ̀ yìí Joyzilia onju rose yen. Okay, awon gifta orore yen o. Joyzilia on da gift yen. Lotun lo si. Thanks so much. Lede kukuru lami yama. What is your beat in bid by? Tori pe oro iko ti Manchester City ati Enzo Fernandez iyen ti yanju ki won kan se awon kekeke ni iyen yanju nkan kekere niyan maji agbo si nbe nkan kekere ni gbogbo n to ku nbe ke se nkan to lo fa rara so won ti ma pe yan mi yen ti set £120 million iyen won jatari Lami Kamara mo pe vu emi o pe Lami Yama fun yin o eyin le mo bi e ti ri Lami Yama o emi o mo bi Lami Kamara ti papo mo Yama o bo se bi ka ati ya bo se papo mo ra won oye mi bo se je niyan lapa be yen o yo da papo mo iko Chelsea iyen ti iko Monaco e bossman o de pelu cap mewa ni won e jatare re o di meji meta o di meta bayi Basma ke go o de merin mewa ni nlo to ba o di marun o ba se mewa ntan yo wa fi money gun ye cover o di mefa be yen o di meje 7 on a row 7 on here o ti pe meje be yen ori mewa ni nlo yo wa balance e pelu money gun okay Gary Neville ojo di mimo yi pe jeje mo pe nkan kan o ti ye o bi bo se nsoro yi ìdí tí kọ Manchester United sì fi dúró lórí pé a ní defense line yìí làwọn fẹ́ lò ìní ò tí yóò ń wo Enzo ti ń lọ fún medica báyìí ìròyìn ti ń tẹ̀mí lọ́wọ́ Enzo ti ń lọ fún medica báyìí wọ́n ti confirm Chelsea ti yọ̀ǹda ẹ̀ pé kò lọ sí medica àgbẹ̀ láàárọ̀ mo ní ó ń dúró de clearance látọwọ́ ikọ̀ Chelsea pé so ti lè lọ sí medica wọ́n ti confirm ẹ̀ wọ́n ni ó máa lọ ó ti lọ sí medica báyìí so ìyẹn ti settle bẹ́ẹ̀ so Lami Kamara ló kù tí wọ́n retí ó di mẹ́jọ Obasman di mẹ́sàn-án ó di mẹ́sàn-án báyìí ó ti pé mẹ́wàá ó ti pé mẹ́wàá báyẹn ó ti pé mẹ́wàá bẹ́yẹn so money gun ló kù tí ó fi àwọn olólùfẹ́ mi màmá bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan Gary Neville ni kò yóò ń wo ìdí tí kọ Manchester United fi dúró lórí pé the first line yìí náà sá làwọn ò fi gbá league àti agbowó àwọn ìdíje tí wọn fẹ gbá ní sáà yìí ó ní defense line tó ń kàn sí di go ẹni a o òun ò rò pé wọn mà ti lé ẹnìkan wọlé gìrìgìrì báyìí wọn ní bí ó ti rèé ṣe medica wàhálà abú ókè ju gbogbo ẹ lọ ẹgbọn defense line yẹn ṣé nǹkan kan ṣe defense line yẹn ni ṣé nǹkan kan ṣe defense line yẹn ni.
1: mẹ́wàá ṣe defense line máa yù ú
3: kíló ni
1: mẹ́wàá ṣe o. Nǹkan tó mi kàn ní gẹ́gẹ́ bí advice ni pé lákọ̀ọ́kọ́ ná tí èèyàn bá ní ìṣòro eléyìí tó pọ̀ tó bá ti jẹ́ pé ìwọ̀nba lówó tí èèyàn ní lọ́wọ́ láti ná téèyàn ò lè náwó bíi Man City téèyàn ò lè náwó bíi àwọn bíi Madrid yẹn kí ṣe pé máa yóò lówó lọ́wọ́ o ṣùgbọ́n based on financial fair play kí máa yóò wọn wọ́n ti pawó lọ́dọ̀ àjọ UEFA ti pẹ́ owó àjọ UEFA dẹ̀ ni owó tó ní kìmí jù yàtọ̀ sówó league so ó máa ní owó tí máa yóò lè ná ṣùgbọ́n láti jẹ́ pé ìwọ̀nba tó wà ńlẹ̀ yẹn èmi ò yin nǹkan tẹ́mi rò bóyá kí wọ́n bá ṣe ni pé ibi tí ìṣòro wọn tó ti wúwo jù òun ni wọn ò bá mójútó jù.
3: dípò àárín gbùngbùn.
1: bẹ́ẹ̀ni bó ṣe wà yẹn bá ṣe sọ pé máa yọ injury prone àwọn tán ní injury prone yẹn náà jẹ́ wọ́n jẹ́ player gidi.
3: ṣé wọ́n wulẹ̀ dáa
1: tó tó ní pé wọ́n
3: wulẹ̀
1: ṣé wọ́n wulẹ̀ fit gan káṣẹ̀ lọ́lọ́ tá a bá ń fojú tó ti gbá láwọn ikọ̀ kan wò ǹjẹ́ ó replicate fọ́ọ̀mù yẹn gbà tó dénú kẹ bí agbábọ́ọ̀lù máa yù náà Maguire ní ìsìn ni ó mọ bu teammate ẹ̀ sọ fún wọn alátakò láti kan bọ́ọ̀lù wọlé so torí àwọn ìsọ pé máa yù nílò àwọn agbábọ́ọ̀lù tó pọ̀ ṣùgbọ́n bíi tí wàhálà tó tóbi jù fún ikọ̀ máa yù tó ti pọ̀ jù náà lọ́wọ́ ẹ̀yìn.
3: ọwọ́ ẹ̀yìn yẹn náà ni òtíẹ́kò tí ẹ̀ sí ní pléyà kẹ̀kẹ́ ń bẹ̀rẹ̀ rárá.
2: Taba tiẹ̀ wo lọ́wọ́lọ́wọ́ báyìí Man U center back nìkan mo sọ wọ́n ní márùn.
3: kódà mo tún gbọ́ yí pé ó ṣeéṣe níbi tọ́jọ́ kù sí ìbọ̀ ó ṣeéṣe àwọn náà lè mọ gọ̀ọ́ra wọn torí aráàbí tó lọ sí AC Milan àmórí ó lóun nílò lẹ́ni yóró.
2: pẹ̀lú
3: wẹ̀ kúkú lò náà tẹ́lẹ̀.
2: Taba ní ká wò lọ́wọ́ báyìí Man U wọ́n ní center back márùn lọ́wọ́ báyìí tí bá ní kí n ka Eden Evans mọ́ òun ló fi jẹ́ karùn ní fullback
3: mi ká mà sí ẹsẹ̀ player wọn.
2: ní fullback méjèèjì èmi sì rí as a prospect ní fullback wọn ní méjì ní àti left fullback àti right fullback ká lọ wo irú àwọn ikọ̀ bí Man City Arsenal ká wo iye agbábọ́ọ̀lù tí wọ́n ní ni center back ati full back ka tun wa wo quality awon agbabolu to ni ni aye kankan seri kan ni man you play style kan bi possessive style to pe won tete release ball so wa latako o se mo won ba asiri won ni tete tu but style ton play pe kasari lo kapsare pada wa yen o ma tu asiri won papa ni set pieces in se set pieces nikan to ba ri team to mo transfer to wa direct gidi
3: direct football transition game
2: transition game to asiri yen e wo game won against weekend won win total fine accepted but awon ikoko wa to ye pe to ba score yin o ye keyan tu wo pe ah o ki yin se ruko yi lo ye ko score iru
3: Manchester United this is awon goal kankan nu to je one on one bi melo kan
2: eh so lapo
3: to den ba utilize as in town
2: we can we call our so to ba ri team to da ju Ipswich lo nko to ba fi di pe Ipswich score yin ile yin so lapodo temi eyin to so ori son to tomi wa mo risk to pe man u won focus lo sibe rara ai so to nse won na lo nse liverpool na to liverpool attack yen wo ja won logun ju any place lo
3: attack na wa won pe best way to defend
2: is to attack
3: what is ma
2: be
3: won tele rules
2: be ka won gbe attackers
3: en yo nigbayin gbeyin mo ti mo pe shortage ni o pada je fun wa o tan won ti pe ni won lo fail medical
1: won na lo mo wole
3: medical to mo wole mo si oke ka won yin ori won tun ri bi an ti fi medical ti an ti mu fun
1: layer
3: to lo se medical won si tun resort e won tun fi le lowo pe mo ko tun awon ogbodo ri en bi laye laye re mo iriru e ri akoko re oka oka
4: oruko to ni abiwa si mama di yusu ko ya ba klapa
3: gbowo ta
4: ni ko yo la pe apuse lata albaika to polo ofise nkan ko ile ni jolo ni jo ba mo tan tan kimi lata ro fun ti ojo bi awe pe ese ku ata ro ese adupe ori n dagbe lode nkan mo se ki onga wa na ese e pa ni ti
3: adoro kan ana mo ti mo pe yo fe li medical
4: ba jo mo bi ona egbe da bai ko wa lutu ni ti yo ba gba
3: ti lo sele
4: fa kan po nbe ama koko
3: atanani mo ti mo pe yo fe li
4: leji ni mo yo nwe
3: en gba to fe li medical atanani mo ti mo nigba to di je pe o fi
4: egbede mega won lo e wa bo mi te ba gba ati bi oluwo
3: e to fe se medical le ni ton je fufu ati ekuru lana ki lo gba lero lati ma fi fufu je ekuru ki ni ton gba lero mo wi lana yen gbogbo awon to wa nbe so pe a n to wu je mu ni a etemi ye mi in lo fun medical la aro yi emi medical na lo pada fail yi
1: won la won fe fit ni
3: o fe fit
4: gbogbo se ko kon la bi o ri
3: so ni kankan to wi
4: e tun fe so nu yen pe seri
3: ba awon yen ni ojo player man Brighton yaku Yaku lo na ri ni egbeda pe bo ki lo nfe se o ti gba gege bi agbelebu o o wa ni gbogbo awon ti an ma gbe kula bu wa yen pe so so says e ba ti re nkan to gbe bu ka gula e buso
4: e se ke bi o ma popo re
3: e de mo le o jan ku le olonje eya alaje baje olonje eya ina mo je to fe ri medical olonje yen ajo onje fufu ati ekuru
4: ebi o na ma mo la won ma nta abi ebe ina mo ma mi n tebe emele kan nna oja e sa pe mi n wobi abi abi emele kan
3: jibola so ni gangan so lori
4: ọrọ ọrọ ti o yẹ so lori ẹni pe atọku
3: ẹnikan lo ri ni olu oru hospital ebi bi en ti lọ se medical fun ni ebi naa la n sọ pe n gbe ha ẹlẹri lori mi ebi bi o ti lọ se medical
4: taba mo to kara sakuba fun ikọ man u to fi di pe bẹya awọn ẹ ma ma wo pe ah man u lowo wọn lowo wọn lowo ke si pe wọn lowo se to ti di pe ẹ bá ti ṣe àwọn panic buy bíi kí èèyàn kan lọ ra èèyàn torí pé èèyàn sáà ń wá èèyàn ní yàjóyàjó kí ẹ máa lọ ra ìràkúra ìràkúra tààrà jọ tipẹ́tipẹ́ látàyè àwọn ten hag ìràkúra yẹn gbogbo tí wọ́n rà wọlé yẹn wọn padà rí nǹkan kan tó dáa látọ̀dọ̀ wọn kò sẹ́tàn padà ra tó jẹ́ pọ́n jèrè lára ní látẹ̀ẹ́ra ẹni ten hag aba wo ari pe awon kan yen se akoba to po fun iko yi ka lo wo ita to se ni sa to ko jansin awon pa gbo pe bi odun meji se idare won gbo pe Real Madrid link na le ni euro nda sai lora o ya nti ma ri fi so won fe ro me so se won ni scout ni won o le tin ba won wo yi si nta fe ra ni no ya se pe ati gbo pe leja sportment ro mo ka o da o asayi lo gbe nta fi le so pa mo nda o da nu so ko ye ko ri be gbogbo nkan ni se akoba fun iko yi ta wa wo mo tin ara e wo Benjamin Sesko ni sa to ko ja ngba tan yokeres gaga ni awo gbe ni tori mo won lo bi kankan yokeres ni so pe asma ni o won lo ana o pe dandan ana sa gboro gba striker kan ko si striker le da ko mo fitting se plan yin e wo nkan to ba ba ilana ati so wo ba ballu ti yin mo ke to ra won ta so lowo lowo bayi se won o le ra player latara pe gbo won ti ara wole gan bi se ti seyo gbo won ti wole yen se ti won ba free space yen ile o ta so le kan pe iru degree of jesus bi se lo yen se ojuwe asna o ti ku owo yen ti ku ojuwe won nkan mi to wa fe wole se o le je nkan ti o dunwo se n to won gba o ma je ko ojuwe o balance bi nkan se lowo lowo bayi nkan yen ojuwe ma yo oda gbogbo awon ti n gbowo kan kan iru Marcus Rashford 325 o se se pada din ni lo atego gbo nti se n se dada die bo opolopo ti n be nbe won merit owo ti won gba to yen ba de deku
3: average player
4: ni bi a lo poju ta ba ti yo Bruno Fernandes le Lisandro Martinez awon ti mo le so pe boya Rashford Matheus Cunha awon ta se ayo ni ta Amadi Alo so pe teenager ti lo iru Amadi Alo iru Brian Belmo awon ta se ayo ni ta won si better die ju ti ati ralaye awon te aga mori mu kankan ti ati rajo be lo so lowo lowo e woru Matheus de Ligt mention le kan se e wa ti gba to ti lo farapa ko ni kankan to ko ni koko ko yan leyin ni o ti ru ko dun kan ti ru e ba de ka so pe e ta da so le kan pe ibi to ti wa ko replicate form mi form wo gan lo ni ibi to ti wa ebi Bayern Munich so le wuro Bayern Munich ki Bayern Munich gan so pe ko ma lo ta ga koko ta si bi kan se Juventus gan koko ta si ko to ri pe ma yi pada lo ra so mo nkan yi ko re ko le
3: ya
4: wole Matheus de Ligt
3: okay that strong man ni
4: strong man
3: set off
4: abi weak man
3: eh
4: gbogbo awon yen mo wole Daniel Bayern Bayern Munich ko kese team kekere e gba to Pamecano ti wa nbe ton yan so pe Pamecano ko da to won se retain so definitely o da ni ti wa fi le meet up standard ru be so lapodo temi o iko ma yin ti se won panic buy seyin won ti rara kurajo seyin lati wa pada sipo won ti won wa won o ni lo kan wa ko kan lo koju we won yen mo kan le ri nkan gidi mi gbe wole olodun ni lo re
3: okay okay leyin igba ti arabia ni pe Medica ti pada feli lori eke osi wahala yoo si wa nbi di winter but by God grace yoo lo winter o kata ni easy buy adele visori cdk asase kanu gbogbo esa yoo lo ọrọ eke money gun yẹn ti pada wa o ti pada wa se bash naa ni okay to ọrọ ẹkẹ ti mo sọ nígbà tá a bẹ̀rẹ̀ tí mo sọ nípa ti mo ní pé corruption ó máa padà fight back mo ti padà wádìí ẹ àwọn kan ni wọ́n ń gbé ìgbésẹ̀ yẹ kò fìdí múlẹ̀ kìí ṣe fífà lọkọ̀ àwọn awúmọ̀jẹ lẹ́tà tí wọ́n máa ń fi ń dọ́gbọ́n àtinúdá ni ìwádìí yẹn ti jáde DG director general fún national sports commission honorable bukola ọlọpàá ti kàn sí mi ẹdẹ ti jó di wọn yìí pé kò sí nǹkan kan tó kò sóòótọ́ ọ̀rọ̀ kẹ̀kẹ́ ń bẹ̀ ẹlọ́wọ́ fọkàn balẹ̀ àtúntò ó dé bá nàìjíríà fútbọ́ọ̀ bó ṣe máa jẹ́ nìyẹn yálà ẹfẹ́ ẹkọ àtúntò tó gbangba yóò dé bá bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ yẹn michael owen onítọ́ba di òpin ọ̀sẹ̀ ọ bẹ́tà kí olùkọ́ni mikel arteta kó dọ́ọ̀pù solis kó stati ebereṣi eze torí pé solis ò tí understand kí ni wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù nínú léegi ilẹ̀ gẹ̀ẹ́sì unlike ebereṣi eze tó yẹ pé ó ti pẹ́ ní system dáadáa
0: Hello. Ekaso.
5: Ekaso sir.
0: Oruko yin ati adugbo te wa yi.
5: Oruko mi ni Oluwole Jonathan, mo wa leruwa.
0: Ile seyin ko le je nje tabi jo le je ni.
5: Emi na ni.
0: Nijo wo le je yen na.
5: Ah no.
0: Ana le je.
5: Then.
0: Lo san ana na le je.
5: Aro
0: ana le je.
5: Then.
0: Etun wa je lo san yi.
5: Then
0: is lo se
5: ah
0: lara o
5: tani le mi
0: eni kini
5: tani ni mi
0: kristani ni ni
5: then
0: sam ese wo leka sam ki leka
5: ah anu olorun e lo po o
0: ni sam kini
5: ah anu olorun lo po o
0: eh ma sam
5: ah anu olorun lo po o
0: se ma sam abe ma sam
5: Eh,
0: tu m'as fait bonnie, hein? Eh, wa be se se te ka tori ka lomi omo ba lo da ko buru congratulations. Eh, tu ti ja 50,000 na lo san yi. Hmm.
5: Eh, ko mo dupe.
0: Ko fi ko si wahala. Eh ma da je o. Eh ma fa yoku lo se te nlo. O ma ti wa nbi o ma o ni e phone lo se e fu o ma lo se o. Eh eh. Bo se jenu o. Oda e ja ma lo buto se yi. Ere gbogbo di ola lagba lowo lo o ma tire the fine girl the pretty lady gorgeous beautiful wow name it exact pe loruko to ba sa ti fine o ma na ni ebi o ma lo yo gba iroyin sin la e fe roju re e ma lo si facebook ti kan ni ti plus 105.5 fm bye e ba pade nbe fine Pretty, beauty, fantabulous, gorgeous, and so on, and so on, and so forth. But se jani yen, ema kuwo fun desi o, desi vi o ma alu jibiti ki ni o. Ema ni so fun yi o, bo se jani mo so fun yi, oju desi le o e wo, desi le wo yen o. Se ti, ema kuwo fun o, ma volon ben yi o, e ni bo wo alak beda o. O la lak ba di eku kale.
6: Ti ni splash FM la wa fe ma gbo splash FM wa fe ma gbo
7: splash 105.5 FM the integrity station
8: here is
9: 105.5
10: one station all the hits
7: 105.5 splash
11: quick charge at 240
12: hot news cool vibes sports and more on the

0: kúgúlòrò kúgúlégún kúgúlélékùn ń fọ ọmọ àpawọn ara lélékùn ń dá ọmọ àwọn má pa kúgú báilẹ ilé ń fọ lọnù kótó kúgú lálárò kẹyìn fọ ọmọ rẹ ń má rẹ sọ kúgú nìròyìn gbáǹkọgbì agbẹdẹ lọsàn tòní ẹkúlé o ṣàlàáfíà làbá yín ẹkú dédé àsìkò yẹ káàbọ sákọtún ìròyìn gbáǹkọgbì ìròyìn àgbọsọgbánà níbi tá a ti ń gbọ ọkan ọjọkan àwọn ìṣẹlẹ tó ń ṣẹlẹ nílẹ dúníyàn pàápàá lórílẹèdè nàìjíríà níbi tá ẹ ti mọ pé mẹwàá ń ṣẹlẹ lábẹ ọrùn ẹni tó bá kàn ló mọ aburú òní kan wá kó àmójúbà oṣù kẹsànán oníjẹ ọjọ kìíní inú oṣù kẹsànán òjìlélẹgbọn ọdún dín mẹrìnlá o ẹ káàbọ sí ìkànnì splash 105.5 fm the integrity station promoting right values ọlárẹwájú ọpẹlẹ ọrọ adéhùnsì lorúkọ mi elifans olóyìnrẹ o ọkan ṣoṣo àjànàkú tẹgbà àgbòjì ẹfùn papọjọ g square arco sky giran global radio king of scoro continental and intercontinental. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan gbáǹkọ́gbì náà láàkọ́kọ́ máa ṣàbí ìṣàbọ̀jọ fún yín kó tó di pé a máa rábójú ọnú agbámi ìròyìn fúnra ẹ̀ gan ní sàn-án gbáǹkọ́gbì ìròyìn ìwé ìròyìn the guardian bẹ́ ń bí lọ́sàn-án tòní fún gbáǹkọ́gbì ìròyìn the punch metro tí ṣe abala ti gbáǹkọ́gbì ìròyìn náà dúró re bẹ́ẹ̀ náà ni the nation kò ṣàì gbé tiẹ̀ wá o vangard ń kọ́ ara wọn ní ṣe tí ń faga ìròyìn kiri àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn tó lọ bẹ́ẹ̀ lónìrànràn gbáǹkọ́gbì ni ó dé ó balẹ̀ ó kalẹ̀ gbáǹkọ́gbì ìròyìn yẹ ìròyìn gan fúnra ẹ̀ gbáǹkọ́gbì ní lọ́sàn-án tòní torí wípé ó gbẹ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ kólékólé aláta tọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe wà náà nù ẹ kúlé lẹ́ẹ̀kan sí ẹ sì káàbọ̀ láti ìrìn àjò
1: sọ́kọ̀
0: òjepo irọ́ ni ó jẹ́ torí epo náà ló ń jẹ
1: ọkọ̀
0: ọkọ̀ náà lè pọ́ sì máa jẹ kò ní mú jẹ
1: aṣẹlẹ́dùnmáre ọ̀dà náà sí bẹ́ẹ̀ láì bá wọn dá sí ẹ̀jẹ̀ ká gbórí wọlé gbáǹkọ́gbì ọ̀hún lápàdọ̀ tèmi ò ló ń jẹ́ ká rí gbọ́ pé iṣẹ́ ọmọ ogun ti ojú òfurufú nílẹ̀ yìí àwọn náà ti ṣàlàyé gbèdéke ibi tí ètò ààbò wa tó dé dúró ọwọ́ àṣekú òfin ó tún àwọn kan kí ló ń tí wọ́n gbé tó lòdì sófin orílẹ̀-èdè nàìjíríà eyín ọ̀kan àwògedengbé àjọ ẹlẹ́tọ́ ṣe kò kárí ètò ààbò wa lálẹ́nu bodè gbogbo wọ́n ní àwọn náà ti ṣàlàyé wípé àwọn jágámù irin tútù ti fọná àrò lẹ́nu ètò tó bíi mẹ́rin ó lé ní ìrúgbàrú ẹ̀ oní ẹgbà padà o wọ́n falẹ̀ àjọ eléyìí tí ọ̀rọ̀ ọ̀hún kàn lọ́wọ́ ṣùgbọ́n ní ìpínlẹ̀ tí kogi tiẹ̀ ti abánikà lọ síbẹ̀ tààràtàrà wọn ni ẹjẹ́ mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà kan o ilé ẹ̀kọ́ gíga wọn ní ìpínlẹ̀ tí kogi wọn ti júwèé lé fún wọn kí ló ṣẹlẹ̀ kí ni ọdánwò kí ni tó bá dé gbáǹkọ́gbì inú fún ti ọ̀sán òní iléeṣẹ́ ọmọogun orílẹ̀-èdè nàìjíríà náà wọn ni ọkọlu àwọn ìkíníganku èyí tó jẹ́ wípé ìgbésùmọ̀mí ń bẹ ní omi ara àtẹ̀jẹ́ wọn ìpínlẹ̀ katsina oníyun náà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n bí a bá lọ sí ìpínlẹ̀ èkó wọn ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ń bẹ̀ náà ni wọn ti ké gbàjarè pé ẹ̀gbọ́ bẹ́ẹ̀ bá ti dá wa lóhùn àwa náà takú mọ yín lọ́wọ́ ni wọ́n ní akórajọpọ̀ bẹ́ẹ̀ ni agunlé ìwọ́de ìwọ́de ọ̀hún kọ́ wọn fún wọn ní àwọn omi àtajú fẹ́rẹ́fẹ́rẹ́ ọ̀rọ̀ bọ́ta ń bẹ̀ wọ́n kanra wọ́n bá wọn oníwèé ìròyìn sọ̀rọ̀ kí wọ́n ní àwọn gbólóhùn eléyìí tí wọ́n bù bọ́ọ̀tà bọ̀m̀bọ̀ gbáǹkọ́gbì nìyẹn ẹ gbọ́ lọ́sàn òní o.
0: ó dá guardian ló gbé gbáǹkọ́gbì ìròyìn yìí jáde lápọ̀dọ̀ tèmi ń bí wípé ọwọ́ ti tẹ àwọn mẹ́rin kan o bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe ṣe ìkọlù alágbára sí ọkọ̀ àjàgbé kan eléyìí tí ó ń kó àwọn kọlọ̀rọ̀sí kan kiri o àwọn kọlọ̀rọ̀sí táwọn ìfúnra wọn gan àwọn gan máa jọ́kọ̀gbà bẹ́ẹ̀ sì ni ọwọ́ wa máa kanwọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa tá a wà yìí náà ni ọwọ́ ti tẹ̀ wọ́n o bákan náà ni mo tún rí ìròyìn gbáǹkọ́gbì tí pọ́ǹchì gbé o eléyìí tó ń kà sóde wípé arábìnrin kan náà ni ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ogun ọwọ́ lọ́wọ́ ti tẹ̀ báyìí o arábìnrin tá à ń wí ìfúnra rẹ̀ gan wọ́n ni kódà ń bẹ lákàtà àwọn on be rakata ibi itunise ogba itunise bayi kini n to sele gangan na
1: a fe mo
0: won ni won ka colors mo lowo ni o colors ta wa nwi omo re ti o won ti dajo oku fun ti nbe lewon na ni mo lo seto re fun pe be ko to lo ko ti e tun ma ri nkan ma fi ma ri nkan fa ma ri nkan fa ma ri nkan la ma ri nkan mu ma ri nkan to ati to la
1: omo se o
0: ki lo de gangan
1: omo se o
0: sey na le ba je to e de osiko yi ni
1: to la to la lo re wa ju e
0: se a wa la la ala lorun ni abi kini ka ti a pe le se bayi o be na ni mo tun wo kan bi o atoto arere gan ni yen gan fun are o jare won ni awon lopa ni won ti bere si ni dode awon asekupa nikan ti won ni won sekupa alawada keri keri kan ni ipinle Anambra ati enikan be nitori Olorun do tumo se pe emi eyan meji towo awon apani won yi o towo won bo awon lopa ti wa ndode won ki bae won topase won ki bo bae te won won ni bombe
1: jẹ́ ká tún lọ tààràtàrà ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn the nation gbọ́lú ọ̀hún náà ní jẹ́ ká rí gbọ́ wípé ẹ̀jẹ̀ àtúmọ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Bola Ahmed Tinubu GCFR àrẹ́gbẹ́ òṣùbà káre ò fáwọn iléeṣẹ́ elétò ààbò lórílẹ̀-èdè nàìjíríà pàtàkì jùlọ iléeṣẹ́ ọmọ ogun ni wọ́n ní ẹ̀gbọ́ wọ́n ṣeré bẹ́ẹ̀ wọ́n kó rodo wọ́n kó ipa ribiribi ò nípa bí wọ́n ti dóòlà àwọn agùnbánirọ̀ 15 tẹ mọ àwọn èèyàn mẹfà míín níbo níṣẹlẹ ọhún ló ti wá wáyé gbákọgbí ibẹ ní ṣùgbọn ẹjẹ padà lọ sórí tábìlì iléẹjọ níbi tíyàwó ilé ti ń ké gbàjarè o pé ẹgbẹ olúwa mi ó tó gẹ alùbàtó gbọdọ darin késù kí ọmọ wọ rárá ǹjẹ sì wo ní fi nǹkan bá lè rẹ wọn ló ṣe àlàyé wípé ọmọ ọlọmọ èyí tó ń ṣe bẹẹ tóun gbé fẹ òun náà ní í ṣe kò tọ̀nà pẹ̀lú kí wàá ní gbólóhùn tó bọ̀ta láti àkàtà adájọ́ àtòkè àtilẹ̀ rẹ̀ ń kọ́ ẹ̀rí pé ó gbà ń kọ́ gbé.
0: bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ kánò punch ló gbé ìròyìn yìí wípé àwọn kọlọ̀ràn sí agbébọn kan ti dẹ́mi alága ẹgbẹ́ òṣèlú apc wọn légbodò ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀tún lè yìí bẹ́ńkọ́ gbé ìròyìn níbẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ ní ọ̀sán tòní bẹ́ẹ̀ náà tún ni ìròyìn èyí tó jẹ́ bẹ́ńkọ́ gbé o tó ń sọ wípé àwọn agbègbè kan ní ìpínlẹ̀ èkó tó mọ àwọn ààyè ibi ìfaransinmi kan àti ibi tá a ti mọ ẹnìyànjú leisure centers wọn ni lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù kan tó wáyé ní ibi sinimá kan o wọn ni náà ni ààbò tó péye ti bẹ̀rẹ̀ sí ní dúró gádígádí ní apá ibẹ̀ báyìí pé ààbò bá ṣẹlẹ̀ nítorí àgbà tó jìn sí kòtò tani ò túmọ̀ pé ará yòókù ti ń bọ̀ lẹ́yìn lọ́kọ́lọ́gbọ́n
1: bẹ́ẹ̀ni
0: ó náà ni punch gbé jáde pé ẹni ṣọ̀gbọ́n bá tójú ẹ̀ wọlé ọ̀gbọ́dọ̀ bọ́n bọ́ba kò so ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nígbà tí àsìkò bá tó.
1: wẹ yóò dá ẹjẹ ká lọ ṣe inú ìṣẹlẹ mìíràn tó jẹ wípé ó gba nǹkan kódà ó tún gbé wọn ní àwọn èèyàn mẹrin ni wọn ṣe bẹẹ wọn dágbére fáyé wọn dóòlà àwọn èèyàn mẹta kúrò níbi ìjàmbá ẹlẹ́kìn eléyìí tó dà lulẹ̀ nípínlẹ̀ kwara nù ṣùgbọ́n dáa náà jẹ́ ká tún lọ wọn ní ìṣẹ̀lẹ̀ mìíràn tó jẹ́ pé ó tún gba nǹkan kódà ọmọ tó gbé wọn ní látàrí owó kan òbítíbitì owó ilẹ̀ òkèrè dọ́là sísì ẹ̀yìn mílíọ̀nù mẹ́rìnlá ó lé mẹ́rìndín ní àádọ́rùn-ún ìyẹn $14.86 million wọ́n ní owó tá à ń sọ nípa rẹ̀ wọ́n lo àwọn èèyàn kan ní bàgẹ́rẹ̀ ni ta ń lowó níbo lowó ti bọ́ta ẹ̀kẹ́ sí gómìnà ń gbà kan rí kó wá ṣàlàyé níbo wá ni ọ̀rọ̀ ọ̀hún ló ṣe tán láti lè dé dúró ṣùgbọ́n eléyìí ń kọ́ oníyàjọ́ yàjọ́ ni wọ́n ní ẹnìkan tó náà jẹ́ ògùn náà gbòǹgbò lágbègbè òṣèlú ti pdp òun náà màníwé ìròyìn ti gbé báyìí wípé ó ti dàgbére fúnlẹ̀ ayé kó dìgbà òṣè ìpínlẹ̀ wo lèyàn tó ti kàn wọ́n báyìí gbáǹkọ́gbìn nìyẹn ẹ gbọ́ lọ́sàn-án òní
0: ó dá nítorí náà lèmi náà tún tajú kan ni mo ṣe ń wo gbáǹkọ́gbìn ìròyìn kan báyìí o kọ́ lọ́hùn máa máa ṣọ́ ni màní ọmọ ìyá mẹ́ta lẹ́ẹ̀kan náà ọjọ́ burúkú ṣòde pààrọ̀ èdùmarè máa ṣọ́ ni wọn máa wí pé bó bá rẹ̀ èèyàn ń gbà mí ó ṣeéṣe kọ́ bá dání wá yóò kó ni yọ kéèyàn padà sípò kó sì tún máa mínú ayé èèyàn tí ò rẹ̀ tó rìnrìn àjò wá ń kọ́ tó dẹni tó gbabẹ̀ lọ sọ́run àrìmabọ̀ kí ni ká tún ti wí tìlú wọn lójú ìwé kẹrin ó ṣe bẹ́ẹ̀ ó punch dé ojú ìwé karùn-ún abala agbáńkọ́gbì ìwé ìròyìn the punch tí wọ́n ń pè ní punch metro ló gbé jáde wípé àwọn ọmọ ọ̀yá mẹ́ta kan rèé o tí wọ́n ti dágbére fáyé látàrí ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ kánò ẹ̀mí mẹ́ta bọ́ ọmọbìnrin mẹ́ta ìyá kan náà kábíyèsí olódùmarè ọba bíire ò sí níbi kankan máa ṣọ́ ni o.
1: àmì àṣẹ èdùmarè wọn yóò dá ẹjẹ ká lọ sọrọ tábìlì àjọ eléyìí tó ń kọrọjú síwá ìbàjẹ àti lílo owó ìlú ní pọ́npọ́ ẹ̀ta mọ̀ sí àjọ efcc wọn ni wọ́n ti ṣe àwárí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà ìgbẹ́jọ́ èyí tó jẹ́ pé ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá 80,872 ìyẹn 10,872 wọn níṣẹ́ rí gbogbo àwọn àkọkalẹ̀ ẹjọ́ ọ̀hún ẹ̀yọ́ ń bolọ̀rọ̀dé dúró àwọn mélòó ló ti gba ìdájọ́ èló ni owó tí wọ́n ti rí owó àwọn tó 1,23,000,000,000 naira láàrin oṣù mélòó oṣù mẹ́ta ó lé ní ọgbọ̀n ta ló bọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ nígbà tá a bá wà ní gbogbo ròyìn kọ́ àgbẹ̀ yẹbẹ́ sí ẹ̀ tí gbọ̀nyín báńkọ́gbì míì náà rèé òlé ti ń ṣàlàyé wípé ẹ̀gbọ́n olúwa mi èmi ò ṣe mọ́ náà lórin arò tí ń jáde lẹ́nu rẹ̀ jẹ́ kí ni gbólóhùn tó bá dé baálé ilé kan rèé abdulmajid adé ọ̀làjùpọ̀n wọn lòun náà ní ṣàlàyé ò níwájú ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ wípé ẹ̀gbọ́n olúwa òun bó ti wù kó rí ìyàwó tòun tẹ̀ ń wòye kò ní ìbọ̀wọ̀ fúnra ẹni o bẹ́ẹ̀ òun lọkọ́ nu ilé òun gangan nìyàwó níbo wá ni ọ̀rọ̀ dé dúró wọ́n tún ní màdámù ń jẹṣẹ́ oko etílé àwọn ṣe àbà àwọn ṣe àdúgbò níbo wá ni ọ̀rọ̀ yẹn ṣetán láti dé dúró ṣùgbọ́n arábìnrin ọ̀hún náà ké gbàjarè pẹ̀lú àmì hàn kọ́kọ́ mi ẹ bá ń bẹ́ ni ẹ gbọ́dọ̀ tú ìgbéyàwó yìí ká kí wá nílé ẹjọ́ yìí kí ládájọ́ fi òtí lé fún un dáńkọ́ gbin ibẹ̀ nìyẹn fún ti ọ̀sán òní wáyé ẹjẹ́ apanisẹ́ kẹni ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpínlẹ̀ ọjà ìkọ́ni ọmọlúàbí àgbàwó wà níbẹ̀ yẹn olúwayé ti wá nìyẹn àjọṣepọ̀ tí ọba lówó nú àfẹ́gbára
0: wáyé
1: ẹ pín owó yẹn fún wa o ọgbọ̀ gbà ni.
2: Say after me, millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
3: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet.

0: uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
1: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before you use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
2: Èyí ni láti pàkíyèsí gbogbo ọmọ ẹgbẹ́ atóríṣe Barbers jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ètò ìṣiṣẹ́ lójú ààrẹ tuntun àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ ààrẹ ẹgbẹ́ atóríṣe tuntun ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Olóyè Sábítù Jẹ̀lílì Àjàdí aka Jellad. Ayẹyẹ inauguration yóò wáyé lọ́jọ́ kẹta oṣù kẹsàn-án ọdún yìí lẹ́yìn ilé epo Barbers Aliru Gate Ibadan. Nígbà tí ààrẹ Olóyè Taofeek Bankole Aremu ara ọkan mi wọn yóò máa fa àkóso ẹgbẹ́ lé ààrẹ tuntun Olóyè Sábítù Jẹ̀lílì Àjàdí lọ́wọ́. Àwọn àlejò pàtàkì tí ó wá sí ibi ayẹyẹ náà ni National President Chief Lucky Possible Olóyè Abiodun Lawal, Olóyè Kazeem Ademola Alimi Alàgbà Yinka Ayẹni USA Base, Ọ̀gbẹ́ni Ṣẹ́gun former National Consultant, Baálé Ẹgbẹ́ Atóríṣe Olóyè Latif Ṣebọ́tímọ àti gbogbo olóyè eléwé lọ́kùnrin lóbìnrin, Ọ̀gbẹ́ni Maruf Akinlabu aka Murphy, gbogbo alága ìbílẹ̀ Local Government Chairman, gbogbo alága agbègbè Zonal Chairman àti gbogbo ọmọ ẹgbẹ́, olùkéde Olóyè Sábítù Jẹ̀lílì Nini Àjàdí aka Jellad. Atóríṣe oríwọ̀ mi dàrú.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà, pẹ̀lú àwọn ètò mádàndúfò wa tó yọrantí. À ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ gbákọ́ bí gbákọ́ bí mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: ẹni o tun ba ti ya kan ko gbọdọ gbedanwo ati lo jare lori tabili kan ni omoluabi eyin lolufẹ ti wa wa asiko ohun to eja pade ni ati ayelujara e ma lo si ojo opo Facebook e lo se awari e ni tona / fm105.5 ibadan e like e love e share comment yin e je ki o ma gbera e ma ba wa pin mewa mewa ene kokan ni ah gbankan gbe yi o na ni mo nje ka re gbo be pe enikan o to na je agbalagbe gbo osoro to People's Democratic Party PDP eyan oloye Daniel Oze Otter o se be o ti dagbere fun ile aye po digba o se ninu atejade ohun ti o fin kede papodo logbe won ni o na lo se be to je pe ironu se bi odori agba kodo won ni eje mo ye pe opolopo awon eyan o na ni karibonu o sugbo sa nigba ti male bi ologbe o soro won ni awon fi gbogbo e awon ti se ori tabili olohun oba nitori pe olohun do lejo olohun ni gbo won ni egbe irufe ni be ile ejo wo oni ogbe olohun oba re gege bi atejade ti Francis Odokomio e to na bo walu loruko gbogbo agbarijopo ebi nigba ti nsalaye bi pe ta ba ni ka wo gbogbo awon akegbe olohun patakoda len to je minister foro to ni se pelu olulu le yi ni Abuja Ezeon Wike o na mo salaye oro bi pe ah isele yi o se ni laanu pupo pupo ju ojo kokanlelogbon osu kejo odun ta wa ye o na ni olohun Daniel o dagbere fun le aye ninu gbolohun aya olohun ah won ni egbo iyawo re gbeyin e be ni omo nbe le o sugbon sa o gbogbo awon ebi na ni mo mi loju gbere gbere ko lohun ba jowo ko ma tun je ke ariru yun mo isele gbankan gbi to ni agbara ni iwe iroyin Vanguard lo je arigbo eyin na le nawo gan well e le wo ke le mo pe ko ni afikun nikan ni omoluabi be ko ni ayo kuro
1: so o da lodo temi nbi isele to sele na ni ipinle Kano ni o nibi ti won ti ni awon meta ti won je omo iya omo baba kan na ni won ma ti ba odo lo
0: mashun
1: leyin isele jamba oko oju omi to waye ti won ni oko oju omi ohun o danu ebe lomi oko da ni omi oko ko lo da nbi bi yo oko fun are gan lo da
0: mashun
1: ni igba ti won ni won serin ajo ni o isele na waye ni agbegbe Tiger Dam ni Tudunwada ni ijoba ibile Tudunwada gangan ni ipinle Kano leyi ti o si ti so gbogbo idile ebi ati ara olugbe lagbegbe ti yaluwanu rugu rugu ti o so won di to so won sinu ibanuje ati iporuru okan awon meteta ohun won ni oruko won ma je Murjanatu Atikatu ati Bilikisu leyi ti won mo si Amira won ni awon meteta ohun no lo wa lati agbegbe yaluwanu rugurugu isele ta wi na lo sele ni nkan bi ago meji osan ni ojo aba meta Saturday nigba ti won ni oko oju omi ni eleyi ti o n gbe awon omo obirin meteta na lo sa dede yi to yi won o ni nigba ti won de apa ibi daamu ibi omi wa won ni isele ohun na lo si ti ko opolopo awon eyan ti n be ni agbegbe won sinu ibanujẹ bayii to leyi ti won si so pe alaga ijọba ibile Tudunwada fun e Hajiya Saadatu Salisu Soja ti o ṣapejuwe isele ohun gẹgẹ bi eleyi ti o dunni jọjọ ti o si bani lọkan jẹ gan ninu ọrọ ikini ako ara ferakun rẹ to waye ni ọjọ Aiku Sunday Soja lo kẹdun pẹlu awọn mọlẹbi awọn olugbe ohun ati gbogbo ara ati ọrẹ eniyan ojulumọ ni agbegbe yaluwanu rugurugu leyi to si n se ladua pe ki ọlọrun ọba ko dakun dabọ ko banira awọn mọlẹbi wọn loju ni o o sọrọ o ni akẹdun pẹlu gbogbo idile bẹẹ naa ni a n se ni adua fun ọlọrun ọba alaa ki o se aforiji fun awọn oku bẹẹ naa si re ko se alijọna onidẹra fun wọn gẹgẹ bi ibusọ ibugbe wọn ani to yi galagajo ani ko wa tan sibe o wa tun se ladua pe awon mole bi awon loogbe yi ti olorun ko dakun dabo ko ba ni fun won ni okun ti eyan fi roju okun roju olohun ma je won ki wa be okun roju olohun fun yin olohun ma je won ki yan be
0: amen
1: eni won ba tin ki be o padanu kan pataki ni ko lohun jo ma so wa o
0: amen
1: oni alaga ijoba ibile ohun ba kan ma se ladura wi pe abo re to peye ile ti won la toke wa teni kankan o mo bi ti se wa latodo lodumare oba ki o ma ba gbogbo eni ko si ma da gbogbo eyan ka ma si se riru re mo
0: ami ase
1: o ofo nla lele to sele gege bi alagbafo to ku ti ofo nla soju weri ni ewe oni ile ise panopano ti ipinle Kano soro pe to awon eti gba ifitoniloti kan ni pato lori isele ohun to waye ni ojo Aiku Sunday agbanuso fun ile ise na Saminu Abdullahi ni so fun awon niroyin the punch lojo aje Monday wi pe ile ise panopano o on kan soso ti awon kan mo na ni ti isele kan ile ti won ni o waye nipase nti awon niroyin gbe ati ikini ku ara feraku ti awon fuduka ta won si ri kaakiri wi pe ijoba ibile alaga ijoba ibile be se ani ninu akamo won foro na si ọ̀rọ̀ náà ti tó àwọn létí gangan ọ̀fíṣíálì kò tẹ̀ wọ́n lọ́wọ́ gangan bí ti kanni lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n o wọ́n ní àwọn ń gbọ́ àwọn sì ń rí nínú àwọn ìròyìn tó ń gbé jáde wípé alága ìjọba ìbílẹ̀ tó dúnwàdá lórí kí wọ́n kó ara fẹ́ra kù lórí ìṣẹ̀lẹ̀ jàǹbá tó wáyé tí ọmọ ìyá mẹ́ta fi bá odò lọ látàrí ọkọ̀ tó dànù níbi alàgbàlugbu omi
0: ko shanu wa ko mo je ka tun riru eji mo
1: amen
0: wa yoda e je kemi egbe wa lo sakata ijoba ipele ogun tori won tin kede e bayi foti kere ti kere awon eyan kan lagbegbe to se koko eyan lawon apa abi ti wadi alagbara ti se afihan wi pe o se se o ki ekun omi ko fe tun sose ni odo ta wa nibe ninu gbono ati abajade wadi alagbara ajo ile to nse ko kari awon ilana osun ekun omi tin be loju ofurofu ati awon ilana bi owo mi o se dunle si lododun eyo fun asiko jo ti odun ye eka e nipele ogun nigbati o te waju nu atotonu re o salaye en to je commissioner fun oro to ni se pelu imototo ayika ati agbegbe won nipele ogun eyin ogbeni ola ore sonya oni ijoba o ti nko ipa mo ni gbagbe ti e o sugbo sa won paro wa fa won ara ilu pe adakun e mo bolu werudile eyin te ko le yin si egbe agbara oju ona oni kaloku o awon ro won ni ki won tete ku asa won ki won sa asala fun emi won nigbati o te waju nu oro re oni odo ti sokori oni odo ohun baba ni ka wo wa o odo ti nso bo ni lati agbegbe kan e ti e pe ni sokori oni be ba lo si apa sokori ohun e to lo si opa opa aro ni abi opa aro oni be ba to dopa aro na bakan na ohun lo je o oni yemule na bakan na ni ati awon agbegbe gbogbo eleyi to wa ni agbegbe re o oni ko to tan be apa ila orun ti ijoba ti ipele ogun o lawon agbegbe na o sese ki ekun omi ko fe po ni apojo nigbati o te waju nu oro re o ni ebute imobi yo tun de behun ojo sese ko fe po pupo jo o ni otan be ewopin o ni ojo won tun de be yo tun fe po pupo jo ma kun omi o ni ojo to fe po yo tun de be awon ape lorun ijebu ijebu east nu o ni gbogbo ijoba ibile npata kaluku yin ejo yoju la lakan fin sori o te mo joba ibile te ipokea o ni gbogbo agbegbe un owo ojo yo balẹ o lo si agbegbe kan eleyi ti odo ti n pe ni odo eju o ni odo eju ta so nipa re yin ona okun akun faya nitori na gbogbo awon to ba le eyan nbe o e tete o ni e mo kilo fun awon eyan yin patakporongodo pataki julo won ni awon lo ti kere awon agbe eleyi to wa ni agbegbe ti lase ni aye gba mi ni ati awon agbegbe re nipele ogun pe ejo yoju la lakan fi nsori o bojo ba ti nkuguru te re posu keri e tete sa sala fun ayin e lo le e mo lo de rimoko ko ma je pe ngba ba ngbiyanju ati mo soda ninu odo nkan kọlọn ko mo je ko do gbe wa lo iwe royin Vanguard lo paro wa hun bi pe ipinle Ogun won gbọdọ je yoju la lakan fi nsori o tori pe o sese ki ekun omi todun yi ko fe le gba kan jọrin lo
1: oga lagaju danko gbere kan na tun leleyi o gbe wa lo si ipinle Anambra ile ise olopa ni ipinle Anambra ni won ti ko iko won jade iko iriju eleyi ti won ti bere si ni topinpin topase dode awon kolorun si kan ti won ni wọ́n yìnbọn pa gbajúgbajà agbóhùn aláwàdà kan kódà ilé tá à ń sọ yìí yàtọ̀ sí pé ó jẹ́ agbóhùn sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ sì ni ó tún jẹ́ ìlúmọ̀ọ́ká kan tí ó máa ń ṣiṣẹ́ olúyòkó dáadáa orúkọ rẹ̀ a máa jẹ́ Azia Nwosu àti arákùnrin míì tí wọ́n ní wọ́n tún dẹ̀ ní ẹ̀lẹ́gbọdọ̀ ní ọkà tí ṣolúlu ìpínlẹ̀ Anambra Punch Metro náà ló sọ ọ́ di mímọ̀ pé àwọn méjì tí wọ́n fara káṣá ìṣẹ̀lẹ̀ gbẹ̀mígbẹ̀mí yìí ló jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ààyè náà ni wọ́n ti rán wọn lọ sí ọ̀run Àṣàntè nínú ìlú o lálẹ́ ọjọ́ Àìkú Sunday látọ̀dọ̀ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹnìkan ò mójú àbímẹyẹ tó ṣùwọ̀n nì tí wọ́n jẹ́ agbébọn gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ. Nwosu náà ni wọ́n ní wọ́n rán lọ sí ọ̀run Àṣàntè ní òpópónà SM Òkèkè ní àdúgbò SM Òkèkè ní Amaikwo ní Awka nígbà tí ẹnì kejì tí wọ́n yin òun ní ìbọ́pà ní Capital City Road ilé tí ń bẹ ní Amẹ̀yìn ní olúìlú ìpínlẹ̀ ti Anambra. Ìṣẹ̀lẹ̀ àbí tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí tí ó fi dọ̀rọ̀ gbẹ̀mígbẹ̀mí agbóhùnsáfẹ́fẹ́ àti aláwàdà tó fi dọ̀rọ̀ gbẹ̀mígbẹ̀mí ẹni ẹlẹ́ni ìyókù kejì ẹ̀ tí wọ́n tún pa kò tí ì sẹ́ni tó mọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni ó ti fa gúlegúle tòun ti àìbalẹ̀ ọkàn tí ó kan ya àwọn èèyàn àti gbogbo agbègbè ibẹ̀ pátápátá porongodo léyìí tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń bẹ lágbègbè ọ̀hún bẹ̀rẹ̀ ti ní sákàbàkàbà sáàsálà fún ẹ̀mí wọn nígbà tí wọ́n gbọ́ bí òru òbọ́n ṣe ń dún tí ìró òbọ́n dún kẹ̀ò kẹ̀ò skùkì skùkì pìṣàn pìṣàn skùkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tojú ẹ̀ṣẹ̀ torí náà ló ń sọ̀rọ̀ ó súnmọ́ ìtòsí ìṣẹ̀lẹ̀ náà níbi wọ́n ti gbé pa Nwosu ó sọ̀rọ̀ ó ní àwọn gbẹ̀mígbẹ̀mí èèyàn tá à ń wí yìí tí wọ́n sọra wọn di àṣàrá ẹlọ́ọ̀sán gan òǹkà wọn jẹ́ mẹ́ta ó ní bẹ́ẹ̀ ni o níṣe ni wọ́n dọdẹ aláwàdà ọ̀hún títí títí dé ilé rẹ̀ kó tó di wípé wọ́n ṣẹ́bùrú ẹ̀ lọ́nà tí wọ́n sì ṣínà bolẹ̀ tí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò nígbà tí ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní ọjọ́ ajé Monday o wọ́n ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ó sọ̀rọ̀ wípé àwọn ti túbọ̀ jáwé sóbì láti rí gbogbo ọ̀nà tí ọwọ́ fi tẹ àwọn kọ̀lọ̀rọ̀ sí yìí pàápàá láti dá wọn mọ̀ kí wọ́n tó mú wọn náà làwọn ń sà lóògùn yóò sì rí bẹ́ẹ̀ tí ò ní pẹ́ tí ò ní jìnà.
0: Àmì àṣẹ Dùmàrí o wáyé ẹ̀yìn tí wà ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín Johnson Edinobo Ogunseyi tán Ìṣọ̀lá Kuret Ajebola Emafoje Peter àdúpẹ́ ní ọwọ́ yín Ọlárẹ̀wájú Jelilat Ọlájùmọ̀kẹ́ Alhaji Ajuwon Adékunlé àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín pátá o Alhaji Arowo Rakeu Yaya àdúpẹ́ ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan yín Màmá Emily Deborah àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín Téyìn Ògbìnọlá Cultural Matrix Mba àdúpẹ́ lọ́wọ́ yín Temi Tọ́pẹ́ Orí Olówó àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Matthew Cash Akinade Ẹ̀kú ọjọ́ méjì Ibrahim Adétúnjì ẹ̀yin náà ń kọ́ ẹ̀kú àfọmọnìyàn ṣe ẹ máa bọ́ apẹ́ ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan wàyí ó dá ẹ jẹ́ kèmi ó gbé wa lọ sí àkàtà àjọ aṣọ́bodè ní orílẹ̀-èdè Nàìjíríà NCS léyìí tó ti ń ṣàlàyé ẹ̀yà ìyá ọ̀ wípé kò màmá dín láwọn ìbọn jágámù irin tútù ti fọ́ ní ẹkúnlẹ́nu èyí tó tó bíi mẹ́rin o lè rúgbà rú ẹ̀ léyìí tó jẹ́ wípé àwọn ṣe àwárí rẹ̀ bẹ́ẹ̀ àwọn ti gbé lọ sí àrọ́wọ́tò àjọ tó ní ṣe pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà nínú gbólú ọ̀gá àgbà fún àjọ aṣọ́bodè nílẹ̀ yìí nígbà tí ó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún Adéwálé Adéníyì ó ní bẹ́ẹ̀ ni àwọn ti kó gbogbo àwọn ìbọn ọ̀hún bẹ́ẹ̀ ni àwọn ti kó lọ sí àkàtà àjọ eléyìí tó ń rí sí ìṣelọ́jọ́ gbogbo àwọn ohun tí wọ́n fi ń ṣètò ààbò ní Nàìjíríà nígbà tí ó tẹ̀wájú inú ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣe rí àjọ aṣọ́bodè ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ báwọn ṣe ń kẹ́fín àwọn ohun ìjagun bẹ́ẹ̀ làwọn ń gbà á láàlẹ̀ ẹnubodè Nàìjíríà ó ní àlẹ̀ ẹnubodè kọ́kọ́ àwọn àlẹ̀ ẹnubodè tó wọlé tó jáde ní orílẹ̀-èdè yìí ibẹ̀ náà làwọn ti ń ṣe àwárí gbogbo ẹ̀ táwọn sì ń kójọ táwọn ń gbà á papọ̀ ó ní àkájọpọ̀ rẹ̀ báyìí ó jẹ́ mẹ́rin ó lé ìrúgbàrú ẹ̀ nínú gbólóhùn igbákejì tó jẹ́ ọ̀gá àgbà yanyan èèyàn fún àjọ ti aṣọ́bodè lásìkò tó ń ṣe àbẹ̀wò àti àyẹ̀wò fínífíní sí gbogbo àwọn irinṣẹ́ náà ó ní bẹ́ẹ̀ ni ṣe é rí ọkọ̀ bọ̀gìnì àgbá ìgbàlódé tí ó ń kẹ́rù síta mọ̀ sí kọ̀ǹtínà ó ní inú ẹ̀ ní ẹ kó sí o ọ̀pọ̀ rẹ gẹ́dẹ́ ṣùgbọ́n ṣá wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n bó lé lè ó ní ọjọ́ ìkejìdínlógún oṣù kẹjọ ọdún tá a wà níbẹ̀ o níbi tá a ti dúró tá a yẹ̀ wò fínífíní kí làwọn ti ń bẹ̀ ń bẹ̀ ó ní ǹjẹ́ wọ́n jà báyìí àbárí wípé irin tútù ó wà lára ẹrù tí wọ́n kó síbẹ̀ ìjẹunbù ọ̀rọ̀ dé dúró ó ní bẹ́ẹ̀ o a ti ṣe ìwádìí alágbára a ti ṣe àwárí ẹ̀ bẹ́ẹ̀ la kójọpọ̀ ati kole be la kolo sakata jo ti oro hun kan bayi nigba ti iwadi alagbara to se be to nte siwaju sugbon lati apa be nko eje ka lo sori tabile bi mo awon alase ile eko giga university eleyi to je ti omo oba abubakar audu nigba ti won te so iwaju won ni se ri ile eko giga na to wa ni ipile ti kogi o na lo ti so ni papapa pe awon akeko mefa kan e ti won se be won lo re gbe garo lasiko eto idanwo won won ni akoko na yato fun eleyi o awon fun alara won ni ba si to lo be won to bo be won ni kini to wa sele gangan won ni ngba ti en lo be baun ati oluko agba kan nibe oro un jo se bi ojo ko won modi won ni agba le oluko agbo won lo nbe na ni ati da won arabuku ele ti en se be ti en da lasiko idowo ohun niba ta won igbe ma lase ti won tesiwaju won ni seri awon mesan kan na nbe awon mesan ile eko ti ko wi fun won pe te se to e gbo site eko ibo ba ti tenu bodu a fe yin ri mo o je kini to fa sababi won ni awon mese san na awon na okorodo won ko won ko won nti eko won oye won won ni latari be ko wori so wa gbari ko wa gbari ni ba gbo won yodanu eje nbo oro to de duro nigba ti o te so iwaju na oro re won ni awon igbimo alase ile eko giga na o ni ati se alaye pe ojo kini osu keje odun ta wa nibe na won ti se alaye pe dakun tori olohun ewa oluko eleyi toro ohun kan tawon akeko ti an ko ilana e mo ko e mo so fun e mo ko le won ni koda o won ti fi owo se kun o fi gbohun na nle jantolo ni ko lo fun ibawi eleyi to dopin to si doso pelu a mefa ni ati juwe le fun won ni won okorodo won o mu yanyan hey nile eko giga ti university to wa ni ipinle Kogi iwe iroyin the nation lo je ka ri gbo eyin na le na ogun keka so we waju
1: eje do ki oja ta ba pada de gbe nko gboro yin tesi waju nkan ni splash en le nbe hun e ku
0: kale
2: some days don't stop between the morning rush and endless meetings finding a moment for yourself feels impossible When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
3: Enjoy Cadbury Hot Chocolate at 350 naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
5: Agba oye ile ogboma so pe adorun odun 20 years loke erupe pelu alaafia to dangajia ada ogun awon pada sodo olohun ala oba re mi se mi lori I chief dr sakariyau adegbete balogun of ogboma so land 22nd day of july 2026 layeye won popo sisi ojo ibi oma taiwo teregbe bi nisale afon ogboma so oba ko asosiwaju tori ikolo ogboma so to sese yo dara awon to wa ni gbekun won pada layo oluwa olodumare gba ope wa are wa bala hamel tinubu gomina seyi makinde eyin ori ade wa ogboma so iko alabo ele kajeka ogboma so ndupe o omo tin yin na onira re awon agboma yeye ajodun adorun gba wipe agbadura ori kadun fun ajimi ni onkowe onkitan agba oluko baba saka balogun aso eye siwaju the friday september 4 2026 ti public lecture waye ni the hall lautek ogboma so by 11 a.m. ifilele iwe ni saturday september 5th 2026 by 11 a.m. ni the great hall lautek ogboma so igbalejo tele o ni viva event center hall orogun resakupa ogboma so omo saludo olukunla baba saka balogun Kwayeye odo bi alagbagbe ti Adegoke GMA alaga agbimo ni kede
6: Ibadan are you ready Something big and massive is opening soon at Pam's Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion, and beauty all under one roof. Don't miss the grand opening of Cinema Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts, and big celebration at the PAMS Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready, and let's turn up big on the 5th of September 2026. Cinemat Superstore, cheaper, quality, and satisfaction.
7: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
8: Double check.
7: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
10: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue, Ikeja, Nibadan, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
11: Dáńkọ́gbì. Dáńkọ́gbì ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
1: Tọ́ ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Dáńkọ́gbì ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbáyìn ń tẹ̀síwájú ní ìkànnì Splash 105.5 FM, The Integrity Station Promoting Right Values. Ó dá ẹjẹ́ káwò báyìí lápọ̀dọ̀ tèmi, ìwé ìròyìn The Guardian ló gbé gbáńkọ́gbì ròyìn wá ń bí olè ní agbára pọ̀ ọkà sí àràbí ijó àti ìròyìn báyìí. Wọ́n ni àwọn tí wọ́n jẹ́ oníṣòwò kátà pẹlẹbẹ tùǹgbálájá, tinú òkè, tinú agolo, tinú ọ̀rá, jáàtúẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ni ọ̀pọ̀ wọn báyìí ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ni fún ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn bẹ́ẹ̀ ìfòfide lílo àbí títaru àwọn nǹkan wọ̀nyí, àwọn kónkóló núke, àwọn fúnọ̀gà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti ń mẹ́nu àwọn ọ̀rá jáàjó jáàjòwó àti jáàmú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi. Wọ́n ni kíní ọ̀hún ti ń fẹ́ dàbí tí kò bá wọn lára mu o. Kódà bí ìgbà tí èèyàn ń dúnkùkù lájà mọ́ ìgbé ayé àti ìṣẹ̀mí wọn ni wọ́n pé o, wọ́n ló sì ń ṣòro fún àwọn wàyí láti lè bọ́ ara wọn débi ipá wọn ti ẹ̀bọ mọ̀lẹ́bí wọn. Tọ́ wọn ni ẹgbẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ń ta ohun mímu tó sì jẹ́ tàwọn oníṣòwò bẹ́ẹ̀ ń tòró tìbú lẹ Nàìjíríà ẹ̀ka wọn ti ìpínlẹ̀ Èkó. Members of the Lagos State Chapter of Concerned Drink Sellers and Traders Across Nigeria ni wọ́n ní wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ lẹ Nàìjíríà o àti àjọ ilé tí ó ń rí sí òdiwọ̀n àti irúfẹ́ oúnjẹ àti oògùn tó tọ́ ní lílò àti ìṣàmójútó rẹ̀ NAFDAC nígbà ẹjọ́ lórí òfin ìfòfide tó ní ṣe pẹ̀lú mímu àwọn nǹkan fònàgà òpẹ́pẹ̀pẹ́ tó ní ọtí nù ni. Òfin òun ló ẹ bá gbẹ́sẹ̀ kó ń bẹ̀ náà mẹ́ẹ̀ tí ìfẹsẹ̀ jẹ́ mọ́lẹ̀ jù nítorí wípé kíní ọ̀hún ti ń fẹ́ gèjì ẹ̀mí tàwọn nípa ọ̀nà táwọn ń gbà fi rówó táwọn fi ń bọ́ mọ̀lẹ́bí tàwọn. Àwọn oníṣòwò yìí náà ni wọ́n kóra wọn jọ o láwọn àdúgbò gbogbo ní ìpínlẹ̀ Èkó láti fẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí tí ìjọba àpapọ̀ sọ pé ìfòfinde Èkó máa wáyé àní ní mọ tinú ọ̀rá ní mọ ja jòó jára mú ní mọ tinú òkè kónkóló tajútajú fònàgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ dópin nílẹ̀ yẹ ṣòwò rẹ̀ mọ́. Wọ́n ni òfin tuntun tí wọ́n gbé dé yìí ati ifunfin de re pelu o je nti mu ki igbese aye awon bayi nira de won ni abe egbo gbese leri gbese na ni awon nje bayi o nigba to je pe owo wole mo awon ori nkan ta mo fun awon mo ti ma ni ya e fun mi ni ti nu ora kin sare ja fa so wa nle ninu ke kolobo kon kolodu bo to yen se mi le sare ri kan gba e ba ju meji sibe to wa je pe ngba ti mi ba mu tan oni o si wa oko eye bi dereba
0: ni pa
1: ya pe okada meji lo nbo ije ngbari
0: won
1: ni wa moto nla ni totan na oju kankan ni nitori na ni ijoba apapo fi ni odo ohun itan eye taru e mo nle yi o asugbon awon ti won ta ti o si ti dabi pe tin ko bo raje won ni won bo sita won ni awon o ti e mo ona ti awon fi gba ri ona abayo je eyan mo bayi o bo la won ti ma ri je eto raje gbogbo e na lo denu kole bi ero afami ijoba apapo tun wa ni pe ki won o di ona ati je tawon in kotu won ni gbogbo ikominu yi na lo waye leyan ase leti ajo NAFDAC ti o ti pa wi pe gbogbo awon ti won se abi ile ise ti won bo n pese irufe awon nkan bee sinu ora ati inu ke kolobo kolobo eleyi ti o je pe o lo koja o wa sile ti 200 mil won ni pe e o gbo gbogbo n te ba ni ile ise yin e dana sun won bo ba se pe ke dana sun won le fi n ba won je e da won e ba won je o gbo ona bo si je pe ke gbele ko jin ke da won be wa pe bo ona yo wo te ba le fi dopin pe n taru re si gboro o na ni o nitori pe osun oni 200 mil yi o da bi eni pe o koja ofin to fin fi lele oni alaga ti egbe awon eka ti ipinle eko ogbeni adebayo soro oni ka ma tan ra wa je o oni ofin tuntun ti won mu de pe ki won ma taru awon kan ba won yi mo tin je ki ati lowo lowo to ba porowo mu jade o nira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣòwò alára ntúta bẹ́ẹ̀ léyìí tó sì ti mú kí àtijẹ́ kó dogun dọdẹ ọ̀nà tí wọ́n sì ń gbà rówó wọn rèé lóòjọ́ ó sọ̀rọ̀ ó tẹ̀sọ́wọ́ iwájú ó ní ẹ wá wo àwọn tí wọ́n tún yàn sínú iṣẹ́ ikọ̀ ìrújú pé máa mójútó gbogbo ibi tí wọ́n bá ti ń tarúfẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ti lòdì sófin wọ́n ní ọ̀nà táwọn wọ̀nyí gan tún gbà ṣiṣẹ́ bí ìgbà tí wọn bá mú ẹranko ni wọn ni gbogbo tó bá ti jẹ mọ bẹẹ ṣe wọn ń gbẹsẹ lé o wọn sì ń sọ àwọn oníṣòwò pẹpẹẹpẹ oníwóróbowóróbo di ẹni tí ò ní nǹkan mọ àwọn asọwọdẹni tí ń fi ẹyìn ọwọ lójú ọwọ ìpè ọtán bí ọtán àwọn ọmọ rí nǹkan ṣe nǹkan mọ ń bàjẹ fáwọn ìdí rèé tí wọn ṣe kóra wọn jọ lẹgbẹlẹgbẹ lọgbà lọgbà tí wọn ṣe bọ síta wípé ẹjọ ẹgbẹsẹ kú omi ìfòfin de yìí fọ náà lásìkò yìí náà torí ọ̀nà àti jẹ ọ̀rọ̀ àti mú ó ti ń dogun mọ àwọn lọ́wọ́ o
0: kálíàlógbé kí o ṣàánú fún wa.
1: Bámi.
0: Ọdẹ jẹ́ kẹ́mi ó gbé wa lọ sakata àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ Èkó lẹ́yìn tí wọ́n jáde tí wọ́n sì mú àtẹ̀jáde ọ̀hún wípé àwọn náà ò ní gbà ó bí ìjọba ìpínlẹ̀ Èkó bá sọ pé òun ò ní gbà nígbà tí àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ Èkó ó náà ní wọ́n jẹ́jẹ́ pé àwọn ọmọ lọ tààràtààrà ìwọ́de kò tẹ́ wa lọ́rùn yóò wá mọ sọ kutu wọ̀wọ́ o báwọn bá lọ bẹ́ẹ̀ ó di wọ̀ lẹ́nu lóró iléeṣẹ́ ìjọba wọn tó wà ní aláwùsá ó nígbà tán bá ti ń débẹ̀ ojoojúmọ́ àwọn ọmọ kọrin ni orin ọmọ ró lákọlákọ àwọn èèmọ̀ bèrè wípé ẹ dákun olúwa wa ẹ̀sà àwọn àjẹ́lẹ̀ owó fẹ̀yìntì wa ẹ fún wa ní owó ìfẹ̀yìntì wa lẹ́yìn tí kó wà àwọn òótọ́ ti fi ìrùn dúdú sí ìjọba nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ iwájú wọn ni ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì o òun náà ló dàbí ìkànnì ké tó torí ọkọ̀ tó rọ́lùgbẹ́ tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé mi ńlá kí ló dé tó ni ibi tó bọ́ sí ó kọ̀ọ̀hún nírera ni wọ́n ní bí a kò bá gbàgbé a rántí wípé ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó náà ni ọkọ̀rọ̀ àwọn ìjọpọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwọ́de kò tẹ́ wa lọ́rùn wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ìwọ́de ọ̀hún ọmọ ìyíra padà ó di nǹkan míì ní kété táwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta omi fífẹ́ tajútajú sí wọn lára wọ́n ní lẹ́yìn èyí o ó ń láwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀hún wá jáde ìpadàbọ̀ Abuja bẹ́ẹ̀ gbọ́ níwọ̀n bá àgbà tẹ́ ẹ lè ṣe báyìí ajẹ́pàwà náà wá kúkú aṣetán o alágídí sí lọ̀gá alágbára balagbára bí ọba ti fẹ́ dáràn wọn ni àwọn lọ bẹ́ẹ̀ ẹnu olóró ìjọba làwọn takú sí o orí ọmọ bóde lákọlákọ ọyá gbogbo tẹ́ ẹ bá fẹ́ fín ẹ̀ máa fi ń bẹ̀ àfi tí ẹ̀ tó àwọn tí ọba tó jáde ni nígbà tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ ti NUPCPS èyí tí wọ́n tẹ̀síwájú tọ́lọ tààràtàrà òdiwọ̀ nìkẹjà wọn ni ọlọ tààràtàrà òdiwọ̀ ẹlẹ́gbẹ̀mọ àṣòfin wọn bẹ̀ tí wọ́n sì kú ọ̀nbẹ̀ tó diwọ̀ lákàtà iléeṣẹ́ ti gómìnà níbi tí wọ́n ti ń bèrè pé ẹ̀dákun àjẹ́lẹ̀ owó fẹ̀yìntì wa ẹ̀sán ẹ̀kúnwó owó tó kún ẹ̀sán àwọn ẹ̀tọ́ wa ẹ̀sán fún wa nínú gbólẹ̀ tó jẹ́ alága ẹgbẹ́ náà nípínlẹ̀ èkó michael omisande nígbà tóun ó ṣàlàyé o ó ní ẹwo bí ọjọ́ mọ́kàndínlógún la fún yín ọjọ́ mọ́kàndínlógún náà bọ́ bá ti á tán tẹ́ẹ̀rí nǹkan kan ṣe kan àjẹ́ pé àwọn wọ̀ gbòòrò ayé ni o ìgbòòrò ayé tán bá wọ̀ ẹ̀ bá ń gbọ́ pé ìwọ́de kò tẹ́ wa lọ́rùn yóò mọ sọrukú lálá ni o bẹ́ẹ̀ ni àwọn takú sẹ́nu ìloro iléeṣẹ́ gómìnà abala kejì ọ̀rọ̀ ọ̀hún náà ní jẹ́ ká tó gbọ́ gbáǹkangbì mí rèé ọwọ́ iléeṣẹ́ ọmọ ogun ìkejì tó wà ní agbègbè kan ti ń pè ní fasenyama wọn ni ọmọ ṣe bẹ́ẹ̀ wọn lọ tààràtàrà sí tòkè tilẹ̀ ìpínlẹ̀ ti katsina àwọn ikọ̀ ilé ìtọ́jú agbésùmọ̀mí ní bùbá wọn wọn fi hàn mọ́ ò méjì lára wọn wọn jẹ wọn mọlẹ wọn dágbére fún ilé ayé pódìgbò ṣe nínú gbólú ẹnìkan ilé yìí tó ń fi ìdí ìṣẹlẹ ọhún múlẹ ó ní ẹgbọ ní tòótọ gbàǹkangbì wáyé mbẹun ẹ rí àwọn ikọ tí wọn ti ń dàlú làmú agbésùmọmí ni wọn ò níṣẹ ríyàn méjèèjì tá à ń san parẹ yìí hùn ọgá àgbà ni ẹ jẹ inú wa agbésùmọmí ó ní ọwọ́ òfin bá wọn wọn bó lélé ó ní ẹnìkẹ́ni gbogbo ayé lọ́mọ màmí yó ò ní ọmọ pé amisu ó ní ẹ̀gbọ́ ò wọn ká wọn mọ́bẹ̀ wọn fi hàn mọ́lẹ̀ àti ẹnìkan tó ń jẹ adarí wọn muhammadu fúlàní ó ní ẹ̀gbọ́ ó náà ṣe bẹ́ẹ̀ bí bá ńlá kòrò ó ti sọdá sí àjùlé ọ̀run ìwé ìròyìn the nation ló jẹ́ arígbọ́ ò gbáǹkangbì mí rèé fọtẹ ọsán òní o.
1: ó dá gbọ́ǹkọ̀gbì kan náà tún rèé fún tọ̀sán tòní tó bá délé léyìí o wọ́n ní iléeṣẹ́ àjọ iléeṣẹ́ ní eléyìí ó ń jẹ́ ti ọgbà ìtúnirọ ilẹ̀ nàìjíríà nigeria correctional service wọ́n ní náà ni ẹ̀ka ti ìpínlẹ̀ ogun lọ́wọ́ wọn ti tẹ arábìnrin kan ìyàbọ̀ sóhùnmí lẹ́ni tí wọ́n ní ó ń gbìyànjú láti àdọ́gbọ́n fi oògùn owó egbòogi kan
0: ọrẹ
1: fi ṣọwọ́ sí ọmọ rẹ̀ tí ń bẹ ní ibùdó ìtúnirọ́ ti ìbára tí ń bẹ lábẹ́ òkúta ẹni tí orúkọ ọmọ rẹ̀ a máa jẹ́ dáre sóhùnmí wọn ni ìdájọ́ ọkú ló sì gbà ó níbi tó wà náà lọ́hún agbẹnusọ iléeṣẹ́ ti elétò ìbániwí àti ìtúnirọ ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ ogun ọláyínká odúkọ̀yà wọn ni náà ló sọ̀rọ̀ ìdí mímọ́ ò ní iná àtẹ̀jáde ọ̀rọ̀ tó bóde lọ́jọ́ ajé monde odúkọ̀yà sọ pé sóhùnmí náà lọ́wọ́ tẹ̀ ní nǹkan bí aago méjì ó ku ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n 1:33 p.m. ní ọ̀sán ọjọ́ ẹtì friday tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà nù rẹ̀ yìí lásìkò ìgbà tí wọ́n ń ṣe àyẹ̀wò ọlọ́rin kí ni wí tí máa ń wáyé o níbi àbáwọ̀ sí tó jẹ́bi ẹnu ìloro ọgbà ẹ̀wọ̀n náà ó sọ̀rọ̀ ó ní ǹjẹ́ ẹ mọ̀ wípé oògùn olóró nì náà ni wọ́n fura sí pé ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn gbajúgbajà oògùn olóró tá a mọ̀ sí colos èyí tí máa ń mú kí orí ẹni ó tá a sì tí èèyàn fi í ṣìwà wò wọn bá kọ́kọ́ ṣe bọ́ bá kọ́kọ́ lò ó tán gbà mí a máa kọ́kọ́ sọ wọ́n dojúlówó ọ̀dẹ̀ máa lagi mọ́ ọmọ ẹlòmíì lórí kò ní jí bọ̀rọ̀bọ̀rọ̀ wọn ni ǹjẹ́ ẹmọ bí wọ́n fi í sí ni àmì rí fọ́tò rẹ ṣùgbọ́n wọn ò dárúkọ rẹ̀ nbẹ́ wa náà sì ní dáa kán má bàa ba iṣẹ́ àwọn oníṣẹ́ jẹ́ wọn ni nínú ọ̀kan lára àwọn mímu oníkòkó aláfikòkó ṣe aláwọ̀ ewé òun wọn ni inú rẹ náà ni ìyá fi pamọ́ so tẹ́rọ wípé tí ìyá fi ránṣẹ́ ni láì mọ̀ wípé ọ̀tọ̀ ni tí ìyá kó bẹ́ẹ̀ pé kọ́ ọmọ rẹ̀ ọmọ fàṣọ ìyá nù bóyá tó mọ ohun tí ó fi dáná tán náà sì ti jèrè ń bẹ̀ tẹ́lẹ̀ rí ni
0: wọn
1: ni afurasí ọ̀hún náà ni ìyá ọ̀hún fúnra rẹ̀ wọn náà ni ń gbìndánwò láti fi ẹrù òfin ọ̀hún ránṣẹ́ láti fi ṣọwọ́ sí ọmọ rẹ̀ dáre sóhùn mí lẹ́yìn tó jẹ́ pé ìdájọ́ ọkú náà ló gbà kí wọ́n yẹgi fún un náà ló kù kí ogun pinpin kó sì pin torí pé irú èèyàn bẹ́ẹ̀ ó dájú wípé ó ti gbẹ̀mí ẹnìkan nu ẹni ó bá sì panikipala pa wọn. wọ́n ní ìṣẹ́bùrú tí wọ́n ṣẹ́bùrú ìyá yìí tán ká mọ́ lójijì wọ́n ní náà ni wọ́n bá yà mú ìyá sóhùnmí fúnra rẹ̀ náà kó sì wà látìmọ́ná torí pé kò sí yàtọ̀ láàrin ọ̀daràn àtẹni tí ràn lọ́wọ́ èèyàn tó jalè tí ń gbépo látòrí àjà àtẹni tó bá sọ kalẹ̀ gangan lẹ́ẹ̀kan máa fún ní kọ̀mọ̀ǹdó òjàre wọn ni tọ́ ní ìbámu pẹ̀lú ìlànà àti òfin eléyìí tí ó de gbígbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí àwọn gbé ana won ti fale ajo tin gbe tin si abi tin gbogun ti gbigbe ati ilo gbogi oloro NDLEA wi pe e to bo tan na wadi re daada iwadi olorin kini mi tu gbodo sele leyin wa agba na iru iya ibo ti wa yi labe bo ti le okori oro won odi ti ile ejo o nigba tin fesi si isele yi oni en ti se alabojuto ibudo itunero ohun eka ti ipinle ogun abioye adesina gbogbo osuba kare lai pupo fun awon iso eleto abo ohun ti won se ise ribiribi papa bi o ti je pe won kefin ikefin won si pada wa ri be nilana ti won gbe lati ma se ayewo olorin kini win ti won si fi mo wi pe iya kan di nkan sinu ti fun omo re to je ogun oloro
0: ki
1: owo to te punch eni bi mo ran ni
0: pon pon opon ona opon o sara giri a dupe lowo gbogbo eyin lolufe wa ti ajo ko worin fun wakati kan gba ko fun ti osun oni agara ki yi o dayin be la podo ti wa na ko ni boje ago masan ni owuro la ija pade ni re fun ti doro yin ago meji losan ola danko gbe la ma gbe wa nje titi igba na tola ni alade laja loruko ti mi ye royin ni awokose re omo ton so ton so ton buraye a perere omo luabi wan ori yin o wa mbe
1: o lawo waju pele oro adeusi loruko mi elephant solo okan susu ajana okute gba gboje efo papojo g square arco sky giro global radio king of score continental and intercontinental baba de ni ago meji asale oni eja pade lori eto yin eto wa laju leitan nibi ti atente siwaju lati ma ka iwe eto aroso ade itu olodumare latowo loye di o fagun a sese bere na ni ni ose to koja e foriju wa bi pe ani lati se atunte re ni ose ti ose to koja seyin je edogun ose to koja run ni a se atunte re sugba a tes waju lakotun la gboro olorun lojo toni e ku te ti si o e seun gan ni o aye o ni suwa o
0: ami ase
1: be ni ani rorun wara wara
0: ami ase
1: dumo o di gba kan na agbawo
0: e seun
1: bai gari o
0: o se bebe agbawo ni e

0: Oats.
1: Quaker Oats. Much more goodness. Now in a new pack.
2: Splash FM Media Academy. Nibe lawo eniyan ti fi igba bo mi eko eto iroyin sori asamba gidigba soke tente ninu igbohun safefe pelu ikosemose ati ibo omoluabi awon akeko jade wa ni won ti di ogun inirere ninu ise iroyin kaakiri agala aye
3: eyin temi bawo ni o se wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
6: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: No dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
9: The Splash Super Drive is live.

0: West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́tò, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LENDE, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Ọ̀gá mọ́kẹ́tà, Madame Onífili Station, ṣé ẹ rántí Dangote Free Petrol Delivery?
2: Bẹ́ẹ̀ni o, àrántí.
1: Dangote Petrol mú pèsè epo petrol sí filling station yín. Ẹ̀rà 250,000 litres ó kéré jù. Kẹ́ ẹ sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
2: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
1: Tó bá jẹ́ pé òwe kọ láti fi kú ti filling station rẹ, láti pín epo petrol tàbí ti business rẹ nílò epo púpọ̀, ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìpìtíṣẹ́ ọ̀fẹ́ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí kẹ́ ẹ̀ fi méèlì ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.
3: Hey, who they beat?
4: Now everybody wey carry tom-tom.
3: Whether na traffic, long queue, or busy day.
4: No lele.
3: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: ìfẹ̀ méjì omi òun gan lọ́mọ̀rọ̀ síbi ìdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Go.
2: Arábìnrin, ẹ ṣe rí àbúrò òróró ni, ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tẹná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn bẹ́ẹ̀? Ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa. September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ Sẹ́dẹ̀ẹ́ ní bọ̀dù ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

kíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn. Gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni, àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbi.

ọ̀rọ̀ ni gbàgbé e láṣegbé ewé jẹ́ lónìí jẹ́ lọ́la tó bá dọ̀tún la a sì torí òrò lẹ́sùn fanfan ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ àtẹ̀wétà ti Evans Publishers tí wọ́n fún wa láǹfààní láti máa ka àwọn ìwé olóyè di òfágùn àgbogbo wàyí o àyà ti bẹ́ẹ̀lẹ̀ ó bí ara ni o àdìtú olódùmarè ẹnlẹ́ ń bẹ̀ wọ́n o ẹ kú kalẹ̀. Díẹ̀ nínú àtẹ̀yìnwá

báyìí ni ohùn náà bẹ̀rẹ̀ sí ké tí ó ń bọ̀ ní apá ọ̀dọ̀ àdìtú ìgbà tí ó sì ń súnmọ́ jù ó ságun igi lọ kò pẹ́ púpọ̀ lórí igi tí ẹ̀dá burúkú yìí yọ lọ́kọ̀ọ̀kan tí ó banilẹ́rù gidigidi ìpẹ́ bò ó lára bí ara ka síbẹ̀ irun hù jáde lára àwọn ìpẹ́ wọn ni tí orí wọn mú tí ó rí ṣonṣonṣonṣo gbogbo bí orí abẹ́rẹ́ irun orí rẹ̀ pọ̀ ó sì ba irun àárín orí rẹ̀ ó dàbí okùn ó ṣàn lọ sí ẹ̀yìn rẹ̀ títí ó fi kàn án ní ìbàdí ojú rẹ̀ dàbí ojú ẹja ìpìyà ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan tó ti ìpìyà mẹ́fà papọ̀ kìí kan ọwọ́ àti ti ẹsẹ̀ rẹ̀ gùn tó ẹsẹ̀ bàtà kan dáadáa àwọn èékán wọn ní síwátẹ̀ bí gọ̀ǹgọ́ ìlú gbogbo orí wọn mú bí abẹ wọn tún jọ èékán àwòdì ẹnu rẹ̀ dàbí ẹnu ọ̀bọ ṣùgbọ́n eyín ẹnu rẹ̀ fi ara wé ti kìnnì ń. Ìtàn ń tẹ̀síwájú.

0: o mura tuto o lo bi ogede bi o ti de ohun ti o fi adakan ogede ni enikan dahun lati inu igbo iwo ta ni ohun na fesi o ni
1: emi adi ti olodumare ni o
0: ohun na tu biri o ni
2: ki lo nse
0: ohun na dahun o ni
1: mo fe bi ogede ni o
0: eni na wa biri o ni
2: ta ni ran
0: ohun tu fesi
1: baba mi ni
2: ta ni baba re
1: obiri aye ni baba mi
2: ohun lo ni ogede
1: ki se ohun o
2: wa se n bi ogede ologede loko loko
1: enikan bayi ti fun mi lase ni o
2: jowo so oruko eni na fun mi ni were were
1: n kò mọ orúkọ ẹni náà rárá o.
0: Báyìí ni wọ́n jọ ń sọ̀rọ̀ sí ara wọn. Adì tún fẹ́rẹ̀ máì tí sọ̀rọ̀ tán tí ènìyàn bíi 24 fi jáde tí wọ́n mú un. Tí wọ́n kó ọwọ́ rẹ̀ méjèèjì sẹ́yìn tí wọ́n dèé tí wọ́n fún un lókun dandan. Lẹ́yìn èyí wọ́n sun ọ̀gẹ̀dẹ̀ púpọ̀ mọ́ ọlọ́run wọ́n tì í síwájú gbogbo wọn kó pàṣán lọ́wọ́ wọ́n nà án bí wọ́n ti ń lọ ìgbà tí ó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí kọrin tẹ̀lé ẹnìkan ni ó ń dá orin náà bí ó bá ti lé orin tí ó wípé ojú olè rèé àwọn yòókù wá ní wọ́mù
3: ojú o lè ré
4: wọ́mù
3: àyà o lè ré
4: wọ́mù
3: apá o lè ré
4: wọ́mù
3: ẹsẹ̀ o lè ré
4: wọ́mù
3: orí o lè ré
4: wọ́mù
3: ọrùn o lè ré
4: wọ́mù
3: inú o lè ré
4: wọ́mù
3: ẹ̀yìn o lè ré
4: wọ́mù
3: o lè ré
4: wọ́mù
3: o lè ré
4: wọ́mù.
5: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹgbàlẹ̀ tí ọ̀tún ẹgbà nítòsí.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹgbàlẹ̀ tí ọ̀tún ẹgbà nítòsí.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹgbàlẹ̀ tí ọ̀tún ẹgbà nítòsí.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹgbàlẹ̀ tí ọ̀tún ẹgbà nítòsí.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
0: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí ó pẹ́ díẹ̀ tí wọ́n ti ń lọ ni wọ́n dédé dúró tí wọ́n bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ tí wọ́n ní kí àdì tún máa jó.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù. Ojú o lè ré wọ́mù. Ojú o lè ré wọ́mù. Ojú o lè ré
3: wọ́mù. Ojú o lè ré
4: wọ́mù. Ojú o lè ré wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè ré
0: kò fẹ́ láti jó rárá ṣùgbọ́n nígbà tí wọ́n kó pàṣán bò ó wérewére ló ń jó tí òun tí omi tí ó ṣàn bí àgbàrá òjò lójú wọ́n fi ojú ọmọ náà rí nǹkan ìgbà tí ó bá ṣe wọ́n á ní kí ó bẹ̀rẹ̀ kí ó máa ju ìdí nínú ijó.
3: Ojú o lè ré
4: wọ́mù.
3: Ojú o lè
4: ré ojú o lè ré
3: ojú o lè ré.
0: Ìgbà tí ó bá ṣe wọ́n á ní kí ó máa pòòyì èyí tí ó wá burú ju gbogbo ìyà tí wọ́n fi jẹ́ ni pé wọ́n mú un lágbára láti jẹ́wọ́ ohun tí kò ṣe nígbà tí wọ́n mú un dé iwájú akọ̀wé ọba ìlú ìfẹ̀yìntì wọ́n ní kí ó máa wí báyìí tẹ̀lé àwọn bí àwọn bá ti ń sọ.
7: Èmi
8: dárúkọ rẹ̀
7: ẹ̀dì tú olódún mẹ́rin.
8: Olórí burúkú ọkùnrin.
7: Olórí burúkú ọkùnrin.
8: O jí ní kùtùkùtù ọjọ́ ayé rẹ.
7: Mo jí ní kùtùkùtù ọjọ́ ayé mi.
8: O gbé igbá olè káàtàrí.
7: Mo gbé igbá olè káàtàrí.
8: O gbé ti ọlọ́sà ká ọrùn.
7: Mo gbé ti ọlọ́sà ká ọrùn.
8: O dé fìlà jàgùdà páálí.
7: Mo dé fìlà jàgùdà páálí.
8: O ń ṣiṣẹ́ olè jẹun.
7: Mo ń ṣiṣẹ́ olè jẹun.
8: O jalè títí wọn kò rí ọmú.
7: Mo jalè títí wọn kò rí mi mú.
8: ṣùgbọ́n ọjọ́ gbogbo ni tí o lè.
7: ṣùgbọ́n ọjọ́ gbogbo ni tí o lè.
8: ọjọ́ kan ni tó ní nǹkan.

0: Níbi tí o ti ń jẹ́ ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ bẹ́ẹ̀.
1: Níbi tí mo ti ń jẹ́ ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ bẹ́ẹ̀.
0: Ṣùgbọ́n dájú dájú. O mọ̀ pé.
1: Mo mọ̀ pé.
0: Dandan.
1: Dandan.
0: Àti dandan.
1: Àti dandan.
0: Ní kí wọ́n dá ẹjọ́ fún ọ.
1: Ní kí wọ́n dá ẹjọ́ fún mi.
0: Kí wọ́n dá sẹ̀ríà fún ọ.
1: Kí wọ́n dá sẹ̀ríà fún mi.
0: Gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ ìlú ìfẹ̀yìntì.
1: Gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ ìlú ìfẹ̀yìntì.
2: Gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ni ó ní láti sọ lójú ọ̀pọ̀lọpọ̀ pàṣán. Ìyàlẹ́nu ni yóò sì jẹ́ fún ẹnikẹ́ni láti gbọ́ pé eléyìí náà ni àwọn ọlọ́pàá ìfẹ̀yìntì yóò fi bá àdìtú ṣe ẹjọ́ lọ́jọ́ tí wọ́n bá máa ṣe ẹjọ́ rẹ̀. Òfin ìlú ìfẹ̀yìntì le púpọ̀ nípa olè. Ẹnikẹ́ni tí ó bá ja olè pípa ni. Ìwé òfin ìfẹ̀yìntì orí 24 ẹsẹ̀ keje kà báyìí.
3: Ikú ni ìyà ẹ̀ṣẹ̀ tí ó lè ní láti jẹ. Kò sí olè tí ó bọ́ lọ́wọ́ ìyà yìí bí ó ti wù tí nǹkan tí olúwa rẹ̀ jí ti kéré tó. Ẹnikẹ́ni tí ó bá jí ẹran yọ jẹ nínú ọbẹ̀ ìyá rẹ̀ ó lè ni. Ẹni tí ó ti lé ọkọ rẹ̀ wá tí ó gbé àkàṣù ẹ̀pọ̀ ní ilé ìyá rẹ̀ láì jẹ́ pé a fún un láṣẹ ó lè ni. Ẹni tí ó bu gaàrí ara ilé rẹ̀ láì jẹ́ pé ó gba àṣẹ ó lè ni. Ó lè ni ẹni tí ó jí iṣu wà lóko bàbá rẹ̀. Ó lè ni ọmọkùnrin náà tí ó jí ẹ̀wù bàbá rẹ̀ wọ̀. Ó lè sì ni ọmọbìnrin tí ó rú aṣọ ìyá rẹ̀ láì gba àṣẹ.
2: Ìwé òfin ìfẹ̀yìntì orí keje ẹsẹ 24 sì tún kà báyìí.
3: Ní ọdún 5-5 ni a ó máa yan ìjòyè kan nínú àwọn babaláwo tí ó jẹ́ ọmọ ìfẹ̀yìntì. Orúkọ ẹni tí a ó pè ní adájọ́ olè. Òun ni yóò máa ṣe ètò pípa olè gbogbo. A kì yóò sì so ẹnikẹ́ni rọ̀ lórí igi. Kàkà bẹ́ẹ̀ dídè ni a ó di olè mọ́ igi tí a ó sì fi àdá gé lọ́rùn hàù lẹ́ẹ̀kan ṣoṣo.
2: Apá ìsàlẹ̀ ojú ewé náà tún kà báyìí.
3: Kí adájọ́ olè tó dá ẹnikẹ́ni lẹ́bi ikú ó ní láti fi àyè sílẹ̀ wádìí ohun gbogbo kínní. Adájọ́ kádájọ́ tí ó bá dá ẹbi ikú fún aláìṣẹ̀ pípa ni a ó pa.
2: Ọjọ́ pẹ́ tí òfin olè ti wà bẹ́ẹ̀ nínú ìlú ìfẹ̀yìntì kí ọba aláyélúwà òfin tótó kínní tó gorí oyè ni. Bẹ́ẹ̀ ni òfin tótó 12 ló wà lórí oyè ní àkókò ẹjọ́ àdìtú yìí. Ìgbà tí wọ́n ti fi agbára mú àdìtú tí ó kọ orúkọ ara rẹ̀ sí ẹ̀jẹ́ tí wọ́n fi agbára mú jẹ́ tán ni akọ̀wé ti fi í fún àwọn tí ń tọ́jú ilé ẹlẹ́wọ̀n ibẹ̀ kí wọ́n sọ sínú túbú di ọjọ́ tí wọ́n ó ṣe ẹjọ́ rẹ̀. Bàbá àdìtú kò gbọ́hùn kankan rárá ní ilé. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ tí ó yẹ kí ó dé tí kò dé tí ó tún di ọjọ́ kejì tí kò rí òun náà kí ẹsẹ̀ sí ọ̀nà ó wá ọmọ rẹ̀ lọ.

ti won ni lati pa adi itu ni baba re de si ifeyinti iseju kan pere loku ki won be omo re lori laarin oja lo yo si won nkan ti won se gege bi isedale won yo fi han yin bi eto le pipa ti ma nri ni ilu ifeyinti lọjọ yìí ni nkan bí agogo mẹjọ ààbọ̀ gbogbo ènìyàn ti pé sí àárín ọjà pátápátá ìgbà tí adájọ́ olè máa jáde owó ẹ̀wù oyè rẹ̀ ìjìpá funfun ni wọ́n fi rán ẹ̀wù náà ní gbẹ́rìyẹ̀ wọ́n sọ ẹyọ owó mọ́ ara rẹ̀ kanlẹ̀ lẹ́yìn èyí wọ́n rán ọ̀pọ̀lọpọ̀ àdúró àti atọ́mọ wọ́n sì tún wá so ìyẹ́ ẹyẹ orí ẹyẹ àti egungun ejò mọ́ lára dígbọn dígbọn wọ́n ṣe wọ̀nyí ní ọ̀nà tí ó jẹ́ pé gbogbo àlàfo ara aṣọ náà dí pátápátá ibi tí kò bá sí ẹyọ owó àdó ń bẹ ibi tí kò sí àdó àtọ́ wà ibi tí àtọ́ kò sí ìyẹ́ ẹyẹ tàbí egungun ẹyẹ wà pẹ̀lú ọba dé sí orí ìtẹ́ rẹ̀ ní agogo mẹ́sàn-án géere.

0: ojú ọ̀gẹ̀dẹ̀bẹ́.
1: Òfin tó tó dáhùn báyìí.
2: Ǹjẹ́ o ti wádìí dáadáa, ó sì dá ọ lójú pé ó ṣe bẹ́ẹ̀.
1: Adájọ́ Olè ní.
0: Mo ti wádìí, àwọn ẹlòmíràn sì ti wádìí pẹ̀lú. A bá a níbi tí ó ti ń bẹ́ ọ̀gẹ̀dẹ̀ gan. Olóko wí pé òun kò fún un láṣẹ. Òun ní ẹnìkan fún òun láṣẹ láti ṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ a béèrè kí ó sọ ẹni náà fún ni? Ṣùgbọ́n kò lè sọ. Abámu bí o lè kábíyèsí.
1: Ọba wa pàṣẹ.
3: Fihàn gbogbo ìlú ti ṣe ìdájọ́ fún un gẹ́gẹ́ bí òfin àtọwọ́dọ́wọ́ wa.
1: Lẹ́yìn èyí ni adájọ́ Olè pàṣẹ kí àwọn ìránṣẹ́ ní ààfin ṣe ètò bí ó ti yẹ. Wọ́n gbé ìké igi ńlá kan jáde. Wọ́n bó ẹ̀wù lọ́rùn àdìtú. Wọ́n mú un kúnlẹ̀. Ó gbé ọrùn rẹ̀ lé ìké igi yìí. Wọ́n wá gbé irin ńlá kan lé e ní orúnkún tí ó mú ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ dáadáa. Wọ́n sì gbé òrùka irin ńlá kan lé e ní ibi ìpàkọ́ tí ó fa orí síwájú tí ọrùn nìkan wá wà lórí ìké igi. Àwọn ọdẹ àti babaláwo tò yí ibi tí ọmọ yìí wà ká. Lẹ́yìn èyí ni adájọ́ Olè gbé màrìwò ọ̀pẹ ńlá kan tí ó nà án mọ́lẹ̀ ní ẹ̀kíní. Bí ó ti ṣe bẹ́ẹ̀, ó ké lóhùn rárá. Ó ní.
0: Ẹ̀yin ọmọ ìlú ìfẹ̀yìntì o.
1: Ó gbọ́ àwọn èrò ìwòran àti àwọn babaláwo dáhùn. Wọ́n ní. Ó tún na màrìwò ọ̀pẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀kejì. Ó ké bíi ti ìṣáájú.
0: Ẹ̀yin ọmọ ìlú ìfẹ̀yìntì o.
1: Gbogbo ènìyàn náà fèsì bíi ti ìṣáájú. Ó nà án mọ́lẹ̀ ní ẹ̀kẹta.
0: Ẹ̀yin ọmọ ìlú ìfẹ̀yìntì o.
1: Gbogbo wọn tún dáhùn lẹ́ẹ̀kẹta. Ìgbà tí ó ké lẹ́ẹ̀kẹrin.
0: Ẹ̀yin ọmọ ìlú ìfẹ̀yìntì o.
1: Tí gbogbo wọn dáhùn. Ó ní.
0: Àdìtú Olódùmarè, ọmọ ìlákọ̀ṣẹ́, àlejò ní ilẹ̀ yìí, jí ọ̀gẹ̀dẹ̀bẹ́ ní oko olóko, a sì fẹ́ pa á. Gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ wa, ẹnikẹ́ni tí ó bá rí ìdí rẹ̀ tí a kò fi gbọdọ̀ pa á, kí ó sọ nísinsìnyí bí bẹ́ẹ̀ kọ́, kí ó pa ẹnu rẹ̀ mọ́ láéláé.
1: Gbogbo ènìyàn dákẹ́ minimini. Adájọ́ Olè tún na màrìwò ọ̀pẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀karùn-ún. Ó ní.
0: Àdìtú Olódùmarè, ọmọ ìlákọ̀ṣẹ, àlejò ní ilẹ̀ yìí, jí ọ̀gẹ̀dẹ̀bẹ́ ní oko olóko, a sì fẹ́ pa á. Gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ wa, ẹnikẹ́ni tí ó bá rí ìdí rẹ̀ tí a kò fi gbọdọ̀ pa á, kí ó sọ nísinsìnyí bí bẹ́ẹ̀ kọ́, kí ó pa ẹnu rẹ̀ mọ́ láé.

0: Tom Tom, breathe through it.
1: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀? Ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ Stéjú Emibod ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: kẹ́ńkẹ́ tí ó ń ṣe ìfilọ̀ báyìí ni ẹni tí ó ní láti pa olè gbé àdá sókè. Okùn ẹ̀ kan ṣoṣo wà yìí tí ó jẹ́ pé bí ẹnikẹ́ni kò bá dáhùn lẹ́yìn tí ó dákẹ́ kí wọ́n pe orí àdì ìtúsọnù ni. Ṣùgbọ́n òbírí ayé tí ó ti ń wá ọmọ rẹ̀ bọ̀ láti ìgbà tí ó ti kúrò ní ìlákọ̀ṣẹ́ dé sí àárín àwọn èrò gan ni adájọ́ olè parí ìfilọ̀ ìkejì. Ìgbà tí ó parí ìfilọ̀ kẹta pé
1: àdì ìtú olódùmarè ọmọ ìlákọ̀ṣẹ́ àlejò ní ilẹ̀ yìí jí ọ̀gẹ̀dẹ̀bẹ́ ní oko olóko a sì fẹ́ pa á gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ wa. Ẹnikẹ́ni tí ó bá rí ìdí rẹ̀ tí a kò fi gbọdọ̀ pa á kí ó sọ nísinsìnyí bí bẹ́ẹ̀ kọ́ kí ó pa ẹnu rẹ̀ mọ́ láé láé.

0: ni obiri aye sajade laarin ero leyin ti o dahun lohun rara pe
1: emi ri o
0: ti o be siwaju adajo ole gege bi asa won ni lati wedi ohun ti o ri gbogbo eniyan tagiri oba paapa dide eni ti o gbe adasoke gbe adasile obiri aye ba omo re nibi ti won de si die loku ki omi bo loju re sugbon o se okan okunrin o koju si adajo ole o ni
1: omo mi ni yi ko jale rara ko ju ogedebe enikan to ri loju ona nigba ti mo ran wa si ifeyinti ni o fun lase pe o wa ma be ogede ninu oko ti e ti mu daju daju ati emi ati omo mi se bi opo okunrin na ni
0: gbogbo eni ti o gbọ oro yi ke lohun kan
2: daruko eni na
3: da
4: eh da
3: daruko eni na fun ni
4: da da
2: da
0: sugbon wa de adi tumole nibi ti o wa ni ko le la enu re soro kan rara adajo le ba lo si odo oba o gba aye ki won tu omo na sile ki o ri aye soro die ero re ni pe ki o soro die sa ki awon to pa ni nitori o ti so ohun ti baba re yi so tele ri sugbon aile daruko eni ti o fun lase ki o wa ma be ogede ni oko ti won ti mu ni ko je ki won gba gbo won ba tu adi tu adajo le ba beere bayi
5: ngbo o to ni enikan fun o lase lati lo be ogede ologede ni oko oloko
0: adi tu dahun o ni
6: o to ni
0: adajo tun be oro re lo o ni
5: bi o ba je o to ni nje daruko eni na ki gbogbo wa gbo
0: adi tu ni
6: nko ma oruko re
0: adajo le wa wo obiri aye loju o mi ejika re o ni
5: ko pari
0: obiri ni
1: ko pari kan rara je pe emi tun se ibere kan si
0: obiri wa bi omo re o ni
1: nde bi o ba ri okunrin na o le mo bi
0: adi tu ni
6: mo le mo daada
0: obiri tun be oro re lo o ni
1: se apejuwe nkan ti o le ranti lara okunrin ti o fun olase yi
0: adi tu olodumare ba bere o ni
6: mo ranti pe okunrin na ki se eniyan kekere rara nitori aso ti o wo ki se kekere aso aran daada ni sugbon o ni koko kan bayi ni ibi iwaju ori koko na gun to bayi
0: o fi ọkan ninu awọn ọmọ ika ọwọ rẹ diwọn
6: o darun gbọn si ni agbọn isalẹ sugbon irun ti sábà máa hù ni ete oke ko si nibẹ o fa ete oke dan patapata ko si irun kan rara ni ipe npeju bọrọ gidi lori eyi ti mo rántí mọ nipa ọkunrin naa ni eyi
0: ọrọ de ilẹ wa yi ẹnikan ṣoṣo lo wa laarin ilu ifeyinti ti o ni iru koko ti adi tun ṣe apejuwe ẹni naa si ni igbakeji ọba ṣugbọn ko si nibẹ ni ọjọ ti wọn n ṣe ẹjọ ọmọ naa bi o tilẹ jẹ pe o ti n gbọ firinfirin nipa rẹ ọba paapaa fura diẹ nisisiyi pe òótọ ni ọrọ ti ọmọ n sọ pe ẹnikan lo fun òun lẹsẹ ati paapaa ti o jẹ pe o ko igbakeji ọba yii ko jina si ibi ti nkan ti ṣẹlẹ ọba pàṣẹ pe ki gbogbo ilu tuka ki wọn da adi tu pada fun baba rẹ ṣugbọn o kilọ fun awọn mejeeji ati baba ati ọmọ pe wọn ko gbọdọ kuro ni aarin ilu titi ohun o fi fun wọn laṣẹ ni gbogbo ilu ni ode aye yii ko si eyi ti awon eniyan inu re mo ise afowose bi ilu ifeyinti bi won fi amo mo eniyan igba ti oluwa re ba soro si ti ko dahun ni yoo to mo pe amo ni ìgbà tí àdì tún ṣe àpèjúwe ẹni tí ó fún òun láṣẹ àti máa bẹ́ ọ̀gẹ̀dẹ̀ yìí kò sí ẹni tí kò fi inú wípé igbákejì ọba ni kò sí ẹni náà ní gbogbo ìlú tí ó ní irú kókó tí àdì tún ṣàpèjúwe àfi òun ṣùgbọ́n ọ̀ràn ńlá ni pé kí ènìyàn mú igbákejì ọba lólè ọba yan àwọn ọlọgbọ́n mẹ́fà kan pé kí wọ́n ṣe ìpàdé lórí ọ̀ràn náà kí wọ́n wá sọ fún òun ohun tí ó yẹ kí òun ṣe ìgbà tí àwọn ọlọgbọ́n ṣe ìwádìí ìmọ̀ràn tí wọ́n fún ọba ni pé kí ó bi igbákejì rẹ̀ bí ó bá jẹ́ pé lóòótọ́ òun ló fún àdì tún ní àṣẹ àti lọ máa bí ọ̀gẹ̀dẹ̀ ní oko olóko ọba ránṣẹ́ sí igbákejì rẹ̀ kí ó wá fi ojú kan òun lóòótọ́ ìgbà tí ó dé tí ọba wádìí lọ́wọ́ rẹ̀ ó ṣẹ̀kanlẹ̀ bámú ní gbogbo àkókò yìí wọn kò jẹ́ kí àdì tún fi ojú kan ọkùnrin náà rárá ní ìlú ìfẹ̀yìntì irùngbọ̀n dídá sí ni ọkùnrin ibẹ̀ fi ń ṣe fáàrí ṣùgbọ́n kò sí ẹni tí ó ń dárúngbọ̀n àgbọ̀n ìsàlẹ̀ sí tí ó ń fa irun tí ó hù sí ètè òkè báyìí ni ọkùnrin náà ṣe lọ́jọ́ tí ó ṣi ọmọ ọlọ́mọ lọ́nà ṣùgbọ́n eléyìí ti ṣẹlẹ̀ tó oṣù mẹ́fà dáadáa àti irun tí ó fa ní ètè òkè àti ti ìpéǹpéjú gbogbo wọ̀nyí ti hù padà tí kò sí ẹni tí ó túmọ̀ pé ẹnikẹ́ni fa wọn rí àwọn ọlọgbọ́n ìlú wà lọ wá ènìyàn mẹ́tàlélógún tí ó jọ igbákejì ọba púpọ̀ tí ó jẹ́ pé bákan náà ni wọ́n ga mọ̀ ìwọ̀n kan náà ni wọ́n tẹ̀ nígbà tí a gbé wọn ka orí ìwọ̀n wọ́n wá fi amọ̀ ṣe kókó tí ó dàbí ti igbákejì ọba gan sí orí wọn ní ọ̀gangan ibi tí kókó igbákejì ọba wà lẹ́yìn èyí wọ́n wá pàṣẹ pé kí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀tàlélógún àti igbákejì ọba fa irun ètè òkè àti ti ìpéǹpéjú wọ́n wá to gbogbo àwọn wọ̀nyí tẹ̀lé ara wọn ibi tí igbákejì ọba wà jẹ́ ipò kẹta sí ẹni tí ó gbẹ̀yìn pátápátá wọ́n ní kí wọ́n rìn kọjá níwájú àdì tú olódùmarè ẹnì kíní kọjá àdì tú kò mú àtẹ̀lé kọjá kò mú gbogbo wọn sàn kọjá ṣá kò mú wọn ìgbà tí ó kan igbákejì ọba wéré ló mú
6: òun nìyí
0: ní àdì tún ké wéré ni wọ́n pàṣẹ kí ọlọ́pàá mú igbákejì ọba wọ́n fà á lé adájọ́ olè lọ́wọ́ kí ó dá ẹjọ́ ikú fún un gẹ́gẹ́ bí ètò oyè jíjẹ ní ìlú ìfẹ̀yìntì kò sí pé à ń pe ẹnìkan ní balógun tàbí ọ̀tún

0: wọ̀nyí ló jẹ́ orúkọ oyè wọn. Ọ̀kan nínú àwọn òfin ìlú ìfẹ̀yìntì tí ó wà ní orí kankànlélógún. Ojú ewé kẹwàá nínú ìwé òfin kà báyìí. Ìjọyè tí ó bá mú kí ọmọ nìkejì jalè ní láti kú. Bí ọba kò bá fẹ́ kí ìjọyè náà kú. A fún ọba láṣẹ kí ó yí èyí padà sí ìyàkíyà tí ó bá wù. Òfin kejì tí ó wà lójú ewé kẹjọ ìwé òfin tún kà báyìí. Kò sí ìjọyè tí ó gbọ́dọ̀ dá nìkan kú ní ìlú ìfẹ̀yìntì. Bí ìjọyè bá kú ikú àtọ̀run wá, ìgbìmọ̀ ní láti pa ẹnìkan láàrin ìlú kí wọ́n sin pẹ̀lú rẹ̀. Bí ìjọyè bá ṣe nǹkan tí ó jẹ́ pé a fi dá ẹjọ́ ikú fún un, ìjọyè bẹ́ẹ̀ ní láti dárúkọ ẹni tí yóò bá òun kú. Ẹnikẹ́ni tí ó bá sì dárúkọ láàrin ìlú ní láti kú pẹ̀lú rẹ̀ ni. Bí ọba bá kú, ènìyàn mẹ́rin ní láti bá a kú. Bí ó bá sì jẹ́ pé a dá ẹjọ́ ikú fún ọba, òun ti kára rẹ̀ ní láti dárúkọ àwọn mẹ́rin tí yóò bá òun kú ni. Irú òfin báwọ̀nyí lè ya ẹnikẹ́ni lẹ́nu ní òde òní. Ó tilẹ̀ lè dàbí nǹkan tí kò lè jẹ́ òótọ́ lójú àwọn ọmọ ilé ìwé. Ṣùgbọ́n òfin tí ó de ìsìnkú ọba ní àárín àwọn Yorùbá ní ayé àtijọ́ fi ara wé. Ọba kan kò gbọdọ̀ kú kí ẹrú tàbí obìnrin rẹ̀ kan má bá a kú. Ó ṣàjẹ́ pé wọn kò ń sábà dárúkọ ẹni tí àwọn bá ń fẹ́ tí ó kú pẹ̀lú àwọn ni. Síbẹ̀ náà, ẹrú tàbí aya ọba tí ó súnmọ́ jù ní ìgbà ayé rẹ̀ ni ó máa ń bá ọba kú. Kìí ṣe àárín àwọn Yorùbá nìkan ni àṣà yìí ti gbilẹ̀. Àwọn ọlọ́gbọ́n ti wí fún ni pé kò sí farasí ọba Íjíbítì kan tí ó nìkan kú láì jẹ́ pé ẹnìkan bá a kú ní ayé àtijọ́. Ṣùgbọ́n wọn kò dá ẹjọ́ náà ní ọjọ́ yìí. Ọba pàṣẹ kí wọ́n ju èkejì ìlú sí ẹ̀wọ̀n títí wọn ò fi ṣe ẹjọ́ rẹ̀. Ó dá ọjọ́ mẹ́sàn-án fún ẹjọ́ náà.
1: Olóyè D. O. Fagunwa, olóòtú àti olùdarí ìtàn Ọlárìnwájú Adéwùsì. Àwọn ẹ̀dá ìtàn, àwọn tí ó mú àdìtú lólè. Peter Ọláṣùpọ̀, Bùkúnmi Babárínsá, Elizabeth Babájídé, Ọlárìnwájú Adéwùsì. Ẹni tí ó ń béèrè ibi tí àdìtú ti gbàṣẹ wọ oko ọ̀gẹ̀dẹ̀, Ọlárìnwájú Adéwùsì. Akọ̀wé ọba ìlú ìfẹ̀yìntì Peter Ọláṣùpọ̀. Adájọ́ olè Kọ́láwọlé Adéwálé. Àwọn ará ìlú ìfẹ̀yìntì Rónkẹ́ Kúpọ̀láti Olúwaṣakin Kẹ́hìndé. Ọlárìnwájú Adéwùsì. Igbákejì ọba ìlú ìfẹ̀yìntì Olúwaṣakin Kẹ́hìndé. Òbírí ayé Àdìtú Olódùmarè Ọlárìnwájú Adéwùsì. Ire o.

0: se mi logo adura ti mo ni fun gbogbo eyin te n tele wa lori eto agbo special ti ale oni ina ni wi pe olorun oba yo ma se alatileyin wa olorun oba yo ma se amona kaluku wa
1: a ro pe da
0: la se olorun gbogbo rigbori ye ti n be lorilede Nigeria olorun ma gba kuro le
1: ami o ku da ni
0: ai se to abo ipayin keke ifi emi eni sofo ijinigbe ipani nipa kupa olorun ma fo pin se so la se ani ani
1: opo
0: ni fun olorun ni ale eto ni tori awon alejo wa toko ti yawo alarede
1: won
0: ti wa ni kale lale eto ni inu mi wa dun ara mi wa ya gagaga bi ara keko aso lode nawo
1: ojo akoko ni
0: awon obirin kan wa to je wi pe to ba lo sibi nawo nse ni ara won ma wa gale gale won le ti bu eran sinu nylon
1: beni ike je ke
0: se na ni ojo ma wa kan won olorun ko sanu wa fe o
1: melo melo
0: olorun ko sanu won so eyin eyan wa toko tiyawo ina ni alejo ti ale oni sugbon ka to lo sibe yen ọpẹ lọwọ ọlọrun to fun wa lara yi da
1: adupe arope da
0: seri ise egbohun safefe yi o ti mo wa lara
1: inu eje lo wa
0: ada ope pada sodo ọlọrun ti ọlọrun fi je ki ise yi o ro wa lọrun
1: wuke wuke ni
0: ti iba se ọlọrun ta ni iba se ru e
1: ota la wa
0: se mo pe n so n ka n se gbogbo e tori pe ohun eyan jade lori gbongbohun ni
1: o ni bẹẹ ni
0: awọn bẹẹ la se n da ope pada sodo ọlọrun
1: la ri gba
0: wipe to o ti n fun wa se ni gbogbo
1: ba
0: akigbimọ alaṣẹ rédíò níbejì splash 105.5 fm ilé funfun báláwo fẹlẹlẹ nìbàdàn kẹsì má gbàgbé pé tẹgbọn tàbúrò splash lẹgbọn lagelu laburo ọlọrun ọba òní jẹ kí rédíò méjèèjì yìí ó bàjẹ láláyé
1: o
0: tó ká má gbára wa ní àkókò inú mi dùn pé. Tọkọtìyàwó alárédè ni àlejò wa ní alẹ́ ẹ̀tùnú ẹ wàá tún rí kinní kan tó jẹ́ kínú mi ó dùn torí àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú ìtàkùrọ̀sọ ètò agbo òfẹ́ special àti alẹ́ òní tọkọtìyàwó oníṣẹ́ mi ni wọ́n olùṣọ́ àgùntàn iná ni àwọn méjèèjì nítorí náà mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ bọ́wọ́ oníjàngbọ̀n ẹ̀dá ṣe é farabalẹ̀ fáńkọ́ọ̀fù kẹ́ ẹ lè gbádùn kò mú òkun tí ó máa jẹ jáde nínú ètò ti alẹ́ yìí ẹ jẹ́ kí n kí àwọn bàbá wa nínú olúwa olùṣọ́ àgùntàn ọlálẹ́kan adéríbigbé ẹ kalẹ́ bàbá wa nínú olúwa o.
2: Ẹ kalẹ̀
0: akẹ́kọ̀ọ́ àwọn èèyàn wa ládùúgbò àpáta gàǹgà nìbàdàn kọ́ o
2: dáadáa ni
0: àwọn ọmọ ọjọ́ àwọn òṣìṣẹ́ nùjọ àwọn akọrin àti gbogbo àwọn tẹ́jọ́ ń sin ọlọ́run ṣe dáadáa ni wọ́n wà
2: àlàáfíà ni gbogbo ìjọ olúwa wà o
0: bóò ni àpáta gàǹgà lálẹ́ yìí
2: àpáta gàǹgà wà lálàáfíà àlàáfíà ń jọba lápáta
0: gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan tọkọtìyàwó iná ni àlejò wa lálẹ́ òní mama wa grace adéríbigbé ẹ mà kalẹ o mà tọjọ mẹta ma
3: ẹ kalẹ atọkùn
0: bóò làwọn ọmọ ìjọ bóò làwọn ọmọ yín àti mọ̀lẹ́bí lápapọ̀ ẹ sì kú ìfẹ́ apè yín ẹ sì yẹ wa sí ọlọ́run yóò máa pọ́n yín náà lé o
2: àmì
0: má ṣe ọlọ́run lórúkọ jésù bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ bàbá wa ní olúwa pásítọ̀ olùṣọ́ àgùntàn ọlálẹ́kan adéríbigbé ìpele àkọ́kọ́ náà ni ìbéèrè ta fẹ́ máa takòtò sí yín báyìí ìbéèrè àkọ́kọ́ lélẹ́yìí bàbá wa ní olúwa ọlálẹ́kan adéríbigbé ǹjẹ́ ẹ lè rántí ọjọ́ àkọ́kọ́ tí ẹ rìnà pàdé màmá wa tó wá di ìyàwó yín lónìí mo sì fẹ́ mọ̀ bóyá ibo gan lẹ̀ ń lọ lọ́jọ́ náà lọ́hùn-ún fún ìgbà àkọ́kọ́ ngba ti n ba wa ju ibere yen pada sodo mama wa ninu oluwa mama grace adelebigbe iyawo pastor pastor lawon mejeje eh ma wa ju si yin bi pe ngbo lawon na lo lojo yen ta lorin woko woko ninu eyin mejeje bi eni to woko ta le ni na to turin waya waya waya waya si olorun fi wa ko pe ah on ton pe ni bi ere bi awada yi
3: o ma ti lo ton
0: mi olorun ti fashe si daddy eyin le ni bere yen sir
2: ah e se atokun
0: e se koko sir
2: mo ro ti dada
0: eh ki gbogbo an tin gbo akọ ile ede agbaye
2: e se mo ki gbogbo ara ile to ngbo wa awon ololufe eto pataki yi agbo ife special ni gbogbo agba laaye mo ki wa ka ale se alaafia ni gbogbo ile wa ti te fi ngbo wa ko ni julo mo Jesu ah gege bi ibere yin ah lojo na Olorun ilu ejigbo nipinle Osun lati pade
0: o to bi odun melo seyin e ma ti e so yen gan ka ti e foju bu pe ah yo fe togbon odun o
2: gbogbo ji odun o ti le gbele nja logbon odun
0: se ri ko mo wa ninu emi
2: o ti le gbele nja ni ogbon odun nigba na lo
0: bawo le se wa pade se so funra yin tele ni pe a pade le ejigbo
2: rara o
3: abi mo wa pon mi
2: emi wa ni ilu ejigbo mo nsise ngba na ni
0: ise oluko le nse
2: rara ise agbe olosin eja ti mo se le iwe giga nu ah mo wa wa ni oku kan ni
0: agbe olosin eja
2: agbe olosin eja
0: bo le se wa pade fun gba akoko
2: awon na nta won na se le iwe giga niyan awon na wa fun ifinimose ti ni mo le pe awon elebo n pe ni IT
0: Mm. Eh, wa se ni ko se lenu ise na ni.
2: Eh, eto e ko se lenu ise na mo wa fun.
0: Eh, duro daddy wa no luwa. Ah, pastor Olale kan Adelebigbe, mama wa. Mo fe ke gbe lati bi ti won ti duro yen, ko le ba adun dada. Mummy wa Grace Adelebigbe egbe lati bi ti daddy wa no luwa ti
4: ese
0: duro di eyin
4: atokun emi na fe ki gbogbo awon ololufe lagbo ife ipe ese eti te fi ngbo wa ko ni di o
0: kale mi se lagbo ife wa o tun ti ni special nu special ga so lo wa pe ni ara oto
4: ara oto
0: lagbo ife to tun ara oto e te ti wa juma
4: eh lo to ni mu won se so mo lo se ikose ba se ma be se pe níbẹ̀ ni nílùú ejigbo lọ́jọ́ náà mo rántí iye ọdún yẹn lọ́hùn
0: 1994 ṣe bí ẹyin bàbá àti màmá wa iná lè máa ń sọ̀rọ̀ kan wípé èkó ọlẹ wá rà
3: ọmọ ẹran ṣe dé
0: gbà bẹẹ ni ọmọ ẹran ṣe dé gbà ṣe bẹẹ kọṣẹ lọ lè bá lọ kí lórí tẹ ń wojú ara yìí
1: nǹkan bẹ ń bí ojú ọtá rẹ wàá dọkọ lóko
0: yẹn ibi ẹka lẹlẹ káàárọ ń bọ ni
4: bẹẹni o
0: láti wá ẹgbẹ bẹẹ o.
2: bí o ṣe rí gẹlẹ nìyẹn ní ọdún náà lọhùnún tí wọn wá fún ètò ẹkọṣẹ yẹn nílùú ìjìbò níbi tí èmi ti ń ṣiṣẹ gẹ́gẹ́ bí supervisor ní oko yẹn
0: alamojuto
2: alamojuto
0: ọ̀gá alamojuto
2: ọ̀gá ọ̀tá alamojuto nígbà náà bí wọ́n ṣe dé tí mo rí wọn ọkàn mi sọ fún mi pé mo dàbí ẹni pé
0: olúwa ni fi wọ́n ṣe
2: olúwa ni fi ṣe olúwa ni fi ṣe.
0: Ìgbà náà sọ yìí má ti pé díẹ̀.
2: Ọdún 22 mọ̀ ní báyìí.
0: 32 years ago Bọ̀sún Aláyẹ̀dé mi ìrúru eléyìí rí.
2: 1994 ni.
0: Bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn.
2: Bá bó ṣe bẹ̀rẹ̀
0: nìyẹn. Ọ̀dà náà ọ̀rọ̀ sì pọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n wọ́n ti ń ṣẹ́jú sí mi wípé káwa náà ṣe ìgbélárugẹ àwọn tó ti sanwó ìpolówó ọjà sílẹ̀ tí wọ́n dẹ̀ ti ń wo aago pé ó yẹ kó ti jáde ẹ̀yin gan-an ló kàn báyìí ẹ̀yin tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yàgò
1: fẹ́sipẹ́sẹ̀
0: àwa wà ń bí fún yín ẹ sì gbádùn gbogbo bá a ṣe ń gbé ètò kalẹ̀ nítorí náà Bọ̀sún Aláyẹ̀dé Manako Chapala Roba Manako Chapala Roba
1: Abracadabra
0: tẹ̀síwájú.
5: Flash FM 105.5 Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One. We are business

0: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnì kan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní sanlam alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí a ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
1: Flash FM 105.5

0: ọpẹ́ pàtàkì lọ́wọ́ bọ̀sún aláyẹ̀dẹ ọlọ́wọ́ dán magic finger tí gbogbo èèyàn mọ̀ sí studio manager nítorí àkókò tí a sì ní fẹ́ kí gbogbo ọjọ́ lọ tán. Ẹ jẹ́ ká lọ sí ìpele tí a máa ń sábà pé lórí ètò yìí ní bójú bá yẹjú kí o yẹ kó má ṣe yẹun. Ẹ jẹ́ adaṣọ́bọ àwọn míì tá à ti béèrè n tá a bá fi pamọ́ ló máa ń sábà níyì. Kí ó tó di pé a ní kí bàbá wa ní Olúwa Pastor Adéríbigbé Ọlálékan Adéríbigbé kí bàbá kó máa jẹ́ bàbá. Ọlọ́run yóò máa ṣe àlékún ìmọ̀ yín, àmì òróró yín yóò máa pọ̀ sí
1: i,
0: ìfẹ́ Ọlọ́run tí máa jẹ́ kéèyàn mọ̀ ṣe ó máa wà lórí ayé yín. Tí ẹ bá ti sọ àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí. Tẹ́ ẹ bá ti lè gbàdúrà fún ẹnikẹ́ni nínú ìjọ yín ẹ̀rí ló máa tẹ̀lé. Lẹ́yìn ẹ̀rí yẹn ọpẹ́ ìdúpẹ́ ló máa tẹ̀lé. Iṣẹ́ yìí ó máa rọ̀ yín lọ́rùn. Màmá wa iṣẹ́ yìí máa rọ̀ yín lọ́rùn o. Ẹ sì máa jèrè tó pọ̀ níbẹ̀ torí Ọlọ́run lè ń bá ṣiṣẹ́. Nítorí náà gbogbo ohun tẹ́ ẹ bá ń fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé tá a mọ̀ sí Facebook ìbéèrè tí ẹ máa dáhùn sí lálẹ́ tòní tí a máa ń sábà pè ní online engagement. Ìbéèrè ta ní fún yín a sì fẹ́ kí ẹ fi ìdáhùn sí lórí Facebook àbí lórí TikTok ibi yòówù tẹ bá ti ń tẹ̀lé wa lórí ètò àgbò Fẹ́ Special Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a máa ń sọ láyé ìgbà ni àwọn ọmọ ayé òde òní ò mọ̀ túmọ̀ rẹ̀ rárá gẹ́ bí àpẹẹrẹ gbọ́lé ìtàfẹ́ gbé sórí afẹ́fẹ́ ńsìn. Kí ló túmọ̀ sí pé kí ìyàwó kan gbé ìyàwó ní àṣàǹtẹ lọ sílé ọkọ ẹ̀ kí ọkọ ìyàwó kó má wàá bá ìyàwó rẹ̀ nílé tí wọ́n bá ṣe ètò ìgbéyàwó tán. Ó yé mi dáadáa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ti ń bẹ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé Facebook TikTok wọn ni what is the meaning of that báyàwó rẹ̀ nílé. Me I don't understand what they are trying to say on radio.
2: Ilé ibo sílé ilé olórí òkè àbí ilé.
0: Ká tó ṣe tán lórí ètò yìí mo máa sọ fún yín ṣùgbọ́n mo ti ẹ̀fẹ́ kẹ́ ẹ dánra wò náà kí ẹ̀yin náà kí ẹ kọ́mẹ́ǹtì ẹ fi èrò ọkàn yín ṣọwọ́ sí orí ètò àgbò fẹ́ special ẹ̀yin sẹ́ wà níbẹ̀ yẹn mo ti lórúkọ rẹpẹtẹ o. Ẹ ṣe ẹkú ìfẹ́ kó àtìlẹyìn ọlọ́run nífẹ̀ẹ́ yín náà látàyè alálòsókè làwọn tí wá ti ń tẹ̀lé wa ojú òní yín tì ní tẹ́ kìkì ẹ̀gún láyé ẹ̀dájẹ́ ọlọ́run ọba ni òjì ayáwó
2: pé
0: báṣebí kó máa dájú wọn lọ́wọ́ káro ni kiri fẹnu kọ́ níbi tó ti ń lọ ní kiri ojú ó tèké kí mọ̀ta ó dò fún ẹ̀rọ ayé ohun tá a bá gbìn ní òhò ayé wa ó sì máa dáa jù báyìí lọ. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ná ẹkú ìfẹ́ tòótọ́ ìfẹ́ àtàtà ni Ọlọ́run kó máa bá yín ṣe gbogbo ohun tẹ́ ẹ bá ń dá wọlé ẹ ṣoríire
2: torí
0: àtàrẹ lólóríire kí tiyín ó dire kí tàwa náà kó dèrè láyé ewé rere kó agbére wá pàdé gbogbo olóríire tirẹ̀ kò ní lere fò àjọ máa
2: rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ajìrì àfèrè ìjẹ́kọ̀
0: dádì ẹ dìde fún ìṣẹ́jú mẹ́fà lẹ́yìn ìṣẹ́jú mẹ́fà yẹn ká yọ̀dá yín lóko. Mọ́mì ẹ̀yin lákọ̀ọ́kọ́ tàkòtò ìbéèrè sí ní alẹ́ tòní. Ṣe rí ìbéèrè ẹyọ mẹ́fà ni ẹ wà farabalẹ̀ ẹ máa wò mí lójú ẹ máa wojú Adémọ́lá Ọlágbẹ́njọ́ bàbá Àbàdàn ẹ tún máa wojú Lérè Ṣítù àti Abiola Adékànbí. Ìbéèrè àkọ́kọ́ ṣe ti ṣetán. Báwo ni òye yẹn ṣe yé yín mà pàápàá jùlọ ta bá ń sọ̀rọ̀ nípa ti ẹ̀mí kí ni ẹ̀kọ́ tá a lè rí kọ́ níbẹ̀ tí ọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ òrùka ìgbéyàwó. kini ami oruka igbeyawo yen je fun tokotiyawo kini eko atawon odokunrin odobirin tawon na ronu pe ko ma ni pe ko ni jina mo tawon na o ma se ayeye igbeyawo kini kan na tawon yen ba soro ninu emi won ma saba menuba ididi ife o ti to raun e tu yoku
1: e se atokun
0: eyin ni mo kiju
1: ta ba soro nipa oruka igbeyawo
0: ki lo wa fun ki lo duro fun
1: ididi
0: ki ni ididi mo mi wa
1: ididi yen ni pe nkan igbeyawo yen duro le lori o duro le lori pe ko ma ko ni ye ni majemu bi pe o majemu
0: ididi
1: majemu
0: ididi igbeyawo oda na ya to sibe se salaye mummy wa ise wo wa ni koko ohun ti oruka igbeyawo wa fun amo pe ami pataki ife ni kini nkan to tun wa fun e ba mi gbe kale dada tori awon odomo obirin ati odomo okunrin to ntele wa ni splash 105.5 fm agbo ife special ope ni fun olorun ti o n ba wa dari eto yi ehe
1: e se atokun se ri oruka igbeyawo yen gege bi a se so pe ididi igbeyawo ni ko nkan ti emi royi pe o wa fun ni pe isopo o ni pe ati so won po o wa fi yen se fun won pe ah ipe won ko duro lori majemu ti won gbe kale pe won ma se da igbeyawo
0: mi egbe ejo seri eyi te lanfani lati ma tele wa abiola adekan bislick lady won na fi we lorin ta ba n so pe oruka igbeyawo awon to jile ninu emi fi n ye wa wi pe oruka igbeyawo ati so pe didi ni ko ni bere ko lopin iyen wa n toka si wipe ife to ye ko wa laarin oko ati yawo
1: ife asetan
0: ife to fidi mule ife asetan ife kanrin kese ni abe gbon ta so ni ife kanrin kese ife ti o ni bere
2: ti o lopin
0: ife ti o lopin ife to lo titi gege bi olorun se seto re sile eye ka kuro nbe tori agun ti n pe wa lejo a o ku seju melo kan tori mo fe ke tete dele ibere elekeji abi baba abadan
2: nge
0: igba keji olowo odan elekeji leleyi o laarin toko ti yawo alarede ninu dile alayo ti won sese gbe ara won niyawo to won fe ra won ni shuloka taleni ti o ma n saba fe ki awon koko bi inu awon mejeji oko ati yawo tani ma saba kudun tabi nife si ki won koko bi omo okunrin ta si ni ninu oko ati yawo ti ma saba nife si pe eyin o sa mo ju oko omo okunrin lo ni emi ti mo je yawo se ni koko bi eni ti yo jo mi ti o jo mi loju jo mi lara jo mi ni gbogbo nkan e dahun bere ma
1: e se atokun emi ro pe obirin lo ma nsaba fe ko ko nkan ko bi oyin obi okunrin o
0: obirin lo ma
2: ko
0: lo ma nsaba yawo lo ma nsaba ni fe si pe ko nkan bi o kini di kila siri to wa nbe ma
1: nitori pe o ti obirin yen ro o believe pe arole ni pe ko nkan ko ni arole
0: fun e pe iyawo ile ohun loko ohun to ti bi okunrin mi
1: beni
0: so o wa je bi nkan
1: amuyangan amuyangan fun obirin
0: ṣugbọn awon obirin mi o ri beyen wa wo boya modo bu ara mi olorun se
1: ohun to ba koju senikan
0: eyin lo ko se lo bi ilu gaga baba abadan ibere kele loku
2: ibere keta
0: yoruba ni owo ko si eniyan osuwon ta lo ye ki o lowo ju this is a very technical question this time around and I'm waiting patiently for our mommy in the Lord Pastor Mrs. to react positively to this question
2: ewo le bonisin
0: ewo yoruba ni bowo ko si eniyan ko suwon tani o ye ki o lowo ju laarin toko ti yawo alarede se oko ni abi yawo
1: ese
0: nkan ti mo fe mu jade nbe ni pe un te ba so ni dati gbodo so aye dem lo
1: ese atokun
0: oko
1: ni
0: eh
1: oko
0: you need it if so pe ba le yan lo gbodo lowo ju se bukata re po ni
1: bukata okunrin po
0: se ti bukata yawo opo ni
1: ko to ti to ko to toko
0: seyin iyawo ile to se pe ma ntoju baba ati mama to bi yin egbon yin aburo yin igba segba awo sawo ile kan se lede ni pako o mo re gunpa omo kala ma goyo gege lorun laye oba to dudu laye oba to pupa e mo pe yin obirin wa kerin e ma nsike eyan be se nse ti idile oko e se ti idile iyawo e se ti jo e se tara adugbo simo ri sosa
1: e ri so sugbon oko lo ye ko ni owo ju
0: mo fe ke tu asiri pe kilode to fi ye ki ba le le ko ni yawo ju yawo e lo ko lowo ju yawo e lo
1: idi ni pe o ma je o ma buyi fun un gan o ma buyi fun
0: ara ye fe la mami kini tu mo pe ke ye fe la
2: kogba le bi igure ese ni
0: kogba le bi o wa ra oje oje ti gba le dedede a piroro bi eni o sun mi do mi do re ni waju yin lere situ alagbedede le to ba mi ko ti o se 42 se bo lo oba
2: lo
0: fun wa se bere ke lo
2: kele kerin
0: ah a ti fe yan ju eni ele kerin lo bayi ah njo ye ki yawo le ton fe ra won ni su loka ti ba le e njo ye kiyawo mo pin code ATM baale e ati pe se o ye ki oko mo pin code ATM yawo re baka na 2-in-1 mommy this is another question begging for immediate response
1: o ye
0: ki lo ye nbe mi mo ten so
1: o ye ki oko ko mo pin yawo o de ye ki aya na ko mo toko
0: to je ti ATM card
1: beni
0: kini o ni nkan te ri te so be
1: o ni fi se pe boya o fe gbowo nibe sugbon nkan kan le sele
0: boya sele pajawiri emergency
1: beni so mo le to si lati mo
0: ah thank you awon le mi gbede
2: won
0: ni kini so fun gbogbo eyin 1030 si wa kaakiri orilede agbaye wi pe ti nkan kan ba sele ti a si tete fura ti iyawo wa n send the text message eyi ta n pe ni atejise si oko re pe my dear can you just please remind me about my pin code I need to use my ATM card now but I've forgotten se eyin te n gbo wa te ba riru message yen to wa lati odo iyawo yin e ma send the message yen lori atejise o ni nkan ti mo ri to ba ya a ma so debe nkan ti mo ri gan ni wipe o ye ko le pe yawo e wipe are you the one sending me this text message you should have called me on phone
2: ile
0: aye ti gbege to ba je pe awon kan lo ji ATM card re nko o ye ko pe mi ni tinu ko be ba sele si gbogbo bi te tin gbo wa o se pataki
2: o ma wo wo lo o
0: ki oko pe yawe tori ko le je pe nkan kan sele
2: fonu le ti bo sowo lowo
0: a so fun yin ba ti o ba ya e olukan
2: ibere karun
0: ibere karun o lo bayi papapa ki baba wa pastor Adelibigbe kan wole pada ele karun abi ninu daddy ati mommy Adelibigbe ti won je alejo wa lale oni toko ti yawo alubembe tani ninu yin ni o ma njowo pupo ju eduro elekeji abala keji tani ninu yin ati daddy ati mommy Adelibigbe ta lo ma njoju won ni kokoro lo le joji mi o ma ri jo se bi oba ni mido
1: ese atokun emi ni mo ma njo obi emi ni mo ma njo uju sugbon daddy lo joju
0: emu wa wa ni daddy lo njoju yin lo kile wa nwo
2: so we di
0: e ke ba bi
2: to pa di ele
0: kini yoruba n pe ni olorun eleyi alagbara o okay kini yoruba n pe ni wewe
1: ìjẹkújẹ ni.
0: Ẹ má sọ pé ìjẹkújẹ, ìpápánu ni kẹ́ ẹ sọ. Nǹkan tó dùn lẹ́nu, ìpápánu ni, ìwo ni ìjẹkújẹ. Mo wá ní kí n béèrè pé tí ọkọ yín bá jáde, kí ni wẹ́wẹ̀ tí wọ́n máa ń sábà rà fún yín? Tó bá jẹ́ pé ẹ̀yin ìyàwó lẹ jáde, kí ni wẹ́wẹ̀ tí dádì máa ń fẹ́? Àbí kò sínú bíbélì pé ká tún fi wẹ́wẹ̀ ṣe ra wa léṣe?
1: Ẹ ṣe àtọkù wẹ́wẹ̀ tó wá
0: tó máa dábàá láyé. Ká fi ṣe ara wa ni àní fi ṣe ra wa léṣe.
1: Ẹ̀pà.
0: Ṣé ti yín nù?
1: Ní tiwọn ẹ̀pà.
0: Ti yín wá kọ́ wẹ́wẹ̀. Ẹ jẹ́ bá ń pe dádì o. Ẹ pe dádì o, bàbá àbàdàn múra lẹ̀ o. Ẹ bá ń pe dádì o, àwọn ló kọ́ o. Ó kù ìṣẹ́jú márùn-ún tí màá fi yọ̀ǹda ayé báyìí. Ṣé ẹ wò ó? Mo ní 45 minutes ló ti fẹ́ pé yìí o. Bàbá àbàdàn, ẹ tún jòkó jóná o. Nígbà tí ẹ sì ń bí pastor.
3: Mo ń gbọ́ yín o.
0: Pastor Adéríbi gbé.
3: Ẹ ṣeun.
0: Lálà ló ń gbàtẹ̀ sí bí o. Akutupu wú rẹ́rẹ́ rún ìdídá ẹ̀wẹ́ so. Abéèrè lọ́wọ́ ìyàwó yín pé kí ni òrùka ìgbéyàwó túmọ̀ sí? Ta bá ń sọ̀rọ̀ láàrin ìgbéyàwó ọkọ àti ìyàwó? Àti pé kí ni wọ́n ń pè ní èdìdí ìgbéyàwó? Kí ni òrùka ìgbéyàwó túmọ̀ sí? Ẹ̀kọ́ wo ló yẹ ká kọ́ nínú òrùka ìgbéyàwó?
3: Ẹ ṣe atọ́kù. Òrùka ìgbéyàwó ó túmọ̀ sí èdìdí.
0: Dádì, kí ni èdìdí yẹn gan?
3: Òun ni wípé mo fi eléyìí ṣe èdìdí ìfẹ́ mi sí ọ. Mo fi gbogbo ohun tó jẹ́ ayé mi fún ọ. Láì jẹ́ pé n ó tún máa wo ibì kankan mọ́. Mo fi ìfẹ́ mi fún ọ.
0: Ṣé òun ni àmì ìfẹ́?
3: Àmì ìfẹ́. Àmì ìfẹ́ ni òrùka ìgbéyàwó jẹ́.
0: Mi ò tún ní máa bójú ẹ̀yìn mọ́ kí mò ń wá káàkiri.
3: Mi ò tún ní wọ̀ tó, mi ò tún ní wò sí. Ìwọ nìkan náà ni wọ́n mọ̀.
0: Bẹ́ẹ̀ nìkan bá ń pè mí pé Mr. Mido Mido ẹ wá, a sì ń kí yín ẹ̀ dáhùn, yẹn ti kọjá.
3: Ó ti kọjá.
0: Kálí ẹ bá kọ́kọ́ wá ń jó ní ìka tó mú ìyàwó ni
3: àbá tí ẹ sì wójú
0: ìṣùgbọ́n ní
3: ìsìn.
2: Bàbá àbàdàn tó lè wẹ́yìn.
0: Àwọn ní ìsìn.
3: Àti yan.
0: Bùkátà ti.
2: Bàbá àbàdàn kì í wẹ́yìn.
0: Ó ti gbàkóso ayé ní ìsìn àti ní bùkátà. Kẹ́lí kan bá pè mí pé kò pẹ́ mi ní dá lóhùn. Bàbá àbàdàn, ìbéèrè kejì àbí? Ok, láàrin tọkọ-tìyàwó alárédè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ara wọn níṣu lọ́kà, ta lẹni tó máa ń fẹ́ kí wọ́n kọ́kọ́ bímọ ọkùnrin inú ọkọ àtìyàwó, ta lẹni kejì tí máa ń fẹ́ kí wọ́n tètè bímọ obìnrin gẹ́gẹ́ bí àkọ́bí?
3: Ọkùnrin ọkọ ó máa ń fẹ́ kí àkọ́bí òun jẹ́ ọkùnrin. Ọkọ mo ń fẹ.
0: Ìyàwó ń kọ́.
3: Kódà èmi gan fẹ́ ń gbà náà lọ́hùn. Mo fẹ́ ń gbà náà lọ. Ìyàwó àwọn mo ń fẹ́ kí àkọ́bí àwọn jẹ́ obìnrin.
0: Kí ló dé dádì? Pastor Adéríbi gbé.
3: Ẹ ṣé. Ọkùnrin máa ń wò pé ọkọ máa ń wò pé tó ń bá kọ́kọ́ bí ọmọkùnrin. Dáúdù mu. Àrólénu
0: jẹ́. Àrólénu.
3: Àrólénu Dáúdù ni. So ọkùnrin ọkọ mo ń fẹ́ kó jẹ́ pé àkọ́bí.
0: Ìyàwó wa ń kọ́.
3: Ìyàwó tó náà sì fẹ́ obìnrin. Wọ́n máa ń wò pé àwọn rí ẹnì kejì àwọn.
0: Wọ́n máa ń wò bẹ́ẹ̀. Ẹnì kejì mi. Padà ẹ jẹ́ ká fi ilé ẹ bẹ́ẹ̀. Bàbá àbàdàn.
2: Ìyàwó kẹta.
0: Kọ́lé ságbójú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta yóò bá máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní owó kò sí ènìyàn ó súnmọ́. Ta ló yẹ kó lówó jùlọ ní tilẹ̀ ń tọ́lọ́run láàrin baálé ilé nínú ìdílé aláyọ̀ láàrin tọkọ-tìyàwó? Ṣé a lè sọ pé ọkọ ló yẹ kó lówó jù ni tó bá yẹ ká sọ nílànà tẹ̀tọ́, àbí ìyàwó ló yẹ kó lówó lọ́wọ́ jọkọ lọ kí owó pọ̀ nínú àkáǹtì rẹ̀ ní báǹkì bíi ti ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ ṣẹ̀kẹ̀rẹ̀? Dádì.
3: Atọ́kùn ẹ ṣe ọkọ.
0: Mo ti gbádùn ètò yìí ní ìsìn gan.
3: Tó yẹ kó lówó jù.
0: Ta ni
3: ọkọ?
0: Ọkọ ni. Ẹ ti jẹ ṣé bùkátà lẹ gbé wá sáyé?
3: nile yoruba ti mo pe
0: oko
3: na ni o mo ngbe bukata ale bi yawo ti e ni lowo won to won se kini won to gba ko won gba ko owo oko la jo na sugbo wo iyawo mo ya yin ni mo ya yin
0: pastor
3: ajo na ajo na lu wo oko
0: pastor adirebigbe se won bi sori meja ni
3: ah bo se ri gan nu oko lo ye ku lowoju
0: se tori bukata la se waye ni awo okunrin
3: ah to
0: won ma fi awo okunrin lowo ipile won ni be ninu bibeli wa nu quran pe bi ipile ba baje kini ke olododo se yẹn ni kọ bẹ o tan kiyawo ti pin ọbẹ laarin rẹ atawọn ọmọ a yẹ pọn mọ nikan lo ku lẹ pe ah daddy only complain
3: ẹni binu ni awọn ọmọ yi ti
0: baba bada mo ti fẹ yọda awọn alejo mi ta ewo lo kan ba
2: ibeere kẹrin
0: aha a ti fẹ ṣetan o ibeere mẹfa la n lọ ibeere kẹrin lọ bayi ikẹrin njẹ o yẹ ki iyawo mọ pin kodu atm kaadi baale ẹ ṣe o tun yẹ ki ọkọ naa mọ pin kodu ti n gbe owo jade lori atm kaadi ololufẹ rẹ bakan naa kẹsi sọ idi to fi ṣe pataki
3: o ṣe pataki ki awon mejeji mo pin ko dara won
0: nitori kini
3: tori ijo ti nkan o ba sele ti okan nu won o ni le tagiri lati se nkan to ye ko se
0: abi ka so pe boya pajawiri
3: ta bi awon loyibo npe ni emergency abi
0: be ni
3: awon mejeji o ye kan mo
0: awon okunrin amo atm nlo ayoji koko ka to lo gbowo jade awa kan wa nawo lo nti ani olorun si nbo wa la siri satan
3: oluwa seun oluwa seun
0: sugbon mi ife kawon iyawo le wa lero pe lere si tu en ta si wa o eyin e se kotokoto la ja la mi o gẹsẹ ti ma rowo na lasiko ni o
2: tobe ba tan won so
0: tobe ba tan lawon iyawo le o soro
2: eyan wa le ran wa le won ma fi to
0: nigbati obe ba ro soso
2: o ti bi mi lo kan to yowo
0: se ibere kan lo ko
2: abere karun
0: ikarun ati setan anti onku bola boss bọ̀sùn aláyẹ̀dé ẹ̀hẹ̀ àwọn abọ̀ wá sí ọ̀dọ̀ yín ẹlẹ́ẹ̀karùn-ún àbí nínú dádì àti mọ́mì adéríbigbé pastor and pastor mrs wọ́n jẹ́ àlejò wa lálẹ́ tòní ta nínú yín tí ó máa ń jowú púpọ̀ jù ta sì nínú ẹ̀yìn méjèèjì tó ṣe pé kòkòrò ló lè jójú wọn wọn máa ń mú ijó láti pilẹ̀ ni.
3: ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ìbéèrè kejì yín ní ti jóun ọlọ́run fèmí lẹ́bùn ẹ̀.
0: kòkòrò ló lè jójú mi èmi ọmọ àríjọ ṣe bí ọba ni.
3: èmi gan mọ̀ pé ọlọ́run fún mi lẹ́bùn
0: ìjọ
3: dáadáa
0: wọ́n ti sọ ọ́
3: kẹ́kẹ́ dáadáa.
0: ìkẹfà àbí ìkẹfà kí ni yorùbá ń pè ní wẹ́wẹ́.
3: bí a lè pè ní panu.
0: tẹ bá wá jáde lọ síta kí ni wẹ́wẹ́ tẹ máa ń sábà rà fún ìyàwó yín. tí ìyàwó yín náà bá jáde kí ni wẹ́wẹ́ àbí pásítọ̀ ìjẹ wẹ́wẹ́ ni.
3: mo máa ń jẹ́ o mo nípanu ẹ̀pà ẹ̀pà ayére ni o kì í sẹ̀pà síse o mo máa ń jẹ́ sí
0: ìdọ̀tí o mọ́ wẹ́wẹ́ o lè máa ń rà fún ìyàwó yín àtàwọn ọmọ
3: gan. àwọn láìkì wọn fẹ́ràn èso.
0: èso ìyàwó yín kọ́ ẹ̀yin fẹ́ràn ẹ̀pà
3: ẹ̀pà yíyan.
0: kí ni ìyàwó yín fẹ́ràn.
3: àwọn wọn fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ wẹ́ẹ́rẹ́.
0: ẹkún dáńkọ ọkàn nítorí wọn ti sọkan fún mi o.
3: wọn fẹràn
0: ọsàn
3: wọn fẹràn mọngòrò náà.
0: báwo ni tọkọtìyàwó adélébígbé
2: tàbí
0: òní láti àpáta gangan báyìí báwo ni wọn ṣe ṣe sí
2: ọyà o. ìdílé olùzọ àgùntàn ọlálẹkàn adélébígbé tí wọn jẹ pastor adúpọ́lọ́dọ̀ ọlọ́run àmì òróró ara yín ò ní gbẹ
0: láìláì
2: ẹtí nǹkan ọjọ́ tẹ nǹkan ọdún ẹtùn bara yín pẹ́pẹ́pẹ́ sí ẹni káìsàn nígbà nínú ìbéèrè tá a bi màmá wa nígbà tí bàbá wa wà ní yàrá àṣírí ká má fa lọ ká má fa gùn ká má wíyàwí tó wí asán torí pé ọjọ́
4: kini osu kesana ni aro to la won alejo ta lo ni won si mara won daada pelu ogun olohun ni iya yin
0: amen
4: mama yin ni wo goke no be mi fe fa ta bere mi fe fa na lo lo ka mo le fa gun
0: ma lo nse o e mo pe ife le fi han si wa lati apata ganga mbajo
4: lasiko yi
0: sugbon ise kan wa ti mo fe ke se fun mi e wa recommend tokotiyawo miran oro yen wa di bi chain wa ma tesiwaju lo ni ti yeyi kale mo eni ti a fi si elikan ti wa nibe fun ti jo mejo on the 15 eyin le fun mi lawon ti nbo olohun ade ran yin lowo lede kukuru eyin eyan wa ani lati dupe iwe omo paki atomo nu radio atokun lere isitu ati fun mommy eni binu yesi Congo meji atokun ni awon sumo yin ati daddy ati mommy awon ni fe ke ma lo le lowo ofo ati fun mommy pilo meji to da po ni agbalagba fi ma rori
4: toro ni ru
0: ma ba yin chat lori bi e se ma ran yen lo ti wa de ko le yin lowo pilo meji lagbara lowo Olorun alagba
4: okay
0: o wa ni dele akim opasola so 5x10 ni new baggy market ni new ife road mbadan awon na ngbo wa lati aye alalusoke ni won tin shatile yin fun wa lori radio ojo ni ti o ni te o baba nsoro nipa be sheet igbalode won ta pilo won ta ati curtain oju ferese ati tenu ona
4: to gba ya
0: saje blue lantern rechargeable light gbogbo nkan orisirisi
4: ẹṣọ
0: inu ile o wa lọwọ alagba akim opasola aṣọ 5x10 lọjà agbági tuntun ní ife rodo mbadan lórí whatsapp ma ti ṣàlàyé bí ẹ ṣe máa rán yẹn lọ síbẹ̀ má dẹ̀ fún yín pílò yẹn rí i pé orun tẹ máa sùn
4: pẹ̀lú ẹ
0: máa nípẹ̀ sí i gan-an mọ́mì mú láti dúpẹ́ lọ́wọ́ yín
4: gan-an
0: ni agbara lọwọ Olorun awọn ti e ma recommend fun wa a tun ti seto de bi apẹẹrẹ a fẹ kawọn eyan ma fun wa ni semofita gari
4: elubo
0: awọn to n wa si ori eto wa lalẹ a fẹ kinu wọn ma dun iwa se leyi nikan o kere ju ti alejo kankan ba wa o ti ẹyẹ kele ba mi fun ọ ni kaadi ti wọn ma lo lori fone 22000 mo n ṣiṣẹ lọwọ lori yẹn àti gbogbo nkan tó máa jẹ́ kínú àwọn èèyàn dùn
4: àti bí owó ọkọ̀
0: máa wá sórí àti owó ọkọ̀ lọ́dà fún bàbá àbàdàn bàbá àbàdàn ẹnu ti dùn jẹ́
4: inú onídùn ní mórí yá wà.
0: dádì ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ wa olóòtú wa túnde ọ̀làwúwo bọ̀sùn aláyẹ̀dẹ́ àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ wọn fún wa láàyè láti gbé yín wá sórí afẹ́fẹ́.
3: A dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ ìkànnì yìí àti gbogbo
0: splash 105.5 FM
3: ilé funfun
0: Palau àti Lagelu 96.7 FM òkè gájò òkè àwa splash lẹ́gbọ́n Lagelu
3: làbúrò mo ti rí bẹ́ẹ̀ náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ wọn gan fún orí ọ̀fẹ́ àti àǹfààní tá a ní láti wà lórí ètò agbo ìfẹ́ special ní àṣálẹ́ yìí atọ́gùn adúpẹ́ lọ́wọ́ ti yín náà adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ pátá mo sì gbàdúrà pé lókè lókè ni ìkànnì yìí ni ó mọ̀ ọ́ lọ
0: ẹ̀wù
3: ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí lórúkọ
0: jésù kí àwọn òṣìṣẹ́ ẹnu ọgbà jàrà olúwa tí ẹ̀ ń darí àti gbogbo àwọn ọmọ ìjọ àti gbogbo mọ̀lẹ́bí àwọn tó ń wájọ́ sí nínú ìjọ yín mọ́mì ọ̀yà ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún yín lẹ́bùn.
1: a dúpẹ́ lọ́yìn lọ́wọ́ gbogbo ní ilé iṣẹ́ ìkìlọ̀ orúkọ iléeṣẹ́ náà.
0: splash 105.5 FM.
1: a dúpẹ́ lọ́wọ́ flash
0: point. ṣé mo tún mọ splash ṣe kí n tún fún yín olúwa fọ́nrin rẹ̀ sí mi lára ọlọ́run fún ìbùkún rẹpẹtẹ sílé mi àtẹ̀bí mi ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ nínú mi sí tó lágbára ni mo ti ń sọ̀rọ̀ olúwa jẹ́ kí àwọn àdúrà mi kó di ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí kó yí padà sí ìdúpẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí mọ́mì. Ẹ dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ aláṣẹ wa kan fún ẹ tọ́ fún yín láàyè láti wá.
1: A dúpẹ́ lórí iléeṣẹ́ yìí, iléeṣẹ́
0: Splash
1: 1.5 FM.
0: Wọ́n fún yín láàyè láti wá.
1: Ẹ fún wa láàyè láti wá sí ètò yìí ní àṣálẹ̀ yìí. A dúpẹ́ iléeṣẹ́ yìí a máa lọ sókè lọ́wọ́.
0: Àmì tó ẹyin ẹyẹ wa ẹyẹ ká sọ pé àdélébáre àrìnàkórè àkóyá ibi o iṣẹ́ ìránṣẹ́ yín yóò máa lọ sókè àmì òróró orí ayé yín a máa pọ̀ sí ẹ sì ní ṣaláì ní ohun tó dára jésù kristi olúwa wa tẹkí mí
2: aláwọ̀
1: gbà.

0: So, I do pray lower long to Funwa Nia Raida.
1: I do pray.
0: I pray Pataki. Lower Mulaga to me, you do roll looking. No. Hey, Yaole, hey, Balele. Hey, your domo curry. Hey, your domo binita, you know. Tea, a farabale ball, la yeti, or quati. I wish a lure to Walla let to name your singing now, my day. Lagua lower long. Ṣùgbọ́n a fẹ́ kí ẹ fi àsìkò ọ̀dọ́ fẹ́ wá fi báyé jẹ́ o ọlọ́run àtọ̀ yín sọ́nà o ẹ má máa bà á tètè káàkiri nígbà tẹ́nìkan bá gbóyún dé obìnrin kejì náà gbóyún dé ìkẹta gbóyún dé bóò ló ṣe ṣàlàyé fún bàbá àti màmá rẹ wọn ní ta ló fi jọ ń tiẹ̀ tó fi wá ń fọwọ́ kan gbogbo ẹ̀ tó ń bà á tètè báyìí kò dára tó tó ẹyin èèyàn wa mo tó kù tí a fẹ́ gbéyàwó nísìnyí òun náà la pè ní òkòtó ìfẹ́ náà la fẹ́ ṣe àgbéyàwó rẹ̀ kẹsì má gbàgbé ohun tí mo sọ lẹ́ẹ̀kan ẹyin èèyàn wa abetaya and motor part tó wà ní ọlákúnlé bus stop tí ó súnmọ́ ibi tí traffic light tó ti ń páàsì mọ́tò ní ọlákúnlé bus stop kó tó di pé adé lógúdù ní àpàtà nìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́sítọ́mà tó ń ra páàtì mọ́tò páàtì márúwá páàtì ọ̀kadà ló ń fàlà fún abetaya motor part ọlákúnlé bus stop torí pé wọ́n ń ta àwọn páàtì yẹn ní owó tó rọjú kẹ́dẹ̀ ma wá wo àwọn páàtì ọkọ̀ páàtì márúwá páàtì ọ̀kadà tó jẹ́ tuntun nẹ́nẹ́ wà ń bẹ́ẹ̀ kódà tẹ bá fẹ́ ra páàtì tó wá dàbí ẹni pé agbára owó tẹ́ ẹ mú dání kò tó láti ra páàtì mọ́tò páàtì márúwá páàtì ọ̀kadà tuntun tó kúnbọ̀ náà èyí tó dúró re ó wà níbẹ̀ bákan náà oríṣiríṣi táyà bẹ́mì díje tó jẹ́ táyà tuntun ó wà ní abetaya motor part ní ọlákúnlé bus stop kó tó di pé adébítí traffic light ń páàsì mọ́tò ní alao akala expressway katode logudu ní àpáta nílùú ìbàdàn yàtọ̀ sí eléyìí àwọn táyà tá à ń sọ yìí bẹ́mì díje táyà tó jẹ́ àyànrán tuntun àti tòkúnbọ̀ ó wà ń bẹ̀ bákan náà ta bá ń sọ̀rọ̀ nípa bátìrì ọkọ̀ à ń sọ̀rọ̀ nípa jáàkì àti oríṣiríṣi àwọn èròjà tó má ń jẹ́ kí mọ́tò dùn wò kí márúwá dùn wò kí ọ̀kadà dùn wò gbogbo ẹ̀ ni wọ́n ń tà ń bẹ́ o ẹ wàá gbọ́ pabambarì tó tún ṣẹlẹ̀ ní abetaya motor pass ọlákúnlé bus stop kó tó di pé adé lógúdù ibi tí traffic light tó ti ń páàsì mọ́tò ẹ má gbàgbé pé olùdásílẹ̀ iléeṣẹ́ tí wọ́n ti ń ta oríṣiríṣi páàtì ọkọ̀ páàtì márúwá àti páàtì ọ̀kadà akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀fọ́gà ni wọ́n ṣùgbọ́n inú mi wá dùn nítorí pé ìlànà tìgbàlódé modern technology iná ni ọ̀gá wọn ló fi ń kọ́ àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin tí wọ́n lọ kọ́ iṣẹ́ ẹ̀fọ́gà ńbẹ̀ èyí tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹ tú táyà kúrò lẹ́sẹ̀ mọ́tò kò ṣẹlẹ̀ mọ́ láàrin ìṣẹ́jú méjì ó pẹ́ ju ìṣẹ́jú mẹ́ta wọ́n ti dí táyà tó bá ń jò gbogbo nǹkan ti yí padà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu bí ọdún ọládòkun kí bàbá máa jẹ́ bàbá òun ní aláṣẹ àgbà iléeṣẹ́ náà eléyìí nìkan kọ́ ní abetaya and motor part wọ́n jẹ́ aláàánú mẹ̀kúnù wọn kì ń gbé owó tó ga lága jù lórí nǹkan tí wọ́n ń tà gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ àti bátìrì ọkọ̀ ní o àti engine oil tí gbogbo mọ́tò ń lò ní márúwá ni àti ọ̀kadà gear oil gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ power steering fluid hydraulic oil àti engine oil tó fi ń ṣe servicing ọkọ̀ ní márúwá ni gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àti ti ọ̀kadà ẹ̀yin náà sọ fún mi ṣé bátìrì ọkọ̀ lẹ fẹ́ rà ni àbí jáàkì mọ́tò tẹ wá ń wá ojúlówó tó dúró dáadáa tí ò ní jẹ́ kí táyà yín ṣubú lórí ilẹ̀ẹ́lẹ̀ gbogbo nǹkan tí ó máa ń jẹ́ kí mọ́tò dùn wò to ma nje ki maruwa dun wo gbogbo e wa ni owo Abiodun Oladokun Abetaya Motor Parts ni Olakunle bus stop kato de logudu biti ina ijoba tin pass moto mo dupe lowo yin o oke ina ni e ma lo
1: amin
0: lase ileduwa bakan na ati dupe lowo awon eyan wa lati oja agbagi tuntun baba bada
2: Okay.
0: So and Tamandar Koni Jagwagi to show 5 by 10. Akimo
2: Pasola Anani.
0: Eshe Adupe. Shibaka to Kroni, Ibiti Awayi. Mofeki and ye yon meso alati le yiwa. Afeke na wa lowo luria won kokonti afe. Lara re ni wipe afeki resi.
2: Ko
0: po ya se ni ale ifawon ko ati yawo iwuri nla lo je a fe ki awon eyan ko finu fe do gbe apo re si kale bi eyo kan bi meji se ba se olorun le se fun a ni ra kaka mo a fe ma munu awon eyan ti n ba n bo wa sori radio lowo aledun ni ati se mo fita ati ewa ati gari ororo ni epo ni ejo nitori olorun e ti ewo life ti n be laarin wa lati aye alalu soke ta ti n gbenu si mike asalasa awon eyan mi
2: ta se re mo kale na ta ma fi yo owo moto fa awon eyan
0: ile to wa je pa bambari oku la kaye baba badan adimolo lagbenjo o kere ju
2: nta yan ba fun afun
0: awon ile mo fe ki a ri enikan ti o ma fun alejo wa ni owo oko eso ele ni elekeji o ye ki awon alejo kokan to n wa sori afefe live lale bi ba se ife toto ife aisetan eyo kan le pe yan wa lati nu ile re wa sori radio lale o ni lati je pe won ni fe ro eto be program be ni o ta fe ni pe eni kokan to ba ti wa lati ojo mejo lo Olorun a ma pese fun aini yin.
2: Amen.
0: Lase Olorun eni wa owo ti. Eni wa ilera to peye ti.
1: Amen.
0: Lagbara lowo Olorun adura yin ma ma gba. Nkan ti mo fe tori won ni ka bere. O wa nu we mimo. Won ni a o ri gba. Won ni ka kankun tori pe o si lekun fun yin. Won ni e wa kiri e o ri. To ba ti n ra kini card de 2000 ko ma fi pe yan inu awon eya dun pe mo lo sori eto yan fun mi ni 2000 naira recharge card
2: ni
0: ko sun to lohun o le se so eyin eyan wa baba badan se agbagbe nkankan
2: so agbagbe nkankan le n ka bo si ipele to kan
0: ibi ta n lo nisin ni
1: okoto ife
2: okirabe
0: okoto ife ti bosun alayande da okoto ife ti ale o fa lanta lowo okoto ife o ni agbara pupo
2: nitori
0: na afẹ ke farabalẹ bọwọ onijọgbọn ẹda ṣe farabalẹ fankọfu lori eleyii ti ẹ tun fẹ gbọ ni alẹ toni boya ka ṣe papapa bi ẹwọ baba sọna lori okoto ife tori ta ba ti kuro ni ipele okoto ofe a gba ipe bi melo kan
2: ko
0: to di pe a ma lo si ipele ti yo kadi eto eyi ta mo si kootu
1: oloka
0: e wa ri ohun to sele ninu ti okoto ife ti ale yi o lagbara die a si fẹ ki e fara balẹ bi ọwọ onijọgbọn ẹda bo ṣe ma n fara balẹ fankọfu baba bada adimọlẹ ọlagbẹjọ ki lo n jẹ ijẹ lẹnu iwọ ki abiola adekan bina ko ma mura lẹ ijẹ lẹnu iwọ mo fẹ ko ṣalaye fun wa baba bada Ọlọ́run yóò máa ṣàlékún làákàyè yín.
2: Ẹ
0: tí wọ́n bá sọ wípé ìjẹ lẹ́nu ìwọ̀.
2: ìjẹ́
3: ìwọ̀ kíni ìwọ̀ kíni ìjẹ́
2: ìjẹ́ ẹni ohun tí a fi sí ẹnu wẹ̀yàn ni tá a fẹ́ fi mú ẹja láti inú odò ìjẹun ẹni a fi bo ìwọ̀ mọ́lẹ̀ tẹja òfin ni oúnjẹ ni yóò pè kò sì ní
3: mọ́ ìpè
2: yóò fi ròpò oúnjẹ ni kò sì ní
3: mọ́ ìpè páńpẹ́ ni wọ́n ń bẹ fún òun
2: tó bá ti lè gbẹnu ilé báyìí ìjẹ lohun ó pè ìwọ ọkọ lẹ́nu yóò sì bọ̀ sókè odò
3: bó ṣe rí nìyẹn
2: páńpẹ́ ni
3: a jẹ́ pé ìjẹ nǹkan tó ṣe é jẹ tó fi sí ẹnu ìwọ
2: tí a fi dẹ
3: páńpẹ́ dájúdájú wọn dẹ páńpẹ́ ikú fún ẹja ni kó lè ba kú bọ̀sán aláyẹ̀dé ó ti ń lago owó wípé máa sọ̀rọ̀ tiẹ̀ mídòmídò bàbá àbàdàn abiola adékànbí èmi fẹ́ kówó máa wọlé ni o kálukú ló ní area of specialization bọ̀sán aláyẹ̀dé
1: ṣe
3: kápolówó ọjà díẹ̀ manakocha palaroba manakocha palaroba abrakadabra ẹ bá ara ń tá ń tá o.
4: Flash FM 105.5 Flash FM 105.5
5: Ìfẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí òdúkọ àti iyọ̀.
6: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kún gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí. Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
7: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀ tẹ̀ mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọ̀ rí bẹ́ẹ̀? Ìwọ gan ló kàn láti di mílíọ́nìà wa. September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágilú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cash.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
8: What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìdọ̀tí lè sọ yín dọlọ́rọ̀? Bẹ́ẹ̀ bá mójútó. Ẹ wá kọ́ bá a ṣe ń tọ́jú àyíká wa. Lo àwọn ìdọ̀tí agbègbè fún ohun mèremère pàápàá jùlọ àjẹkù oúnjẹ ní Oyo Waste Summit 3.0. Ẹ darapọ̀ mọ́ wa ní 23rd September 2026 from 9 AM at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji and exhibition. On the second day, Emma kwa wen doti ikenyi, kaya new, asho new, paper, pali, snail shell, car plastic and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater Adamasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries and sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket. Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further.
9: Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: So a dupe popo lọwọ gbogbo eyin ti en tele wa yala lori kan ibani dore agbaye Facebook TikTok abeyin te gbe radio sodo ti en tele wa pelu komu okun lori sirisi ti amu wa lori eto wa agbo ife
1: special
0: ati wa ni ipele oko to ife lale eto ni lori eto agbo ife special ita pe akole re ni ije lenu iwo ademola alagbenjo baba abadan won ti so ohun ti eleyi to tumo si mo fe bi abiola ade kan bi ni bere kan pe won ni ikun dede ku ije anfani wa ninu ore atijo abi ko sanfani olokan kini yato ti nbe laarin ore asiko yi ati ore ta ti ri ti pe abiola
2: ore ti ati ri ti pe
0: ore atijo
2: ewu wa nibe
0: e ti je ti ewu fi wa ninu ore atijo ta ti ri ti pe
2: nkan temi fi so be ni pe boya ni ti mo si mo ipe ni yi o tutu ko ni wa iki wa lowo tele tele sugbon to si wa lo to si lo bi boya bi odun meta odun merin ti mo su wa ri mi ogudo gbeke mi le mi ogudo sumo ju mo gudo kokan wo pe ah se eni ti mo mo tele na ni abi o ti yi pada then ore asiko yi o anfani wa ni be ewu na su wa ni be
0: mejeji lo wa nbe Adimola Alagbenje baba abada nigbati Abiola Adekan bi ti salaye fun wa wi pe ati ore asiko ati ore atijo ko se ti ko bewude ninu mejeji baba abada ogbon wo la wa le da ti a fi ni ko sinu wahala lodo ore atijo ta ti ri ti pe ati ore iseyin ta sese pade
1: yo baba won ni ijila momo le isin to ra mo ru ara tin da leyin igba ta ori ina lo si jina ju ori owo te ba bi jo n ba ara won so re do awon yoruba na so pe ma wa fo wa ni jore ibu ata ba jo wu laarin ara gbese ta ba ka jo ma kiisin ore mi wa le gbe ma ti gbese meji iwaju ma da ko kan pade yin tori ijo ti o ba lewu
0: baba badan agbe kale yen awon kan tun so wi pe mo wa fo ni wa
1: ni jore
0: ni je ore jore tori teyin o ba ni ifarada
1: wengbo iwa ototo la jo gbe wa ni dile ototo
0: tun tenu ore jade
1: yo lewu
0: abi igbese ti ore ni nbe ti ba se pe iru eni be ni isera eni sacrifice
1: be ni
0: o le pe ti won fi
1: ore ta ba si si lo ba je ke bi ijabi a le so lo ba ti n po ju igba fe lo ore nbe bo ohun ti e le dale
0: boya iru awon ore te n so ni ore ererun
1: ore
0: pajawiri bi odun ba n pari lo die die se mo pe oni na ni ojo akoko nu osu kesan awon ilele ibo bi ibosun alayede won ma n pe awon osu to sese bere ni sata wa yi ni ember month
1: osu ba ko ba wa sowo so ma n ti
0: ami o olorun ba oni je ki ibakuba ko ba le wa ninu ebi ninu ile laarin ore
1: odun yi pari mojo pe oni wo dagun
0: ami ṣùgbọ́n ibi tá ń lọ gan ní pàtàkì ní pàtó ṣéyìn ò kì í ṣàkíyèsí pé bí ọdún bá ti ń parí lọ báyìí ẹni tẹ́ ẹ̀ rí látọdún kan méjì mẹ́ta sẹ́yìn ẹ wá ṣàdédé rí nígboro ẹ wá sọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin wákàtí kan tó wá ń fún yín ní àdírẹ́sì pé wọ́n ló ti wá wà látijọ́ yìí náà ọkọ̀ kan náà tí mo mọ̀ ẹ́ mọ̀ látijọ́ yìí náà ló ti gbó mọ́ ẹ nídìí kí ló dé tó tiẹ̀ lè yọjú sí mi abuja lèmi wà èkó lèmi wà ìbàdàn lèmi wà.
1: ọmọ tẹ̀lé nu o ọmọ tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ fa o.
0: pàápàá jùlọ bọ́dún bá ti ń parí lọ báyìí oríṣiríṣi àwọn ọ̀rẹ́ àtijọ́ àwọn ọ̀rẹ́ tá a ti rí gbẹ̀yìn nígbà tá a wà nílé ẹ̀kọ́ girama àwọn tá a jọ pàdé gbẹ̀yìn nígbà tá a wà nílé ẹ̀kọ́ gíga yunifásitì ilé ẹ̀kọ́ gbogbo nṣe polytechnic ilé ẹ̀kọ́ kọ́lẹ́jì olùkọ́ àgbà colleges of education colleges of technology
1: àti nígbà ayé payà máa rí.
0: Ewu ń bẹ láàrin ọ̀rẹ́ àtijọ́ àti ọ̀rẹ́ òde ìsẹ̀yìn, àfi kí Ọlọ́run kí ó máa ṣọ́ kálukú wa ni. Ó ṣẹlẹ̀ níjọ́ kan.
1: Bẹ́ẹ̀ ló ṣe ṣe.
0: Bó ṣe ṣẹlẹ̀ ni wípé ọ̀rẹ́ àtijọ́ kan ó wà níbi tó ti ń gba owó ní ATM point. Kí lẹ máa ń pè yẹn náà.
1: Ibi tí wọ́n ti máa ń gba owó.
0: Wọ́n máa ń gba owó.
1: Ẹ̀rọ ti ń pa owó.
0: Ẹ̀rọ ti ń pa owó lẹ́nu ẹ̀rọ. Ẹnìyàn bá gbọ́ tẹ́nìkan ń pe òun wípé owó orí transformer yẹn ni orúkọ ìnági jẹ́.
1: Tó máa ń pè.
0: Tó máa ń pera wọn nígbà tí wọ́n wà ní secondary school. Ló bá ta tí wèrè pé ta ló mọ orúkọ ìnági jẹ́ òun báyìí, owó orí transformer lójijì lẹni náà bá tún dá padà pẹ́.

0: latona to yi be o sun wo mi lo kan ti mo fe so da titi ah awani ah iwo le ti gbagbe owo ri transformer oruko na gije ni kaluku won je ikeje nje achipe lago nigba to wa se tan tan ni o da na phone number mi re to ba ti raye won sa se pasiparo phone number ni number ori phone kon le bara won soro eni tun gba owo lowo lenu ero atm o ba ka 1,100 naira o ba fun ore re owo ri transformer inu eni yen dun pe 100,000 logbele yi ah oni asima soro later asa ti se pasiparo phone number wa won se tuka niyan ni wa bere si ni pera won lori ago eyi to je ara Abuja wa ni sori laarin Abuja ati Eko ohun ni mo ma nlo ni opolopo igba won ni le Abuja won ni le Seko ewo loro e lorun to fe wa Seko ni abi Abuja eleyun owo ri transformer ati achipelago eleyun ba so fun pe Eko yen lo ti daju so pe Ibadan lo mu wa ati tete wa si Eko ni bi to wa won ba fun ra won lojo emi ti yin toto eni ki lo sele ah lo ba so fa won obi e ipe ore awon ta won jo jade secondary school
1: o ma ti padi e
0: ke e wa wo nkan e wola olohun ni ore awon ma ti di chief executive officer ton pe ni ceo alashi agba ile ise won ni o ni ile ise okowo nla nla ti owo n wo be ni iseju iseju eti awon obi ti o da kan won na ba won ti na ah se ki ise okunrin to so pe o fun yin ni o fun eni 1,100,000 naira 100,000 naira nibi ti e ti pade nibi ti o ti n gba owo lenu ero olohun na ni esi jeri awon mama wa ah eyin iya wa yo dara fun yin kini kan ni mo mo pelu awon mama won ma n so ododo oro ti se agba odo nife won ma n saba tenu mo nkan won o ni gba ki omo won sonu tori bee lawon ohunwoye so pe iya dakun ma ya mi ise re okere ki n to di gende ki n to deni nla o ti sise ribiribi o ti saisun saisun nigba ohun odake o ti fojuwe na ntori ki n le jomo o si ti laala si nitori ki n ba le jeyan iya ìyá lalábàárò ọmọ tí mo bá ń bá ẹ sọ̀rọ̀ ọmọ mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ ohun tí mò ń sọ ìyá ló bá ń ní ọ̀rọ̀ náà lẹ́fọ̀ ló ń fọ̀ lẹ́nà ó ní ní tèmi o sì mọ̀ pé bàbá rẹ ò sí ń lé àrọ́kọ ló wà ó ń sin màálùú ó tún ń ṣiṣẹ́ oko inú èmi ò ní dùn sí pé ó máa wẹ́nìkan lọ sẹ́kọ̀ọ́ ìgbà ó lẹ ti kọ́kọ́ ríra gbẹ̀yìn yẹn ní nígbà táwọn ti wà ní secondary school ní grammar school làwọn ti ríra gbẹ̀yìn ọ ẹ ti wá sọ̀rọ̀ ọmọrú iṣẹ́ tó ń ṣe ní ìsìn
1: àmì ara sọ̀yánù
0: ọmọ mi má lọ síbì kankan o èkó wẹ́ǹjẹ̀lẹ̀ kí lọ fẹ́ lọ rèé ṣe ń bẹ̀ ọmọ ru itutu wọn ń pa lẹkọọ lẹgàn sí i
1: kò dúró lórí ọwọ rẹ ọjọ tó sọ nìyẹn bọ
0: bọsùn aláyẹdẹ abájọ wọn ní baba hubert ogunde ó kọ orin kan nípa èkó èkó hubert ogunde wọn ní mẹwàá ń ṣẹlẹ ní dúníyàn mẹwàá ń ṣẹlẹ lẹkọọ lẹgàn sí
1: i èyí kan lọmọ
0: síbẹ̀síbẹ̀ gbogbo ọ̀rọ̀ tí àwọn òbí rẹ tán ń sọ sí
1: ẹyìn tí
0: kò dé ọkàn rẹ
2: ó ṣàfẹ lè kó
0: síbẹ̀ náà ó tiẹ̀ ti fowó pamọ́ nínú 1,100,000 naira 100,000 naira
1: ipe
0: òun ó fi tẹkọ̀ létí láti ìbàdàn lọ sẹ́kọ̀ọ́ ló bá pe ọ̀rẹ́ rẹ̀ yẹn ní ọjọ́ wo ló ń bọ̀ ó ní ọjọ́ báyìí ni sa ti ri wipe o ti de si adugbo wa mo ti salaye bi wa se rin ni ori WhatsApp sa kan ti tele sugbon to ba dabi eni pe oju ona ko fe yi e daada sa pe mi ma le salaye koda to ba ti de gboro Eko iwo sa ti pe mi ma ni ki driver mi ko wa fi moto gbe wale bo se ngboro oro yen ninu re ndun lokan re nbale pe olohun ma ti ke ore ohun yi gan o ti dolowo oya lo mo leko le gosi ah abajo to fi fun mi ni 1,100,000 naira 100,000 naira ni jo ni aje pe aye eto ohun na ti da lai mo ru ise ti o nse leko ah bosun alayan de Baba Uba Togunde won soro nipa Eko
1: Eko injili
0: mo si fe ka jogbo ke wa to mo nti o to se le lo ko sha eni ki lo sele
2: be
0: e be mo
2: a fe mo nto sele o
0: o sha de be won fi mo to gbedele o ba awon mo se re t-shirt ni gbogbo won wo o ba won lenu ase jinje mimu be ni oju re n pa kana kana pe
1: aye to nbe
0: mi aye titun ta wa yi na lawo eyan
1: ni n gbadun yen kete
0: won gbe odidi chikini adie ti won ti roast
1: won fa ya
0: na ti gbe siwaju ah bo so alaye de nikan lo le ye Baba Uba Togunde won se orin kan nipa Eko ta wa se tan mo fe lo o gbon mi
2: mo gbon yin
0: ah Olorun ko saanu wa o
1: ke labe san na
0: se mo pe alejo to wa lati Ibadan tori gbogbo eyan to njeun to ri chikini nla odi to ko siwaju to gbo orisirisi
1: aye to ku bi kan rai
0: se mo baba Ibadan keke bu se ko wa nigba ta wa lewe so ye ka ba won je onje
1: mi bo ti o mo ri aye ba
0: lo je onje mo le nko
1: onje mo di o san wo ludi lo di oto
0: o
1: o ri fan
2: o se ri fan ye
1: fa to fa enu
0: ya lo ba joko won gbe gbogbo won ti won gbe siwaju awon elomi na awon mo company won ba ni ko ma jeun lo
2: je ku je ni o je
0: o ni ebi o ti pa awon ekan fun laye na kokan won ba le ko n to je awon yen sa je won fowo gun kankan o na ba bere si ni jeun be lo ranti mama re ah ọ̀rẹ́ tí màmá rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí kí màmá rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá ọmọ àrídẹ́ gbájú ọmọ láwọ̀ọ́yá ni máa rẹ àlàó tó ní gbóbì tó la jùmọ̀dá ọmọ láwálé àbílẹ̀ roro lẹ́nu odi ààrẹ mi dàwọn ru ẹrú ọba ìlàrẹ màṣó òkèrè ọkà lóhùn ọmọ bàbá sọ̀rún àkùrọ̀ ọ̀rẹ́ tí ìyá ẹ̀ yàdákun máyà mi iṣẹ́ rẹ òkèrè kí n tó di géńdé kí n tó dẹni ńlá àti ṣiṣẹ́ ribiribi ó ti ṣàṣìṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀dákẹ́ ò ti fojú wí iná nítorí kí n lè jọmọ ó ti lálàṣí nítorí kí n bá àjẹ́ èèyàn ẹlẹ́dàá ìyá mi má gbàgbé mi síbi ẹ̀rù ń bà mí mímọ tó fẹ́ ṣẹlẹ̀ sí mi tó bá dọ̀la àṣé ara ń rò fún arákùnrin
1: yìí
0: ẹni tó jẹ́ CEO tó jọ pàdé Achipelago jẹun náà àbẹ̀wò ní gbogbo ẹjọ́ ń jò lọ di akéwì jò lọ di àwọn akéwì bíi mídòmídò
1: o ti dé mọ̀wùlẹ̀ wọ́n ṣe bí àlejò
0: yóò jẹ́ tó jẹ́ wo nǹkan tó ń mu lóríṣiríṣi ti wà ń bẹ́ o má sọ pé ò mu o hey mẹ́wàá ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà mẹ́wàá ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Eko
2: Wenje.
0: Eko Wenje.

0: ọṣẹ bọsun alayinade eko akete ile ọgbọn eko wenjele eyin na ti mo bi ti a ba irinkere do yen de o won sa ntoju okunrin to je eni ti won je lo sile eko girama ati achipelago pelu owo ri transformer won sa nke ni oju ke ni mo se yo ya yin lenu sa ipe odidi ose meji ni won se bere si ni toju arakunrin to wa lati Ibadan to si je pe ara nfu arakunrin to lo ba won leko le gosi wi pe ah ah lati gba to hun ti de bi bayi won fi ise kankan lohun sowo kan ma wa joko sinu ile ni abo kan ma ma jeun mo ma mu ti won ma jaladun pe okan won o balẹ lori gbogbo nkan to nsele ni isin ose meji ose meta nse ni arakunrin owo ri transformer gbadun yin iranu sugar nile archipelago ṣugbọn eyin eyan ọlọrun ọba ko ma je ki la kaye ọpọlọ wa o daru o ye ka ma fura nibi yohu ta ba wa tori nigba mi ti igbadun ati ọmọ jaye jaye ti won ba ti n gbadun ara won o ye kiyan le ma ro wi pe ewu nbe loko longe longe fura re na ewu ni leyin ose meta ti arakunrin wa ori transformer
1: to de be
0: nigba ti o di ose kerin ni CEO chief executive officer ti o se pe won lo n dari gbogbo awon omo aso kan na ni won wo igbadun aye ijekuje ni lo ba so fun pe owo ri transformer o ti n da mi laamu lati jo yi pe ise wo gan ni a n se
1: oni iran lo mo
0: wipe ose yi iwo na a ma fun e ni aso ti wa wo gba ni wa wa mo koko ise ti awa n se leko le gosi Eko wenjele Eko akete ile ọgbọn won ba wo aṣọ won fun ni t-shirt ti kaluku won wo o ni won wa bere si ni ronu pe
1: iṣẹ
0: wo le le to ṣe pe aṣọ kan na la won lati wo
1: ìṣẹ̀lẹ̀ sí àgbẹ̀nu ni àwọn àti ń papọ̀ ni
0: nígbà tó yá ẹni tó jẹ́ aláṣẹ àgbà chief executive officer ló bá pe owó orí transformer sínú yàrá ó bá kó oríṣiríṣi ìbọn sílẹ̀ pé ewó ló lè lò nínú àwọn bá jiná tù yìí
1: agbára ẹ ká
0: ẹ ní kí ló sọ ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ẹlẹ́nìyàn ó ní bó tiẹ̀ jẹ́ pé ń gba àwọn wà ń kéke máa ń bá bàbá mi lọ sóko òun ò yìnbọn rí o àwọn èèyàn máa kọ náà ni ewó ló lè múnú àwọn oríṣiríṣi ìbọn yìí
1: ọkàn
0: wọ́n ti ẹ̀ wá bèrè lọ́wọ́ archipelago owó orí transformer bèrè lọ́wọ́ ẹ̀ wípé iṣẹ́ wo ni kókó nǹkan tí ẹ̀ ń ṣe náà kóhun ti ẹ̀ kọ́kọ́ mọ̀ kẹ́ sì lè fi òye yí òun kóhun lè mọ bóun náà ṣe máa máa ṣe àní omú kan nínú ìbọn tó o lè yìn wọ́n ní lójú iná
1: lèwúrà
0: máa ń rún ibi tí ń tòótọ́ ó sàmú kan nígbà tó di ọwọ́ aago méjì òru
1: nígbà
0: jí gbogbo ara inú ilé pé ó yá tẹ̀lé wa
1: ìṣe yá
0: ṣùgbọ́n nítorí pé arákùnrin yẹn ò tí ì mọ iṣẹ́ dáadáa rọ́bìrì ìdígunjalè tí wọ́n lọ fún lọ́jọ́ yẹn òun nìkan ṣoṣo ni wọ́n mú balẹ̀
1: bẹ́ẹ̀
0: nígbà tí ọ̀rọ̀ ìbọn yínyìn di kàkà kúkú kàkà ọlọ́run bò ní já rírú ẹ̀ o ẹ̀rù ti ń belé
1: láti mọ̀ bóun ti bólé
0: lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n rí wípé àwọn ilé tí wọ́n lọ digunjalè ń bẹ̀ àwọn ilé yìí ti gba sójà rẹpẹtẹ sílé láàrin ìṣẹ́jú péréte wọ́n ti parákùnrin tó wá láti ìbàdàn ìyá fele ṣe àríkọ́gbọ́n
1: ìjìnlẹ̀ àmọ́ mo lè ṣe
0: ẹ jẹ́ a máa kọ́gbọ́n ẹ̀yìn èèyàn wà tó bá rí ẹnìkan tó ń tẹ̀lé pé ìgbàládùn jayé rúra ọjẹ́ rò dáadáa ẹ̀wọ̀ léyìn ní ìsìn ẹ̀yìn èèyàn wà.
2: Mo sọ sí wọ́n rò pé ìgbàdùn òun náà ẹ̀sìn òun náà ló máa jẹ́ pé for 2 weeks ní yóò máa jẹ́
0: kò yẹ kí ara ti fún un
2: ó yẹ kó o náà ti fura tí ó máa ṣe pé òun náà
1: lójúkòkòrò
2: mi ì ṣiṣẹ́ wọn àwọn yorùbá máa ní o ta fàlùsókè o ní
1: ọ̀ sági lọ́gbẹ́ òtògùrọ̀ lọ́fà
0: ọ̀gbẹ́ ní ọ̀pẹ ọ̀gbẹ́ ní òkè sọ́fẹ̀ lẹ́mọ̀ ìròyìn
1: láyé èrò lọ́fẹ̀ẹ́ o
0: ẹ̀yin èèyàn wa jẹ́ káfe lè ṣe àríkọ́gbọ́n máa lọ nílọ tìẹ máa gbé ìgbésẹ̀ léní tere èyí tere tọ́jà àfikún ọ̀pọ̀ ìrì ní dòjò ọ̀pọ̀ òjò iná ní dàgbàrá àgbàrá lágbára ó lè gbé èèyàn lọ omíyalé ẹjọ́ sí ẹni tó kàn ló mọ̀ lágbájá ń ṣayéere ó ń rówó ná ọmọ ìṣe tó ń ṣe kò jẹ́ kókó nǹkan tí a fẹ́ kẹ́ ẹ gbọ́ ní òkò tó fẹ́ ti alẹ́ yìí ẹjẹ́ a máa lọ sí kóòtù olóòka wọ́yà ilé rẹ nìkan àbí méjì ìdásọ́rọ̀ tá à ń sọ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ní orí ètò yìí a sì ti ṣèlérí pé lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo oṣù september yìí a máa gbé àwọn àlejò wá àti ṣiṣẹ́ sílẹ̀ kọ́lọ́run ọba kó jẹ́ kí iṣẹ́ wa kó yọrí sí rere ẹ̀yin náà ti ẹ̀dẹ̀ ń jaládùn wa tẹ nífẹ̀ẹ́ wa tẹ́ ń tẹ̀lé wa lórí ẹ̀rọ ayélujára ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ojú òní yín ti ẹ̀ ní tẹ́ o ká fi lè ṣe àríkọ́gbọ́n. Ẹ jẹ́ lọ sí kóòtù olóòka ọ̀yà orí ó máa bá wa ń bẹ̀ àbí ọ̀dà báwọn.
1: Ọ̀dà bẹ́ẹ̀ ǹjẹ́ a fẹ́ bọ́ sí kóòtù olóòka ẹjọ́ tí ọba sókà ní kóòtù olóòka ta lé òní ni èyí tí arákùnrin kan ọ̀gbẹ́ni ọkọ́ṣèdíwọ́ ilédìjà pe aya rẹ̀ arábìnrin mákòsíranmi ilédìjà àti agboolé ajimobi àdúgbò mìáyà ní ìlú ọ̀rọ̀bẹ́yìn yọ kọ́.
0: Ẹ dúná ọ̀dà ta lólùpẹ̀jọ́.
1: Èmi ni olúwa mi o.
0: Ìwọ baálé ilé.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Ni olùpẹ̀jọ́ kí lorúkọ ara rẹ
1: kò yé mi. Ọkọ́ṣèdíwọ́ ni o. Ilédìjà ọkọ́ṣèdíwọ́ ilédìjà.
0: O ṣe ń láti mú ẹjọ́ wá sí kóòtù olóòka fún ìgbẹ́jọ́ ta lẹ́yìn.
1: Mo gbọ́dọ̀ mọ wa o torí pé ìyàwó mi ó tiẹ̀ ń tó ṣe.
0: Pẹ̀lú orúkọ tí ò ń jẹ́ ọkọ ṣe kí ló pè é.
1: Ọkọ ṣe ìdíwọ́.
0: Ẹ ṣàlàyé kó lè yín wa.
1: Tó ìyàwó mi ó tiẹ̀ ti fọ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ mí ń sùn jìnàjìnà.
0: Lọ́nà wo ọ̀dà.
1: Ọkọ ilé lẹ́yìn èmi tí ó sì jẹ́ kí n mọ̀.
0: Yóò ní nǹkan tí wọ́n bá lé ilé náà ṣe fún ìyàwó rẹ tó fi gbé nǹkan gbẹ̀yìn rẹ lọ.
1: Ó ti kọ́ lóòótọ́ ó dá àwọn owó kan sí mi lọ́tọ́ ní káfíralẹ̀ ṣùgbọ́n látàrí irú iṣẹ́ tí mò ń ṣe àgbà ṣẹṣẹ mọ ọyá owó ná mo sì rò pé
0: tí n bá ti. Ọyá owó nígbà tí àwọn obìnrin ò jẹ́ ọgbádùn tí wọ́n sì béèrè pé kọ́ wá ṣe bùkátà lára wọn.
1: Ọmọ pèsè àgbà ṣẹṣẹ ni mò ń ṣe mo sì nílò owó láti máa fi ṣe.
0: Ẹyin ni agbaṣẹ́ṣe kọ̀ǹtráktọ̀
1: bẹ́ẹ̀ ni àwọn owó mo wá dà pọ̀ mọ owó tí fi bá àwọn oníbàárà mi ṣiṣẹ́ mi ì tí ì rí owó ń gbà ọwá ni mo ti gbé owó náà ọwá lọ kọ́lé mi lẹ́yìn ṣé ọmọ láì gbà sí lọ́wọ́
0: mi. Ọ̀dà alàgbà kò yé mi dáadáa o àwọn èèyàn máa ń sọ pé ẹ jọ ẹyin màmá wa inú yín la ti jáde o.
1: Tó pàṣẹ láì jẹ́ mọ̀.
0: Ikùn yín ni manufacturing company táwa yìí ti jáde a lè sọ̀rọ̀ tí ò da sẹ́yìn obìnrin o.
1: Àṣọyẹ kò rí bẹ́ẹ̀.
0: Yóò sàánì bó ṣe jẹ́ kó tó di wípé ìyàwó yín ó gbé ìgbésẹ̀. Madam kí ló ṣẹlẹ̀ ná.
2: Ẹ ṣe olúwa mi ò mọ́ sí bí ni nìyẹn o. Gbà sí ọkọ mi mo sì máa ń kówó fún wọn. Ẹ jára lẹ̀. Aniki máa kó wa màmá kówó fún mo sì kó bi almost bi 15 million mo ti fọkọ.
0: Mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà.
1: Kìí ṣe fún kò lẹ́ẹ̀kan náà kìí ṣe ojú ọ
0: mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́rin márùn-ún. Lé ní èjì ẹ̀ta.
2: Bẹ́ẹ̀ni ni mo sì dá fọkọ mi. Tìmátì wá ni ó ya ilẹ̀ tẹ́ lọ ràdà á ní òun yaná kó sì má sọ mí dolórí.
0: Ó ní òun yá owó yẹn dò ná.
2: Bẹ́ẹ̀ni won si ma so mi do lori buruku ile mere si ma
0: do ojo yi baba
1: won je oluwa mi so buruku ju nu ka lo owo na ni a ti mo ti ri leta
0: e te je ba le le se beyin ni olori ile
1: be ni emi na
0: la so yawo yin na ni igba keji
1: be ni bo se ri
0: mi lero pe en gege bi ba le le lo ye ke karama si ki be se tete ni le lori
1: mo karama si
0: ke kuro ni le mi rent
1: million me edogun ti n ba ti gbowo se ti mo se yoji ogbon a lo ra le lodidi ni
0: eh bawon yen se ma nso ni ya o a lo re ra le lodidi ti gbogbo ojo fi koja lo
1: ti ipeju ojo melo la lohun le mi yaya a se lo odun mokande logun ni
0: ke wa ni odun
1: odun mokande logun
0: mokande what
1: ko su meji ti
0: ko de 19 years
1: eh ko ti ipeju egberon ba
0: mi se mo pe eyin na tin dagba die die ni yawo yin gan
1: ngba to je pe ke se pa sese
0: to ma ese re gan tin se target
1: agin ngba se lo ma to block mo ra won a ra le lo didi ni ki wa la mo wa lo ko
0: ni le yin ki ma ko lo won fe ki bo so alaye de ma gbo gbo lohun etan ta won ba de ile fi ma nta iyawo won ni
2: ye
1: eh owo to ko le o wa ni se pe to ma ti gbo lo didi
0: owo lo wa ni se pe o ti nawo ba wa le o ti nawo ba wa le ko jewo
1: oko le mi le yin ki mi o ma ka le bi be lo sun ri atanu
0: balele
1: nje
0: kilode ti awon okunrin ma nse asise bayi kilode ti a fi ma lero pe awon iyawo wa o le dale ko ki se be na o
1: yo wa emi ni ma wa fi ase si ti nsi ko lo wa
0: won le mi ti balele to ba je olude na fun yawo e yo ya yin lenu pe iyawo double cross oko ti o lo re lale mole
1: se n to wa se
0: ti o ti ba se ko ni balele mama wa tele iyawo sugo sugo
1: ka mo ri
0: bipe asise na ni
1: emi o faye gba
0: ru asise ologa
1: owo n to se nko ma gba le won lo
0: ara eyan ko ri be madam ki le fe so
2: ah mo si so fun o so pe ki ma lo mo le pe ah se bi o ni bi ta ti so wa po
0: ko je ka madam e ni soro awon eyan gbagbo wipe obirin o le dale ko mama wa ma binu won le dale ko
2: aya
0: fi te ba ri okunrin to je oluran lowo yin
1: ti wa ran lowo
0: yin na sese to fi ri bo se ri
2: oluwa mi olorun
0: obirin o le dale ko lai ni olori lagbe ogiri tin ba ko
2: oluwa mi aye asijo
0: le so yen lo so be mi
2: ko ayo ye ile si obirin si da ko bayi
1: o gbe gbadọ mi mo
2: obirin ko
1: a le lo ko fun
0: o bo ti ba le re nso ni pe se ki lo mo nipa ile kiko
1: a wa lo nko
0: ya le re lo ko fun to wa n to e sona pe bayi ka sa bayi ka wodi so toro
1: oni ma ko
0: ko to lo ka lo wa yi
2: nigba si mo ko fo ko
1: ti o de mo lori ata
2: pe contractor se ba lawon to n gba
1: sese se ti gbo bayi
2: won de ba mi se
0: eh
2: awon to gba sese
0: ni so mo pe opolopo awon okunrin won ni gbagbo wi pe to ba fi lo re gba contractor
1: won ti gba
0: ati pe sugbalaja ti wa nu e
1: be ni
2: oluwa mi ran aja
1: won ija ten tele ti awo gbegiri ani a ma je lo
0: gba iyen da lo ta yin lara se sugbalaja ti wa nu e
1: o ti wa nbe nu eyan si le pa ndanu
2: oluwa mi
0: won ti lo kala wa yi se sugbalaja ti wa nu oro
2: yen ko si nkan kan be o na mo mi
1: mo
0: se
2: o na mo mi
1: to wa ko wa
0: ti o ba si sugbalaja nu e wo ati contractor to nbe kole se lila suit wa
2: ko se si kan kan
1: be o to ko mo contractor to wa ko mo million 15 owo mi sa ni ro didi ile
2: se si
0: ara wa ta yin nisin o wa de ti fowo soso
1: wa ma ko lo ile to nko
0: e do na
1: ibe yan so yori ata
0: mama yi o ni koko oro lenu ko so ni
1: koko oro ka
0: ni nigba ti awon obirin ajeje ton dari yi kakiri nbo leyin wa
1: won ba mi sise ni awon eleyan ba mi
0: sise ise wo ni won ba yin se je ka mo
1: ise obirin ni se ti mo nsi ṣùgbọ́n ọ̀nà tó ń
0: fẹ́ gbé gbọ́n ó ṣe láti jẹ́ pé iṣẹ́ obìnrin lẹ́yìn
1: ṣe
0: ẹ̀wọ̀n ìfẹ́ gbọ́ kọ́tà dọ̀tí ọ̀rọ̀ ní kóòtù olóòkà
1: yìí iṣẹ́ obìnrin ni mò ń ṣe láwọn obìnrin tí wọ́n bá mi ń ṣiṣẹ́ òṣì ọ̀nà tí yóò lè gba ràn wọ́n lọ́wọ́ tara wọn náà bí àmọ́ ibi táwọn
0: máa wọ́n dé ọ̀nà owó lẹ ṣe rara yín lọ́wọ́ ẹ̀yà àti obìnrin olóbìn
1: ó mọ̀ fún wa lé owó oṣù àwọn tí ń gba owó ojúmọ́ náà sí wà
2: mọ
1: yáyún ọ̀nà ni
2: ókè
0: bàbá
1: ẹ
0: ń fáwọn obìnrin olóbìn lówó kí làwọn obìnrin ń ṣe fẹ́yìn
1: wọ́n ṣiṣẹ́ fún mi
0: ní inú iṣẹ́ wo náà ń ṣe fún yín
1: iṣẹ́ tí mò ń ṣe lára sí àgbà sí ti tó jẹmọ́ sí
0: obìnrin bẹ́ẹ̀ iṣẹ́ lílà ogún náà ń ṣe fún yín
1: lílà ogún ìbò
2: Oluwa mi do gbe awon ton sise labe won
0: lo. En to fi lo ko fo ko ngila nse nkan kan ti da won po ni.
2: Ko si nkan ka be ni
0: ni. Ko de teyin okunrin fi ma roro kuro nipa iyawo yin beyin.
3: Ebe eyan lo nda 20 million sowo oko re, million 15 pere. Ki si pari ise ki lo ra ni 20 million ka jo ma gbe be. Ini wa njo loju.
0: Seri. Ma
3: po ni o ma da ko ma ko lo le won.
0: Bi eni pe nkan ti e nse le fi nlo awon obirin
2: beni
0: te ba ti gbe ri obirin ajeji lodo awon ba ilele o ti ni bi ti won mu won lo ton ti lo re laagun
2: beni
3: boya jamalaguna
0: ni ki se ro amalaguna tori be na se ma ro wi pe to ba ti ri iyawo ile pelu contractor abokunrin kan ti o ba won kole a je pe sugbalaja lo ma pari e mi o fara mo be
1: o ti da ko ma ku lo ile won
0: to wa di je mejo a ma yen ju oro
1: eyan
0: wa a fe kiyin eyan meji ki won pe wole ka to ma dagbere a dupe lowo bosun alayede fun ise takun takun ti ale yi to se pe won ni ilu merin eyan kan soso
2: hello
0: eni kan ti wole o e ka ale o mommy daddy
4: e se o ka ale mi
0: hello ah
4: deni ya meri lati do
0: lati wo lodo oba
4: ido
0: ido ehe ki le ri soro ta nfa la ta ro yi
4: ha se ri ko fo wa ye mo awon okunrin ni o
0: ah ah
4: ni se da da ko lo kun ni o se
1: ah ilu la da
0: se n bo yi ya se ma
4: jo ko ya wo de se je si wo ni ko o gbe bi le ni ko ko bi bi le yi
0: Mama, kilo de ti awon baale baale le se ma nlero pe iyawo le dale ko kilo wa nbe
4: o be yin le dale pa
2: ai mo ni
4: gba ba yin soro ijo ni le ni ki mo pa ni mo gbe ko ya ba du apo iru apo iru apo nten pa yin na ni lo
0: ewo mommy nkan temi o ni fe gege bi baba agbo fe n temi o ni fe si ina ni pe e ma ma dogbon ko le labele lai fa oko yin mora tori o tun le daja le laarin yin ati laarin awon omo tori e na la se da le bi pe ko se daada
3: ko fowo di ekun loku kara le
4: rara
0: ẹni tó ní létí ọkọ tí o sì ní kọ́gbọ̀ lọ́wọ́ tó lóun fẹ́ ra ní ẹgbẹ́ kókó ṣòfò ni
1: àmì
0: mọ́mí ẹ ṣe gan o a máa rí yín bá o ẹ bá ń kí gbogbo ilé o
1: ẹlòmíì ti wọlé àbí
0: ẹnìkan tó ti wọlé 0706 0706 949 949 3000 ẹnìkan ṣíṣe tá a lè gbà wọlé nìyẹn 0706 0706 949 949 3000 àti ẹ̀fẹ́ káwọn ọba ilé gan kan bá wa dá sí
1: ká tó máa dá gbé rẹ̀ káwọn yẹ̀pọ̀ bẹ́ẹ̀ nìkan ni
0: 0706 0706 949 949 3000
1: ẹnìkan ti wà bẹ́ẹ̀
0: ẹnìkan ti wọlé o ẹ ṣe o ẹ kalẹ o.
1: Ekale
0: daddy.
4: Eka mommy.
0: Ah mommy wa adugbo le ti soro ilu wo ni adugbo wo ni.
4: Ibadan lati academy.
0: Aha bo ni academy ni
1: na le dale ko.
0: Seyin na ntele gbogbo alaye wa lataro.
1: Epa ti woni na.
4: Ntele lataro
0: be ni. Eh kini nkan te wa ri si oro ti ajo gbe ewo yi. Eh eh.
4: Ti en ti wa fo 15 million fun. Ti ko ri le ko ti ko ri le ra.
1: A fe ra ni.
4: E tun wa ni ko fowo mi fun.
2: Abi
4: won se be en ko fe.
2: Ki tun wa ko wo mi sile.
0: Aláìrí kan ṣe kan.
1: Kára ló dìdí lọ́dà àwọn tó búlọ́ọ̀kù pọ̀ yọ̀
0: mọ́ mi. Mọ́ mi ti kúrò mbẹ.
1: Ta ló wà mbẹ?
0: Ok, ẹja gba ilé ìwọlé ká tó máa dágbére. Ẹ lọ ẹ̀ka ilé o, agbo fẹ́ special splash láwà nìbàdàn.
1: Ẹ̀ka
0: ilé dáàdì kí ló kọ yín bolẹ̀ wà àdúgbò wo ìlú o?
5: Ni àwa ń tẹ́lu bọ́ǹfọ̀ tó.
0: Àbúrò ni bọ́ǹfọ̀ tó lálẹ́ yìí o. Ẹ gbọ́ gbogbo ẹ̀sùn tó fi ń kà wọ ọkùnrin gbọ́ ṣe bẹ́ẹ̀ lórí àbí rọ́nà pamọ́ wa.
5: Ọkùnrin ló bẹ́ẹ̀
0: ṣá wò sà. Àwa ọkùnrin náà la máa ń ti àwọn obìnrin lọ síbi tán ọ̀fẹ́ lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Tó ẹyin èèyàn wa adupe lowo olorun
1: eniko yo ti nbe
0: fun eto ati aleye adupe dupe pe okun lowo pastor ati pastor mrs aderebigbe ton wa lati apata ganga mbadan fun eto wa ni ale ti oni pelu ogun olorun to ba tun di ni ojo mejo ehe awon alejo pataki ina le tun ba pade lori eto yi be la se ma se ni gbogbo ojo mejo mejo e se eku atileyin yi kan ma so pe
6: olele ale wa bare o
0: ise a
6: aba wa se o si danu
0: bode
6: ale gbogbo bi wa mole
0: olofin
6: ko ni je kan fi wa lera lai lai
0: lawoya
6: a je ko wo ya le kaluku wa
0: ikolaba
6: akola to la ba ba kana
0: la fi han
6: a fi wa han so so mo aiku ba le oro
0: oga
6: ko ni je kan ri wa gan ni ta wa
0: imoba
6: a je ki le ri mo ba wa loke pe
0: oke ho
6: a je ka ma ho iwa yo
0: ijo nko
6: a je ka ma jo ijo ijuno
0: titi ojo mejo ta tun ni ore ofe ati anfani pelu ogo olorun lati pade gbogbo eyin ololufe wa jake jado orilede agbaye lori eto ta pe ni
6: agbo ife special
0: adupe lowo obosun alayede olowo dan magic finger studio manager kusari jakete santan soma ese ẹkú ètò wọ́nà ojú tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ afurọ́rọ́ bí ẹni ó sùn ọmọ tí àjànà rò alágbẹ̀dẹ̀dẹ̀ mídòmídò lérè ṣètò nítorí àmì kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀tì ọlọ́run ọba ló ń fún wa ṣe bàbá àbàdà
1: ẹgbẹ́ adúpẹ́ fún talé rìn pé ó tún wá sí ìmúṣe nínú ìbẹ̀rẹ̀ oṣù tó yin gbogbo nǹkan ayé wa ní ọmọ tuntun bàbá
2: kí a tún pàdé
0: tó gbogbo ẹyin tí ẹ gbádùn wa ẹ ṣe gan-an ó
6: dàbọ̀
0: ẹ mọ orú nǹkan yẹn orúre
6: làwọn sùn
0: ó dàbọ̀.

tún ti dé. A lọ lánàá Adélé ni. A tún ti dé láti mọ bẹ fún yín. Bàbá sọ nípa ètò yín ètò wa idán. Idán gangan leléyìí eléyìí tó yàtọ̀ sí dánkídán. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Eléyìí tá a pe ọmọ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5 eléyìí tó kalẹ̀ sínú ọgbà ilé funfun báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Adúgbọ́gbọ́n akẹ́sí torí a ti kó gbogbo ẹ̀dẹ́ lónìí tuntun tuntun ní bàbá sọ nípa ètò idán gangan. Bọ̀sọ́ aláyànde ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa. Ìyẹn lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn a sì kú oṣù tuntun. A ti wọ bàbà bàbá yìí. Àbúrú bàbà bàbà ò ní kàn wá dáadáa bẹ̀ ni ó kàn wá lógun Ọlọ́run. Ẹ ráyè sàmí àbẹ bísì. Ọ̀gá wa Túndé Ọláwúwo olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná lóko mi. Olóko eléyìí tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá tiantia the sport actor. Actor eléyìí tó wà active ẹ wò wá ní Facebook ìkànnì ti alápá bí Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok at tijani oloko dana sport actor on TikTok náà ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà ọ̀nà méjèèjì lẹ́lẹ́ gbàgbọ́ wa. Ẹ dẹ̀ má gbàgbé pé èèyàn kan tún máa láǹfààní àti gbẹ́nu sí cashport lálẹ́ yìí àbí káàṣìẹ̀ cashport dọjọ́ jimọ̀. Ṣùgbọ́n nínú oṣù tá a wà yìí láti ìbẹ̀rẹ̀ oṣù yìí lọ báyìí egbò ẹ̀mbà month September ni o October ni November December ni o. Ṣẹ̀kẹ̀dúgbẹ owó kódà ní gbogbo ọjọ́ jimọ̀ mọ̀ pé cashport ọjọ́ jimọ̀ 500,000 lowó tó ga jù àfi tí Friday yẹn bá bọ́ síjọba bá fẹ́ ṣe àkànṣe cashport ló kù. Ṣùgbọ́n gbogbo jimọ̀ ẹ̀mbà yìí 1 million ni ó ti fò kúrò 500,000. Bí nǹkan ṣe rí nìyẹn 347*1004*1# tàbí www.cashshare.ng. Àwọn transfer lọ́lọ́kan òjọ̀ kan ti wáyé o. Àwọn kan wáyé lọ́wọ́ wọ́n negotiate deal lọ́wọ́ wọ́n yanjú àwọn kan lọ́wọ́. Bó o ní nǹkan ṣe lọ? Enzo Fernandez awó ti já pàkó ní Chelsea. Ta ni kọ ti Chelsea ta ni a fẹ́ gbé láti fi replace Enzo Fernandez. Àwọn alákòóso kọ Chelsea àwọn tí ń bá Chelsea negotiate player wọ́n mọ̀ dàmú lé ní pọ̀ o. Wọ́n bá ṣe ń kó ń bì kan náà lọ bì kan ẹ mọ̀ta fẹ́ nìkan kan ńgbọ̀n bá tún débẹ̀ wọ́n tún ni à síbẹ̀ lẹ́ fẹ́ gba iye tá a fẹ́ san ni tún gbà mọ́ ẹ̀yin tí bí ṣe àti ìta ti bí ọ̀hún atún. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn ọfà Chelsea padà bàkánú àwọn agbábọ́ọ̀lù ọ̀hún à ń bọ̀ lápá abẹ yẹn. Ẹja bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìmúrasílẹ̀ de ìdíje fi ẹ̀yẹ àgbáyé tàbá sọ nípa ìmúrasílẹ̀ de ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí tí ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Falconers tó orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n múra lẹ̀ sí ẹ mọ̀ pé under 20 World Cup ó máa wáyé Poland

ó máa wáyé Poland. Wọ́n fi nǹkan ṣe Poland ní friendly match ilé tí wọ́n gbá láìpẹ́ yìí. Ṣùgbọ́n figagbága tí wọ́n gbá kojú orílẹ̀-èdè ti Korea, omi ayò kọ̀ọ̀kan ló wáyé. Omi ayò kọ̀ọ̀kan ló wáyé lénìí. Ọjọ́ ajé ọjọ́ Monday náà ni figagbága àkọ́kọ́ ikọ̀ ti Super Falcons, àwọn àti orílẹ̀-èdè Spain. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Bàbá sọ nípa FIFA Under-20 Women's World Cup. Kí ni o dúró báyẹn? Bẹ́ẹ̀bá rí àwò Facebook, ẹ máa bọ̀ ní TikTok. Àti Tijani Oloko dáná Sport Actor ní TikTok. Network ti Facebook yẹn. Iṣẹ́ lọ ń bẹ̀ lọ́wọ́ báyìí ṣùgbọ́n ẹ máa bọ̀ ní TikTok. Ẹ rí àwò ń bẹ̀ yẹn dáadáa. Bákan náà, agbábọ́ọ̀lù tí wọ́n ṣe fìwé pè láti wá gbá bọ́ọ̀lù fún ikọ̀ ti Super Eagles láìpẹ́ yìí. Bàbá ń sọ nípa agbábọ́ọ̀lù ikọ̀ ti Millwall, Femi Asis. Ẹ ti máa gbá bọ́ọ̀lù yẹn tó jẹ́ pé kò fẹ́ síbi tí ò lè gbá lọ́wọ́ iwájú fún ikọ̀ ti Millwall. Bó ṣe ń ṣe bẹ́ẹ̀ fún wọn náà ló ṣe bẹ́ẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà náà. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Brighton and Hove Albion, wọ́n ti gbà láti gbé agbábọ́ọ̀lù yìí. Pẹ̀lú owó ilé ti lọ bíi £12.5 million. Ó ní gbogbo ẹ̀ lápapọ̀ pẹ̀lú ẹgbẹ̀ẹ̀gbẹ̀ ó súnmọ́ kó padà wọ bíi £14 million. Òun ní kẹgí agbábọ́ọ̀lù ti Brighton and Hove Albion òun ẹgbà láti san. Ó súnmọ́ kó tọwọ́ bọ àdéhùn ọdún mẹ́rin fún ikẹgí agbábọ́ọ̀lù ti Brighton. Bàbá ń sọ nípa Femi Asis. Gbogbo ìgbà tó lò nínú kẹgí agbábọ́ọ̀lù ti Millwall pàápàá jùlọ ní sáà tó kọjá, góò 11 ló gbá wọlé. Ìfigagbága 37 games. Ó sì ní ìrànwọ́ 7 assist. Bí nǹkan ṣe rí nù. *347*1004*#. *347*1004*#. Tàbí www.cashier.ng. kò síbi tẹ́ gbà wọlé nù méjèèjì. Ẹjẹ́ àtẹ̀sọwọ́ iwájú. Àwọn transfer lọ́lọ́kan òjọ̀kan Liverpool ó fẹ́ jí Chelsea bù. Chelsea já pé níbo àbá ti fílẹ̀ ni. Wọ́n kéde the most valuable club. Wọ́n kéde báwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bí wọ́n ṣe ní kìmí sí. Àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní kìmí dáadáa. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá. Ẹ já mu láti bẹ̀. £2.3 billion. Òun náà ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur lè wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá. Tá a bá sọ nípa àwọn ti most valuable club, ẹ ń wò pé ikọ̀ wo ni ikọ̀ Man U wà? Ikọ̀ wo oníkẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea òun wà? Tottenham Hotspur òun ló di ipò ẹlẹ́ẹ̀kẹwàá mú tiẹ̀ nínú àwọn ikọ̀ tó yí ó wọ́n jù. Bàbá ń sọ nípa ọ̀nà méjì ni. Ọ̀tọ̀ ni pé tí wọ́n bá fẹ́ tán bá sọ pé most valuable club, ó lè jẹ́ nípa ti àwọn pléyà tí ń bẹ nínú ikọ̀ yẹn. Pé tá a bá tí wọ́n bá fẹ́ ta gbogbo wọn, tá a bá sí gbogbo wọn papọ̀ àwọn pléyà, èyí báyìí wọ́n jẹ́. Ọ̀tọ̀ ni most valuable club pé tí wọ́n bá fẹ́ ta tíìmù gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo franchise tíìmù gẹ́gẹ́gẹ́gẹ́ lápapọ̀, èló ni gbogbo ẹ̀ jẹ́. Ọ̀nà méjì nu. Ṣùgbọ́n èyí tá à ń sọ nípa rẹ̀ yìí, tí wọ́n bá fẹ́ ta tíìmù là ń sọ o, pé tí wọ́n bá fẹ́ ta tíìmù gangan lápapọ̀ àti pléyà o àtàwọn fáǹsì wọn irú tí wọ́n bá fẹ́ ta Man U ní ìsinyìí. Ẹ mọ̀ pé gbogbo àwọn fáǹsì Man U wọn ó ta ogun wọn papọ̀ ni. Irú lérè ní ìsìn wọn ó ta lérè mọ́ Man U. Engineer Michael wọn ó ta mọ́. Tèmítayọ̀ Oyè Ládùn Àbọ̀rọ̀ wọn ó ta mọ́ Man U. Gbogbo àwọn olólùfẹ́ Man U pátápátá wọn ó ta mọ́ Man U. Tó fi dórí àwọn tíá náà, wọ́n ta Mickey náà mọ́ Man U. Mickey Ombata wọ́n ta mọ́ Man U. Ó ti yé yín báwọn tí wọ́n bá fẹ́ ta gbogbo ẹ̀ lápapọ̀. Wọ́n wá gbé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́wàá jáde. Wọ́n ju mẹ́wàá lọ ṣùgbọ́n torí àkókò wa mẹ́wàá eléyìí tó jẹ́ pé 20 gan wọ́n gbé jáde.
ṣùgbọ́n àwọn ikọ̀ tó ní kìmí tó ní kìmí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur €2.3 billion ni o ló fi wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá Chelsea €3.7 billion lè wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ €4.2 billion ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG fi wà ńbẹ̀ Man City ló wà ní ipò ẹlẹ́ẹ̀keje €4.5 billion ló wà ńbẹ̀ tí wọ́n fẹ́ ta àwọn tíìmù bá àwọn tíìmù ṣe wọ́n sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United €4.7 billion ò ní wọ́n ti Man U tí wọ́n fẹ́ ta Man U ìwé àwọn Mr. Jide àwọn tí wọ́n tà mọ́ Man U nu àwọn Man U wo ló tún wà náà o Man U yapanu ọgbà yìí engineer Bayo wọ́n ta òun náà mọ́ Man U gbogbo wọn náà wọ́n sí lápapọ̀ tí wọ́n fi ní Man U €4.7 billion ni wọ́n ti Man U wọ́n ní ikọ̀ Liverpool ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún €5.1 billion òun ni Liverpool fi wà ńbẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal Up Gunners tí wọ́n fẹ́ ta àwọn Arsenal ní ìsìn jẹun wọ Arsenal ti ń bẹnu ọgbà DJY Aziz Adémọ́lá aka Granit Xhaka ẹ̀yà Fabregas wọ́n ta òun náà mọ́ wọ́n ta ẹ̀yà Fabregas náà mọ́ gbogbo ẹ̀ lápapọ̀ ó jẹ́ €6 billion ni wọ́n ti kọ Arsenal ló fi wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin àáfàá kí lápá náà wọ́n ta òun náà mọ́ Arsenal ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta €6 billion náà ni €6 billion ikọ̀ Barcelona ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì €6.7 billion ni Barcelona fi wà ní ipò ẹlẹ́ẹ̀kejì ọ̀gá ẹtìmẹ tó wà ńbẹ̀ ọ̀gá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid ìjọba àtàlù Ala Madrid Madrid ló wà ní ipò alákọ̀ọ́kọ́ €8.1 billion tí wọ́n bá fẹ́ ta tíìmù àwọn ikọ̀ tó tún ní kìmí tó tún wà lọ́wọ́ ìsàlẹ̀ Aston Villa ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹtàlá €1.9 billion ní Borussia Dortmund ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejìlá €2.1 billion ikọ̀ Atletico Madrid ipò ẹlẹ́ẹ̀kọkànlá €2.2 billion Inter Milan ipò kẹrìnlá €1.6 billion Newcastle ipò kẹẹ̀ẹ́dógún €1.3 billion Juventus ipò kẹrìndínlógún number 16 €1.2 billion AC Milan torí ọ̀gá mi Ayọ̀túndé Ọlátẹ́jú wọ́n ta gbogbo wọn papọ̀ náà ni o €1 billion ni wọ́n ti AC Milan báyìí Napoli ló wà ní number 20 €339 million òun ni wọ́n ti Napoli kódà gan Sporting Lisbon gan láti orílẹ̀-èdè Portugal gan ló wà number 19 ó tún wọ́n ju Napoli lọ bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn nípẹ́ yí ko tó ti káàṣì ẹ̀ mọ́ a ti ń súnmọ́ bẹ̀ báyìí *347*1004*#. Tàbí www.cashier.ng bí nǹkan ṣe rí lápá abẹyẹ nìyẹn bàbá ń sọ nípa kóòdì ti káàṣìẹ láti gbẹnu sí i 25,000 bẹ́ẹ̀ lẹ̀ lálẹ́ yìí ẹ mọ́ gbàgbé pé mo já yín tán wípé inú oṣù yìí láti ìbẹ̀rù oṣù yìí lọ ẹ ń bà ní ṣẹ̀kẹ́dúgbe owó làwọn èèyàn mọ̀ gbẹnu sí nípa ti ká ẹ̀ káàṣìẹ pàápàá jùlọ Friday Cashport àwọn tí a tiktok matasne muritala yusuf tudex onambembe láti gànà sabeleti kbest oní how much is celtic €775 billion ó wọ́n ju gbogbo wọn lọ isiaka olamide kan láti kuwait ọbaṣà babatunde muritala akófasàn òun náà ń bẹ ní tiktok sasmall mo gbọ́ tolúwa ibrahim àròlé ọba lambari ọbaṣà tundex 100 náà bẹ́ẹ̀ wọ́n ya apá olawal kasim kéwùmí àwọn tí a ń tiktok inú ẹjẹ́ aláǹfààní àti sun ọwájú akóredé tí a mí yò ala madrid ẹjẹ́ abẹ́rẹ́ sí mú àwọn transfer yẹn wá lẹ́yọ kọ̀ọ̀kan ẹjẹ́ akọ́kọ́ mú láti inú gẹ́gẹ́ agbábọ́ọ̀lù ti barcelona
Iko Barcelona won yonda ma Casado fun iko bi agbabolu ti Brighton and Overbion. Eh ni ade won laya lo ni o, kosi option to buy nbe o. No option to buy. Ta ba so nipa ti ma Casado. Bakana Antonio Rudiger ti won ti retire ni national team. O ti retire national team. Sugbon ka to wo ile Gesi. Ninu Igbegbe agbabolu ti Barcelona. Anthony Gordon o salaye yato to wa ninu DJ League ile Gesi ati League orilede Spain. E ma pe ngba ti Marcus Rashford na to de apo meko Barcelona lade won alaya lo. O na salaye o ide yato to wa laarin La Liga ati League orilede ti Spain. Anthony Gordon na ti so ti e. Kini ti Gordon wi leni le gbogbogbo e. Aba fi wi bi iseju bi marun sisi aye ko to ka se. Anthony Gordon. River Gbabi Saloon official baba iko je kan mo ta lo ta ida gangan nu ninu felele nbi. Anthony Gordon ni mo je agbo si nbe. Bo mo di o ba de bi ero, un le ro ni ba. La Liga ti EPA iyato nbe nbe o, iyato wa nbe o, ka mo ko ka mo jale. Suppose ati wa nu DJ League le Gesi tipe ohun se wonu ko ba Barcelona ni. La Liga yato gedegbe si EPA o, oni ninu DJ League le Gesi iwo to ba fe excel to fe lo fa ogbudo sangun ko bi ko apa ko bi ko ese koda to ba sangun tele tele ipo koko wonu DJ League le Gesi na ogbudo gogo sise gym dada to fa rin sapa to ni kimi nle debi gbe ti an ba ko lu o bi igba ti won ba le cement mo yan be lo se ri gege bi Anthony Gordon gege bo se jodi mbonu oni nile Gesi won ni gbagbo nu physicality ati intensity ka gba bolu so kan elewon e gba ko dare ke bi won di mo sare kaaki gege bo se jodi mbon niyan o oni sugbon ninu odije La Liga technicality ati intelligence tactically intelligence oni gbogbo e on lo gbudo di ogbudo gbon daada ko gbon daada on lo le mo exer ninu odije ti La Liga o oni looto nigba to won o ti darapo mo la La Liga awon ta won je English players awon ma mi believe pe La Liga o da to league awon a so nipa pe boya pe yi to mo leju ti en ba se afihan ballu o pe awon kan to sodo sinu ballu league mejeji pe awon English players awon ma believe pe La Liga o da GPL o oni sugbon ohun ti debe o awon kankan wa nu DJ La Liga ti o si ni PL o o te so wo waju oni ninu DJ La Liga to ba fe gba ballu dada La Liga ogbudo ni ball control nkan akoko to ogbudo ni ti ogbudo jeun ya ni pe ogbudo ni ball control to duro dede gege bi Anthony Gordon gege bo se jodi mo niyan pe ball control ogbudo sharp to ba fe gba ball La Liga oni sugbon ni EPL even to ba ni ball control to sharp dada to ba control ti ball yen ba taku lese re o le fi body ko fi shield the ball yen ko to ba tick dada to ba lose control to control dada ti alatako ba nyabo o le sare fi body pade e pe nibo iran pa gege bi ti Anthony Gordon gege bo se jodi bi monu o le fi body shield the ball yen to pada game ball yen pada oni ko si yen nu DJ La Liga to ba ti lose control bayi papapa alatako ti gba ball nu

0: àti sá kiní yìí sí o. Ogó. Ó yẹ tó ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí. 2515. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀ka alẹ́ lẹ́dà o.
0: Tìjáni olóko dálẹ́ ló kọ́ mi Splash FM láti ń pè yín kí ló kọ́ yín bólẹ̀ wáyé.
1: Orúkọ mi ni Fatai Kọ́lálékan Jamilu.
0: Láti
1: Olódó.
0: Láti Olódó.
1: Ogunmọ́pà.
0: Congratulations. Ẹ ti jẹ́ 25,000 lórí káàṣẹ̀ lálẹ́ yìí.
1: Ó ti lọ nìyẹn.
0: Kọ́sọ́mà kí ẹ ó pè yín iṣẹ́ gbọ́.
1: Gbogbo
0: yín ó ṣe tẹ̀yìn lọ́wọ́ bí nǹkan ṣe rí nù. Bó tiẹ̀ ṣe pé kó tó di pé Chelsea padà mú Lami Kamara yìí. Manu Kone ni Chelsea kọ́kọ́ ń sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn olùkọ́ni kan ti SOM àti Sporting Director wọn wọ́n gbà fáwọn alákòóso láti ta pé ìwọ̀nba tó kù yẹ́ tún ta pléyà kò sáàyè ẹ̀ ní tẹ́lẹ̀ yìí o. Wọ́n ṣe dá owó Chelsea padà. Chelsea yà lọ fún Lami Kamara àti ẹ̀. Ó ń ṣe mẹ́díkà lọ́wọ́ báyìí. Ẹja mọ lọ lọ́la látún láǹfààní àti pàdé lórí idán gangan náà ni. Bọ̀sán aláyànde ló jẹ́ kẹ́ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwọ́lu lóòtú ètò àlẹ́ Swagosi sí Jani olóko dáná ló kọ́ mi. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì sí Splash FM. Ẹ ṣé ó dàbọ̀.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní àṣálẹ́ yìí. Ẹ jẹ́ ńlá gbogbo ẹnu lẹ̀ kí n sọ pé ẹ káàlẹ́ o. Ẹnìkan níta ló ń dún, ó sì jọ wòlíì ọ̀dẹ́kúnlé Epaphras náà ni ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midway Market gbági titun nílùú Ìbàdàn. Happy new month. Mo kí gbogbo. Ti ayé ọ̀sán ọdún 2026 September to remember. Níbo ni gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ti ń gbọ́ mi? Mo fẹ́ kẹ́ ẹ dìde tológun. Ẹ dìde tẹ́lẹ̀sọ́ ẹ já lọ kí Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọba tó jí orí oṣù titun. Gẹ́gẹ́ bẹ́mi ṣe máa wí pé ìgbà ló bí ọdún, ọdún ló bí oṣù, oṣù ló bí ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ló bí ọjọ́, ọjọ́ ló bí wákàtí, wákàtí ló bí ìṣẹ́jú. Gbogbo nǹkan yìí ó ni wọ́n ń pè ní ayé. Ẹnìkan ni ẹ tún padà. Mo wí pé ìgbà òun ló bí ọdún, ọdún ló bí oṣù, oṣù ló bí ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ló bí ọjọ́, ọjọ́ ló bí wákàtí. Nígbà tí wákàtí bí ìṣẹ́jú, gbogbo tí wọ́n ń pè ní ayé lélẹ́yìí. Níbikíbi tó ọba wà, mo fẹ́ kó dìde, kó já lọ kí ọba tó ń bẹ lẹ́yìn ìgbà, Ọlọ́run tó ń bẹ lẹ́yìn ọdún, ọba mi tó ń bẹ lẹ́yìn oṣù, Ọlọ́run tó ń bẹ nínú ọ̀sẹ̀ tó bí ọ̀sẹ̀ tó ní ọ̀sẹ̀, Ọlọ́run mi tó ní ọjọ́ lọ́wọ́, Ọlọ́run tó ní wákàtí àti ọba tó ń ka ìṣẹ́jú, tó sọ fún mi pé oṣù yóò jẹ́ oṣù testimony àti ìdùnnú fún ọ. Ẹ jájọ lọ kì í, ẹ jájọ lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbíngbín ni kí awúwo má ṣe gbé ọba mi ọba rẹ. Today is 1st September. Ẹ̀yin ọmọ Ọlọ́run, happy new month once again. Ọba tó tún jẹ́ orí oṣù titun. Ìwọ náà rè o, àkàsọ ẹlẹ́kẹsàn-án. Ògo ni fún Jésù. Ẹ jẹ́ sáré délé agbára. Kájọ forin tasẹ̀ kí n tó wá ran yín iṣẹ́ eléyìí tá ó ṣe tó dá yàtọ̀ lónìí tí àwẹ̀ wá bẹ̀rẹ̀ lóṣù tó mú ọjọ́ ìbí wòlíì ọ̀dẹ́kúnlé oṣù májẹ̀mú mi oṣù tí ọlọ́mọ bá mi mọ̀ tún ìpín àwọn gbogbo ẹni tí ń gbọ́ mi ṣe oṣù tí ọlọ́mọ mọ̀ ràn ìyanu ìkan òjọ̀kan sínú ayé gbogbo àwọn olólùgbọ́ mi. Níbo lẹ́wà? Ẹ jẹ́ adélé agbára mú bọ̀.

0: tó sù kẹsàn yìí wà wá sún ẹsẹ síwájú tí má ti gbàdúrà méjì sá ẹsẹ àmì kẹ sún ẹsẹ síwájú ọ̀nà sífù rẹ wọn bẹ in Jesus name àṣẹ gbogbo tí ọlọ́run sì dá gbogbo tó dá olófun ló kọ gbogbo ẹ ló sì ní oríkì wọn gbogbo tí ọlọ́run dá olólókọ tí wọ́n ń jẹ́ ẹnìkan níbi ìkíni bí afẹ́fẹ́ àṣé àjàyíká ni ó kọ tí gbogbo ayé ń pe afẹ́fẹ́ àjàyíká ló kọ tí wọ́n sọ ẹ wá wo ilẹ̀ tó dúró lé lórí àjòkú mọ́bì ló kọ tí wọ́n ń pe ilẹ̀ ayé ló pè bẹ́ẹ̀ bíbélì ní tolúwa ní ilẹ̀ ayé gbàgbọ́ pé ìmọ̀lẹ́ ọ̀sán gangan onímọ̀ fi ògo òrùn onímọ̀ fi hàn òpópó bírímù bírímù onímọ̀ gbé ògo òṣùpá àti ìràwọ̀ jáde bóòkùn ọ̀bá kùn ò ní mọ tí ẹ ń pè lóṣùpá òṣùpá tó bá jáde lọ́sàn gan wọ́n kàn máa fi wọ́lẹ̀ ni ayé gbàgbọ́ pé aṣọ funfun ní ògo òkú ìbálẹ̀ ní ògo omidan ẹnìkan ní kí ni gbogbo àsàmọ̀ yìí orúkọ tí ayé ń pe àwọn nǹkan yẹn nìyẹn ṣùgbọ́n kò sí ẹni tó rídìí omi ayé wádìí omi títí wọn ò rídìí ẹ̀ olóbi jẹ́ pé gbogbo sáyẹ́ǹsì kúkú panupọ̀ ohun tí wọ́n sọ lẹ́nu ni pé water is colourless water is odourless water is tasteless àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé wọn ò rídìí ẹ̀ màmá sún omi síwájú látòsù yìí lọ ayé ò tó rídìí ẹ̀ mọ́ oṣù iṣẹ́ ìyanu leléyìí ẹ̀mí olúwa ní kí n ṣe é gẹ́gẹ́ bí wòlíì ìṣe wòlíì ni ó rí tó rí a fẹ́ bẹ̀rẹ̀ sí gba testimony látẹnu ẹ lọ nípasẹ̀ tí mo ní ò ṣe lórúkọ bá bá tó máa ti tẹ̀mí mímọ́ oṣù yìí ni ó pè ọ́ jù kí n tó gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀yin ọmọ ọlọ́run lè fẹ́ san ọ̀rẹ́ májẹ̀mú yín lónìí àkọ́bù òkèlè mo ní kì í ráwọn ọbẹ̀ a bẹ̀rẹ̀ ọ̀rẹ́ májẹ̀mú tá a máa san lẹ́ẹ̀kan lóṣù láàrin òní sí ọ̀dì sẹ́wù olúwa ní ká san lẹ́ẹ̀mejì méjì lọ́sẹ̀ yìí lóṣù yìí bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run àkáǹtì nọ́mbà chọ́ọ̀tì ni màá fún ọ àkọ́bù òkèlè ni kì í ráwọn ọbẹ̀ kọ́kọ́ síde kó o fi ọ̀rẹ́ májẹ̀mú rẹ síde méjì méjì ni ẹ̀mí olúwa ní ká san lóṣù yìí èyí tó wá dáa jù gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá àti ọ̀rẹ́ mi náà support ò lè fi sí ká fi ṣiṣẹ́ ẹ̀ jẹ́ àfọwọ́ rẹ̀ polówó 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde wòlíì tí ń dún yìí mo ti ń san ọrẹ májẹ̀mú tó ń gbè mí yóò ti lé ní 25 years bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run yóò ti lé ní 25 years tí mo ti máa ṣí tí ń bẹ nínú ọrẹ májẹ̀mú ẹjẹ́ ń dé mọ́ mọ́ fọṣù ìṣeré ìbẹ̀rẹ̀ oṣù bàbàbà ni in tí ó sì bà fún ọ wà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run títí ọjọ́ ayé rẹ̀ alágbára ọlọ́run ní ọ̀la padlọ́ọ̀kì tó ń bẹ lọ́wọ́ wa ẹ mọ́ gbàgbé a lè lò a kàn anoint ẹ̀ gbogbo padlọ́ọ̀kì tí mo ti anoint ẹ̀ mú ń bọ̀ àwọn nǹkan 21 kan bẹ tó tì àwọn nǹkan 21 kan bẹ tó sì ní agbára ọlọ́run ìyẹn dọ̀la ní ìgbáradì fún bẹ́ẹ̀dẹ̀ wòlíì ọ̀dẹ́kùnlé epaphras amànàkú àmẹ̀nà àṣà olúwa wá ní kí n ṣe nǹkan kan tó yàtọ̀ màá sọ bẹ́ẹ̀ ṣe wá iyọ̀ díẹ̀ lẹ̀ èmi náà wàá fi iyọ̀ tẹ̀dọ̀ tèmi náà sí nínú ìpàdé 77 ni màá ti fún àwọn èèyàn ní anointing oil méjì méjì nínú ìpàdé yìí láti gba wòlíì ọlọ́run àlàyé bàbá mi bàbá rẹ̀ the presiding pastor of Living Spring Chapel International Worldwide bàbá Fẹ́mi Emmanuel àwọn ni wọ́n jẹ oníwàásù nínú ìpàdé agbára yìí wẹ̀jẹ̀ wẹ̀mú ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run wo ni wọ́n bí lónìí ẹkúnlẹ̀ ọ̀máàkì birthday rẹ̀ àjọ máàkì ẹ̀yin ọmọ september ṣàràjọ oṣù yìí lóṣù wà inú mi sì ń dáadùn torí tí ó ṣe láyé yín ni ó mo sọ pẹ̀lú àṣẹ ayé rẹ kọ́ gbọ́ ìpín ìràwọ̀ tó ń bẹ nínú rẹ kọ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nǹkan mẹ́ta ní bẹ́nu ayé àwọn ọmọ september àmọ́ sọ gbogbo ẹyin ọmọ september àtẹyin tẹ ẹ sí wedding in september kí orí yín kọ sọ ire kó orí yín ó gbé yín débi ire kí jésù gbé yín débi ògo in the name of Jesus. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo sọ tẹ́lẹ̀ sí ayé president wa àti governor wa pé láti oṣù kẹsàn-án lọ kí ìgbà kan bẹ̀rẹ̀ sí san wá ní Nàìjíríà lọ́wọ́ yín in the name of Jesus Christ. Ẹnikẹ́ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì dandan ni kí ni ètò sún lórí testimony. Nọ́mbà yìí ni kẹ́ ẹ ṣe àtẹ̀stímọ́nì yìí sí. Ẹ̀yin wo lẹ fẹ́ ṣìde testimony lóṣù yìí torí oṣù testimony la wà yìí. Olùfẹ́ nọ́mbà yìí ni kẹ́ ẹ lò 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ báyìí. You are blessed. It is well with you.
1: Fìní sun ọ̀lẹ́jọ́ ara ń tọ́ka. Fìní mẹ́wàá rẹ̀ bọ̀ látòdì ọ̀run ni. Àbínibí ò ṣe fi wá òṣè. Flash 105.5 FM. Your Washington IB Radio.
2: Your Washington IB Radio.
1: Flash! Ẹ́dìkọ́ta rédíò. 105.5 FM.
2: Splash!
3: Guess what? We are still the most listened to radio station.
4: Yeah. That's right.
3: We are still the best.
4: Don't let you know.
3: We are Splash 105.5.
5: You already know.